0: Hallelujah, hallelujah, hallelujah. Eko jumo, ake kwa yo ojo ini ti she, ojo luwa ojo isimi. Awa lori eto, adwa wuro, tile she bon efe, nito kalesi ilu eko, ore yi, wuli Solomon adyo yodwa yodwa yimeka biyo yodwa lori eto. Nati le josi Powerline Center Worldwide CAC, ni agege ni ilu eko, number 2, ajebo le, mbelawa. Eje kia gwa tuwa uluwa mima she, ogoni funyi, ala mbwa kwa kogwa yiwa. Oni lojo onyi, ojo uluwa, ojo isimi, bogwa koto mbwa ito yi, ala ndawele wong. E mimi mo wanu aye wong, wanu wakon wong. Agbara nuko shijibu ni, uruko jesu lwa wa ami. E bita veka la ro ini woni da jori kefa. Si Judges 6:38. Oni ba ni osu ri, orola unso ni pa, woni koto kwe ni Gideonu, ajago jago ni le Israeli. Oni ba ni osu ri, ni tori ti ondi de ni kutu kutu ijo keji. O si fon iru aguto na, o si fon iri na kuo lara re. O kwa si kofu omi. Hallelujah, hallelujah, hallelujah. E yi wan fi ye wa wipe, gbogbo eni ba ti lo si ile Olorun nijo Oluwa njo Sunday eni e lo fun irun aguto ni e o lo gba omi ti o mu laarin ose o lo gba omi ifokan bale omi ayo omi iye o lo gba ekunrere ibuku ni e bibeli wipe niwaju Oluwa ni ekunrere ayo gbe wa eyin be se dite laaro yi ke mura yin ko ngbe ko woso to dara ko gba le Olorun lo je ki okan re na duro pe o lo gba anointing ifami oroyan lati odo Olorun ni de mo wa gbadura laaro yi loruko Jesu emi itagiri emi soniji itaniji o ya ko wo nu re loruko Jesu o re ofe lati dide lati jigiri lati lo si ni Olorun loni ko wo nu aye ni kokoyin be si tin se ta nse be eri yanu Olorun e ba Oluwa pade Olorun yo ba yin pade sele yanu yo sele oruko Jesu mi fokan bale orun ko po sinu aye yin be lo ma ri loruko Jesu Oluwa wa amen.
1: On FM 92.9.
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أحيانا بعد من أماتنا وإليه النشور أدوكو فون ولون وبا وبا توقن والون لانا بلو عنو عطي عشري تيسي قني بلوغنو عطاقبار على في سنرارا إنو عشري قيمة سواما جي إنو عنو فيكم والون لانا أما أدوكو قلع روي na atun ji pelu ogun e pelu ase awa bi olorun oba oba to ni oju eni gbogbo bi to ni kaluku wa ta ba ya sile ni ni oko oju omi ni oko oju orin ni awo moto ni ago okada ni afese rin ni abi ni plane ni olorun mo jara re ra olorun nabi wa muhammad la ilaha illallah yi ni adua aro oruko mi imam alhaj abdul gani adebayo igiganga arawa si agba fun lo mo ajagbo lije shatedu awa fasiko ya fe so fun awa ka si pele pele ka fi se pele pele nitori pe ni ti en ba wo didun ifon yo hora kegun gbogbo n ta ba je ka ri pe ni n to mo ni gbogbo n ta ba mu ka ri pe ni n to mo ni nitori pe ni inna allaha tayyib la yuqbalu illa tayyiba olorun oba ko ni se kini ko ni gba kankan lowo eda oba to mo ni ko si ni gba ka fi n to ba mo olorun sa gbadura wa gbogbo awon alase ile ise Bond FM 92.9 atoro lodo olorun fun kokan won aseyori idunu ti lo bi aseje olorun sa ba se fun won láyé ní kankanlẹ̀ àtọkùnrin àtobìnrin àtọ́nilé àtàlejò tó wá ń fẹ́ Bond FM náà ọlọ́jọ́ wọn dá fẹ́ nìkọ̀ọ̀kan wa ọ̀làlá haúlẹ̀ wọlé àkúwọ́ta ìlàbìlá ìlàrí lásìm gbogbo ayẹyẹ ojúmọ̀ èyí tọ́mọ wa náà ọlọ́jọ́ ojoojúmọ̀ rí fún wa. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Imam Alhaj Abdul Gani Adebayo Igiganga arọ́wàsí àgbà fún ni wọ́n mú àjàgbó olújẹ sátẹ̀dú. Salaamu alaykum wa rahmatulahi wa barakatuh.
3: On FM 92.9. Gbogbo Nàìjíríà pátápátá báyìí tẹ́tí gbọ́n lónìí tẹ́ bá jáde ní gbẹ́kú wálé bẹ́ẹ̀ náà ní gbókun yín wálé ní padà délékẹ́ gbókun ọmọ o nítorí ẹrúrukú mọ dàgbà ọdún dunkun níwọ̀nràn níwọ̀nràn ọmọ kéékèèké péjọ ọlọ́jà ìdìbò mẹ́kùn nítorí akọlóró orí ẹran ikú ló ní máa tẹrí igbá ó ní máa pa gbà ikú ní máa tẹrí àwo máa pàwo ikú yìí lọ́gbàbùṣe gàdà lọ́gbùṣe gèdè olóhùn ọ̀rẹ́ ń dé anọ̀ rẹ̀ olóhùn ọ̀lọ́ lórí ipamù rẹ̀. Ikú délé anyùn rẹ̀ gbọ́ irú ẹgbẹ́ orú kíkú ó tó dé. Ikú délé anyùn rẹ̀ gbọ́dọ̀ àwùjọ èso ó ti tùkì kú ó tó dé. Ikú délé anyùn rẹ̀ ò lè kú mọ́. Kàkà kanyùn rẹ̀ kú anyùn rẹ̀ wá di irú ẹ̀dì gbàmọ́ kú lọ́wọ́. Ibo òkú tó lọ́wọ́ parí ẹ̀dì irú ẹ̀dì gbàmọ́ kú náà lọ́wọ́. Gbogbo àrùn tó lọ ó ṣe yí ẹ̀dì irú ẹ̀dì gbàmọ́ àrùn náà lọ́wọ́. Iléeṣẹ́ Abande FM ò ní gbóná o. Ayùn rẹ̀ wá la dúré ní orin awo ní nkọ̀. Ẹsẹ̀ tí ó nà ìlú awo ní ń dó. Ó ń gbé ayé ẹwà wo kó tó lọ́wọ́ ìpanu rẹ̀ ò lè ìpanu rẹ̀ mọ́ o. Ọ̀yẹ̀yẹ̀ ẹ̀wọ̀ mi kú ṣẹyẹ lórí awo ọ̀yẹ̀yẹ̀. Òfò tó lọ́wọ́ ìṣanu rẹ̀ ò lè ìṣanu rẹ̀ mọ́ o. Ọ̀yẹ̀yẹ̀ ẹ̀wọ̀ mi kú ṣẹyẹ lórí awo ọ̀yẹ̀yẹ̀. Ìdààmú tó lọ́wọ́ ìṣanu rẹ̀ ò lè ìṣanu rẹ̀ mọ́ o. Ọ̀yẹ̀yẹ̀ ẹ̀wọ̀ mi kú ṣẹyẹ lórí awo ọ̀yẹ̀yẹ̀. Ikú ayẹ̀ lórí yín àrùn ayẹ̀ lórí yín o. Tọ́ba bí léèrè pé tani ẹni tó ṣèwúre tòní. Ẹ sọ fún ọ pé èmi ọmọ yín. Olóyè ìfẹ́ kọ̀ọ̀lẹ́ àgékù ètò láti ìdí òrò ni mo ṣí ni o. Èmi á sọ wá o.

Ọlọ́run ọba ọba tó kà wá mọ́ àwọn alààyè ọkàn lọ́jọ́ tòní tó tún mú wa jí sí ìmọ́lẹ̀ alààyè agbé apá wa ó ṣeé gbé agbé ẹsẹ̀ wa ó ṣeé gbé alanu wa gbòòrò ọ̀rọ̀ tún jáde bíi tọmọ ènìyàn ọpẹ́ òun èèyàn ògo fún Ọlọ́run ọba tó ṣe mú wa mí lókè ìpè ní ayọ̀ àti àlàáfíà ẹ yẹ kí a máa dúpẹ́ ká máa yìn ká máa gbé orúkọ rẹ̀ ga òun náà la fi ń kíyín kó ojúmọ́ nílé iṣẹ́ Bond FM 92.9 láàárọ̀ tòní èní ọjọ́ Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún 2026 ń ṣe Sunday kejì nínú oṣù yìí lórúkọ àwọn lọ́gàálọ́gàá nílé iṣẹ́ Bond FM 92.9 bẹ̀rẹ̀ láti ọ̀gá pátápátá ilé iṣẹ́ Radio Nigeria Dókítà Mohammed Bonlama òun náà ni a fi ń kíyìn pé ẹ kú ojúmọ́ nílé iṣẹ́ Bond FM 92.9 bẹ́ẹ̀ náà ni lórúkọ DLO wa ọmọbabìnrin Adenike Adegoke JP wá sí orí gíwa ilé iṣẹ́ wa ń bíbáyé ọ̀gbẹ́ni Gbenga Fatile là ń kíyìn pé ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ ilé iṣẹ́ Bond FM 92.9 ojúmọ́ aláyọ̀ ni yóò jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa lágbára ọlọ́run ọba olúfúnkẹ́ wúrà ọláàdìsá lórúkọ tèmi.

agbára ńlá tó ní kò má kọjá gbogbo kòtò gbangba tó náà lè rọ́nà lọ́nà olúwa ṣe táàtì gbagbára lọ́wọ́ wọn lẹ́nu láti pé ó yẹ olúwa gbẹ láti jọ́sìn láti mọ̀ kó sì mọ ẹ̀tọ́ rẹ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run nínú ìjọ Aitawa Global Church lábẹ́ ọ̀nà òróró bàbá wa nínú olúwa prophet doctor R O Ikọ̀tú gbogbo ọjọ́ sunday ní goodness service níbi tí wàá ti jẹ oúnjẹ ẹ̀mí pẹ̀lú ìtọ́ni ńlá nínú bíbélì pẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ jọ́sìn lábẹ́ agbára ńlá Jésù Kristì kí ẹ̀mí àti ìyanu ńlá bá ayé rẹ pàdé bàbá wa di gbogbo ọjọ́ tuesday láti aago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́wàá wákàtí ìsọtẹ́lẹ̀ prophetic hours iná ọlọ́run jáde tàṣẹ nínú àdúrà ńlá wákàtí méjì ogun ṣẹ́ ìwòsàn ṣẹlẹ̀ ẹkún dẹ̀rí àsọtẹ́lẹ̀ ń jáde pẹ̀lú ọwọ́ agbára ńlá Aitawa Global Church, Fortress Land, 11/15, Adimowale Coast, Ofatade Road, Barasco Block, Barue, Baja. Epe Prophet Aro Ikọ̀tú, lórí 003-237-5708, 003-237-5708. Aitawa Global Church, reviving the world.

I'm not alone.

0: àdáṣe àti ìpamọ́ rẹ̀ kò láfiwé inú ayé wa.
1: Má gbẹ́kẹ̀lé èèyàn, ọlọ́ọ̀bá mi ni kó gbẹ́kẹ̀lé. Bẹ́nìyàn bá sọ pé kó wá, mo fi gbogbo ara gbẹ́kẹ̀lé. Ẹ̀ńtọ́lọ́run ló fún ọ, Ọlọ́run ló mọ̀. Ẹ̀ńtọ́lọ́run ló fún ọ, ìwọ gan ò mọ̀. Ṣùgbọ́n bá a bá ń gbàdúrà nígbà gbogbo ẹjẹ́ á fi wà kú o. Àwọn kankan ń bẹ tó jẹ́ pé àwa láṣe kìí ṣe Ọlọ́run. Ojúṣe Ọlọ́run ọ̀tọ̀, ojúṣe èèyàn ọ̀tọ̀. Ǹjẹ́ ẹ mọ̀ ń pé àwọn kankan ń bẹ tí wọ́n máa ń bèrè lọ́wọ́ wa tá a máa sọ pé àfọlọ́run àfọlọ́run àfọlọ́run àfọlọ́run àfàwa àfàwa sì ni. Bẹ́ẹ̀ bá ń gbàdúrà tí ń gbà rẹ̀ tó mọ̀kúta tí ń sọ káàkiri àdúgbò, Ọlọ́run ò ní dá sọ́rọ̀ rẹ̀ o. Bẹ́ẹ̀ bá ń gbàdúrà lójoojúmọ́ bí ọ̀bá níwà, àwọn èèyàn wọn ò ní dá sí wọ́n kàn mọ́ sáfúnni. Tó bá rẹ̀ tí ò ní òye ìwà bí a ti ń ṣàkóso àwọn ènìyàn tí ó ń bẹ ní àdúgbò wa, bí a ti ń ṣàkóso àwọn tí wọ́n ń bẹ nílé iṣẹ́ wa, àwọn tá à ń bá pàdé, bí a ti ń ṣàkóso àwọn tí à ń bá pàdé nínú mọ́tò tàbí nínú ìrìn àjò, irú ẹni bí a máa pàdánù nǹkan lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ òòrùn mọ̀ pé bá a bá ń gbàdúrà tá a bá ń gbà wẹ̀, gbogbo ìpele tá a bá ń dé a gbọ́dọ̀ wà ní ojúfò. Ẹni tá a bá pàdé nínú mọ́tò, ẹni tá a bá pàdé lórí ìrìn, ẹni tá a bá pàdé lọ́fíìsì, ẹni tí ó kàn déédé wá sí àyíká wa láìrò tẹ́lẹ̀, bá a bá máa ṣàkíyèsí ká wà ní ojúfò. Torí pé kí ni, ẹni tí Ọlọ́run ò ràn sí ọ tí ó ràn sí mi, ọ mọ̀ èmi náà mọ̀, kò sì ṣe ẹni tí ò lè jẹ́. Ṣùgbọ́n ìwà tá a bá hù sí ẹni náà, òní ò jẹ́ kí áńgẹ́lì yẹn ó ṣiṣẹ́ fún wa o. Ọ̀pọ̀lọpọ̀ ti pàdánù áńgẹ́lì wọn tó yẹ kó ràn wọ́n lọ́wọ́ nípa ìwà ọwọ́ wa. Báwo ló ṣe rí? Báwo ni ìwà tiẹ̀ ṣe rí? Báwo ni ìwà tèmi ṣe rí? Onítàkà tí mo fẹ́ sọ, ó ṣojú mi kòrò, kódà ọ̀rẹ́ mi ló ṣẹlẹ̀ sí wọ́n gbé Adébẹ̀ láàárọ̀ yìí. Ṣùgbọ́n ẹjẹ́ lọ sínú ìjọ Flem lọ́dọ̀ màmá Rita ààrẹ ọ̀la kágbọ́n tí wọ́n ní fún wa láàárọ̀ yìí. Ó ní ológun tẹ̀síwájú ẹ̀ka àárọ̀ lẹ́ẹ̀kan sí Bond 92.9.

0: ọlọ́ọ̀ba kó sọ́gbọ́n wa bẹ̀rù ọmọ ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ lẹ́ẹ̀kan ẹni bá lọ́ọ̀ba kú ó náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ti ní ìṣe áńgẹ́lì tó lọ rán sí wọn nípa ìwà wọn ẹjẹ́ ń sọ nkankan fún wa pé o bá jẹ́ ní tí mò ń fojú di èèyàn áńgẹ́lì ó kọjá lẹ́gbẹ̀ẹ́ olúwa rẹ̀ tí ò ní mọ̀ ìjọba wípé ẹni tí ń gbálẹ̀ nílé iṣẹ́ tó o ti ń ṣiṣẹ́ tàbí déédéé rẹ̀ nìkan bóyá iṣẹ́ ìdọ̀tí ń ṣe ìyẹn ọ̀sọ́ pé kò ní èèyàn o tàbí kò mọ èèyàn bẹ́ẹ̀ ni àwọn atẹ̀wé nílé iṣẹ́ ìjọba wípé àwọn ọ̀gá ẹ ó máa ń fẹ́ràn wọn gan bàbá wa fojú wò pé ṣèbí sẹ́kítìrì ni ó lè jẹ́ pé òun lọ́lọ́ọ̀rán sí ọ tó ń wò nílẹ̀ ẹlẹ̀ ìjọba pé sẹ́kítìrì lè bá ọ̀gá sọ̀rọ̀ tí wọ́n sì gbàyàn síbi iṣẹ́ ṣùgbọ́n gbò délé iṣẹ́ yẹn ó kàn rí bí ẹnìkan lásán kódà wọn ò kí gan ó lè ní ìṣàngẹmí rẹ̀ ẹnìkan ló sọ tẹsítímọ́nì kan ẹ̀rí ńlá kan lẹ́gbẹ̀ẹ́ mi ara mi sì bù máa sọ ó ṣalábàápàdé ẹnìkan tó bá ti dàbùdá ẹni yẹn ni máa ń gbé agbẹlẹsọ tẹbi tí ó sún gbogbo ìgbà kò wá rí bí dírẹ́fà wọ́n jọ máa sọ̀rọ̀ wọ́n ti múra wọn lọ́rẹ̀
1: bí tí wọ́n ti ń tàkùn ọ̀sán ń jọ́ka gbà ìwọ náà jẹ́ kó tó lọ kí nìkan ó ti sanwó tí ó sọ fún un ó wá sọ pé iṣẹ́ báyìí báyìí ni mò ń ṣe ọ wá ní the person wey dey do this thing for my brother he don dey form go make I tell my brother maybe he can be giving you the work ẹni yẹn kì í ṣe yorùbá bó ṣe ń sọ fìtìfìtì nìyẹn ọmọ jẹ ń tàn àṣọ ọmọ onílé ọlọ́nà ńlá òun ni ẹni yẹn tó jẹ́ pé ẹ mọ̀ pé inú ẹbí àwọn kan ń bẹ blood is thicker than water ó kún ọmọ ìyá yìí àwọn kan ń bẹ tó jẹ́ pé èèyàn máa bọ wọn ni pé nítorí ìwà ìpáǹlé ọwọ́ wọn a máa ń ríwẹ̀ láàrin ẹbí tí wọn ò ní fẹ́ ṣe bí bóyá a ní kí wọ́n kàwé bóyá nǹkan kan la ní kí wọ́n ṣe bọ́ ní kí wọ́n kọ́ṣẹ́ tó yẹ pé wọn a máa fẹ́ ya ìpáǹlé bẹ́ẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ sì rèé kì í ṣe ẹni tí èèyàn lè tanù torí ọmọ ẹbí ni ó kún ọmọ ìyá yìí o gbogbo ẹni ṣe pé ẹ̀gbọ́n rẹ̀ nìyẹn o ẹ má jẹ ń tàn ó sọ pé máa mú ẹni yẹn bọ̀ so sure pé èèyàn gidi ni ó dẹ̀ recommend ìmọ̀ ìṣòro olówó kéékèèké ni mò ń sọ o láàrin oṣù méjì oṣù mẹ́ta tí iṣẹ́ ẹ bọ́ sí ẹni tí mò ń sọ yìí ó di olówó ńlá dádì mi mú ìyá ayé yìí níṣẹ́jú ìṣẹ́jú bá a bá lè mọ rí bí a fẹ́ ṣe ìdánwò pé ìdánwò ni o ẹ tí mo pàdé ìdánwò ni o ibi tí mo dé o ìdánwò ni o ibi tí mo lọ o ìdánwò ni o a wà ní ojúfò a ní ṣe àṣìṣe áńgẹ́lì tọ́lọ́ ran sí wa èmi fi wa rú sábàámu mọ̀ pé áńgẹ́lì ló ń fẹ́ ṣe lálejò ni kò mọ ṣùgbọ́n ní ntí mo ní lé ẹyin àlejò ẹ jẹ́ mú ìwà rẹ̀ ni wọ́n sì sọ pé ní òye ọdún tó ń bọ̀ ó gbẹmọ ẹjọ́ bó ṣe rí nìyẹn ìyọ́mọ̀ náà tó ń gbọ́ mi èrò ní mí ìṣe áńgẹ́lì rẹ̀ ṣùgbọ́n ẹ̀yẹ kárí ayé bíi pé ìdánwò ni lójú ojúmọ́ tá a bá ti ń rí eléyìí áńgẹ́lì wa gan aṣọ òkè mo pálàṣẹ láàárọ yìí ìwọ tó ń gbọ mi àtẹ̀mí náà aṣèkò ń bẹ eré áńgẹ́lì wa ọ̀rọ̀ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́ lónìí o ìbéyín fi ọkẹ́ àdìsá ẹ ṣe o ọ̀gá wa pátápátá nílé iṣẹ́ tá a wà yìí máa mi fátìlé ọ̀pálẹ́ iṣẹ́ ò ní ṣe ẹmọ yín lọ́wọ́ pásítọ̀ júlọ̀sọ̀ pa bọ́lá ẹ káàárọ̀ apostle obj olóṣòdì ẹ káàárọ̀ ọ̀rẹ́ mi adéọlá yusuf aláṣẹlá agbègbè local government ò ní gbàgbọ́ kí wọ́n ṣe happy birthday sí bẹ́ẹ̀ mi dáadáa pásítọ̀ fẹ́mi òkè dáìwé ìgbọ̀ngàn ọdún kan bẹ́ẹ̀ mi àkàndé fámọ́yì bàbá gàdáfì ẹ káàárọ̀ ẹ bá fẹ́ pè mí fún ohunkóhun ẹ̀pẹ̀ nọ́mbà mi 08035402507 fún ìpolówó ọjà tàbí fún ohun kíkọ ìṣà báìbù ẹ káàárọ̀ o sunday àyàn tó dé lórúkọ mi sunday ọbẹ̀ làwọn èèyàn ń pè mí kọ́rí kọ́rí pèdè pèdè dọ́gbọ́n àmọ́ ìtì Baba to the Lord. Teach your journey, Joe.

0: ọlọ́run ọlọ́run ọlọ́run orúkọ rẹ tí tó gbogbo ayé yìí ìwọ náà la ń ké pé orúkọ tó ju orúkọ lọ orúkọ tó ń gbani orúkọ tó ń lani òun làwọn bàbá wa ti wà níkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn wòlíì àlẹ́sè májẹ̀mú ògúnbàjò awiko olójú ọlọ́rọ̀
1: bàbá aládùúrà world wide
0: láti inú ìjọ CNA church of zion international tó wà ní nọmba 30 ayé gba jẹjẹ street ní majidu ní ìlú kòròdú wọn ti wà níkàlẹ láti bá wa sọrọ ọlọrun pé olúwa yóò bá egypt ayé rẹ wí
2: kí ara mi yàyẹ jésù
0: ọlọ́run tó kú kìkì ògbó kìkì mẹ́lẹ̀ kìkì agbára ìwọ́n máa képè lọ́jọ́ ìsinmi ọdún òní gba ogun ayé wa rí
3: ìwọ́n
0: ra iṣẹ́ ìránṣẹ́ wa lọ́wọ́ ìwé mímọ́ sọ wípé jésù ọ̀rọ̀ rẹ yìí ètò òṣìṣẹ́ wa ẹni tó gbàgbọ́ yóò láyé àti ìmọ́lẹ̀ ọlọ́run lẹ́nu ọlọ́run sáàrin nítorí tí a gbà ọ́ gbọ́ tá ìmọ́lẹ̀ sínú ayé wa òkèsè ni wọn kó di pẹ̀tẹ́lẹ̀ ẹ̀sìn wa lọ́mọ pẹ́ ẹ̀pìlógún ayé wa iṣẹ́ ìránṣẹ́ wa ẹ̀pìlógún rẹ̀ àwọn tí a gbè sílẹ̀ tó fi pa olúwa tú wọn sílẹ̀ àwọn tó wà ní ilé fún ọjọ́ tó ti pẹ́ olúwa wò wọ́n sàn láìtì gbà yí lọ kí ọ̀nà wa kó la o fún nàìjíríà ní àlàáfíà fún ìlú wa ní àlàáfíà fún ìdílé wa ní àlàáfíà fún ìjọba ní àlàáfíà báyìí ṣèlú ayéwa ní ká lẹ́nu ọpẹ́ ká lètò ìwù ká ní ẹ̀rí ká sì rí pẹ̀lú ìgbé jésù agbára wa lọ́jọ́ ìsinmi òní ọba wa sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ tó sọ wípé inú wa máa dá sí egypt ayé rẹ God will step into your egypt mo gbàdúrà fún ìwọ tó ń gbọ́ mi lónìí nínú ayé ìlà ìṣòro tí ń ṣe egypt ayé rẹ kọjá ẹjẹ ká lọ sí ohun tí ìwé ẹsọdù orí méjìlá ẹsẹ kejìlá wí.
4: nítorí tí ẹni ń la egypt jà ní òru náà ìwé ẹsìkọ ni gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ egypt sí ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà egypt ni èmi yóò ṣe ìdájọ́ èmi ni mo ya.
0: ọlọ́run tó dá ayé àti ọ̀run òun ló ń sọ̀rọ̀ òun máa la ìṣòro ayé rẹ kọjá òun máa la egypt ayé rẹ kọjá torí egypt ó jẹ́ ìṣòro tó jẹ́ ogun fún àwọn ọmọ ìṣẹ́lẹ̀ ó jẹ́ ìdààmú ó jẹ́ ìpọ́njú ó wà láàyè ọmọ ìṣẹ́lẹ̀ kí ni egypt ìpọ́njú tí ó là kọjá òun ni egypt ipò àbẹ́lẹ̀ ọkàn tí ó yà òun ni egypt àìríṣẹ́ nínú ọjà tó ń tà egypt ni àìsàn tí bá ògbé ayé rẹ jagun egypt ni pípò àìlọ́kọ tàbí àláyà egypt ni àgbàná tó ń bá ayé rẹ fìdán egypt ni pípò ìjákulẹ̀ tí ó yà egypt ni ẹkún alalẹ́ tàbí ẹkún ọ̀gbọ̀jọ́ tó ń sọ nígbà tí gbogbo èèyàn bá sùn egypt ni àìrórun sùn lójoojúmọ́ egypt ni pípò ìrora ìbànújẹ́ àbámọ̀ tí ó bá ara rẹ egypt.

ayé rẹ̀ kọjá lónìí àyípadà tí ayé rẹ̀ ní ma fara ẹrú nǹkan tó ṣẹlẹ̀ farao kọ̀ láti fi àwọn ọmọ Israẹli sílẹ̀ títí di àkókò tí ọlọ́run la Egypt kọjá ní gbàgbọ́ ọlọ́run sáwọ́ ni ọlọ́run àgbáyé ipò tí ó wà tí ò jẹ́ pé wọ́n rọ̀ sọ ipò tí ó wà tí ò jẹ́ pé ògbé rẹ̀ sọ̀rọ̀ ipò tí ó wà èyí tí a fi dá ìdílé rẹ̀ mọ̀ lórúkọ Jésù ọ̀run máa là á kọjá àyípadà dé ògbé rẹ̀ láti sọ̀rọ̀ gbogbo tí ó ń bí ọ lọ́wọ́ kó láti fi ọ sílẹ̀ gbogbo ìdílé tó bì ọ mú ní láti yọ̀ǹda rẹ mo gbàgbé àlẹ́kan sí lórúkọ Jésù Egypt tí ó wà nínú ayé rẹ ìṣòro tó wà nínú ayé rẹ ọ̀run máa là á kọjá ọlọ́run nìkan èmi lè gbà mí ẹsẹ̀ tí a ń pè ní àgbẹ̀rùn ẹsẹ̀ ọjọ́ rírò sí ọlọ́run èmi ní mú ìrìn padà sí Egypt gbogbo ìrìn ẹsẹ̀ ní kò ní gbẹ ọlọ́run èmi ní ìrìn padà sí Egypt má jáwé lọ́sẹ̀ Exodus 12:13 sọ wípé ẹ̀jẹ̀ náà ni yóò ṣe fún àmì fún yín lára ilẹ̀kùn àtẹ́rígbá yín tó ò ń bá wà tó bá ti fi ẹ̀jẹ̀ náà síbẹ̀ ibi nílé ìwé ìrìn àkọjá ẹ̀jẹ̀ jésù ilé ṣe àwòkọ́ àmọ́ sẹ́lì tí kò fi wọn pa ní gbàdúrà ẹ̀jẹ̀ tó ju ẹ̀jẹ̀ lọ tí dàbò bí mi tí ṣẹ́gun fún mi tí wọn yàn lọ́wọ́ tí gbé mi borí ìṣòro tí a fi ń borí ogun ẹ̀jẹ̀ ni olúwa darí ẹ lórí. Nígbà ní kọ́kọ́ àwọn tó ṣẹ́gun orí wọn ṣẹ́gun nítorí ẹ̀jẹ̀ ẹ̀dá àgùntàn àti nítorí ọ̀rọ̀ orí wọn olúwa sọ fún Mósè pé ẹ̀jẹ̀ yìí ṣàtà sí àtẹ̀rígbà tó bá ti fi sí àtẹ̀rígbà ángẹ́lì kù máa dá ní kọjá mo gbàdúrà fún ìwọ tó gbọ́ mi mo fi òfin yín náà gbàdúrà ẹ̀jẹ̀ tó máa fi borí ikú tó máa fi borí àìsàn tó máa fi borí ìbànújẹ́ tó máa fi borí àgbàná tó máa fi borí ìṣòro olúwa dàbí ọlọ́dún lónìí yóò jẹ́ àmì ìdánimọ̀ yóò dá àmì fún ìṣẹ́gun yóò dá àmì fún agbára yóò jẹ́ àmì fún àmìyọ nígbà tí ángẹ́lì olùdarí bá kọjá àgbà ọ̀kọjá ángẹ́lì olùdarí lọ́sẹ̀ ilé oṣù lọ́dún ó máa dá ìwà àti ìdúró ọ̀kọjá mo gbàdúrà lónìí lọ́sẹ̀ ilé oṣù lọ́dún yìí àìsàn ikú àìsàn àrùn àìsàn ìdàmújẹ́ ó máa dá ọ̀kọjá ẹ̀jẹ̀ jésù jẹ́ àmì àpadà àmì ìgbàlà fún gbogbo onígbàgbọ́ tó wà láyé àmì yìí ni èdìdì fún wa bí ó bá ti ní jésù a ó fi àmì yìí sí lára àwọn tó ní jésù nìkan ló ní àmì yìí torí bẹ́ẹ̀ sọ pé àmì wọ̀nyí ó ní yóò máa bá àwọn tó gbàgbọ́ lọ àwọn tó gba jésù gbọ́ àwọn nìkan la fi àmì yìí sí lára ó gbàdúrà àmì ẹ̀jẹ̀ jésù ta fi ń bọ́ lọ́wọ́ ogun ta fi ń bọ́ lọ́wọ́ ọ̀pinnu sátánì olúwa dàálẹ̀ ẹ lórí àṣẹ àti agbára tí jẹ nínú ẹ̀jẹ̀ jésù nìkan ló lè gbà ọ́ kúrò nínú ègbè egypt kúrò nínú àìsàn ìkólọ kúrò nínú ìdààmú kúrò nínú àríjẹ kúrò nínú àrímú kúrò nínú àríwínú àrógbòlò àrọmọdé ìtẹ̀síwájú ẹ̀jẹ̀ jésù agbára tí jẹ nínú rẹ̀ nìkan ló lè gbà ọ́ mo pàṣẹ ẹ̀jẹ̀ jésù ó dọ́lu ayé rẹ bí ẹ̀jẹ̀ rẹ bá wà lórí rẹ nínú ayé rẹ wà bọ́ lọ́wọ́ ìjàkadì ayé wà bọ́ lọ́wọ́ òṣù wà sì bọ́ lọ́wọ́ ogun àmọ̀dí tí ń ja ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹ̀jẹ̀ jésù ló lè gbà ọ́ lọ́wọ́ rẹ mo gbàdúrà fún gbogbo ogun àmọ̀dí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ní ìdílé bàbá àti ìyá rẹ ẹ̀gbin tí a ti ṣẹ́ sílẹ̀ ogun náà ti ń jà ọ́ ó ní wá fi ẹ̀jẹ̀ rẹ gbà ọ́ ó fi ẹ̀jẹ̀ rẹ gbé ọ jáde ó ní láti gba ìrì lẹ́nu jésù ó ní láti gba ẹ̀jẹ̀ náà sí ara ó ní wá fi ẹ̀jẹ̀ jésù ó fi ń ṣe àmì sára àwọn ènìyàn ó ní ọlọ́run bẹ́tẹ́lì ẹni tó bọ́ àwọn tirẹ̀ ó mú àwọn bàbá wa lọ́jà ayé wọn já ẹ̀jẹ̀ jésù ó ní wọ́n fi làájá ó ní wá fi àmì ẹ̀jẹ̀ rẹ̀ sí ara àwọn ọmọ ọlọ́run sátánì ìrì ọgbẹ́ sí i torí bẹ́ẹ̀ ó ní láti máa gbàdúrà fún àmì ẹ̀jẹ̀ yìí ó máa kúrò lára rẹ gbogbo àmì jítì ní ayé rẹ nínú iṣẹ́ rẹ lórúkọ jésù tó bá iná jáde nígbà tí àwọn ọmọ sẹ́lẹ̀ wà ní jítì ní jìyà ṣùgbọ́n ọ̀nà kan la lè gbà ṣẹ́gun àmì jítì bíbélì ní revelation 12:11 orí wọn sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ẹ̀dá àgùntàn àti nítorí ọ̀rọ̀ ìrìnà ẹ̀jẹ̀ ẹ̀dá àgùntàn ló lè fi ṣẹ́gun ní gbàdúrà àmì ẹ̀jẹ̀ jésù tí a fi ṣẹ́gun ó wá fi àmì yẹn sí alára ìwọ tó ń gbọ́ mi lónìí ní gbàdúrà agbára tí àmì jítì ti jáde lára èèyàn tó gbé mi sọ pé orí àyàwó pa àwọn àlejò wọ́n fi bẹ̀rù jáde níbi kan lọ fún wọn gbogbo àmì jítì lára rẹ tó dá ọ dúró tí ò jẹ́ pé ògbé rẹ sọ̀rọ̀ tí ò jẹ́ pé wọ́n mọ̀ lọ iná olúwa bá àmì náà wí ó bá àmì náà wí láti onílẹ̀ ìwọ tó ń gbọ́ mi bí ò bá tì ní jésù gba jésù sínú ayé rẹ tó bá tún gba jésù sínú ayé rẹ

ayé rẹ máa ní ìtumọ̀. Ibi rẹ sì máa sọ̀rọ̀. Ìdá ẹ̀dá tuntun. Ìyẹ́ sì di tuntun. Ìyẹ́ yóò rẹ ní ìgbé rẹ lọ. Jésù olúwa wa. Obìnrin. Ẹ̀lẹ́gbàdé. Olúwa.

0: Sẹ̀sẹ̀ a ní ìsẹ́jú nínú ìjọwa tí a pè ní ìsẹ́jú dá ogun dúró ní ọjọ́ Wednesday láti aago mẹ́fà sí aago mẹ́wàá. Lọ́jọ́ ìsinmi Sunday school ní aago mẹ́jọ lẹ́yìn rẹ̀ á bẹ̀rẹ̀ sìn ọjọ́ ìsinmi ní Rural Location Event Center ní Parafa ní Itoke Road ní ọjọ́ Thursday láti aago mẹ́wàá sí aago méjìlá. A ní ètò àdúrà tá a gbé kalẹ̀ tá a pè ní wákàtí àdúrà dídùn. Mo gbàdúrà bí ó ti darapọ̀ mọ́ wa, àdúrà máa ṣe ìyá nínú ayé rẹ̀. Aago mi ni 08037050488 àti 08097532100. Mo gbàdúrà ìyanu máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ. Jésù Olúwawa.
1: Nínú ìwé mímọ́, Dáúdì wí pé òun ìwọ yóò máa gbọ́ ní kùtùkùtù òwúrọ̀. Èyí ló fà á tí ìjọ CNA Church of Zion International Majidu SA bí àdúrà ilé ẹ̀mí mímọ́ fún wákàtí mẹ́rin aago mẹ́fà sí mẹ́wàá òwúrọ̀ 6-10 a.m. ní gbogbo ọjọ́ Wednesday tá a pè ní ìsọjí ìdá ogun dúró níbi tí oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ lójúkọrojú ní CNA Church of Zion International 30 Ayé Gbajẹ́jẹ́ Street Majidu SA Majidu Ìkòròdú. Kò tó síbẹ̀ nígbà àbẹ̀jọ Thursday ní aago mẹ́wàá sí aago méjìlá ní Royal Occasion Event Center ní Along Itoke Road ní Falapa níbi tí ó ti máa pàdé wòlíì arúkọ̀ǹkọ̀ lójú ọlọ́rọ̀ Prophet Alizin Májẹ̀mú Ògúnbàjò pẹ̀lú àwọn èèyàn iṣẹ́ ọlọ́run mìíràn pẹ̀lú kìkì ọ̀rọ̀ kan wòlíì ògùn ọjọ́ pípẹ́ dì farahàn. Hello 08037040488 08097532100 ó yá ní wákàtí àdúrà dídùn.

0: ayo goro goduba na lo
1: koko no le se board of fm te siwaju eterigba ni suti odo idibo gbogbo for 2027 basodbala met inubu alagba ti ku abaka peter obi sey makide an lo bi merila o le die wi pe list ti jade uruko fun ato fe di fun ipo are
2: won ni awon afemi sofo tun tin gbin aya won tin pare mo won pete pero lati da wahala le ni ipinle osun won na awon ajo muslimi atawon ajo lesin kristiani atawon lesin abalaye won ti pa ko bayi pe olukuluku wa eje ka wa loju lalakan fin sori
1: agba ti o kan soro yo keta soro egbe selu nnpp won pele se dubule nigeria si akesi pe ti o rije fun pare wi pe o ko tawon osin be bo lo se pora eje o jade o
2: won ni leni are tinubu agbani atubu akubaka agbani peter obi won la ti for interview lo for farm pe lodun 2027 to dibo yen won ko pa ninu pe ajo nduje ipa fe je are orilede
1: adofa o le die loju won o wa lori ijoko fun legun aso fun agba fun ti legun aso fun mesan yen ni ipinle osun ni ipinle kwa ni ipinle kogi o
2: won ni sori bi a se n pale mo fun eto idibo eyin odo bole ti yin wa ki le fi se oro lona e fi gbo e teti bele je e gbo ikilo e ma je ki won lo yin lona ti ko to ogo orilede yin ni yo e ba je ki won pa na ogo yin
1: ori ade ko gboro sita e ja ma bo fun ori ade o won ni oba laye ka ni ipinle kwara leyin gba to je pe je gbe pamo ti a tun do la emi won leyin ojo medilogun baba darapo ma won baba nla won yen ja se pe
2: o siko pada
1: siko pada
2: won ni ile ise ologun ikona omo ise ologun ti won ti fowo osikun mu pe won fi esun kan wi pe o se se ko si se so tita o se nkan to ye ko se ka lo baun fun omo odun metala won ni ni bayi egbeni na o ti wa labe bi ti won tin be ni orisirisi oro debi pe iya ti o to ati to ye won fi je ni na
1: bi da do ba le da gbo na laburo to gboju o won le apodo ro da bi adagba yin ati se suru to ni orede wa nigeria lori bi gusu adura south africa se deye si wa alagba fani karede lo so fun south africa be pe o se ka da pada ka retaliate bi asawo loyinbo fun south africa
2: ẹni tó jẹ́ sínẹ́tọ̀ ní ìpínlẹ̀ ogun wọ́n ti sọ báyìí pé ṣẹ́rí afẹ́ni tí ò bá lójúnú tí ó ń pójú ìta nìkan ló fi ń wò ó ní tẹ́yìn tó lójúnú bá wọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí ẹ mọ̀ pé òṣùbà sàdánkátà ẹ gbé fún ààrẹ tinubu torí pé ètò gidi pàápàá níta ẹ̀ka ti ètò ẹ̀kọ́ wọn ní àtúnṣe tó kóró pọ̀ tó lọ́rìn òun lọ ṣe níbẹ̀
1: tí ó mùsùlùmí sọ púpọ̀ lọ́rọ̀ pé iná lìláhí ọ̀dọ́ ẹ̀rọ tí wá láàbẹ̀ náà lọ́jà pé á padà sí ààrẹ lẹwà jẹ́ nàìjíríà sọ́dúnbọ́là bẹ́ẹ̀ ti du àti gómìnà jáde lẹ́wà nàìjíríà ti gbogbo àwọn ẹgbẹ́ òsèlú àti ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣe bá nìkan dùn nígbà tá a gbọ́ ikú bàbá wa bàmágà túkọ̀ tí ó sì wọ́ ọsẹ́ ọpọ̀ ọjọ́ mẹ́ta tí wọ́n ṣàyẹjọ́ bí wọn ọdún mọ́. ààrẹ lẹwà jẹ́ nàìjíríà sọ́dúnbọ́là bẹ́ẹ̀ ti du àti gómìnà lẹ́wà nàìjíríà ti gbogbo àwọn ẹgbẹ́ òsèlú àti ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣe bá nìkan dùn nígbà tá a gbọ́ ikú bàbá wa bàmágà túkọ̀ tí ó sì wọ́ ọsẹ́ ọpọ̀ ọjọ́ mẹ́ta tí wọ́n ṣàyẹjọ́ bí wọn ọdún mọ́. ládọ́rùn náà ti wá ń yẹ kọ́lọ̀ bá kọ́dẹ̀ lẹ́fẹ̀ẹ́ ni rè.
2: bákan náà gómìnà náà panupọ̀ wọ́n bá àwọn ẹbí kẹ́kùn ti ọ̀gbẹ́ni bàmágà túkọ̀ tí wọ́n jẹ́ aláìpè.
1: a jagunjagun lẹwa nàìjíríà iléeṣẹ ológun wọn fàájú ro bí àgbàlagbà tó sọ yẹn gan mọ́jọ ti di àmúṣeṣeré fún adé kúkúkúkú lórí ọ́fíìsà kan tọ́bọmọ ló mẹ́ta lórí tọ́jọ́ pé ó bá ṣàṣì papọ̀ wọn ni yóò rí pípé ojú àwọn ìtọ́pẹ́ lọ lọ́wọ́lọ́wọ́ ìgbọ́ ìkìlọ̀.
2: wọ́n ní lórílẹ̀‐èdè nàìjíríà mọ̀dà pé ohun tó lúkúlùkù ń pe ọmọ tó yẹ pọ̀ àti ìnira yìí má pọ̀ ju bó ṣe jẹ́ wípé wọ́n ní bẹntiró ó dàpọ̀ wẹ̀ ó tún ti lọ òkè báyìí.
1: bákan náà lọ bọ́ sí sórí wípé gbìyànjú bí ìbá sí ń pàkan nìkan ro wọn ní ìpínlẹ̀ ondo lórí pé wọ́n mú nǹkan mú nǹkan tọ́rọ̀ wọn ti alágbà òde tí wọ́n sì fura sí pé májèlé ń bẹ́nu rẹ̀ ìyẹn tó dágbére fáyé ti lọ mọ́kàndínlọ́gbọ̀n olúwa sànú wa o.
2: wọ́n ní fínú wọn tí ẹ pé ọmọ kan bàálù tí wọ́n ń kó èrò káàkiri ní báyìí àwọn kan ní ìpínlẹ̀ ogun pàápàá níbi pápákọ̀ òfurufú tó ti wà ní ìpínlẹ̀ ọ̀hún wọn láwọn iléeṣẹ́ tọkọ bàálù tó ń kó èrò ọlọ́dún yìí bó ti mọ́dún tó ń bọ̀ àwọn náà yóò máa kó èrò lọ sí òkè òkun.
1: I told you by come out of our bonso. Look at it, I want just what will I make to look what I want to do. Well, I'm to say, I'm going to do what I say, who said, like KG. But don't you start to for me. I want to call. Don't play press with your barrier. La Bella Gabro, how about Cossil? Look at his bed.
2: Latari, be want to call up, Bunny, Peter Obi. Eh, I want to tell Larry Lorini, he was up with nothing. Come on, even nothing. Could think of what in Cocker Bay. Eh, what a call you want to share.
1: I'm going to call you.
2: Ni o pa pe emi won ti padanu

0: yìí ní ìpínlẹ̀ Ondo wọ́n ní pé ọ̀rọ̀ náà wọ́n ṣe ó ṣe tó dúpọ̀ tí wọ́n fẹ̀sùn kan ọ̀wọ́n tó ń ta ògiri pé ó ṣe é ṣe kó jẹ́ pé ìwádìí tó ń ṣe ìtọ́ba máa gbé jáde ọ̀rọ̀ náà yóò gbẹnu tán lórí nǹkan tí wọ́n rí.
1: Ẹ̀bùn fọ́pọ̀ Dangote ó ní bá a ṣe forí bẹ́ẹ̀ náà lò àlàáfíà gí náà ni àlàáfíà bó ti rẹ̀ pé ńlá ń tari epo síta wọ́n yẹn tó ṣe àfikún owó epo kí ló fa sábàbí bí ròyìn bá wọra á jẹ gbọ́ o.
0: Wọ́n ní bá a ti ń ṣe ńlẹ̀ wa ọ lè wọ ọ̀bọ̀ míì ni o. Wọ́n ní tẹ́lẹ̀ mọ̀ lórílẹ̀-èdè Brazil wọ́n ní ètò kan pè ní Yemoja Festival. Wọ́n ló fẹ́ wáyé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé àwọn arìnrìn àjò gbafẹ́ máa wà níbẹ̀.
1: Iléeṣẹ́ ẹ̀kọ́ ọlọ́pàá ilé wa Nàìjíríà wọ́n tó ní ṣe 670 náà ni ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú náà ni wọ́n ṣe o wípé ká máa fi tó ọjà bá kófìrí ìtòkù díẹ̀ káàtó.
0: Wọ́n ní bí a ṣe pẹ̀lú àwọn oṣù tó parí pẹ̀lú bàbàbà àwọn àjọ làárọ̀ tò ní pé ṣe é rí àwọn oṣù yẹn wà ní o wọn ní ìpàdé nínú wọn ohun tá a bá ṣe òun náà ló máa jẹ́ káwọn oṣù náà kí wọ́n fọ ìta o nídìí èyí bàbàbà oṣù tá a wà wọn láburú nínú awé kí ni tá a ṣe ká tó máa sọ ọmọ òṣèlú ẹjọ́ gbé ọ ní ẹkẹgbẹ́ ìkìlọ̀.
1: Ìlẹ́gun aṣòfin ilẹ̀ wa Nàìjíríà lórí ètò òṣèlú 27 ìdìbò náà ni ẹnìkan kì í dàgbà èdè jíjẹ ẹgbẹ́ òṣèlú APC òṣùṣọ́ wọ̀ ògbà ẹ̀fọ́ rí bí ẹ̀sà tuntun wọ́n ní ìjókòó irínwó àti mẹ́sàn-án 469 ẹgbẹ́ òṣèlú EC ìjókòó tí wọ́n tẹ́lẹ̀ fẹ́ díje fún olọ́bìnrin ọ̀dọ́run àti méde 327 NDC owó lé ní ọgbọ̀n 430 ẹgbẹ́ òṣèlú PDP ó lé márùn-ún 405 yóò rọrùn.
0: Kí n múrò yín lẹ́ka sí eré ìdárayá níbẹ̀ ni obìnrin nù akọrin kan orin tó dáa tó ń dùn lóhùn kápò ìsàlẹ̀ àbẹ̀ ni pé ṣe rí owú jíjẹ àtọwọ́ ìṣẹ̀lẹ̀ kan tí ò ṣe fẹnu sọ díẹ̀ ló kù kí wọ́n ta òun kò ní ẹ̀ka eré ìdárayá àmọ́ náà ni òun dúpẹ́.
1: Ògbóǹkì nínú ẹgbẹ́ onímọ́tò NURTW East Java wọ́n ní wọ́n kó ìrẹ̀dọ̀ wípé wọ́n gbọ́dọ̀ ṣàtìlẹ́yìn fún aṣọ agbára mẹ́ẹ̀ Tinubu gẹ́gẹ́ bí àìlẹ́rìndíà fún sẹ́ lẹ́ẹ̀kejì lágbàgbé musab fún gómìnà fún ti ìpínlẹ̀ èkó nídìbò ọdún 2027 dára ìfẹ́ràn wọn.
0: Ní ìpínlẹ̀ èkó wọ́n ní àwọn jẹ́ aṣòfin rí ní ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ èkó wọ́n tún tún èrò pa wọ́n kó àwọn ẹgbẹ́ kan sílẹ̀ láti lè dájú pé wọ́n pe àwọn èèyàn jọ wọ́n jẹ́ kó mọ̀ wípé oríire wà ń bẹ tá a bá lè dìbò yan Tinubu àti dókítà Hamzat.
1: Igbákejì ààrẹ ilẹ̀ wa ni àgbà Kassim Shettima wọ́n ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ló tóbi lọ wọ́n ní a gbọ́dọ̀ kọ́ ọmọlùbọ́ ni o tó pé fúnra wa ní àgbàlá ìdàgbàsókè àrò ọ̀tọ̀ tó ń tẹ̀síwájú kó sì máa tẹ̀síwájú o.
0: Ní ipa ti ẹ̀rọ ayélujára àti abíàṣá níní lílò rẹ̀ wọ́n níṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ọ̀pọ̀ àrújẹ́ wípé àwọn èèyàn wa wọ́n ṣàmúlò ẹ̀rọ ayélujára yìí àti ẹ̀rọ ayélujára wọ́n ní nídìí èyí lágbàlá ayé nínú ìlòjù ìjábọ̀ wà wípé orílẹ̀-èdè Nàìjíríà wà láwọn tí wọ́n ń lo ẹ̀ka dáadáa tó yẹ pé nínú tó bá kọ́lẹ̀ báyìí Nàìjíríà wọ́n láwọn tó yẹ pé àwọn tó ń lò pọ̀ bẹ̀ tí wọ́n sì yẹ pé wọ́n ń rí owó tó pọ̀ lórílẹ̀-èdè yìí láti bẹ̀.
1: Báwo parẹ́ ní báàkì ìyá bọ̀rọ̀ bọ́lá bá tó yá bọ̀rọ̀ ní kí àtàkà tó mọ́ ni o ǹjẹ́ yàn pé èrò nílágbára tó ń lọ jáde lẹ̀ wa Nàìjíríà wọ́n ní ká kọmọ lùbọ́ alákòóso fọ́rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè àti ìlẹ́sẹ̀ wọ̀gbẹ́ ọ̀nàbù sicilia dada lókè bí wọ́n ti ń gbóríyìn fún ẹ̀ka àgbékalẹ̀ kan ọmọọba mike atọ́batẹ́lẹ̀ foundation bó ṣe wá àwọn èèyàn lágbára àwọn àádọ́rin èèyàn ló jẹ àǹfààní o bá a mú tèmi wá kó tó tán o.
2: Bíbélì wípé ó dáa ká máa yọ ọjọ́ wa ká lè máa fi ọkọ̀ wa sí gbọ̀ngàn ìdí rèé tí ìjọ Potter's Assembly Potter's Chapel ó fi ń pe gbogbo ènìyàn sí 2026 àjọ̀dún ọjọ́ olúwa wọ́n fi sórí ọjọ́ òbí bàbá wa ní olúwa àkòrí God of all comfort báyìí làwọn ètò àjọ̀dún ṣe lọ Sunday ọjọ́ kẹlá oṣù yìí ìwọ́de aago mẹ́ta ọ̀sán Wednesday ni ètò ìdánẹ́kọ̀ọ́ àti àdúrà àárọ̀ àti alẹ́ ni Friday ni ìṣòro láago mẹ́sàn-án di ìdájọ́ ọjọ́ kejì ọjọ́ Sunday gbogbo ọjọ́.

0: ma ife poga la ba ma gba ejo ba bebi o fe afiju radio afede fe yo apate ede ku fofo agbede amo wi o to ba jora won la wa bi ni ara won ile ise radio ti wa awon eyan to dan to dalenu dalu ni pede ife so wa po amejeje 9.9 awara pede kini olede okun to ba gbo bo so salaba so ko ni sipa sipa yo awara gba ni bi ka so didun lo ọgá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde èyí ó mẹ́lẹ̀ níbi ká má fẹ́ pọ́pọ́ yọ nínú èdè gbogbo la fi já síwájú wájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lẹ́sí ẹbẹ́ bond fm 92.9 pápọ̀ rédíò àmì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́ṣe lọ́wọ́ wa ní bẹ́ ìfẹsọwọ́pọ̀ àmẹ́lẹ̀ ètò tó mọyán lórí síwájú elédè ẹnu gbogbo ìjìnlẹ̀ ọ̀rọ̀
1: ìyànjú lẹ̀dáńgbà kò sọ́jọ́ tá ajé tí ò rẹra o àìsówó lóde ọrọ̀ ajé tí kò bá rẹ ìpèníjẹ́ ètò ààbò a ṣe ọkàn rẹ láàrẹ ọ̀rẹ́ má jìnnà o má bọkàn jẹ́ bí ẹ̀kún bá da lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ oríṣi ló lo ohun gbogbo mú ọkàn rẹ lè kí o sì mú ọwọ́ lè pẹ̀lú tẹ́tẹ́ kí a jìjọ gbé orílẹ̀-èdè yìí dókè àforítì àti ìfaradà la nílò ọjọ́ abárakọ́ láàrin o ọjọ́ abágùn kọ́ làákọ́ ìsún tẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibú ní àforítì díẹ̀díẹ̀ lẹ̀dọ́kẹ́ o akẹ́kọ̀ọ́ níwọ oníṣẹ́ ọwọ́ ni ẹ́ oníṣòwò ni ẹ́ òṣìṣẹ́ ọba ni ẹ́ ìgbéga ò ti ìlọ ọ̀run wá o tàbí ìwọ oòrùn ọ̀dẹ ìdùnnà ló ti ń wá ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà yorùbá ni haúsá ni igbó àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí ẹ̀jẹ̀ ká ní ìfaradà fúnrara wa bond fm 2.9 ló ní ẹ̀jẹ̀ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa nàìjíríà ó lè gòkè àgbà.

ìdí tí ìtọ́jú tá a wá ṣe ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrànlú a sì lè dẹ́bẹ̀ àrùn tí ẹ bá bójú tó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹgbẹ́ àdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀ wọ ẹ̀yàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká gbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìlú ìgbìnà wá iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ó ṣe gbogbo wa ni iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí sétí ìgbọ̀yìn.

0: APRPO, Kawalo sinu ebe si AACs, Africa Action Congress, Omaye Kore, ati Magashi Haruna Garba, wajwa koma lubono, nini dibu, funti kwa nini, odojwa jwa jisemu, eleke mwono, vade soka jwa, Adebayo Adewale Ebinisa, ati Bugaje Usman Mohamed, ano DJ, kwebe siru SDP, Social Democratic Party. Takotabo procedure dot here.
1: Bakana la bo se sori ni bi won tin na gogo run kale. Won se na ni yebebe. Ni abe pe oselu elebi yen ti opo ni ogbani Rufai Adekunle Omaje telu Action Alliance lohun fe soju fun. Abbas bin Aliyu Action Democratic Party. Bakana Yusuf Kabiru ti An People's Party. Like gbagbe Boot Party iyen Sunday Adenuga lo fe gbegba lo fe se labe ego oselu won na Moses Adebisi ti ego oselu Democratic Liberty Alliance like gbagbe Ada Okwori ti National Democratic Party ati Nkem Okereke National Rescue Movement olo bebe won tun mu eleyi na oni lati ego oselu Social Democratic Peter Agada like gbagbe Young Progressive Party Peter Agada ati Daniel Nwanyaun ti Zenith Liberty bẹ́ẹ̀ lọ ṣe tó pé àwọn tó kópa nínú ètò ìdìbò tọdún tí wọ́n ń dipò láti di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà.
0: Ẹgbẹ́ òṣèlú tó lọ bí 18 náà nílé ìtọ́lọ fún ipò ààrẹ kátúnú hàn torí pé sòsò sì lè sẹ́rí náà jẹ́ àbàbì kan jẹ́ orúkọ yìí orí ada elizabeth àti chukwu emeka ochere anthony fún ẹgbẹ́ òṣèlú ndp national democratic party máa fi báyìí rò market tó rọ́pọ̀ ipò òkèrèké esther àti sulaiman nasiru mohammed a ń lọ fún ipò ààrẹ inú ẹgbẹ́ òṣèlú rf national rescue movement ìyẹn débẹ̀ odúró bọ́nà àtúnlé orúkọ kan abbas bin aliyu ikechukwu fún ẹgbẹ́ òṣèlú adp action democratic party ìtúnilé o adenuga sunday àti mustapha usman turaki fún ẹgbẹ́ òṣèlú bp boot party ìyẹn débẹ̀ o màmá kẹrẹ ó torí sí o iwanyahu danielle dakuku àti azam khalid fún ti ẹgbẹ́ òṣèlú zenith labour party adebisi moses olusoji àti abubakar nafisatu uzaku fún ẹgbẹ́ òṣèlú dl ipò ààrẹ democratic leadership alliance ẹgbẹ́ wọn gbogbo ẹ̀ pátápátá wọ́n sàrò gbogbo ẹ̀ papọ̀ ọlọ́bí 18 pé wọ́n fẹ́ díje fún ipò ààrẹ ti gbákejì ní ìdìbò ọdún 2027 ṣe ládùúgbà pé kọ́lọ́ ọba jẹ́ kó rọrùn òṣèlú bóbó pábóbù lẹ́sẹ̀ kò rí sẹlẹ̀ ní ìdìbò ọdún 2027 gbódò ń ró sọ iná ò ní sẹlẹ̀ ní 27 ẹ̀dìbò fáwọn àyànfẹ́ yìí sunday tribune ìní sọ̀lẹ́ ti rí ka láàárọ̀ yìí.
1: bákan náà ṣe wà nínú ìwé ìròyìn sunday punch lè tí a ti mú ẹsẹ etí ìgbọ̀nyìn káàtú róòlù ibòmíì níbi tí wọ́n ti ń sọ láàárọ̀ tòní nípa ètò òṣèlú náà ni o pàápàá ní titi gan wọn ti gómìnà gómìnà níbẹ̀ ni wọ́n ti ń sọ láàárọ̀ tòní pé ṣe rí ní ìpínlẹ̀ tá a bá fẹ́ ṣe ètò ìdìbò ẹ jẹ́ kó mọ̀ ṣe kó wà o ẹgbẹ́ òṣèlú African Democratic Congress tó ní tó yẹ kó fẹ́ dúyè dupò ní ìpínlẹ̀ sokoto lábẹ́ ẹgbẹ́ òṣèlú gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìyẹn manure díyà ló ti pè láàárọ̀ tó ní pé ṣe rí ní ìpínlẹ̀ bí a fẹ́ ṣe ètò ìdìbò ẹ jẹ́ kó jẹ́ wípé tá a bá fẹ́ sọ pé a fẹ́ ṣe nǹkan báyìí ohun tá a fẹ́ gbé ṣe kí ni ìpínlẹ̀ tá a fẹ́ dìbò ní tá a fẹ́ kọ́ dìbò fún wa yìí kí ni nǹkan tá a ní lọ́kàn kí ni èròǹgbà wa kí wọ́n iṣẹ́ tá a ti gbé kalẹ̀ pé a fẹ́ ṣe ó ní bí nǹkan pé a ò kókè ètò ààbò kí la fẹ́ síbẹ̀ ẹ̀yin èèyàn nǹkan tó yẹ kẹ́ máa bí wọ́n rèé ètò ààbò kí ni ètò tó nílẹ̀ kò fẹ́ fi jẹ ètò ààbò tí ó fi kúrò lẹ̀ ìkejì àwọn tó jẹ́ wípé ọ̀rọ̀ ológun léńdé tí ogun àti àkọlù ti mú ọkọ kúrò lé wọn kí ni ohun tó fẹ́ gbé ṣe níbẹ̀ tó fi kan wípé bí wọ́n ṣe ń jìyàn gbẹ̀yìn àtobìnrin o àtọkùnrin àtọmọdé o kí ni ohun tó fẹ́ ní ṣe nípa ọrọ̀ ajé ní ìpínlẹ̀ tó wà tó fẹ́ ṣe ìjọba ní ìpínlẹ̀ kí ni àwọn ètò tó fẹ́ gbé ṣe láti jẹ́ pé èyí tó ti wà látẹ̀lẹ̀ kò fẹ́ kó yàtọ̀ síbi tó wà jẹ́ onídùúpọ̀ náà òun ló ń sọ eléyìí tó fi ń sọ wípé ẹ̀yin aráàlú tá a bá fẹ́ dìbò àwọn tá a wá bẹ́ẹ̀ kẹ́dìbò fún ẹ máa bí wá lọ́wọ́ ìbéèrè yìí ẹ lóò ló jẹ́ kẹ́ mọ̀ bóyá ẹni yìí ó tètò kan pàtó eléyìí tó ti là kalẹ̀ pé òun yóò gbé ṣe bí bẹ́ẹ̀ kọ́ ó ṣe é ṣe pé tá a bá tún máa yan ẹlòmíì pàápàá ní ìpínlẹ̀ pé ṣé ni pé ìjọba wọn ti ń pín àwọn owó kan wọn pín sí ìpínlẹ̀ tá a bá wá ní ẹni tó ń ṣe ìṣàkóso owó yìí dáadáa ó ṣe é ṣe kó jẹ́ pé owó náà kó má pa àṣọ sí gbogbo àṣọ ihun tó yẹ kó fi ṣe díje yìí lòun ṣe ń rọ gbogbo àwọn tó máa dìbò wípé ní ìpínlẹ̀ yín ni o wò ó ta lẹni tẹ́ fẹ́ dìbò fún àwọn ètò owó ló nílẹ̀ ẹ béèrè bí bẹ́ẹ̀ wọ́n rí pé wọ́n tún gbé wa ní gbogbo ẹ̀bẹ́ àṣà àwọn elédè inú bẹ̀rẹ̀ sunday punch ló wà tó.
0: kòkòrò lè ṣe fọ́nrẹ́ fẹ̀ náà ló jẹ́ pé ó ń tẹ̀síwájú wọn ní ó bí alọ́dọ̀ ọmọ díjà sílẹ̀ láàrin ọmọ ìyá mẹ́ta nígbà tá a gbọ́ pé àwọn èèyàn bíi méjì fẹ́ lọ díje fún ipò ààrẹ ní orílẹ̀-èdè wa nàìjíríà ní tó wá sẹ́kù bò àpín tí ò ní díjà lẹ̀ wọ́n jẹ́ bí àwọn ẹgbẹ́ òṣèlú.

0: àti ilé iṣẹ́ nẹ́kìlẹ̀ wa nàìjíríà wípa ìbúsàmọ̀ sí làbẹ̀rẹ̀bẹ̀ wọn níta abánikalọ sílé ìgbìmọ̀ asòfin àgbà àti ìgbìmọ̀ asòfin ilé wa nàìjíríà ẹgbẹ̀rún mẹ́rin àti ọ̀tàlẹ̀ ẹgbẹ̀rin 4,760 wọn ní ìtọ́rọ̀mọ́ ti notoria wípé ọgọ́rùn-ún àti mẹ́sàn-án ní ọ̀lọ́ síbẹ̀ o ìtọ́rọ̀mọ́ ti ilé ìgbìmọ̀ asòfin ilé wa nàìjíríà ọ̀tàlẹ̀ ní ọ̀rọ̀jẹ́ pé ọ̀lọ́ síbẹ̀ 360 ẹgbẹ́ òṣèlú apc lọ́dọ̀ tiwọn ilé ìfẹ́ àgbálẹ̀ wa nàìjíríà ọ̀tàlénírínwó àti mẹ́sàn-án lọ́lọ́ fún ìjókòó náà fún àṣìṣe náà ẹ̀kọ́lẹ̀ o ẹgbẹ́ òṣèlú adc náà lanu sọ̀rọ̀ wípé okú ọ̀ọ́dúnrún àti méje lọ́lọ́ fún ìjókòó nílẹ̀gbìmọ̀ asòfin 327 ẹgbẹ́ òṣèlú ndc irinwó ó lé ní ọgbọ̀n 430 ẹgbẹ́ òṣèlú pdp irinwó ó lé márùn-ún 405 kókó àǹkàtì nation ẹ̀tì ẹ̀ náà kà lórí òṣèlú lẹ́wà nàìjíríà
1: nínú ìwé ìròyìn sọjọ́dẹ̀ láàárọ̀ tó ní kí n tún ròlẹ̀ gbàbí níbi tí ilé iṣẹ́ àwọn òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ torílẹ̀-èdè yìí ìyẹn department of state services tí wọ́n ti ń ṣe gbogbo ẹ̀yìn ẹlẹ́sìn tẹ̀ ọ́ lórílẹ̀-èdè yìí ẹlẹ́sìn ìsàmù ni ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni àti ẹlẹ́sìn àbáláyé pàápàá ìpínlẹ̀ ọ̀ṣun ẹ̀yin olórí ní gbogbo ẹ̀ka yìí ẹ gbìyànjú láti rí i pé ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹ dáàbò bo àwọn ọmọlẹ́yìn yín nítorí pé àwọn gba ìpè àwọn sì ń kẹ́rẹ́ àwọn afẹ̀míṣòfò wọn ló ti ń gbìnà ọ̀ plan yìí wọ́n ń pàlẹ̀ bó ti di pé káwọn tún fi wá kọlu àwọn ilé ìjọsìn káàkiri pàápàá àti pé ìta gbangba báyìí ni wọ́n ti ń ṣe iṣẹ́ àbí ètò tí kò mọ èsì dáadáa wọ́n ní ìdí làwọn ṣe ń sọ pé gbogbo àwọn olórí ẹlẹ́sìn ẹgbọ́ ìtàwọn sọ yìí kí ẹ rí pé ẹ palẹ̀ mọ́ dáadáa ẹ gbìyànjú láti dáàbò bo àwọn èèyàn yín rí pé àwọn náà ọ̀hún òsun o báwọn ṣe gbọ́ ìpè yìí táwọn sì gba ọ̀rọ̀ yìí làwọn ti ń ṣiṣẹ́ lórí báwọn ṣe lè ṣe iṣẹ́ ní gbogbo kọ̀rọ̀kọ́ndú ìpínlẹ̀ ọ̀ṣun nǹkan táwọn afẹ̀míṣòfò fẹ́ ṣe kò ní ṣe é ṣe fún wọn nídìí èèyàn fi wá rọ ogun olórí pé nígbà bá fẹ́ ṣe ìjọsìn yín ẹ wo ìlànà tẹ́ ẹ fi ṣe pé bí ẹ ní ẹ wo alẹ́ ni àbóru ẹ gbìyànjú láti fún bẹ́ẹ̀ ṣe máa ṣe àwọn ọ̀nà tẹ́ àwọn ẹ̀mí àti ààbò àwọn olùjọ́sìn yín yóò wà digbí ti ṣe pé àwọn ẹni yìí yóò wà ṣiṣẹ́kíṣẹ́ eléyìí tí wọ́n fa ṣe eléyìí wọ́n sọ níbi ìpàdé òun náà ni tó jẹ́ ọ̀gá ní ilé iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀hún ni wọ́n ti ń sọ òun rọ gbogbo àwọn tó wà ní ìpínlẹ̀ ọ̀ṣun tó jẹ́ ẹlẹ́sìn wọ́n gbìyànjú láti pé wọ́n fi ètò ààbò wọn ò fi sílẹ̀ wọ́n mú nǹkan tó tó àti tó yẹ kí wọ́n fi ṣe ètò àwọn náà ń ṣiṣẹ́ káàkiri àwọn ò lè máa sọ fún yín nǹkan táwọn ń gbé ṣe nǹkan táwọn bá bẹ̀rẹ̀ sí ní sọ ó ṣe é ṣe káwọn ní ibi yìí kọ́ máa rí ọwọ́ náà fẹ́gbà láti fọwọ́ ṣìkún mú wọn ó ní ṣùgbọ́n àwọn mú un dáa yín lójú ẹ̀yàn orílẹ̀-èdè láti ṣe ẹ̀kọ́ náà ìròyìn ọ̀hún ó wà nínú ìwé ìròyìn sunday punch jáde láàárọ̀ tó ní.
0: òkò ló lè sọ lẹ́fẹ̀ẹ́ náà ló jápọ̀ ó ń tẹ̀síwájú kò sí àfúgbé rẹ̀ wọ́n ní kòkó yìí tán wá digi burúkú sẹ́yẹ kó rí bẹ́ẹ̀ ni. oore tí orílẹ̀ nàìjíríà ṣe fún sáà káwọn ní wọn ò mọ̀ọ́rẹ́ o àwa ti ṣe sùúrù tó aṣojú ilẹ̀ wa nàìjíríà fani káyọ̀dé àsàmọ̀ ọ̀rọ̀ yìí ó ní bẹ́ẹ̀ bá gbàgbé lẹ́nu kò pẹ́ kò pẹ́ yìí wípé ọ̀rọ̀ bí ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà méjì tó kún wọn pa nípa ìfọnàfọ̀sùn wọn lẹ́ni àkọ́kọ́ bíṣọ́pù taiwo fakúnlé wọn ni wọn pa wọn láì gbàgbé jẹ́ uchechukwu nwako wọn pa wọn ní johannesburg gbà ní gbàṣẹ wípé a ṣe sùúrù ẹni ká ṣe sùúrù ẹkọ sùúrù wọn ní wọn àfẹlẹ mọwọ náà fagbára mú kokoko náà jẹ pé o máa lè wọn ní ṣùgbọn orin náà jà nípa tọjọ pé ń bá bá fúnyàn ní àwọdù sùúrù ó yẹ ká gba sùúrù wọn ní a ṣe sùúrù tó bẹẹ sí wọn ń dẹyẹ mọ orílẹèdè wa nàìjíríà ó yẹ kẹ ẹ rántí bẹẹ mọrẹ wípé ó ṣeéṣe wípé àkọdúró dàbí àgbẹ̀ ìkáwà náà dà padà fún south africa ojúwe kí ni sunday tribune nation lẹ́tì náà kà láàrọ̀ ní south africa tí wọ́n tọrọ àforíjì o.
1: inú wa sunday punch tí mo ṣe wà láàárọ̀ tòní náà ni pé eléyìí mo tún ròlẹ̀ gbàbí oníbi tó wípé ǹjẹ́ ẹ ti gbọ́ ǹjẹ́ ẹ ti mọ̀ wípé ní báyìí àwọn òṣèlú lọ́lọ́kan òjọ̀ kan bí wọ́n ti jẹ́ pé wọ́n wọ́ àwọn èèyàn tó máa dìbò fún wọn wọ́n ní àwọn ogun lé níbi ti ibùdó tó wà wọ́n láwọn ti ń gbìyànjú láti lọ́ọ́ máa tú campaign fún wọn bẹ́ o pé mí ẹ dìbò fún mi wọ́n lára àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti ń gbé ìdè yìí òun náà nílé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress People's Democratic Party Nigerian Democratic Congress Allied People's Movement àti Democratic Party wọ́n ní pé wọ́n ti ń gbé ìgbésẹ̀ wọ́n ti ń palẹ̀ mọ́ láti rí pé àwọn wọnú ìdó ìlọ káwọn lọ bẹ́ẹ̀ni tó wà káwọn lọ polongo fáwọn tó wà bẹ́ẹ̀ pé ṣé rí ibi tẹ́ ẹ wà kò ń ṣe òpin o àwọn sì ní ètò láti rí dájú pé ohun tó gbẹ̀yìn dé bí ogúnlédé okò tuntun rẹ̀ ò tún ṣẹlẹ̀ mọ́ tẹ́ ẹ bá ti gbìyànjú láti rí àbíkọ́ nítorí lábẹ́ òfin ẹ̀yìn náà lè dìbò ẹ fi ìbò yín ẹ fi ìwòbù fún wa tá a bá ti wọlé ṣe gbogbo nǹkan tẹ̀ ń kojú yìí àtàwọn nǹkan míì àwọn ìgbẹ̀ wọn ń sà lọ́wọ́ mú sà lóògùn láwọn orí pé irú ẹ̀ kò wáyé mọ́ wọ́n ti ń gbé báyìí láti lọ wọ́n ní bí ó ṣe ń sọ náà ni wọ́n tún gbìyànjú láti jẹ́ kó mọ̀ wípé àwọn àna tó ń gbà tó ṣe ètò ìdìbò wọ́n tún ṣiṣẹ́ àwọn àjọ inec bẹ́ẹ̀ wọ́n kọ́ wọn bí wọ́n ṣe yẹ kán dìbò bó ṣe yẹ kán tẹ̀ka nítorí pé wọ́n ń gbìyànjú láti jẹ́ kó mọ̀ wípé kí wọ́n dìbò àwọn nítorí pé bí ètò ìdìbò 2027 tó ṣe ń bọ̀ lọ́nà yìí ó ṣe pàtàkì káwọn wá bá wọn àwọn náà wà lára àwọn tó jẹ́ pé ọmọ orílẹ̀-èdè

0: tí wọ́n sì tí wọ́n lábẹ́ òfin tí wọ́n ní ẹ̀tọ́ láti pé kí wọ́n dìbò ìdí rẹ̀ táwọn fi wá táwọn fi polongo wá fún wọn nítorí wọ́n ti dìgbà ìdìbò kí wọ́n gbìyànjú kán wo báwọn ṣe ń wá báwọn ètò báwọn wọn báwọn ti ṣe ń wá táwọn sì ń sọ fún wọn kán wo ètò táwọn ní láti ṣe orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n fi ìbò wọn kí wọ́n fi gbé àwọn wọlé ìbá fi pé ẹgbẹ́ òṣèlú adc ẹ̀tí alukoro ẹgbẹ́ òṣèlú ọ̀hún mọ́làm bọ́lájí abdullahi òun náà sọ ọ̀rọ̀ ó sọ̀rọ̀ púpọ̀ ó ní pé ṣe àwọn ogun lè débi tó wà ó ní tó mú wọn débẹ̀ ó ní nǹkan tó ń bani lọ́kàn jẹ́ gbáà ó ní ìdí tó jẹ́ pé lára àwọn ètò táwọn ní òun náà ni wípé káwọn lọ yọjú sí wọn káwọn bá wọn sọ̀rọ̀ pàápàá káwọn wá rọ̀ wọ́n láti dìbò fún ẹgbẹ́ òṣèlú tó yẹ bíi ti tàdà wọn kọ́ lè ba jẹ́ pé tó bá fi dọ́dún 2027 tó bá di ìdìbò tán táwọn ti gbégbá orókè oríṣiríṣi nǹkan dáadáa òun náà ló máa ṣe ibi tó wà yìí kò tó wà yẹn yóò di pé wọn ọmọ àkúrò bẹẹ wọn lè padà sí ilé wọn kò tó àti bẹẹ inú mẹrin sunday punch ló wà láàárọ tòní.
1: ó kọ náà lẹsẹ abọ rẹ fẹ náà rẹ pé ó ń tẹsíwájú àwọn òṣèlú àgbélẹyìn ẹni pàtìgbére nàìjíríà àjọ ni náà ni o ẹmbásí ni kí ló tọrọ lóòótọ onìkan kọ ló máa gbé bẹẹ tó ló ní òṣèlú òṣèlú náà ló ní ètò bára rẹ dà tó sì ní òṣèlú sísítà kúra rẹ wá ni o ọmọ èdè wa nàìjíríà gbapá ti fún anímọ̀ràn tó nípa pé bóun ni ò bá ṣe dùn tó wípé ààrẹ lẹwà jẹ́ àsọjúbà láyà mẹ́ẹ̀ tinubu sá ẹ lẹ́ẹ̀kejì ẹ dìbò yàn wọ́n sí ipò kí ìrètí ìsọdọ̀ tún fajé kí wọ́n lè bá a parí ẹ̀ o àwọn akọ̀kọ̀ tí wọ́n pè ní pressure group ìjọba rere movement nígbà mọ̀ sí lábẹ́ alága abdulwahab alukwi àkíyèsí nígbà tó ń bá àwọn ọkùnrin sọ̀rọ̀ ní ìlú èkó ní kòpẹ́kòpẹ́ yìí tó àti àtúnṣe tí aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ tí inú bútẹ́ pé wọ́n ń ṣe fún orílẹ̀-èdè wa nàìjíríà pé kárìn gbòòrò àwọn náà rí pé ẹ̀kọ́ sojú omi mọ̀ wọ́n ní. ẹ rí igbákejì ààrẹ àtìkú abaka tó ń sọ pé bí kádàrà bá sùn lóore owó ìrànwọ́ epo petro wípé òun dá padà wọ́n ní irọ́ gbàgbà ni bí ìgbà tó jẹ́ pé tó fẹ́ fún orílẹ̀-èdè wa nàìjíríà fẹ́ fà á sẹ́yìn ni o wọ́n ní kárìn gbòòrò wò aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ tinubu wípé ewé tí ó gbẹ̀kọ́ dún bí ewé gbòdògì wọ́n ní ìrètí ìsọdọ̀tun ìnú òpó àjẹ́ndà gbogbo pátápátá là ń jà àǹfààní ìdàgbàsókè àrọ̀ ọ̀tọ̀ fún orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn oríṣiríṣi nǹkan tó pẹ́ ta sí orílẹ̀-èdè wa nàìjíríà láì jẹ́ ojúṣàjú ipò aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ tinubu wípé ọkọ̀ máa lùbọ́ ni o wọ́n jẹ́ kó dimọ̀ wípé wọ́n sì tún gba ààrẹ ilẹ̀ wa nàìjíríà aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ tinubu wípé ìfojú wọn lórí ìtọ́rọ̀ wọn ti ibùgbé àti àwọn òṣìṣẹ́ tó jẹ́ pé owó oṣù tó pẹ́ pé kò tó nǹkan tẹ́lẹ̀ wọ́n ṣàfikún rẹ̀ àti ètò ìlera tó bá gbà mú àti ètò wípé kí wọ́n tẹ̀síwájú o bákan náà àwọn ikọ̀ náà tún wá pé gbogbo àwọn olùdó ní ìpínlẹ̀ èkó sí àkíyèsí pé dókítà ọbáfẹ́mi àmúṣáàtù kí wọ́n fún wọn kí wọ́n fi kí wọn lẹ́yìn láti pé àní ọ̀rọ̀ fún ipò gómìnà ní ọdún ìdẹ̀nà fún ti ìpínlẹ̀ èkó ní ìdìbò ọdún 2027 wọ́n lè tẹ̀síwájú níbi pé gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olu gbogbo ara kìkì sẹ́tẹ̀ ń bá sẹ́dẹ̀ o wọ́n ní ọbáfẹ́mi àmúṣáàtù tá a bá ní ká wo ìṣàkóso ní fún tọrọ mọ ti ìpínlẹ̀ èkó ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn wípé wọ́n mọ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n sì kojú òṣùwọ̀n fún láti díje fún ipò gómìnà tó jẹ́ pé àná náà sì díje fún ipò gómìnà lẹ́gbẹ́ òṣèlú sí bí ikọ̀ yìí ti yan pinran ní pressure group ti yan pe àkíyèsí bí alága wọn abdulwahab àkọsílẹ̀ kókó mi lè sẹ bọ́ọ̀dẹ fẹ ó ń tẹ̀ sí wọn.
0: kókó inú lérò èrò iléeṣẹ́ bọ́ọ̀dẹ fẹ́ náà ti dọ̀tún náà lẹ̀ ń gbọ́ tó sì ń tẹ̀ sí wọn. mi náà sì wà ní ìpínlẹ̀ èkó tó lọ yẹ̀bọ̀ kí n lọ sọ́dọ̀ àwọn ọ̀dọ́
1: lẹ́gbẹ̀ẹ́ èkó ló lókun
0: èkó ló lókun àbíbẹ́.
1: ń tẹ̀síwájú parí ẹ̀.
0: èkó ló lókun níbẹ̀ ní ìpínlẹ̀ èkó wọn ti ń sọ ṣeré àwọn olórí fún àwọn ọ̀dọ́ pàápàá àwọn ọ̀dọ́ ni wọ́n ti gbà wọ́n lámọ̀ràn eléyìí tó fẹ́lẹ́ bíi sàmọ́tòlú nìkan bíi àwẹ̀rìn láàárọ̀ tòní níbi tí wọ́n ti ṣe ìpàdé kan fún àwọn ọ̀dọ́ eléyìí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ èkó níbi ní ibìkan ní ìkẹjà wọ́n sì pe àkórí ètò ọ̀hún tí wọ́n pè ní Southwest Zona Youth Leadership Room níbi tí wọ́n ti jẹ́ pé àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ ní ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí náà ni wọ́n wà ń bẹ̀ tí wọ́n ti pè wọ́n jọ pé ṣeré

0: kọ́nú wọlé sẹ́ bọ́ọ̀dù ẹ̀fẹ̀ ń tẹ̀ síwájú wíyẹ̀ bá jẹ́ akéde ètò alukoro ètò wọ sókè wọ sísàlẹ̀ materials pọ̀ rédíò nàìjíríà aago méje ku ìṣẹ́jú mẹ́tàlá bí ìbàdàn bá rí nǹkan yọ sọ àbí ẹ̀ẹ́dẹ̀ wọ́n sọ pé ìbàdàn mo gbalé kan ní ní adégbólé àpàpà àmúrẹ́ǹtì ilé mo gbìyànjú lọ́pọ̀lọpọ̀ mo lọ bí ọdún bíi méjìlá ń gbọ́n wò bá ẹdún rán ọmọ ìlú wọn nìbàdàn wọn ni máa bá ń járí sí ti kí n mọ yọ 10% ìyẹn bàbá landlord bẹ̀ mo tún wá gbalé kan ní alábà mo ti sọ owó ilé tán bílẹ̀ ìbádé sàlámà lẹ́kùn sàlámà ni ẹ lọ pa àfa yẹn wa àti bàbá yẹn ọmọ kéwọn
1: àfọlù
0: ṣèjẹ ni ọ̀nà agbó àwọn tí wọ́n ń kí ọ ní dènà ìjọ sàn sọ pé sàlámà lẹ́kùn sàlámà lẹ́kùn sàlátọ́ bọ̀ ọkùn yàrá rẹ̀ mo ti sọ owó ilé tán bílẹ̀ ìbádé sàlámà lẹ́kùn sàlámà ni ẹ lọ pa àfa yẹn wa àti bàbá yẹn ọmọ kéwọn
1: àfọlù
0: ṣèjẹ ni ọ̀nà agbó àwọn tí wọ́n ń kí ọ ní dènà ìjọ sàn sọ pé sàlámà lẹ́kùn sàlámà lẹ́kùn sàlátọ́ bọ̀ ọkùn yàrá andamadu aago méje ku ìṣẹ́jú méjìlá tí ìbàdí wọn jájà lé kaná ká máa fẹ́ nínú èèyàn fún ṣẹ́gun gbé ilé bàbá aláàgó sọmọlú bàrí amalóore
1: adúpẹ́
0: fati kọrin john asfati
1: bákan náà
0: ó ní arìnrìnàmọ́kọ àtúrùsẹ tìlú mọ̀ọ́sẹ̀
1: gbére
0: ẹ̀ olúwàgbọ̀ níbi tá a wà yóò táwọn ohun gbogbo yẹn wá tégbò tẹ́kàtẹ́kà lábẹ́ ọbadé yẹmí àjàsà ọlọ́sílẹ̀ wà àwùṣẹ́ tó gbogbo ká fọ́tà mọ́jẹ yàn ọ́ jẹ́ ọ́yá kan tó fẹ́ kà.
1: olóye ti mọ yànyàn jẹ yànyàn jẹ. olùfẹ́ ìròyìn iléeṣẹ́ bọ́ọ̀lù ń tẹ̀síwájú nínú ìwé ìròyìn sunday punch láàárọ̀ ọ̀tọ̀ ni mo tún rò lẹ̀ gba ilẹ̀ cross river lọ níbi tí wọ́n ti ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá tún ti gbìnà yà ń bẹ̀ tí wọ́n sì kún mú ọkùnrin kan tán orúkọ rẹ̀ ní bassi epo ọmọdún kan lójì ní ìyẹn 41 years wọ́n ní wọ́n fọwọ́ sìnkún mu ní ìpínlẹ̀ ọ̀hún ní kòtùnúkọ́ gbìyànjú láti rí i pé ohun ilé kan tó wà ní miles estate ní kalabari number 8 wọ́n ló gbìyànjú láti ṣe kíni ó dáná sun ilé ọ̀hún ibẹ̀ ni wọ́n ti fẹ́ tọ́ ọlọ́pàá létí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní pé kí ló ṣẹlẹ̀ kí ló wá kí ló rí nínú ọbẹ̀ tó fi wá ọwọ́ kí ló ṣẹlẹ̀ kí ni ìgbà tí mo tó fi dáná sun ilé ìyẹn tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ cross river ìyẹn ọ̀gbẹ́ni sunday ìtọ́pà náà ló ṣàlàyé nínú àtẹ̀jáde tàbí síta pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n wá fi tó àwọn létí lọ́jọ́ jimo ní agbègbè ikot omini nílé iléeṣẹ́ ọlọ́pàá tó wà níbẹ̀ tí wọ́n sì sọ pé àwọn ń gbé ilé kan kemini steven ni wọ́n ní pé wọ́n á fi kọ̀ wọ́n pé ọkùnrin kan wà ó ti dáná sun ilé o náà ni kí ló ṣẹlẹ̀ ibẹ̀ ni wọn ará àdúgbò àtàwọn tí wọ́n ń gbíbẹ̀ wọ́n tètè rán sáré wá láti wá fi wọn àwọn ilé iṣẹ́ ọlọ́pàá tọ́lọ́pàá náà tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n sì ti kàtàkẹ́ tí wọ́n rí dán pé wọ́n pa kí tí wọ́n ra wọn lọ sí ibi ọ̀hún ibẹ̀ náà ni alukoro ti wá ń ṣàlàyé pé lásìkò táwọn wá ń béèrè ìbéèrè lọ́wọ́ ẹni yìí táwọn ń ṣiṣẹ́ lórí ẹni tó fi ẹ̀sùn kàn yí pé kí ló ṣẹlẹ̀ ó ní pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé màmá òun ọmọdún kan ní 100 nǹkan kan ṣẹlẹ̀ sí lòun ṣe jẹ́ pé òun nílò lọ́wọ́ ó dàbí pé wọ́n fi ìyà jẹ màmá òun ẹni tó ní ilé yẹn òun bí wà tí wọ́n fẹ́ lọ gba wọ́n fi ìyà iṣẹ́ tí ò da ìwà tí ò da wọ́n wù sí màmá òun gba dáṣẹ́ òfin wà lọ fẹjọ́ sùn ò lè dédé máa mú òfin ra rẹ̀ eléyìí tó wá ṣe ó ti bu ọ lọ́wọ́ nítorí pé màmá tó fi ẹ̀gọ́ mi rèé kó wọ́n máa fẹ́ràn irú eléyìí tí ó ṣe yìí ní báyìí ṣá wọ́n ti fọwọ́ sìnkún mu ó àwọn ọlọ́pàá tó sì ń ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wà rọwọ́ ṣùgbọ́n wọ́n ní pé irú èrèwà wọn ni kò sí lábẹ́ òfin fi òfin ìgbélé fún ẹni tẹni tó bá ṣẹ ó máa lọ fẹ ni wọn ò wá yanjú ẹ wọn bèrè lọwọ ọtún wọn bèrè lọwọ òsì tó ṣẹlẹ wọn ò bọ ṣe máa yanjú ẹ ní pé kó o wá dó fi pa lọwọ ara rẹ tó fi wá gbọdọ ṣé ilé tó yìí o fẹ kọ padà ni àbí ìyẹn fẹ mú ẹjọ tó fẹ pẹ kó mu wá inú mẹrin sunday punch ni wọn ṣàlàyé láàárọ tó ní.
0: ọdẹ tó pera tó ṣètò lórí nǹkan torí òwúrọ ni wọn ní tẹnitẹni ìkísà tàtà lẹnu láàmúyà ká tọjú gbá nítorí àwọn ìdókòwò lè so ní àgbà pèdèpèdè láríwájú àwọn ọdàlẹ o lọjọ ká tó rẹ lọ sí ìpínlẹ ondo wọn ní tá a bá sọ pa tó wọn ní kò ṣeé fọwọ sẹyìn ṣùgbọn ìjọba orílẹèdè wa nàìjíríà bábá gbọ ọsẹlẹ wọn ta wọn tọ ọkọ máa dẹrin di pé bí òun jẹ pé àwọn tẹpẹ dágbé lórí pa àwọn nǹkan ọmọ kan ti lọ bíi mọkàndínlọgbọn ṣé ìwé ìtẹgbò náà ni kò rí bẹẹ bó tiẹ jẹ wípé wọn ni ọtẹlẹlẹ ní àkọkọ mọ ìwé ìtẹgbò gẹgẹ bí ẹni tó jẹ alákòóso fún ètò ìlera nígbà tó lókè jẹ banji àjàká lópin àkéèsí oníbàbá ní ẹsẹẹsẹ àwọn tẹpẹ pé wà ní lówùsàn tẹpẹ wọn ń tọjú ọba ìkọlọ ọba ní fún wọn ní àlọ lọ́jọ́ pé 90% àwọn ọkùnrin tó yẹ pé yòókù jẹ́ ti àwọn obìnrin ọdún ọdún mẹ́rìndínlógún sí ọdún márùndínlọ́gọ́ta ní 55 years wọn náà ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ti ṣe àyẹ̀wò sí ẹ̀jẹ̀ pé dágbére fáyè wọn sì ṣe àyẹ̀wò fáwọn tó yẹ pé ọlọ́run kó yọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mọ́ níbi kínní wọn ní ọkẹ́ líle tọ́jọ́ pé ó ní májèlé kó papọ̀ mọ́ ewe tebo to fa sababi o kese kwe te wikwe koda o suboti wani ayede wuni feki wikwe sakati tu ni osa toka sube eje kasi mo ojiwa pe di nesho sani tebo ya chena kala re o yo
1: Ni niro yiwa o nibi ti awon egbe awon akeko lorilede yi National Association of Nigerian Students Kunti Zone A ni won ti se agbekale eto kan ti won ti so wipe ise re awon awon akeko be digbi lawon wa lori eto idagbasoke lede yi won se wa ri pe lati se atileyin fun egbe oselu kan bi enikan to fe koko wa ninu eto idibo to nbo lona 2027 yi won na awu dada ni o won na awon to won jakeko won na awon ma wo en to fe tije duko yi ati egbe oselu ati eto to ni papa nipa ti eko nitori pe awon ti ri daju pe erin to ba ni afosun to si sise lori eto eko o fe imole ko ma to lede o si fe igbega ati lo siwaju orilede nitori pe ti o ba ni eko yo je koju si ohun to ye ko se ati ti o se je koju o ko mo bo ti ye ko se nkan o bi sagbekale igbimo kan eleyi ta won pe ni 10 member student club Political Performance and Accountability Assessment Committee igbimo yi lenu mewa ni won awon sagbekale won pe won wo lara awon ti poro pe awon fe de olori awon fe de lakoto orilede ati ogo oselu ni ise kini awon nkan to fe se eleyi to ni se pelu awon akeko ati awon odo orilede oni n to ma wo niyan to ba wo gogo alale to pe ninu eto yen ko so ro awon akeko nbe abi ko so abi to je mota awon odo oni o se se kuru eru fe ni be awon akeko kan ma satileyin fun en do soro yi nigba ti won apewo pa lawon niroyin ni ilu kaduna lojo saturday yen lana odo yi oga ni ekun nancy ti ozona ekun to wa ni ka won ni o soro to tin selaye bi pe sere egbekale eto tawon se yi awon ko won ko lo eni kankan sugbon won se ko won le je pe awon oloselu gan obi to ro kan si ka won ku won ro sibe tori pe odo lorilede yi eto eko ko se foro ti seyin won woye eto wo lo ni fun won odo wo lo fe gba ile ile aye won lowo eko to n ko ero won lo fe gba se igberage odo igberage odo to won se ri eto si lori e ni awon ile eko pe to n ko se owo ati en to n kawe awon ona wo lo ri ma se ran odo lowo awon ogbon ona mi to mo lorilede yi goke agba won ma ran odo awon wo e bebe to ba ti si nkan ninu o se se e na ma ri ibo latodo won tabi awon odo ni orilede yi lara awon to wa ni bi eto ohun to ni en to je igbakeji are fun ajo eyan fun oro egbangba Sadiq Zango to fi ko enikeji re Umar to je National Association 1 lai gbagbe en to je coordinator fun zone A Umar Doko ati arukoro ajo fun zone A Kafilu Banki lojo papo to so wi pe odo eto eko ati egba awon university ati polytechnic ati college ti e ba ti re en to fe se to awa o ni se kini a o ni tele ile iroyin wa nu iroyin Sunday Punch
0: Won ta ba ni ka ma wo lotun do si pe aso gbona me ti bu agboro sati leyin fun won te ni lati dije fo pa ni sa ile

0: kejì wọn ni ẹdẹ bí o ẹ tọjú fẹ lọ fún ipò gómìnà ní ẹgbẹ òsèlú apc ní ìpínlẹ èkó dókítà afẹmi amsat níbi gbogbo ọdún 2027 wípé kẹ ṣàtìlẹyìn fún wọn àtàgbọ pé ìsì jàbá ó pe àkíyèsí lánàá tí ṣe ẹjọ sátìlẹyìn ọjọ ọdẹ níbi ètò ìròyìn lágbára fún àwọn oníkẹkẹ ẹlẹsẹ mẹta pírítọ ní àlìmọṣọ ibi tàgbọ pé ti taari àwọn ẹyà ara mọtò onípọ ọjọ ọìlì bírèkì ọìlì wọn ló ṣe pàtàkì o láìpẹ táyà àti pọńtà kọmọdé pé sọọpọpọ ọrọ wọ mi ni ọta rẹ sí àwọn òní gbòkègbodò ọkọ yìí nígbà tó wá ń bá àwọn tó ń àǹfààní tó ń bá ń sọrọ ó ní aṣíwájú bọlá àmì ẹtì nípa ṣàkóso ìjọba wọn ṣe fọwọ́rọ́ sẹ́yìn wọn ní ẹwọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti bàjẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn bọlá àmì ẹtì ti tẹwọ́ gbọ́ ọ̀pọ̀ àṣẹ wọn ṣe àtúnṣe lórí o wọn ní ìtọ́ wọn ti gbòkègbodò ọkọ̀ táwọn sọ pé pẹtrol lọ sókè lọ sílẹ̀ wọn ní gbé ìgbésẹ̀ kan tí a mọ̀ sí ng compressed natural gas mọ́tò rẹ̀ tó bá ń lo kó yí padà sí kọ́ máa lo afẹ́fẹ́ ìdáná kọ́ jẹ́ alternative bayọ fún pẹtrol ìsìjàbá ní ọ̀pọ̀lọpọ̀ aṣíwájú bọ́lá àmì ẹ̀ tinubu wọn nílẹ̀ tẹ́lẹ̀ àwọn tó ń lo kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta tó yẹ kán lè lo ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún àti ẹgbẹ̀rún mẹ́tàdínlógún $17,000 láti yẹ kó ra pẹtrol nígbà tí wọ́n ti lo cng báyìí afẹ́fẹ́ ìdáná wọn ní ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ ní $3,400 lọ sí ẹgbẹ̀rún mẹ́rin náírà wọn ní ọ̀pọ̀lọpọ̀ cng ọbákan wáyé gbósùbà sàdánkátà fún gómìnà ìpínlẹ̀ èkó bàbá jíde sí gbogbo ara kìkì iṣẹ́ wọn ní bóòrò ni ọba ṣe dòtúbò àwọn olùgbé ìpínlẹ̀ èkó pé kí lóore lọ́jọ́ pé dókítà ọbáfẹ́mi amsat tán náà lọ fún ipò gómìnà ní gbogbo 2027 kí a fi ìbò náà wọn ni ká fi kíhan lẹ́yìn wọn ní ìyẹn nìkan wọn ní gbogbo ọmọ orílẹ̀-èdè wa nìjà ló ń jẹ́ àǹfààní ìrètí ìsọdọ̀ tó faṣíwájú bọ́lá àmì ẹ̀tì ń bò ìsìjàbá wa rọ gbogbo àwọn olùgbé àtọmọ orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn ọlọ́run ti gbogbo àwọn tọrọ wọn ti gbogbo ọkọ̀ lẹ̀ wa nàìjíríà pé aṣíwájú bọ́lá àmì ẹ̀tì ni ẹ fi bóyá ẹ fi pín wọn wọlé o láì gbàgbé dókítà ọbáfẹ́mi amsat tó náà lọ kúrò ní ìpínlẹ̀ èkó lẹ́gbẹ́ òṣèlú apc pé rọrùn náà lọ jẹ́ pé ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jíjà àǹfààní lárùn òde yìí wọn ni akó táyà lọ lé o mirror wiper engine oil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ìjà mọ́tò ó ti di àbíẹ́ǹtì gbọ́dọ̀ ló fi aṣọ tẹ bá ti mójútó àwọn ẹ̀yà ara mọ́tò yìí náà lẹ́tì iná kàláàrọ̀ ìkókó ní iléeṣẹ́ bond fm là ń ká o ìsìjà ló fi àkíyèsí eléyìí.
1: bẹẹni kókó olúmọ̀rọ̀ iléeṣẹ́ bond fm 92.9 náà ló ń tẹ̀ síwájú jẹ́ ti ń rólẹ̀ gbábí nípa ti ìlera ni òtorí ní iléeṣẹ́ 1 billion ìròyìn tó ṣàràlù lórí òun náà la máa mú àti ti ìdárayá gbogbo ẹ̀ náà la máa mú. ìwọ̀n sọ láàárọ̀ tò ní níbi tí ẹni tó jẹ́ ògbóǹtarì nípa ètò ìlera òyìnbó tí wọ́n porúkọ rẹ̀ ní àdógà ló ti ń ṣàlàyé pé ó ní ṣe rí àwọn ọ̀rọ̀ pàápàá tá a fẹ́ràn tá a kúndùn láti máa kí apc bí ètò tún pè ní airbus tó pa àfiṣe tí a máa fi gbóni lọ àwọn máa sùn wọn ni eléyìí léwu púpọ̀ nítorí wípé ó ṣe é ṣe kó fà á kó jẹ́ pé gbígbọ́ wa àti sísọ tó tún jẹ̀mọ́ máa ran sísọ ọ̀rọ̀ wa lọ́wọ́ ó ṣe ṣe kó lè ṣe kó lọ kó ṣe ìwà ìbàjẹ́ fún nítorí wípé tẹ̀sí fiṣẹ́ tí mo yẹn tó yẹ pé ọ̀pọ̀ ọgbà àkókò tó pọ̀ òun lè fi sínú etí yín pé àsìkò tẹ̀sí lè fi ti sùn àwọn nǹkan tí àsìkò yẹn kò yẹ kí etí máa gbọ́ ohun tó ń gbọ́ nítorí kó yẹ máa sún ìṣùpọ̀ tó tẹ̀sí fi ń gbọ́ orin kẹ́ ẹ̀ lè fi sùn wọ́n lè yín wò pé ó ń ràn yín lọ́wọ́ láti sùn wọ́n ní ìṣùpọ̀ tó bá ti pẹ́ jù ó fa wàhálà ó fà sí ìṣùn etí tó yẹ pé ó bó ṣe é ṣe kó fún àwọn èèyàn ní oríṣiríṣi ìṣòro láti má lọ dáadáa wọ́n nítorí pé bẹ́ẹ̀ ṣe fi sí yẹn tó wà náà tẹ fi ń gbọ́ ọ̀rọ̀ yẹn àwọn nǹkan tó pè ní radiation wọ́n ní gbogbo wọn wọnú wọn ṣiṣẹ́ tí lẹ́ẹ̀ pé ó ṣe é ṣe kó fa infection pàápàá fún etí wọ́n dẹ̀ mọ̀ pé etí imú àti ọ̀nà wọn ṣiṣẹ́ papọ̀ ni ó ní tẹ bá ṣe fi sí tẹ́ẹ̀ fi sùn tó pẹ́ jù ti pẹ́ jù wọn ní ewu ńlá ni ò pé ẹ gbìyànjú láti jẹ́ pé ẹ̀yin tẹ́ẹ̀ pápá ẹ̀yin ọ̀dọ́ tẹ́ẹ̀ pẹ́ ẹ̀rẹ̀tì kẹ́ máa kí airpeace àbí airbus kẹ́ máa kí bẹ́ẹ̀ sí láti máa gbọ́ tẹ́ẹ̀ bá ṣe ń lò pẹ́ẹ́pẹ́ ẹ̀ tí sùn ó ṣe ìdákọ́lẹ̀jọ́ wọ́dọ̀ tún pẹ́ jù ẹ̀kẹ́jì ẹ̀yin sókè jù gbogbo ọ̀nà tún pọ̀ jù bí bẹ́ẹ̀ kọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ jàǹbá òun ṣe fún inú etí yín gbogbo àwọn èròjà tó wà ní etí tó ń ṣiṣẹ́ tó máa yẹ kíyàn máa dáadáa wọn ní ọ̀pọ̀lọpọ̀ jàǹbá lẹ́ ń ṣe fún oníta bá tún wà wòrán nínú ìgbà iṣẹ́ ìwádìí táwọn ṣe wọn ní àjọ world health organization náà ti ṣe kìlọ̀ pé ohun yẹn tẹ láti máa gbọ́dọ̀ mímú ṣùgbọ́n àpọ̀jù nílò ẹ̀ wọn ní kò dáa pé tó bá ṣe tó ti lọ sókè jù tó láòdù sí tàbí ṣe pé gbígbà lò ó pẹ́ tá a fi lò bí wákàtí márùn wákàtí mẹ́jọ wọn ni ó ń ṣí etí wa sí àwọn ewu tó pọ̀ tó tẹ̀ ń ba àwọn nǹkan èròjà jẹ́ nínú etí náà nídìí èyí wọn ni ẹgbẹ́ ìkìlọ̀ ẹ̀yin ọ̀dọ́ bá pẹ́ ọgbẹ́ni lawal tó náà jẹ́ oníṣègùn òyìnbó ló ti ṣàlàyé pé ṣe rí imú ọ̀nà ọ̀fun àti etí wọn ṣiṣẹ́ papọ̀ wọn pọ̀ ní ear nose throat ọ̀nà tẹ́yìn ò bá gbìyànjú nǹkan tó bá ṣe sétí ó ṣe é ṣe kó lọ bá ọ̀nà tó ṣẹ̀ṣù bá imú náà ẹ gbìyànjú láti jẹ́ pé nǹkan tẹ́ ẹ̀ lóyìn ó da oṣù gbẹ́rù torí pé ó ń fa aburú sí ètò ìlera ara yín pàápàá nípa ti ìgbọ́ ọ̀pọ̀ ní ear nose throat wọ́n ni pé tẹ́yìn ò bá gbìyànjú nǹkan tó bá ṣe sétí ó ṣe é ṣe kó lọ bá ọ̀nà fún tó ṣẹ̀ṣù bá imú náà ẹ gbìyànjú láti jẹ́ pé nǹkan tẹ́ ẹ̀ lóyìn ó da oṣù gbẹ́rù má lòójù torí pé ó fa aburú sí ètò

ẹ̀yìn rẹ̀ wòrẹ́ kò ṣe bí lọ́mọ. Lóòótọ́ tó wu oògùn olówó nítorí àyè àṣà. Ọ̀rẹ́ á kọ̀ ẹ́ sílẹ̀, àwọn mọ̀lẹ́bí rẹ̀ á jìnà sí ọ. Ṣọ́ra jẹ́ àpẹẹrẹ búburú, má jẹ́ káyé fi ẹ́ ṣàríkọ́gbọ́n nítorí àwáwí fún oògùn olówó. Ilé-iṣẹ́ Bond FM 92.9 ló ń pè wá sétí ìbọn yín.

0: kokoru ele sa bod efe na ro je pe o ti waju ah lo yoku fofofo la ro yi won ni baba so de ri amase ko lo awon adura kan wa to je pe agbodo mo sami ma bi fatabu gafa for kind of islam
1: abe
0: je desa akwale islam
1: kakile awori
0: oko jabe awori o gbiyanju sunday to koja bi baba lo si bi na won gafa eso kan mo we wure kan tan fi ko ara ji tuji wo kini mo wo be mo ewure e sari je be ko to di pa ah ina wo koja da nda ko buru ko ba je ja koja lo si okukun ara ti ma si ni pe ah ni gba canada
1: canada
0: ah ni gba america
1: ami
0: ah ni gba canada oku
1: ami
0: ayo ko ni asale ke ba gba canada bi ke o ri o awon driver meji kan ni iyen ni oke okun mercedes benz ani ijoko ti ran se fun awon no emergency awon waya kan waya o wa do die ninu ijogbale ejo lonu won ba gbe ile won ba gbe ile se to pe o se ma se ti won ni ni yoke won gbe lo si driver koko gabriel laijani awon bo mo ni gani elekeji driver ni je kendi bat no ko je jo ngba ti won de won gbe ejo na lo si california court united states ngba ti won pejo kini pejo keji pe won o doki won won sare le kurere pe ibade awon to je ko joro yi pe to je ko se basede bes ye logo gugu waya bi se ronu waya pe ku die ka ipejo san te si waju ngba awon to je ko se basede bes ni ore ni won eniyan soro ore ni won amani sori gba bi o an office opa yokele ni won lawo le gba gbe o ipejo san te so atebi ari lo ma ja rejo ebi benu ari ari benu ebi eji to wari ejo gugu na ni ko ni da lo ara ni won sunday tribune futa bara ku ku e na kala ro
1: koko nu be royin le se bond fm 92.9 na lo test wa di sunday vanguard la ro toni mo tun ro le gba ipile kara bayi la ro toni nibi ti won ti so ninu royin iwe royin vanguard won ni eni to je onigbesi ti igbesi land ni igba ibile isin ni ipile kwara iyan ba moses oyin loye ti won ni pe won ti pakoda latari wi pe leyin ti won pe lẹyìn tí wọn jí wọn gbé wọn rí wọn gbà padà lẹyìn tí wọn bá rí wọn gbà wà nílé ìwòsàn tí wọn gba ìtọjú wọn ní ti àbá gbàgbé ọjọ kejìlélógún oṣù kẹjọ ọdún 2026 tá a wà yìí òun náà ní àwọn afẹmíṣòfò kan àwọn ajínigbé tí wọn ya lu ìlú ọhún ní tí ó jẹ pé lẹyìn ọjọ márùnún tí wọn jí wọn gbé ní agbègbè ìjọmu òró ni wọn ti jí wọn gbé lẹyìn ọjọ márùnún yẹn ni wọn rí wọn gbà palẹ sí iléeṣẹ ọlọpàá ní ìpínlẹ kwara tí wọn jẹ pé wọn gbọ pé iléeṣẹ ọlọpàá pàápàá ti iléeṣẹ ọlọpàá tó wà ní òrò wọn fi tán létí pé àwọn àrí pé ìkan lára àwọn tó jẹ ọdẹ nínú àdúgbò tó kan ní pé ó fara pa o nígbà tí iléeṣẹ ọlọpàá máa débẹ pẹlú àwọn òṣìṣẹ tóun ni wọn bá rí i pé obìnrin ọkùnrin náà wá ṣàlàyé fún ohun tó ṣẹlẹ wọn rí i pé àwọn ajínigbé àwọn ni wọn wá ṣọṣẹ níbẹ tó ṣe pé wọn kó àwọn èèyàn lọ wọn fi wọn kó àwọn ọlọpàá náà wá gbìyànjú wọn tẹlé wọn pẹlú ìbọn pẹlú eré ni wọn fi lé wọn pé àwọn ọkọ ṣùgbọn bí wọn ṣe ń lé wọn títí wọn rí lára àwọn mú nígbà pé díẹ nù wọn ó sá lọ bó ṣe pé wọn ṣe rí wọn mú náà àwọn tí wọn kó tí wọn jí gbé pàápàá tó fi kan moses oyinloye yìí náà wàràn tí wọn dóòlẹ mi wọn tí wọn rí wọn gbà padà lẹyìn tí wọn gbà wọn padà tán ni wọn kó wọn lọlé wọn wá lọ mú ọba sí ilé ìwòsàn láti máa gbàjú ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ti ń gba ìtọ́jú náà lọ́nà pé ọba náà wọn papòdà tó jẹ́ ọmọ ọba ọ̀hún ìyẹn prince olasunkanmi òun náà ló fi ọ̀rọ̀ mọ́nà múlẹ̀ pé lóòótọ́ ni pé ọba aládé ọ̀hún ti pa ipòdà láti wà ní ilé ìwòsàn tí wọ́n gba ìtọ́jú ó ní òótọ́ ni ọ̀rọ̀ ọ̀hún sọ ẹni tó jẹ́ ọlọ́wà ọ̀wà onírè ìyẹn ọba abdulrahman fabi òun náà sọ wípé lóòótọ́ ni wọ́n fẹ̀rù tó ní tẹ́wọ̀n náà ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọba náà wọ́n ti pa ipòdà kí ọlọ́run kó bá wa fi orí jì wọ́n náà wọ́n gba iléeṣẹ́ ọlọ́pàá lámọ̀ràn báwo lọ́la wọ́n dúpẹ́ fún wọn pé iṣẹ́ tí wọ́n ṣe pé tí wọ́n bá ṣiṣẹ́ kún takun ni ó ṣe é ṣe kọ́ tẹ̀ má rí ọba àwọn àtàwọn tí wọ́n jí gbé padà ó ní ṣùgbọ́n àrùn la ríwò a ò rí ọlọ́jọ́ ríwò.

0: àwọn tó ń jà fẹ́tọ́ ọmọnìyàn náà ni wọ́n sọ wípé wọ́n ń gbé àlàálẹ̀ wọ́n ń gbé ìlànà ilẹ̀ pé ká fi gbógun ti kí wọ́n máa fẹ́ ọmọ ṣòwúrú lórílẹ̀‐èdè yìí wọ́n ní ṣùgbọ́n bọ́ṣe ń ṣe tó wọ́n ní ó dàbí pé náà túbọ̀ ń gbilẹ̀ sí ni o wọ́n ní kí wá ló dé tẹ́lẹ̀ fi ṣẹlẹ̀ wọ́n ní tá a bá dẹ̀ rí kí wọ́n bá fọwọ́ ṣìkún mú wọ́n máa fi wọ́n hàn sí abáyé táwọn oníròyìn máa mú wọn wọ́n ní gbogbo ilé ìtọ́ náà ó túbọ̀ ti wá ṣe ń pọ̀ sí wọ́n ní ẹ̀ wá wò ó sìn àwọn ọmọ wa ló fẹ́ wọlé sílẹ̀ ẹ̀kọ́ sáà míì tuntun yìí wọ́n ní ọ̀nà owó là á gbà jẹ́ pé ètò ààbò fún wọn bọ́ ṣe ń lọ bọ́ ṣe ń bọ̀ ẹ yóò jẹ́ wà ní digbí tí aburú ò ní ṣẹlẹ̀ sí wọn tí wọn ò ní jí wọn gbé tí wọn sì ní fi wọn òwò ẹrú ǹjẹ́ ó tiẹ̀ ní ọ̀nà kan àbí bí òbí àti ilé-ẹ̀kọ́ àwọn aláṣẹ ilé-ẹ̀kọ́ àti ilé-ẹ̀kọ́ aládàáni nínú àti tìjọba ǹjẹ́ ó ní ọ̀nà fi lè jọ ṣiṣẹ́ papọ̀ fọwọ́ kọmọlùbọ́pọ̀ ṣiṣẹ́ láti rí dájú pé ààbò yẹ ó wà fún àwọn ọmọ wa nílé àbí nílé-ẹ̀kọ́.
1: Torí pé àwọn oníròyìn yọ ayé náà lọ jẹ́ pa jẹ́ àárín bí ògo wọ́n sì jáde káàkiri ìpínlẹ̀ wa Nàìjíríà láti wo bí nǹkan ṣe ń lọ. Ọlọ́dẹ yìí làwọn ọmọ iléèwé tíjọba náà àti aládàáni wọn padà sí kíláàsì àbò lórí ẹ̀mí àti dúkìá wa la sì mọ̀ pé ẹ̀bùn wa náà ni ọmọ lọ́ba ni wọ́n olóòtú tọ́tà náà ni Abiodun Ilúgbajú ẹ tẹ̀ wá láago ni o torí Sátidé àti Sánńdé àwọn àyà ìpè ni ṣùgbọ́n ọjọ́ lásán Mọ́ndé sí ọjọ́ Fúráìdé àtẹ̀jíṣẹ́ ni dá ẹja mójú òkú kan 08691398 08169139 wọ́n lè kọ́kọ́ sàdúrà fáwọn ọmọ yìí ẹ sì lè wúre fún wọn kẹ wá pàkí aláṣẹ àti òbí àti alágbàtọ́ lórí rẹ̀ abó ṣe pàtàkì
0: jẹ́ ẹnu kan
1: ọ̀yà mo yẹ̀rọ.
0: Àkàrọ̀ àkójúmọ́ o ọlọ́run látò.
2: Àṣàdúrà fún àwọn ọmọ tó fẹ́ wọlé látàwọn òbí náà. Àkọ́kọ́ àwọn àwọn òbí ọlọ́run kò bọ̀ wá láti dábẹ́ sanwó léèwé.
0: Àmì.
2: Ọmọ ìjà kò tuntun kò wọ́n lọ.
0: Àmì.
2: Ọlọ́run kọjá kò tuntun lọ́dọ̀. Ìmọ̀ àti ìwé ọ̀rọ̀ tẹ gbé wá láàárọ̀ yìí.
0: Bẹ́ẹ̀ni.
2: O ní pe ní ọwọ́ àlọ́wọ́ àwọn òbí ìṣọ́jọba oníkálukú wa á mú ká sọ́ra láti máa fọwọ́ ọmọ náà lọ́kadà. Onímọ̀dúnrà ti bá ń gbọ́mọ lọ sí sukú. So ẹyin ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀. Bákan náà àṣírọ ìjọba dẹ̀ ní gbogbo àwọn iléèwé tí ń bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ti bí àmì àti àwọn bí ẹ̀ṣọ́ aláàbò ọmọ sunu ọgbà kankan. Táwọn iléèwé kan náà wọ́n sì ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti kámẹ́rà níbi pé tí nǹkan bá ṣẹlẹ̀ tí ó lè mọ pé àwọn agbófinró gbọdọ̀ ẹgbàá wà mọ́lẹ́ o. Tí ò ní kí àbò lè mọ wà gbogbo àwọn iléèwé tí ò ní ọ̀nẹ́
1: fẹ́ǹsì.
0: Sókì
1: sókì ni ẹ máa bá ní ṣe tó rárá yín gbọ́ bọ́ǹdẹ fẹ̀ yìí pé ń kọlu ìpè kan já lórí ìpè bá àtúnjọ alálẹ kan tá a lọ́wọ́ lójú òkú ìjà mi nìyẹn náà. Orúkọ yín o. Kọ́lẹ̀ ọ̀dà yín.
3: Ẹ kú ètò abájọṣe fún ọgbọ́dọ̀ lórí nígbàjẹ́. Ṣẹ́ni ìwọ tí fẹ́ gba àwa òbí ni wípé àmọ̀ pé láti ní ọlọ́dẹ a máa ti ní ìpadà máa kó fún wọn. Àwọn náà tó fẹ́ wọlé ní ọ̀la yìí ká.
0: Ọ̀gbìn yẹn rí ìpè ń já ìpè ni o. 08169139 86.
1: Hello. Ẹ̀ka tó mi náà àwọn ìpè ń kọlu
0: ìpè o. Wọ́n kọlu ra wọn ni.
1: Àwọn èèyàn kọlu pé ìpè o. Ẹgbẹ́ tó fẹ́ dá sí báyìí wọ́n lọ.
0: Hello.
1: Ẹ̀sọ́ tí rí kan bẹ̀rẹ̀. Jẹ́ àwọn eléyìí náà. Ẹ̀dá wọn lóhùn.
0: Hello, akọ́jùmọ̀.
3: Ojúmọ̀ rí ni ó jẹ fún wa.
0: Àmísà, orúkọ ibi tẹ́tí ń pè wá.
3: Ẹni gbogbo àwọn ọmọ wa lákọlábò wọn ọlọ́mọ fún wọn náà wà
0: ní.
3: Má jẹ́ wọn wọlé ilé ìfúnná
0: wọn.
3: Má jẹ́ wọn wọ ilé wàhálà
0: náà
3: wọn. Àfi títò dìrí ọlọ́run bí ó bá wa táwọn ọmọ
0: náà lágbàá.
3: Ọjọ́ ọ̀la wà ní Nàìjíríà ọlọ́mọ fún wọn
0: láwọn tí
3: wọ́n náà lẹ́kọ̀ọ́.
1: Kàkọ́
3: láti gbogbo ẹni tí wàá tọrọ lọ́wọ́ láwọn ọmọ tí ìyá wa jẹ́ wàá bá wọn ọmọ ọdún lónìí.
0: Ami
3: ni ala. Ìdákọ̀ ẹ bá wa bó dídú àwọn ọmọ yìí o. Àmọ́ yìí tó ń ga dì lọ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ lẹ́nu ọdún bí ọlọ́run ní sáwọn ọmọ wa lọ́ta wa
0: máa ṣe. Ẹ ṣeun sá.
1: 08169139868 náà ni òjò. Èló.
3: Àkójú agbẹ́jọ́.
1: Ọyún ibi tẹ̀ tí ń tò.
3: Ọlọ́run ti

0: bẹ ṣe mú wọn lẹ àwọn ẹ tún mú wọn pé ọmọ yìí náà ni wọn òbí bẹ ṣe lè tọ àwọn ọmọ yìí ẹtọ wọn bẹ ìjọba ọnà ìṣàgbékalẹ ètò ààbò eléyìí tó péye kán mọ àwọn kankan mọ wa káàkiri àwọn ilé ilé ẹkọ tán bá ti close tán lọlé báyìí dájú pé wọn lọlé bó ti yẹ kán lọ ọlọrun yóò wò wọn.
1: Bá ṣe ń dágbé ètò yìí kọ̀ǹtólà oníkà jẹ́ iṣẹ́ yìí ọ̀la tó di ọ̀lálẹ́kan ẹ kú ọdún
0: mọ́kàndínlógún lórí ọba kábíyèsí ọba asèmi òdàdà ọ̀tà elégbè ti egbè àwọn grandchildren yín kíkẹ́ lọmọ kazeem tó kọ orí egbè
1: wájú náà adésèwà kazeem adéyẹmí kazeem àti démiládé kazeem ló fi yín o
0: kazeem
1: ló fi yín o wípé ẹ sọ pọpọ ọdún lórí àpèrè bàbá ńlá yín
0: tọ dókítà tanji ọlálẹkan controller program àwọn náà lọ fi ṣọwọ sí wa
1: kí ló ń ṣe yín wa ẹ adùn náà ní bàbá wa
0: lálẹ ìbàdàn
1: àmọ pé ìyàwó rìn ló lè kú
0: báwo
1: bíbí àwọn bíbí ìlú ìbàdàn àwọn náà máa ń kó àtàlejò àti onílànkó wọn
0: máa bẹẹ bó ti dáná ọ̀nà bọ́lá ṣe dá gbogbo wa náà àbọ̀ kọ́mọ olùbọ́pọ̀ jọ ṣe gírí ṣe gbogbo ẹ̀.
1: Olúgbàdìlé lè ní olóòtú ètò wa.
0: Nígbà tí olóòtú àgbà the executive ṣàjẹ́ lọ tó jẹ́ gíwà lè ṣe wa.
1: Arákùnrin
0: Gbẹ̀ngà
1: Fatile
0: Abdulrafil.
1: Ẹ tó ti sọ wọ́n rọ̀
0: fún. Wọ́n ta àkọ́tí ìpasúná ni. Kí o gbogbo àfáà ti sọ wọ́n lóko ọ̀yẹ̀ kọ̀ọ̀kan tí ìpasúná ni.
1: Ókè jíwọ̀n kẹta
0: ti
1: nígbà tí wàá balàdé akọ́sílẹ̀ rí ìsáyà
0: tí jíjí wa náà
1: tí díẹ̀ ló wa náà wà
0: kálẹ̀ tí díẹ̀ ló gan wà
1: kálẹ̀. Ẹ sọ wọ́n ní Abdulrafil yóò sì mọ̀ra ní agbára
0: ọlọ́run.
1: Àwọn retí ikú náà ni kọ́ adúrà wa yóò gbà ó ẹ ṣe tẹ̀sí wa.
0: Fauzia Salako sọ ní lórúkọ mi.
1: Wọ́n ò lè gbókọ̀ rẹ̀ ìwọ́n náà ló ní nǹkan rẹ̀ ẹ ṣe o.

ẹgbẹ́ ṣẹ̀ṣẹ̀ atọ́ lábẹ́ ààrẹ olú ìfàṣẹ́gun olégùsì ọpọ́nbó ráìkàtẹ́ ti dá ọfẹ́ fún ìwọlé sáà lẹ́ẹ̀kejì ààrẹ bọ́lá ahmed tinubu àti dídórí àlééfà ọlọ́lá ọbáfẹ́mi azad gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ èkó ó gbé alára lólé péńté sójú ọpẹ́ ìfálẹ̀ oríire ajé irè ìṣẹ́gun ọ̀tá ìfálẹ̀ máa ṣẹ̀gun orílẹ̀-èdè ìdògo ó ní ọrọ̀ ajé orílẹ̀-èdè máa dààmú yẹgàn jákèjádò àgbáyé ìkìlọ̀ ìfanikí atọ́jà ọmọ ẹgbẹ́ dáadáa nítorí gbà tá a bá nílò wọn sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ní ìlú ìfà ogun alára máa wáyé ìrókò ọ̀rọ̀ nínú ìlàsàn ìkàtẹ́ lẹ́gùsì lẹ́kẹ́ ẹ̀pẹ́ expressway bẹ̀rẹ̀ laago mẹ́wàá àárọ̀ kí ẹsẹ̀ gbogbo oníṣẹ̀ṣe pé ìṣẹ̀ṣẹ̀ àgbẹ̀wà ò kóòtù kóbà láti ìṣẹ̀ṣẹ̀ ṣe olùkéde yẹyẹ folúṣọ́ àìmọ̀ adé ògbó ọ̀gá ìyálòde ṣẹṣà kingdom first vice president fún gbogbo ẹgbẹ́ oníṣẹ̀ṣe atren.

tó láàrẹ o ọba tó ń bò wá láṣìírí ẹ̀rù rẹ tó bà ọlọ́run tó ṣe ilẹ̀kùn túbú láì lo kọ́kọ́rọ́ aṣẹ ọlọ́ba ṣe kábíyèsí rẹ yorùbá bọ̀ wọ́n ní ikú kì ń pasọ́ ilẹ̀ náà kì ń pòfo lágbára aṣẹ ọba òkè a ò ní pòfo pasọ́ lóṣù yìí àti lọ́jọ́ gbogbo láṣẹ elédùmarè òun náà ni mo fi ń kí wa kú ojúmọ́ láàárọ̀ tòní lórí ètò gbáyé gbádùn nílé iṣẹ́ bond fm 92.9 ẹ mú kalẹ̀ àlàáfíà ká tún jọ ṣètò láàárọ̀ tòní olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi. ní abala àmọ̀ràn ló ní bélé ń já sáré owó mọ níwọ̀n àwọn èèyàn ń sáré owó lọ́nà òdì ó pọ̀ jù oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ owó da lóòótọ́ àmọ́ ní ọ̀nà tí ó dára dúró de àsìkò tiẹ̀ àsìkò ní gbogbo nǹkan má sáré kọjá kádàrá òbí ọkọ ìyàwó tẹ́ ẹ bá ti rí kan nínú yín tó ti ń sọ̀rọ̀ owó lásọjù àdìdán mo gbọ́dọ̀ lówó sẹ́ ọ̀nàkọnà mo gbọ́dọ̀ lówó ni ẹ rí dájú pé ẹ yẹ ọpọlọ ẹ wò kò dìgbà tí ọ̀rọ̀ bá ń tà sí ká tó máa ṣe ìlera ọpọlọ ẹ rí fọ́nrán kan tó ń lọ lórí ayélujára báyìí ẹ rí ìyá yẹn gbogbo ọ̀nà lòun gbọ́dọ̀ fi lówó kò wá rí ọ̀nà míì yàtọ̀ sí ọmọ ẹ̀ láti máa kí má sọ̀rọ̀ òdì lórí afẹ́fẹ́ ọmọ ló wò yí pé òun fẹ́ fi pawó lọ́nà tí ò tọ́ ẹ worú egbò tó ti dá sí ọmọ yẹn lára ẹ worú egbò tó ti dá sí ọmọ yẹn nínú sáré owó mọ níwọ̀n ẹ̀rọ ọmọdún méjìdínlógún míì bẹ́ẹ̀nsì ló bá máa lé èmi náà gbọ́dọ̀ gún ọkọ yẹn èyàn òyàn máa ń ní àfojúsùn nǹkan tó da lóòótọ́ àmọ́ àsìkò ni gbogbo nǹkan wàá ṣiṣẹ́ débẹ̀ ni sáré owó mọ níwọ̀n ká máa gbára wa lámọ̀ràn àtọkọ àti ìyàwó àti ọmọ ọ̀nàkọ̀nà mo gbọ́dọ̀ fi lówó ẹ̀rí dájú pé ẹ mú lọ sílé ìwòsàn kán yẹ ọpọlọ ẹ wò kán fún ní ìtọ́ni ọlọ́run á ṣàánú wa o a ò ní sọ ẹ̀mí wa nù.

0: ni abala eso kini nkan ti a ma mu enu ba odu na ni kin se aimo fun oloko ati ri pe awon mo fe wo ileiwe bayi iriran won o gboro ma mole kedere lati ma ri oju patako carrot ohun na ni a ma mu enu ba ani carrot je efo ti o dara ti o kun ni opo anfani fun ilera wa o kun ni beta carotene ti ara yi pada si vitamin A eleyi to se pataki fun iriran ti o dara ati carotenoid to sopo mo adiku opo arun bi ewu arun okan ati awon jejere konkan oni awon akonu bi vitamin A to je gboogi ninu e calcium vitamin K potassium fiber ati be lo ida meji le la adorun e je omi nigbati carrot to wo 100 gram ni mokanle logoji calories ajinde ara a ma je fun enikankan wa lagbara olohun ba ka koja lo sodo onimo unje ti a ba pada de baba oke o gege bi ise won bi alaafia bo se le ma ba isun ara wa won wa ni kale lati tu so fun wa
1: e ka bo pada eto gbaye gbadun te si waju le ise bond fm 92.9 onimo unje tu ti wa nile agbara e ba daruko yin lekun rere
2: oruko temi ni Abdul Salam Olayinka Ahmad Ileto Ilera to nse pelu ati fi onje toju aifon ni ile ise segun to ga julo ni Nigeria University College Hospital Ibadan
1: e seun carrot ti amu enu baye bawo ni carrot se man se iranlowo fun ina iriran to nse afihan agbara ti opolo to nje ki iriran mole
2: carrot o ni eronja kan tan pe ni beta carotene ati lutein eronja to je pe an pe ni antioxidant ti man se idabobo fun oju lati le je ki o le riran dara dara latara awon ti won pe ni free radicals awon to je pe o ma n pa aisan ti agwara gege bi inflammation to ma n pa awon aisan to je pe o ma n pe ni agwara wa gege bi aisan kidirin aisan jejere ati bebe lo
1: aware ka pe carrot le se okunfa opo ito to je bi alkaline yo acid dena kokoro lati ma je ki eyan ni iho eyin se be na lo seri
2: cherry carrot se pataki teyan ba nje nitori pe o ni eronja kan tan pe ni fiber fiber yen ni to se sakitaki ninu gbogbo nta ma nje o wa ninu efo wa ninu awon eso mi na alkaline tin be ninu nkan pe ni alkaline ni in to wa laarin in to je acid ati base ti a ba ti ri in to je pe ko wa acidic tabi ti o tun wa ni base na o lo wa ni gbedeke aarin e to wa ni gbedeke aarin o je between 5.88 si 6.40 lo wa ninu carrot to je pe ta ba je yo le je ki eyin wa ko wa ni alaafia ko ni kan ko ti ni je pe boya yo ro fun eyin lati le je ki o la alaafia nitori na nko carrot pelu fiber ati gbogbo to wa nbe ko ni je ki dot do se ara bi ga to je pe a je ntan npa yin be ni awon fiber yi yo se ma yo awon kokoro ati dot ti o ba onje wa sinu yin
1: carrot o ni vitamin A ati fiber bi e se mu enu ba nje o le se iranlowo fun colon ati pe se o le je ki o rorun fun idoti lati jade kuro lara
2: be ni gbogbo igba ti a ba tin je in to ba ni fiber o ma nje ki kidirin ati awon gbogbo to ni se pelu ifun lati enu titi di ibi ti idoti n jade ni ara wa o ma n se iranlowo fun lati ko idoti ko sara papo ko ko lo ti ibi ti a ti ti jade ga boya boya bi ga ni o tabi a fe to danu tabi a fe la ni ogun kuro ni agbara so fiber yi ati vitamin A ise nla ni won wa se won de tun ni antioxidant to je pe gbogbo to ba fe pa inflammation to fe pa aisan boya bi aisan kidney ni o aisan edoporo ni o aisan jejere carrot o lero nja ti o ni beta carotene vitamin A ati to tun ni fiber lati de je ki awon aisan kan ma ni aye lati do sinu ago ara wa
1: gege bi onimo so nje dietitian te je kini amoro yin fun awon eniyan lori carrot ti a mu enu bayi
2: carrot o ni eroja tan pe ni antioxidant o de tun ni awon eroja to le din ora ku ninu agbara be lo tun ni in tan pe ni phytochemicals awon eroja to je pe o lagbara o se po ninu awon ewebe ati awon eso be si tun ni o le din aisan ti wa n pe ni ifunpa giga o le din ku ninu agbara koda aisan ti a n pe ni ito suga tabi ito atogbe ti a ba ni anfani ati ma je carrot niwon ti o se deede pelu ara a je ki o din wahala ikuro ninu agbara be na si ni o tun ma ran agbara lowo lati de je ko se daadaa pelu omi ati eje to n se lagbara wa ta n pe ni homeostasis lafikun carrot tun ni ororo to je pe ta ba n je o le dena awon aisan bi awon aisan koro ati awon aisan mi to je pe o ma nsele to ma nbe yo ninu awujo
1: e se gan ni o e ba daruko yin le nkan si ke to ma lo lori eto
2: oruko ti temi ni dietitian Abdulsalami Ahmad Olayinka o je
3: arike arike emi lo de to roju koko bayi
4: oju mo si se mo ti ma bo je
3: ah emi mo se
4: eni ba je bo se le furu koko furu koko bi eni bi o le so kidi le ka to wo bu su yo pe ni se kidi lo ko la se de de lan beke o ke te o ni ti to sa de daji ona se ti kari bo ni bi eko lo to fenu ko yo
3: ah aisa ta ri mo se kan emi wa ni si se bayi ni mi fe mi
4: se emi ni ma se so fun pe ka le oju to ara yin brada o fe ga ma kari o le mo gi baba o ke ho
3: ki lo wi Ìwọ́lẹ̀ sọ̀rọ̀ sókè, ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ máa ráyé tó gbin ìjà lẹ́ẹ̀rẹ́ fún ló gbèjẹ. Ọ̀pẹ́ yìí tó ń rere gbogbo, ara títa jẹ, ara títa ara yíyún. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò fún ọ. Bàbá òkè o lè nípò jẹ́ àtúrà lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dá mi gúnlẹ̀. Bàbá òkè o kalẹ̀ sí Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jákàndé Gate, Òkè Afá Ìgbò Road, ẹ̀pẹ̀ 08094471143 Bàbá òkè o, èmi gbòógì bẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀.
5: Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbá òkè o. Gbogbo àwọn èèyàn náà ti mọ bàbá òkè o lórí nǹkan ẹyọ kan. Òun náà ní iṣẹ́ ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ déédé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn kan yìí, àkọ́kọ́ ńbẹ̀ òun ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí, a máa ṣe àkóbá fún iṣẹ́ ara. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́, a máa ṣe àkóbá fún àwọn iṣẹ́ ara tí máa sọ ara di ọ̀lẹ. Àbí àrùn ta sábà pàdé látara lẹ́gbọ̀nsẹ̀, a máa ṣàkóbá fún iṣẹ́ ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Ìwọ mọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì, ara rẹ̀ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Àbíkọ́ tiẹ̀ mọ́ lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Àbíkọ́ jẹ́ sí pé ara àti òtí ẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá olólùfẹ́ rẹ̀ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa iṣẹ́ ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́. Mo ní kọ́ dìde lẹ́kọ́ mọ́ bọ̀ wá bàbá òkè o ní Shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Òkè Afá Ìgbòrò. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471143 08094471143 Lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ báyìí, ó jẹ́ nǹkan tó ti ṣèmí gan fúnra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan. Ọlọ́run tó gbé mi pàdé bàbá tọ́lọ́run lò fún mi. Òun ló fi jásí pé ní gbogbo àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́, àwọn náà mọ̀ pé Ọlọ́run fún ẹnìkan sí ju ẹnìkan lọ. Ọmọ ọdún mélòó wá nìwọ? Ọtí ju ọmọ 40 years, ọtí ju ọmọ 50 years, ọtí ju ọmọ 60 years. Tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì, irú ara rẹ̀ ó ti wálẹ̀. Mo ní lọ́dọ̀ bàbá òkè o Ọlọ́run fún ẹnìkan sí ju ẹnìkan lọ. A wà ní Shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Òkè Afá Ìgbòrò. Tí n kí sára ètò bá wa lágbára, a máa fà á kéèyàn mọ́ lè rẹ́sẹ̀ gbé. Káàrin láàrin ìṣẹ́jú kan sí méjì, ká bẹ̀rẹ̀ sí máa mí hẹlẹ́lẹ́. Ẹlòmíì yóò máa rìn gẹ́gẹ́ bí ẹni tí fàtà fẹ́ bọ́ yọ lẹ́sẹ̀ rẹ̀. Káàrin ká máa

0: awon nkan ti mo ndaruko yi ani ero igba lo de eyi ta ma fi ase ayewo ti won o si ma foju gbogbo inti si o ninu ara lati ni ajegun adayeba eyi ta kokko fun awon eyan na o to di pe yo bere si logun pelu ase tolohun oba to mu ti wa to mu ku nibe ti gangan na o ni soro ti awa ni shop number 10 a oyekola plaza ni waju deeper life church ni jakande gate ni oke apa igboro ero oba ni soro baboke o 080-944-71143
1: Òun náà ni ẹ ti gbọ́ yẹn ẹ má dúró ẹ má kó má dìgbà tí ẹ́ńjìnì bá nọ́ọ̀kì ó yẹ ká ti máa fi ọ́ìlì sí ká máa grease ẹ kọ̀ sí bàbá òkè o àkóràn ló fẹ́ fa tiyín ni àbí nǹkan míì pẹ̀lú ewé àti egbò òun náà ni wọ́n fi ń ṣe ìtọ́jú 080-944-71143 bàbá òkè o òun náà ni ẹ kàn sí yẹn kí máa kí wọn kú oríire ọdún mọ́kàndínlógún lórí ipò ọba kábíyèsí ọba aṣìmíyù dada ọ̀tà elégbé of egbe wọn ní àwọn grandchildren ní òun náà ni wọn ní kí a máa kí yín o pé kádépẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ kí ẹ ṣeun ọba kí o jókòó pẹ́ ìyẹn kíkẹ́ lọmọ kazeem adéṣẹwà kazeem adéyẹmí kazeem àti demilade kazeem lọ ní pé kí a máa kí elégbé of egbe yẹn ọba aṣìmíyù dada ọ̀tà bákan náà ni kí n máa kí kábíyèsí àwùṣẹ onígbòǹgbò ọba olúwaṣẹ́gun adéyẹmí àjàsá bí wọ́n ṣe wúre fún àwọn ọmọ bí wọ́n ṣe fẹ́ máa wọlé ní ọ̀la wọ́n ní pé kí wọ́n máa dàgbà nínú ọgbọ́n nínú ìmọ̀ àti nínú òye àwùṣẹ onígbòǹgbò wọ́n ní àwọn ọmọ wa ò níyàn kó láṣẹ elédùmarè kábíyèsí kẹṣin ọba kó jókòó pẹ́ kí irukẹ̀rẹ̀ kó di okinni láṣẹ èdùmarè a máa lọ lọ́sẹ̀ yìí a tún padà ní ọjọ́ mẹ́jọ ọpẹ́ lọ́wọ́ olóòtú balikis ibrahim olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi ẹ máa gbáyé gbádùn

0: FM 92.9 apá kejì rẹ̀ leléyìí a kó ojú mọ́ wọn ní ibi kíní báyìí náà ni ìwọ ọmọlúàbí ti bẹ̀rẹ̀ gbèsè pọ̀ jù àmọ́ akíra wa náà akíyí pé a kó ojúmọ́ a tún kó ojúmọ́ rẹ̀ tó mọ́ wà láàárọ̀ tò ní lẹ́yìn ọjọ́ sunday ọjọ́ àìkú ọjọ́ ìsinmi aláyọ̀ òun náà la máa ṣe ọ̀sẹ̀ tuntun tá a fẹ́ mú yìí yóò sàn wá sówó sọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú àlàáfíà tó pọ̀ láṣẹ aláwò rabi ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí fauzia Salako,
1: sọ́ni lórúkọ tèmi. Kòkòrò ẹlẹ́sẹ̀ bọ́dẹ fẹ̀ náà ló jẹ́ pé ń tẹ̀síwájú bá a bá lọ kìí dé. Nínú ọjọ́ Sunday ológo, ọjọ́ kẹta lóṣù kẹsàn-án ọdún 2026 wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún yìí máa lọ sópin aláàmúwa la ọdún ìjà o. Ta tó lè pè ní ọjọ́ kìíní rabbit tán ní 1448 ojúrere olúwa ọlọ́run olódùmarè lórí ẹnìkọ̀ọ̀kan wa síjọ́ àánú wa o. Mọ̀já se lásán o ìdùnnú ayọ̀ àlàáfíà ànító àti ànísẹ́kù jíjẹ mímu wa kò ní sòro orílẹ̀-èdè wa nàìjíríà o àdúrà wa yóò sì gbà o ká máa ṣàdúrà láìsí ni àdúrà náà ni ìdààmú mi ni orí dáfídì náà sọ púpọ̀ lọ́rọ̀ àádọ́rùn ẹsẹ̀ kẹtàdínlógún ẹ̀ka báyìí bá gbààyè olóòótọ́ òyípadà àbíọdún ìlú gbajú olóòótọ́ àgbà káàfàtà ẹsẹ̀ ti pòdùsà arákùnrin gbẹ̀ngà fatile
0: abdulrafil
1: ẹsẹ náà pọlọpọ adp wa náà kó àkíyèsí ònkéwa láti fàtòrí lu ògùn náìkè inú mi máa dùn bí èèyàn bá ń yin ọmọ ọsẹ orí mi ó tún máa wú sí ni bíi gàárì nígbà tó tẹ̀síwájú
0: ká mọ́ òun
1: náà lówe lọ́wọ́ nígbà sunday tó rò ọ̀dà kò burúkú ọ̀dà ọmọ oore the nation ni ò gẹ́yìn lẹ́gàgẹ́gẹ́lẹ́ gan kókó ń tẹ̀síwájú.
0: Bẹ́ẹ̀ni kókó inú mi ìròyìn iléeṣẹ́ Bond FM ń tẹ̀síwájú Sunday Vanguard, Sunday Punch àti The Nation òun náà wà ń bí kí mú ìròyìn láti inú ìwé ìròyìn Sunday láàárọ̀ sí yìí ìyẹn The Nation níbi tí wọ́n ti ń sọ wípé ó ní ṣe rí ohun tó wùn mí láti jẹ́ olùgómìnà ní ìpínlẹ̀ mi ó ní tí wọ́n ti jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú pé kí ẹ̀mí èèyàn lọ sí ó ní kí n má wín ni o kí n má jáwé olúborí o èmi kọ́ èmi ò tètè ní sòṣèlú náà ọdún tó jẹ́ òǹdíje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC fún ilé ìgbìmọ̀ aṣojú sòfin ìyẹn ní ọdún 2017 ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ìyẹn sẹ́nẹ́tọ̀ ayọ̀ akínyẹlúrẹ́ ohun tó ń sọ eléyìí pé ṣe ló mú òun láti lọ sojú ìpínlẹ̀ òun àti ẹkùn tóun fẹ́ lọ sojú ẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin ní ọdún inú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà yìí ohun tó ń wọ̀ òun tó lóun fẹ́ ṣiṣẹ́ sílùú òun fẹ́ ran ìlú lọ́wọ́ ó ní àmọ́ tó wà bẹ́ẹ̀ ni pé tó bá ti jẹ́ kó ti ní í ṣe wípé ẹ̀mí èèyàn kan fẹ́ lọ sí abẹ́fẹ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀ ó ní abẹ́fẹ́ borúkọ èèyàn jẹ́ ó lọ ẹ̀jọ́ torí tọlọ́hùn òun ò lọ́wọ́ sí o ó ní òun kóhun tẹ̀ má jáwé olúborí bẹ́ẹ̀ pé rú ẹ̀ ni òun ṣẹlẹ̀ torí pé òun ò fẹ́rù nǹkan bẹ́ẹ̀ akínyẹlú rẹ̀ ẹni tó jẹ́ pé ẹgba méje ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló ti ṣojú ẹkùn ọ̀hún nílé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n tún gbogbo èèyàn sì mọ̀ sí kílẹ̀kílẹ̀ ìyẹn búdòzà òun ló sọ wípé ẹyẹ alátìlẹyìn mi mo ní mọ̀ mọ̀ pé ẹni fẹ́ mi ẹ sì rẹ́ kí n débi ibi ipò yìí ó ní ṣùgbọ́n nǹkan tó ní ṣe pẹ̀lú ìwà ipá àádúgbò kò mẹ́ni àbọ̀rẹ́ ni lórúkọ jẹ́ àbí à ń da ètò òbòrú ó lè mi ò fẹ́ o tẹ́tẹ̀ wípé mú mi láti dé ipò ṣùgbọ́n tó bá ti ní nǹkan tó ṣe ẹjọ́ torí tọ́lá òun bẹ́ẹ̀ ẹ má ṣe eré eléyìí torí pé òun ò fẹ́ ó ní ṣe ní ìpolongo eléyìí tá a máa ṣe òun ní ìpolongo tó yẹ kó wà lórí kí ni àwọn iṣẹ́ tó yẹ ká ṣe kí ni àwọn ohun tó yẹ ká nílò láti wò lára ẹni tó fẹ́ jẹ́ olórí tó gẹ́gẹ́ bí ìwà àti ẹ tó ní òun ló yẹ ká wò ó ní ká má ṣe òṣèlú bóòbò pa bóòbò bù ú lẹ́sẹ̀ ó ní ẹ má ṣàtún pé ẹ fẹ́ bóyàn lórúkọ jẹ́ nítorí pé òun ò fẹ́ ó ní pé tó bá ní pé tọ́lọ́run bá ti wà náà pọ́lẹ̀ pé òun yóò débẹ̀ yóò débẹ̀ tó bá ti pé ọmọ ọlọ́run náà rí pé iṣẹ́ tóun fẹ́ ṣe òun lákàkì tó èyí tóun ti ṣe sẹ́yìn àti tóun fẹ́ ṣe ó da fáwọn ó ní yóò yàn òun ó ní ṣùgbọ́n pé ẹ fẹ́ gbẹ̀mí èèyàn ẹ fẹ́ gbẹ̀yàn lórúkọ jẹ́ ẹ fẹ́ dá wàhálà ẹ fẹ́ dẹ̀tọ̀ ìbọ̀rù ó ní òun ò fẹ́ o tó bá yẹ pé lẹ́ẹ̀dẹ̀ gbà lérò lágbára lọ òun ò ní wí nìyẹn bó ti sọnù láàárọ̀ tó ẹ fẹ́ bẹ̀rẹ̀ kúrẹ́ rẹ̀ inú ló rẹ̀ sunday tribulation tó jáde láàárọ̀ tó yìí náà ni pé ọgbẹ́ni akínyẹlú rẹ̀ ló ti ń sọ eléyìí fún àwọn alátìlẹyìn nínú ẹgbẹ́ òṣèlú adc.
1: lọ́jọ́ wọn kì í sáré dìbò láàárọ̀ ẹ̀ lórí abalẹ̀ òṣèlú tó jẹ́ pé ọkọ̀ ètò ló ní òṣèlú náà ló ní ètò wọ́n ní tó kọjú sẹ́nìkan ìlọ́kọ sílẹ̀ ń bí ìlú gangan ògbóǹta inú ẹgbẹ́ òṣèlú apc òṣùṣọ́ ogun ẹ̀fọ́rí ìyẹn ní ìlọrin gúúsù ilẹ̀ wa nàìjíríà joseph honor ló pe àkíyèsí kan ó ní gbogbo ẹ̀ náà ló ń gbóríyìn fún aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ tinubu àti igbákejì ààrẹ alàgbà kassim sẹ́tì orí ṣùgbọ́n ní ìlọrin gúúsù ilẹ̀ wa nàìjíríà ó lóun máa wọn èèyàn wọn indigbo ìyẹn ní ìlọrin gúúsù ilẹ̀ wa nàìjíríà joseph honor ló pe àkíyèsí kan ó ní gbogbo ẹ̀ náà ló ń gbóríyìn fún aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ ati igba keji are alagba kasin se ti bo sugbon ni la oro gusu le Nigeria olohun ma awon eyan won indigbo ni pe e ba wowo te wo du won te wo gugu ara won abi de mo ni mo oni ba kan se ngori be ra kan so e kesi ko sisi ka mo dibo fun egbo selu APC o sugbon awon akesi to je pe ohun ri o to se personal lo je pe o se re sa oni ba kan se kan sara sa so bo la me ni lori ireti sodo tun won na ti wa won to je ko wa ni dibo bo ni ko ti to ku bi gba to je pe o gba won si egbe kan jo ba le disage to ba mu te ko e mo de oni yo bada lopolopo ogun ta ge na egbo selu ADC ni ri wa Nigeria to na fe lo si ani gugu Eko to won ti le igbo ma so fin o na so pupo loro lori eto ko je Ladipo Johnson o ni ka ma wo wi pe to won ti ku gomina won egbo selu APC pe awon ipinle won ototo to ro mo ti yin dibo pe won dari re orisugbon awon akiri di disage to mo te ko mo de lori re oni won ori kapala sugbon ti won ba disage se ko je pe won mo fi bo won egbo selu APC lo oni fo ti ipinle osun n to ro mo ti idibo gomina to pe waye ni kweku pe oni a gboro mo kura si akesu re egbo selu e wa Nigeria ko si ba ra so nu oselu kura re wa ni bi baba se lo soke da lo lo o ku so we gbe osilu na ki won se atose

0: fún iṣẹ́ ìjọba lọ́wọ́ àti wípé pàápàá wọ́n ní tẹ́tí àwọn bá fún ni àwọn bá kì fún ni àwọn máa kì fún wa lórílẹ̀-èdè ṣe ń ṣe dáadáa fáwọn táwọn náà ń rí jẹ táwọn ń rí mu lórílẹ̀-èdè yìí bó tilẹ̀ wọ́n gbọ́dọ̀ rí dájú pé wọ́n náà ń kó ipa ti tàwọn ní ìgbàgbọ́sókè orí yìí ẹni tó jẹ́ tó lọ sojú ọ̀gá àgbà fún ilé-iṣẹ́ fún ìyẹn vice admiral ìdí abbas òun lọ̀gá àgbà fún iléeṣẹ́ ọ̀hún tó wá sojú ẹ̀ níbẹ̀ òun náà ni rear admiral sulaimon abdullahi ló ti ń ṣàlàyé lórí iléeṣẹ́ ológun àti ìgbé àkànṣe ètò yìí lẹ̀ eléyìí tá a pè ní civil military quick intervention project káàkiri làwọn ń ṣe káàkiri wà ní ìpínlẹ̀ gombe báyìí torí pé àwọn náà ń wo ipa wo làwọn lè kó kí orí kó lè bà ní ìdàgbàsókè àwọn ọmọ orílẹ̀-èdè yìí àwọn ọ̀dọ́ kọ́ àti gbogbo ohun tó nílò báwo làwọn ṣe lè ṣe táwọn náà yóò ṣe tàwọn láwọn àwọn ètò náà lọ́wọ́ ó nídìí rẹ̀ táwọn fi wá sí wípé àwọn rí pé àwọn agùnbánirọ̀ ibi wọ́n ń dé sí ní ibùdó wọn ibi tí wọ́n ń sùn sí kò kó kò tó wọn tó àwọn tó ṣe wá lè léèpé wọ́n tún lè níbi tó máa tún máa nà yẹ́ sí dáadáa fún wọn lè máa sùn káwọn tún ṣe léyìí dẹ́rù làwọn ń ṣe nípínlẹ̀ gombe báyìí àwọn tún ń ṣe káàkiri ìpínlẹ̀ lórílẹ̀-èdè yìí àwọn owó tẹyà tẹ̀sìn tàbí ti ibi kan àwọn ọmọ ṣe látàrí pé ìfẹ́ ìdàgbàsókè àti ìrẹ́pọ̀ tó kún fún ìbáṣepọ̀ ó wà láàrin gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí ilé-iṣẹ́ ológun orí omi navy òun náà lọ sọ nínú ìwé ìròyìn ti sọ nípa ìṣẹ́jú láàrin.
1: gbogbo àwọn agbófinró wa pátápá ṣiṣẹ́ takuntakun àti jagunjagun ojú omi àti ti ilẹ̀ ni àtàwọn aniwo àti fijilanté ni àti ọdẹ ni láàrin àwọn ẹ̀ṣọ́ ààbò ara ẹni ààbò òlu civil defence bóyá pátápátá náà lẹ́jọ́ pé ẹkú sẹ́ mo ń kọjá lọ sí ìpínlẹ̀ kwara ìlú lọ tójú olú ìlú ìpínlẹ̀ kwara ó tóbi lọ́pọ̀ àlejò mo jẹ́ òun ni mo fi ń kọjá lọ síbẹ̀ ṣùgbọ́n supo mú ìbí ààbò tọjà lọ́wọ́ kóńdó ẹ̀ mọ́ fi mí lẹ̀ o láìpẹ́pẹ́ alájí kamori yáyá bánu alága sọmọlá ní ìpínlẹ̀ kwara ẹ̀ mọ́ fi mí lẹ̀.
0: alájà
1: kọ́ṣílẹ̀ wà á mọ̀ níbi lọ ọlọ́wọ́ báyìí kò tó ní kú o ẹ màrà láàánú ní akọ́sílẹ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kwara fún mi ó sàn gbà mí lọ́wọ́ ń wọ ọ̀kàrọ̀ yìí kan ní ìsìn ìrìn bí kìnnìún náà bá fọ̀ fún ni sẹ́mi wáá jẹ́ oní fa ni.
0: ọlọ́wọ́
1: ẹ̀dẹ̀ àgbà pèdèpèdè tó jẹ́ ọlálé kan fakoredé èèyàn bá jẹ́ fakoredé mo rí kan wọ́n lẹ́yìn gbọ́dọ̀ jẹ́ ewúrẹ́ kéré n padà rántí kéréègbè àwọn ewúrẹ́ tó jẹ́ pé ó kú báyìí tó dàbí ọ̀nà iléyà mọ̀lúfù ọ̀nà ìfakọ̀rọ̀ ní ọ̀gọ̀dọ̀ jẹ́ o mọ̀kàwé rí ni wọ́n lọ sí fáyé o kọjá lọ sí ìpínlẹ̀ kọ́ra wọ́n láwọn agbófinró wọn ṣiṣẹ́ takuntakun wọ́n ní àwọn àìsàn aláàbò fún ti ẹ̀ka ti ìpínlẹ̀ kọ́ra ti kéde pé bí ti ẹrú òfin àti egbògi olóró tramadol supajẹti wọn ni gbogbo ẹ lọ jẹ pé wọn kò fi ipa ayọkẹlẹ kan ní kòpẹkòpẹ yìí tẹsí gbé sórí wọn tó lọ bí ẹgbẹta mílíọnù náírà ó lé mẹrin gẹgẹ bí ẹni tó jẹ ọgá àgbà fún ti ẹka náà najim akamu ogunde yìí ló pe àkíyèsí ìbútòrò tó bá gbọ́ ti ìbútòrò táwọn yẹn bá ń karò yìí lẹ́kọ̀ọ́rẹ́rẹ́ iye ẹni tó ti orúkọ ẹni máa sọ bẹ́ẹ̀ ti ìbútòrò náà ti kó gbogbo kinní o wọn ni wọn
0: bẹ́ẹ̀ni
1: rẹ̀ ṣe kọ́ ní ká mọ́ lọ ọmọ tá jọ sí lọ́mọ́wá lójú kí la wá sí ìmúlá rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run lọ bẹ ẹlẹ́sìn lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ àjíǹdára yóò máa jẹ́ ní agbára ọlọ́run ọba wọn ní kí n pọ̀ ju
0: àwọn
1: ọmọ kókó ni kọ́ jọmọ díje bíbé rí rẹ ọlọ́wọ́ ọyọ ìgbàdúrà wà ní agbára ọlọ́ba ìtújọ fóònù àtijẹ́sẹ̀ lápapọ̀ abẹ́ tó fẹ́ jẹ́ lẹ́lẹ́kejì ní ọdún àwọn ọgbà fún tẹlẹgbẹ́ ti gbé ègbè àdúpẹ́lọ́wọ́ yẹn bilikis ayé kọ́ láyé abraham.
0: ọlọ́wọ́ bọ́tìnì ó ti wọṣẹ́ báyìí àmì ìdáàtò pàdé iléeṣẹ́ bọ́ndẹ̀ fẹ́ a nífẹ̀ẹ́ yín o ẹ̀yin náà ṣe bẹ̀ẹ̀ ti nífẹ̀ẹ́ wa oríyà sàlàkọ́ sọ́ni ló kọ́ mi olúyege.
1: ẹ kú sí mi tòní o àdúrà wa yín. ṣe
2: bàbá àti gbòrí gbogbo wọn ti tún jọ náà ẹ̀kẹ́ àwa láṣẹjú.
3: ẹ kú dédé àsìkò yìí gbogbo ti láǹfààní àti máa gbẹnu orúkọ mi làkàn ó tún gbogbo ayé pè ní bàbí ọ̀rà olóòtú sara tí iléeṣẹ́ wa wà ní nọmba 13 palace street of tomo sàlàkọ́ ọgbà bus stop ọgbà nílùú èkó bí ní iléeṣẹ́ wa àrùn sara nìkan lè mú lò àti mú kódógún àti bẹ̀rẹ̀ kódìjọ̀gbọ̀n ká dúró ká bẹ̀rẹ̀ ká mọ̀ lè bẹ̀rẹ̀ gbádùn pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ ẹlòmíì tàbí bí ọmọdé tó sọ ń kọ́ ìrìn tàbí ara kúkú ta

0: tàbí kọ́ tàbí pé kò sí ẹ̀jẹ̀ nínú ẹsẹ̀ tàbí gbogbo ara mọ́. Àrùn sára yìí ti sọ ẹlòmíì di arúgbó ọ̀sán gangan tàbí kó rí ẹ̀gbẹ́ ara kan kú délẹ̀ tàbí kó rìn díẹ̀ kó mọ wá ibi tí yóò fìdílé. Bẹ́ẹ̀ ni àrùn sára yìí lè fa àìrórusùn tàbí àpẹ ara títa ara jíjá jẹ tàbí kí nǹkan máa rìn káàkiri àgọ́ rẹ̀ tí etí ò máa pariwo tàbí kẹ́gbẹ́ ara kan wúwo orí fífọ́ àbúrú tẹlòmíì tàbẹ́sẹ̀ wúwú. Tẹ́tẹ́ dídé fún yàbá yìí kọ́ ọmọ àdúrósí wa ní nọmba 13 Akinwale Street off Toro Salako ní ọgbà bus stop ọgbà tàbí kí ẹ pè mí sórí 08036392611 tí ẹ bá a fún yín ajẹ́gùn bẹ́ẹ̀ ni a ṣàyẹ̀wò fún yín pẹ̀lú ẹ̀rọ àyẹ̀wò lóde tí ó máa sọ ibi táwọn nǹkan wọ̀nyí gbígbọ́ sí inú àgọ́ ara rẹ̀ pa á máa ṣe ẹ̀yọ́ lásìjù tàbí kẹ́lẹ́ yìí mọ́ jáde dáadáa kò ní ṣe ṣeré a ti ṣe àwárí lórí ogun ìṣètọ́ tó jẹ́ pé láàrin ọjọ́ márùn-ún ẹ ti máa dúpẹ́ fún ọlọ́run lórí ìṣètọ́ ọ̀tọ̀ ni ìṣètọ́ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni ìtọ̀ ṣúgà èyí tí tí ò bá jẹ́ ọ́ dúpẹ́ fún ọlọ́run ìsanra ni ọlọ́run fi ní omi àtẹ̀jẹ̀ káàkiri àgọ́ ara ọmọ ènìyàn tí ó bá lágbára ó lè bá èrí rẹ̀ ènìyàn tí ó mọ orí kùrùkùrù tàbí irú ọyẹ tàbí kó fa ìdákọ́lẹ̀ fọlọ́mọ ọkùnrin tẹ kí wọ́n sun lọ́jà sígà tàbí kó má lè ṣe rárá tàbí kí nǹkan tiẹ̀ kéré òtítọ́ inú àti òdodo tá a fi ṣe iṣẹ́ nínú iṣẹ́ wa ló sọ síwájú tí wọ́n náà bá dọ́dọ̀ ní àkànwó bàbá gbọ́ra owó sára ọ̀ọ́dúpẹ́ fọlọ́ tàṣí ní nọmba 13 Akinwale Street off Toro Salako ọgbà bọ́ọ̀lù ọgbà nìkẹjà rígbó kò ń bí tàbí kọ́ ọkọ̀ mú sórí 08036392611 ọlọ́run kò ní fi àrùn èdè wa mọ́lẹ̀ o a ó máa retí yín ó dàbọ̀.
1: Bí mo ṣe pé bọ́ndẹ̀rọ nílùú tẹ́mí ìyẹ́mi o 92.9 nílùú tẹ́mí ìyẹ́mi o. Bí mo ṣe pé bọ́ndẹ̀rọ.

0: Jesse Bell.
1: So ọ̀rọ̀ náà tó báyìí ni ti All Saints Hour ti ìjọ All Saints Adventure Church tí wọ́n wà ní number one Lọ́pàyọ̀jẹ́ Street ó ṣe òdìṣẹ́ onígbọ̀wọ́ rẹ̀. Ìtí àwọn àbáwá sọ̀rọ̀ ni àbá ìjọ ajíhìnrere agbára ti ìránṣẹ́ Ọlọ́run the venerable Tọ́pẹ́ Sàpérè.
0: Kàn sí ní ọjọ́ mímọ́ yìí, a kí gbogbo olùgbọ́ ní orúkọ bàbá bíṣọ́ọ̀bù wa, ìyá wa ní ti Ọlọ́run. Ida City Lagos West, the Right Reverend Dr. J. Lushala, ati mama, Dr. Mrs. Lydia Odedeji. Agbadoa pe ori ofe olohun to wa ni ori ranse won lo mu mole oro olohun tan si gbogbo orile ede yi ati si ilu yi loruko Jesu ati si gbogbo olugbo wa la oro iye oro emi oro olohun o se ti wa ni asepe ni oruko Jesu Kristi ni a ki gbogbo olugbo mi laaro yi ni ojo tutun yi ori wa yo gba adura wa. Ó sì fi kún sọ ọjọ́ náà fún wa, a ó rí ilé Ọlọ́run gbà, àyìn àti ìbùkún ìgbà ló wà lórí wa ọ̀hún. A kí ní bàbá wa ti dá sí sí wa, Right Reverend Dr. James Olúfọlá Adédèjì àti màmá dá sí sí Lagos West Second Communion. Lábẹ́ ìjọ ibi tí a ti mú ọ̀rọ̀ Ọlọ́run wá fún wa yìí, All Saints Anglican Church Oshodi, gbogbo ti ìpinnu Ọlọ́run lórí gbogbo wa, àti àdúrà àwọn Ọlọ́run lórílẹ̀-èdè yìí. Olúwa yóò fi àánú gbọ́, ẹ jẹ́ àdúrà. Ọlọ́run Olódùmarè, ó ti kọ́ ọmọ rẹ pé ìfẹ́ ni àkójá òfin. Fífún ìfẹ́ ọ tọkàntọkàn, kí a sì fẹ́ràn ẹnìkejì wa bí ara wa. Nítorí Jésù Kristì, Olúwa wa, àmì. Àmọ́rọ̀ Ọlọ́run láti ìrírí Luke 16:19. Luke 16:19 kẹrìndínlógún bẹ̀rẹ̀ kíkà láti ìkọ́.

aṣọ lẹsẹ aloko ati ato ala darada asi ma je didi bojumo awon gbe kan si wa ti a n pe ni lasawo ti won ma gba wa gbe kale leba ona ile oloro yi okun fun oju won asi ma fe ki eyin ti o ti ri tabili oloro bo sile bo ohun awon aja si wa won si fa ni ojula o si se alagbe ku asi ti o ri gbe lo si odo okun aya Abraham oloro naa si ku pelu asisin ku oloro gbe oju re soke o si bo ni ijiya oro ori abo kere ati lasaro ni okun aya re o si ro pe baba Abraham saanu fun mi ki o si ran lasa ki o ti ri ika re bo omi ki o si fi mi ni ahan nitori emi n joro ninu ọwọ iná yii ṣugbọn Abraham wi pe wọn ti pe nigba aye rẹ wọn ti gba ohun rere gbogbo ati lasaro ohun buburu ṣugbọn nisinsinyi awọ iwọ si n joro ati pẹlu gbogbo yii agbegbe nla kan si agbede meji awọ ati ẹyin ki awọn ti n fẹ lati ri kọja lati n lọ si sọdọ yin ki ẹnikẹni ma si le ti ọhun le kọja ọwa wa o si fun pe njẹ mo bẹ ọ baba iwọ ki iwọ ki o yin lasaro lọ si ile baba mi ri mo ni arakunrin marun ki o le rọ fun wọn ki awọn ki o ma ba wa si ibi oro yi pẹlu Abraham si fun pe wọn ni Mose ati awọn wo ki wọn ki o gbọ ti wọn o si wi pe bẹẹ kọ baba ṣugbọn bi ẹnikan ba ti ipo oku tan wọn lọ wọn o rogun puwada wa gba Mose ati ti awọn woli aki yoo yi wọn ni ọkan pada bi ẹnikẹni ti ilẹ ti inu oku dide eyi ni awọn ọlọrun a n tẹsiwaju nipa ife ọlọrun ti o si ṣe pataki ni idakeji ki a fẹnu awọn ara ki a fẹnu ẹlòmíràn ọpọlọpọ ló mọ pé o ṣe pàtàkì ohun tó dára ni o ṣe dìgbọn ká fẹnu ọlọrun máa mọ wípé ìfẹ ọlọrun ó túmọ sí ìfẹ ara ibi tí wàhálà ẹsìn wà lónìí nìyẹn wàhálà wà nínú ẹsìn ọpọlọpọ tí olúkúlùkù wà níbi kí pàápàá lórílẹèdè àtìlẹyìn àgbáyé afẹ́ràn ọlọ́run afẹ́ràn ẹ̀sìn ó wúlò púpọ̀ púpọ̀ ṣùgbọ́n kò tí ì yí ọ̀pọ̀ pé a ò lè fẹ́ràn ọlọ́run láì fẹ́ràn ara láì fẹ́ràn ẹlòmíràn.

ti a foju ri gbogbo ko bebe ni e okunrin ni abere lowo Jesu ki ni ki o se ki le wo ijoba Olorun Jesu ni eyi ni gbogbo ofi ati oyi Olorun gbogbo ofi ati gbogbo woyi gbogbo ofi ati gbogbo woyi n toro mo ni oro mo ife oro mo ife si Olorun ife si Olorun si ro mo ife si omo ni keji wa gbogbo ofi ati gbogbo woyi gbogbo aso tele gbogbo ide afẹran isin ni iloye afẹ lati ma paru Olorun lati ma pe oruko Olorun a pe Olorun si gbogbo nkan ta ba nse gbogbo nkan ta fe se la ma pe Olorun si tori agbara re tori ipa re tori pe o nilo fun wa lopolopo ṣugbọn oye ife si awọn ara ife si omo ni keji wa o sonu ni wa lọwọ bo ti se sonu mo wa lọwọ o tumọ si wipe a o mọ Olorun a o mọ Olorun o tumọ si wipe a o mọ Olorun se a o fẹran Olorun bo tumọ si niyẹn a fẹran ara wa pe a nife omo ni keji wa pe ife ara o jọ wa loju pe ifara ẹni ji fun ori ọmọ ẹlòmíràn fun ifara ẹni ji fun ori awọn ẹlòmíràn pe ko jọ wa loju ko se pataki laarin wa o tumọ si wipe a o mọ Olorun o tumọ si wipe a o fẹ Olorun o tumọ si wipe oye Olorun o gbẹnu wa lati ọdọ ijọba tọdọ akẹkọọ lati ọdọ awọn oludari títí dọ́ọ̀dọ̀ àwọn àtẹ̀lé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tí a ti ń sọ láti ọ̀sẹ̀ bíi méjì sí kẹta ló ń sọ nípa ìfẹ́ sí àwọn ẹlòmíràn ìfẹ́ a máa fún ohun tó dára jìn ohun àkọ́kọ́ tí ìfẹ́ máa ń ṣe ni pé a máa fúnni Ọlọ́run fẹ́ràn àìríye tó bẹ́ẹ̀ gẹ́ ó fún wa ní ọmọ rẹ̀ kan ṣoṣo ìfẹ́ kì máa ń ṣe wàdùwàdù ìfẹ́ ò máa ń ṣe àdáni kan jẹ ìfẹ́ ò máa ń kóhunkóhun mọ́ra ìfẹ́ a máa fúnni ìfẹ́ a máa pín nínú ohun tó ní fún àwọn ẹlòmíràn ìfẹ́ a máa wá ire àwọn ẹlòmíràn ohun àkọ́kọ́ tá a gbúdọ̀ fi mọ̀ pé a ní ìfẹ́ nìyẹn ìfẹ́ a máa fi fún ẹlòmíràn ìfẹ́ a máa fi fún àwọn ènìyàn ìjọba tó ní ìfẹ́ a máa fi fún àwọn ará ìlú ọba tó ní ìfẹ́ kò máa ń gbà ó máa ń fúnni ni àwọn ènìyàn tí wọ́n ní ìfẹ́ wọn a máa wá eré ará ládùúgbò wọn ìfẹ́ a máa fi fúnni ìfẹ́ a máa tọ́jú àwọn ènìyàn ìfẹ́ máa ń wá àǹfààní àwọn ọmọ ẹlòmíràn ìfẹ́ a máa wá àǹfààní àwọn ẹlòmíràn ohun tí a ṣe dá ọlọ́rọ̀ yìí

0: ni ti ẹni kẹni ni bí kò ṣe pé àfifún ohun tó bá dẹ̀ ní tó bá yẹ pé ṣe la fifún ọ ẹni tó fifún ọ lọ́dọ̀ ta ni tó wá lọ́dọ̀ ta lẹni tí ọ̀rọ̀ yìí ti tí ọ̀rọ̀ náà bá dẹ̀ wá láti ọ̀dọ̀ ọlọ́run ṣe ló yẹ kó mọ tó jẹ́ ìfẹ́ ẹni tí ó fi ọ̀rọ̀ àti ọlá àti agbára àti ìjọba fún ọ tó bá rí pé ọlọ́run ló ń fi ìjọba fún èèyàn tó dẹ̀ fifún ọ ohun tó yẹ ni pé kó béèrè kó ní ìmọ̀ kó ní òye èrè ìdí tí ẹni tó fi ọlá àti ọ̀rọ̀ àti ipò àti agbára fún ọ ìdí tó ṣe fífún ọ tó bá ti sọ ìdí yìí nù tó o fọkàn sí tó o mọ̀ ohun ló fà á tí olúkúlukú fi ń ṣe àṣìṣe lónìí látòrí ìjọba títí dé àwọn tó ń tẹ̀lé wọn àṣìṣe torí pé kò sí ẹnikẹ́ni tí ó fọkàn sí èrè ìdí tí a ṣe fún ní agbára èrè ìdí tí a ṣe fún ní ọlá èrè ìdí tí a ṣe fún ní ọ̀rọ̀ kí ni ìdí tí ẹni tó ní gbogbo agbára gbogbo ọ̀rọ̀ gbogbo ọlá ṣe fi fún ọ kí ni ìdí tí ọlọ́run ṣe bá ọ pín nínú ọ̀rọ̀ rẹ̀ nínú agbára rẹ̀ nínú ọlá rẹ̀ nínú ipò rẹ̀ ọlọ́run bá ọ pín nínú ọlá rẹ̀ nítorí tàwọn ẹlòmíràn nítorí tàwọn aláìní torí táwọn aláìlágbára ọlọ́run bá ọ pín nínú ipò rẹ̀ àti agbára rẹ̀ nítorí táwọn ẹlòmíràn nínú ìgbà tí ọlọ́run yìí kò ti mọ lásáàrò ní arákùnrin rẹ̀ ó fi ìdí rẹ̀ múlẹ̀ pé ọlọ́run yìí ò mọ ọlọ́run ẹnikẹ́ni tí ó bá dẹ̀ ti mọ ọlọ́run a ó darí wọn sí ọ̀run àpáàdì a ó darí irú ẹni bẹ́ẹ̀ sí ọ̀run àpáàdì ohun tí ọlọ́rọ̀ yìí ò ṣe nìyẹn bíbélì lè sọ pé òkú àti nínú ipò òkú ó wà nínú ìrora iná wọ́n sọ wípé ó wà níbi bí ìlú wa ṣe rí ní gbogbo bí ayé ṣe rí kò dìgbà tá a dé ìjọba ọ̀run àpáàdì kí iná tó bẹ̀rẹ̀ ní gbogbo iná tó wà nílùú wa ọ̀rọ̀ bí wọ́n ṣe ń jó wa lára tó ṣe ń jó wa lọ́kàn tó ṣe ń jó wa lóríṣiríṣi ọ̀nà ẹ̀wọ̀ ìṣẹ́ tó ń bẹ lórílẹ̀-èdè yìí lónìí ẹ̀wọ̀ ìnira àbí kí ni iná tí kò bá ṣe ìnira ìnira ló ń jẹ́ iná ká tó tiẹ̀ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ nípa ìjọba ọ̀rọ̀ àpáàdì ẹ jẹ́ ká wo ìnira tó wà lórílẹ̀-èdè yìí àti lórílẹ̀-èdè gbogbo àgbáyé ẹ jẹ́ ká wo ìṣẹ́ àti òṣì àti ìnira tó ń bá ọ̀pọ̀lọpọ̀ fira lónìí àwọn tí wọ́n ti rẹ̀ rò bóyá wọ́n ní ọ̀rọ̀ yìí lọ́wọ́ wọ́n á rọ àwọn náà kò sí ìrora fún wọn náà nígbà tí ìfẹ́ bá sọnù ohun tó kù ní ìrora wọn bíà ojú kòkòrò ìfẹ́kúfẹ́ ara ìṣekúṣe ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ tí bí ìwọ pé ìfẹ́ ni àkọjá òfin nígbà tí o bá fẹ́ arákùnrin rẹ o ò ní ṣe níbi wà á máa wá ire ẹ̀ nígbà tí ìwọ bá ń wá ire arákùnrin rẹ tí arákùnrin rẹ sì ń wá ire rẹ àlàáfíà wà láàrin orí ọ̀fẹ́ á sì wà níbọ̀ pẹ̀lú lónìí nínú ọ̀rọ̀ ọlọ́run yìí a rọ̀ wá jẹ́ ká wá ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ gẹ́gẹ́ bí ìgbélékè rẹ̀ àti ìgbékalẹ̀ rẹ̀ ìgbà yìí ni ẹ̀sìn wa ní ìtumọ̀ ìgbà yìí ni ẹ̀sìn ní ìtumọ̀ ẹ̀sìn fẹ́ má ní ìtumọ̀ mọ́ lórílẹ̀‐èdè yìí ọ̀pọ̀lọpọ̀ mọ́ ọlọ́run ó kàn jọba ẹni pé wọ́n mọ́ ọlọ́run ni wọn ò mọ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló gbé ẹ̀sìn ká orí ṣùgbọ́n wọn ò mọ ìfẹ́ ọlọ́run wọn ò mọ òfin ọlọ́run bẹ́ẹ̀ ni wọn ò dẹ̀ mọ ohun tí wòlíì ń sọ gbogbo àsọtẹ́lẹ̀ tó ń lọ káàkiri tó lókùlókù wá káàkiri káàkiri yìí jésù sọ wípé èyí ni gbogbo òfin àti wòlíì rọ̀ mọ́ fẹ́ ọlọ́run fẹ́ ọmọnìkejì rẹ ẹ jẹ́ ká ṣe méjèèjì yìí bóyá ọlọ́run ò ní fún wa ní kọ́kọ́rọ́ ìjọba ọlọ́run jọ́bọ́ a ti fi méjèèjì yìí sílẹ̀ àkànwá ẹ̀sìn àti ìṣekúṣe rẹ̀ kí ìfẹ́ ara àti ìfẹ́ ara ẹni àti ojú kòkòrò wọ́n bíà ọ̀bùn lan se ka kiri nsin tan pe ni esin ma se yi fe omo ni keji re wa bo se ma sanfani fun wa awon alabagbe ati alagbugbo re wo anfani to le ti ara re lo sodo elomiran nigba to ba de se be nada sodo olorun ko be ni ise re nigba to ba si ti se won yi tan gboju re soke si olorun wa ri padura wa si ri ore ofe olorun ba gbogbo awon to se ife olorun awon lo ma ni ore ofe olorun ba awon to ba se ife olorun lo pa oro olorun mo awon to ba se ife olorun awon lo pa ofe olorun mo awon so jesi ma ri ibukun ti nbe ni oro ati ilana olorun ba ki se lati ma rin ki lati ma sare ki lati ma lo lati ori oke sori oke lati ma lo lati pepe de pepe ni a n pe wipe a n wa olorun gbogbo awon olorun ni lati mo ife re ati lati se ife re gbàdúrà lọ́sẹ̀ yìí ẹ̀mí mímọ́ akọ wa orí ọ̀fẹ́ adarí wa gbàdúrà àlàáfíà sórílẹ̀-èdè yìí gbàdúrà ìfẹ́ àwọn ènìyàn sọ́kàn àwọn adarí àti àwọn ìjọba wa bẹ́ẹ̀ láti gbàdúrà pé kí gbogbo ẹ̀tàn èṣù lórílẹ̀-èdè yìí kó dófò kó pòfò kó parí kí gbogbo ẹ̀tàn èṣù lórí ìjọ ọlọ́run gbogbo kó wá sópin kí gbogbo ẹ̀tàn sàtánì gbogbo ẹ̀tàn èṣù lórí olúkúlùkù wa kó gbófò kí ìmọ́lẹ̀ àti àlàáfíà ọlọ́run kó jọba láàrin wa orúkọ Jésù Kristi.
1: Ìrànlọ́wọ́ àdúrà ìgbaniníyànjú àti àtìlẹ́yìn fún iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ lè pè sórí nọ́mbà yìí 08062574809 08062574809 fún àwọn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ilé ìjọsìn wa All Saints Anglican Parish tó wà ní nọmba 1 Babayọ̀jẹ́ Street Oshodi. Àwọn ètò ìsìn ilé ìjọsìn wa nìwọ̀nyí. Ní ọjọ́ ìsinmi ní dédé aago méje òwúrọ̀ a máa ń ní ìsèdè tòyìnbó English service at 7 a.m. ní agogo mẹ́wàá òwúrọ̀ a máa ń ní ìsèdè Yorùbá ní ọjọ́ ajé a máa ń ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ọlọ́run ní aago mẹ́fà ìrọ̀lẹ́ Bible study at 6 p.m. on Monday. Ní ọjọ́ rú ní dédé aago méje òwúrọ̀ a máa ń ní ìsìn ìdàpọ̀ ẹ̀mí mímọ́ Holy Communion service on Wednesday at 7 a.m. ní agogo mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́rú bákan náà a máa ń ní ìpàdé àdúrà tí à ń pè ní ìpàdé aláṣeyọrí 6 p.m. on Wednesday as well. We have special prayer section titled Breakthrough Prayer Meeting. Ní ọjọ́ àlàmísì ní dédé aago méje àbọ̀ òwúrọ̀ a máa ń ní àkànṣe àdúrà fún àwọn oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò tí à ń pè ní funfun iṣẹ́ mi Thursday morning at 7:30 a.m. We have special prayer section for the businessmen and businesswomen. Title, Bless My Work. Kí Ọlọ́run kí ó bùkún fún yín bí ẹ ti ń darapọ̀ mọ́ wa nínú àwọn ètò wọ̀nyí. Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbádùn tán yìí ni ètò ọ̀rọ̀ Ọlọ́run ti All Saints Half Hour ti ìjọ All Saints Anglican Church tí wọ́n wà ní No. 1 Babayọ̀jẹ́ Street Oshodi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ nígbà tí ẹni tó bá wa sọ̀rọ̀ tán ni Àlfa Ìjọ Ajíhìnrere Agbaninímọ̀ràn àti ìránṣẹ́ Ọlọ́run the venerable Tọ́pẹ́ Tàpẹ́rẹ́ a tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ fún àkànṣe ètò yìí Jésù lolúwa.
2: Band FM 92.9

iléeṣẹ́ Bonde FM 92.9 náà láti ń kí ń pe ẹ̀ka rọ́sà ẹ̀ka rọ́mọ ẹ̀ka rọ́ gbogbo tẹ̀tí ń gbọ́ iléeṣẹ́ wa a kú ìsinmi òní ìsinmi aláyọ̀ ìsinmi ológo náà ni òní yóò jẹ́ fún wa o sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn kẹ́rẹ́kẹ́rẹ́ ọdún náà ń lọ nìyẹn tó ọlọ́run bá tún jẹ́ kí a rí ìbẹ̀rẹ̀ oṣù títí di oṣù kẹsàn yóò jẹ́ ká rí títí di ìgbẹ̀yìn oṣù nínú ọdún 2026 tó àwọn ètò wa yóò máa tẹ̀síwájú tí aago mẹ́sàn-án bá ti lè lọ́mọ oníkọ́gọ́ a máa lọ sórí ètò yín ètò wa ètò ìdíje ẹ̀kọ́ bíbélì pẹ̀lú mr fẹmi adésínà láti máa tún kọ ètò náà tó bá ti wá ti di aago mẹ́wàá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ètò kádúpẹ́ pẹ̀lú lẹ́kàn lárelé yóò máa gorí afẹ́fẹ́ aago mẹ́wàá lọ́mọ ní gérégé àáwọ̀ yàrá ìròyìn wa lọ láti gbó mú ìròyìn yálẹ̀ táwa sí ti gbọ̀nyìn ní kété lẹ́yìn ìròyìn a tún máa fún yín ní àwọn orin ọlọ́kọ̀ ọ̀jọ̀kan wípé kí ẹ máa fi ìgbádùn ara yín mú èní tí ń ṣe ọjọ́ sunday aago mẹ́wàá bọ̀ òun náà ni a máa lọ sórí ètò yín ètò wọ ètò ọ̀rọ̀ ṣùnùkù níléeṣẹ́ bonde fm 92.9 pẹ̀lú tàwí ìdàbílẹ̀ àti bùdókìsì ayọ̀pọ̀lá ibrahim aago mọ́kànlá ètò ẹkú ìsinmi pẹ̀lú mísọ̀ aládé bàbá ìsìn ní ọmọ agorí afẹ́fẹ́ ọmọ wọn ní ìlú ìlérò àtọmọ àtàwọn olùkọ́ ẹ̀ aago mọ́kànlá bọ̀ ẹ máa pàdé alhaj morfidin adédèjì olùyege àtọmọ ọlọ́jọ́ ìbí àwọn ọlọ́jọ́ ìbí ní oṣù yìí pọ̀ ọjọ́ ìbí adébólà ti máa ṣe ọjọ́ ìbí ó ní pé ká òun fi ìwẹ̀jẹwẹ̀ mú sí ìrọ̀lẹ́ ọjọ́ jímọ̀ kí ló dé tó fi jẹ́ ìrọ̀lẹ́ ó ní ẹ wàá sọ pé mi jẹ́ kẹ́ lọ kí jímọ̀ náà ò ní kàn ṣe àjù wàásù sàlàdé ọmọ tó mọ kọ́lọ̀ òun náà ni yóò máa tukọ̀ ètò náà pẹ̀lú alhaji morfidin adédèjì olùyege tó ṣọjọ́ ìbí níjọ ètìjọ friday tó ọṣọ pọlọpọ ọdún láyé ó ní mi kí òun mo nígbà tí kò sí jíjẹ mú mi bẹ̀mí ìlera tí kí ẹ aago méjìlá a lọ sí yàrá rẹ̀ wà lọ láti mú ìròyìn àpapọ̀ wá sí ti gbọ́ yín ní kété lẹ́yìn ìròyìn a mú darapọ̀ mọ́ gani azu ọmọ bello ayaṣiru lórí ètò àlejò bond nígbà tó wá di a ní aago méjìlá àbọ̀ a máa ṣẹ̀nu bó ṣe wà tá a máa gbójókòó náà fún àwọn ẹ̀ka èdè ti igbó ẹ má bí kúrò iléeṣẹ́ bonde fm 92.9 ìgbádùn ti iṣẹ́ tiwa lórúkọ ọgbọ́n aláṣẹ apàṣẹ iléeṣẹ́ wa la fi ń kìyìn ìpè ọkú ìsinmi òní ìsinmi aláyọ̀ ìsinmi ológo náà ni yóò jẹ́ fún wa bond láwà 92.9 ní 1A adékunlé fájú ìwé gra ní ìlú ìkẹjà lẹ́kọ̀ọ́ àròbísà lẹ́gbẹ̀ẹ́.

0: the Bible Society of Nigeria. We are committed to breaking any known barriers that make the Word of God inaccessible to people. The Complete Bible is now available in 27 Nigerian languages, while translation and revision are ongoing in 10 different languages. It costs a minimum of 120 million naira to complete a Bible translation project if achieved in 8 years. The Bible Society of Nigeria invites you to partner with God to translate the Bible into more Nigerian languages, provide free Braille Bible for the people with visual disability, and sign language Bible for the deaf. Email us at info@biblesociety-nigeria.org or visit www.biblesociety-nigeria.org. BSN, making the Word available.
1: Èmi ò kọrin àánú àti ti òtítọ́. Olúwa sí ọ ni mi ò máa kọrin. Èmi ò máa rin ìrìn mi pẹ̀lú ọgbọ́n ní ọ̀nà pípé. Nígbà wo ni ìwọ ò tọ̀ mi wá? Èmi ò máa rìn nínú ilé mi pẹ̀lú àyà pípé. Èmi kì yóò gbóhun búburú wá síwájú mi o. Èmi kórira iṣẹ́ àwọn tí ó yapa kì yóò fi ara mọ́ mi. Àyà ṣíṣó yóò kúrò lọ́dọ̀ mi. Èmi kì yóò sì mọ ènìyàn búburú. Psalm 101. 101 la fi wole kiki ola kiki ogo kiki yin kiki orere gbogbo no ye fun baba alaanu oba gbogbo eniyan oba awon ba ati oluwa awon oluwa oba to mu wari imole owuro ojo toni ni ayo ati alafia oni je sunday keji ninu akaso kesan odun 2026 mo afa ti ke gbo mo leyin christi ateyin ololufe eto yi to nke ko oro olorun ni gbogbo ojojo isimi kaabo si ori eto pataki to fin gba visa lo si ijoba run ta mo si idije eko bibeli to duro fun awon asegun ninu oro na nibi ti a tin tu awon oro to ba ta koko ti o si tun sapamo lati inu iwe mimo bibeli underline eto nde se ti gboyin lati le se bond fm 92.9 to wa ni onigbongbo kingdom gri keja leko oruko mi ni michael oluwafemi adesina jp mr bible awa ni abala bible society of nigeria 0803 222 9979 ibere ogun ti wa le fun wa lojo toni o ta ba ti gba won dance ibere wa meteta a ma fun yin lebun hello
2: e karo sa
1: e karo o
2: e ku se oluwa sa
1: yes sir o
2: oluwa to gba gbon kan sagbara ni
1: amen o
2: mo se re oruko mi ni emmanuel oluwa tayo
1: lati ju ejo number wo ni ka fun yin
2: number 1
1: jesus lo ko oruko mi number 1 ni mo mu ki a ma to yin je egbe buburu ba iwa rere je nibo la o ti ri ka ninu bibeli egbe buburu o ba iwa rere je Sam ori atese
2: Sam 54
1: ato oda pataso eja se bayi corinthi kini ori ke dogun ese iketale logbon 1 Corinthians 15:33 lo je ko ye wa be ese o lórí afẹ́fẹ́ o ta ló wà ń bẹ́ o
3: ẹ̀ka àárọ̀ o
1: àgbà sọ́nù rashid láti ìbèsè
3: adúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa ní ẹ̀bùn owó ní ọ̀sẹ̀ tó kọjá o
1: àwọn náà ń gbọ́ o
3: ọlọ́run akókò kọ̀ rọ́pò fún wọn
1: àmì o nọ́mbà oríká fún yín
3: ẹkún yín ní ìbéèrè kẹwàá
1: Ìbéèrè number 10. Àwọn ènìyàn mélòó ni a fi èdìdí sáàmì sí nínú àwọn ọmọ Ísíráẹ̀lì kẹ̀dẹ̀jà mọbi tó wà ní Bíbélì? Èèyàn mélòó la fi èdìdí sáàmì sí nínú àwọn ọmọ ẹ̀yà Ísíráẹ̀lì ńgbọ́ ló wà nínú Bíbélì? Mélòó ni wọ́n? Kiri in English.
3: 1,444.
4: Egba. 144,000 ni.
3: 144,000.
4: Bẹ́ẹ̀ ni, ọ̀kẹ́ méje ó ní ẹgbàájì. Ìfihàn 74. Ọ̀kẹ́ méje ó ní ẹgbàájì ènìyàn. 144,000 kìí ṣe 1,000. Ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ sà. Ẹ̀lọ́ olórí afẹ́fẹ́ o. Ẹ káàárọ̀ o. Mrs. Omolara Bello. Ah, won gbo o. Ami o. Ami o. Ami o. Ami o. Ami o. Bere keje. Ki lo fa to fi buru fun Mose laarin awon omo Israeli? Ki lo fa to fi buru fun Mose? Nkan buru fun gan. Kí lọ́fà tó fi burú fún Mose?
3: Kí lọ́fà tó fi burú fún Mose?
4: Bẹ́ẹ̀ ni.
3: Torí pé kò
4: mọ̀ jẹ́ ń sọ fún yín. Ní nítorí àwọn ọmọ Israẹli, bí Mose, wọ́n bí Mose nínú níbi omi ìjà ní Meribá Kadeshi. Ó lọ máa fún wọn lómi, ẹ̀rù mi máa fún yín lómi. Ìsẹ̀kù sọ pé Olúwa ló máa fún yín lómi. Ó dẹ̀ fi ọ̀pá lu àpáta. Ìsẹ̀kù sọ̀rọ̀ sí àpáta. Olúwa bínú sí Mose nítorí àmọ́ Ísírẹ́lì. Ó wá burú fún Mose gan. Psalm 106 32-33 jẹ́ kó yẹ wá pé ó burú fún Mose nítorí àmọ́ Ísírẹ́lì. Númẹ́rì 20:7-13 jẹ́ ká mọ̀ pé reason tó fi burú fún Mose níbi omi ìjà ní Meribá Kadeshi. Bẹ́ẹ̀ ni omi ìjà Meribá Kadeshi. Ẹ ṣe o. Ẹ lọ lórí afẹ́fẹ́ o.
5: Ẹ
4: káàárọ̀ o. Yes, ha o.
5: Láti má fòlù pọ̀.
4: Orúkọ yín kọ́.
5: Arákùnrin Olúṣẹ́ Egun Yekunle.
4: Láti má fòlù pọ̀. Nọ́mbà o ní ká fún yín. Nọ́mbà
5: 14.
4: Nọ́mbà 14. Nọ́mbà 14. Olèléyìí o. Ẹ dárúkọ àwọn ìlú mẹ́ta tí Mose yà sọ́tọ̀ ní ìhà Jọ́dánì. Tí ẹnìkan bá ṣèṣì pa ẹnìkejì rẹ̀ láì mọ̀ mistake ló fi pa, ó gbọ́dọ̀ sá lọ sí tọ́nú àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí kí agbẹ̀sọ ẹ̀jẹ̀ kó má bàa ba lójú ọ̀nà. Tí agbẹ̀sọ ọ̀jọ́ bá ba lójú ọ̀nà, á bé orí rẹ̀ sọnù ni. Ìbá àjàre, ó bá bé orí ẹ̀ sọnù ni. Sọ̀rọ̀ tó bá ti wọnú ìlú yẹn, ó ti escape. Ẹ dárúkọ ìlú mẹ́tẹ̀ẹ̀ta. Mẹ́ta ni. Ẹ jẹ́ sọ fún yín, ìlú àkọ́kọ́ ni Bẹ́sẹ̀rì tó wà ní ìjù àwọn ọmọ Rubeni. Ìlú kejì Gòlánì ní Báṣánì tàwọn ọmọ Manasseh. Ìlú kẹta ni Ràmọ́tù ní Gíláàdì tàwọn ọmọ Gádì. Deuteronomy 4:41-44 ta bá tún Bíbélì wò, a bá ń bẹ o. Ṣé ẹ ti gbọ́? Ẹ lóyún olórí afẹ́fẹ́ o. Ẹ jẹ́ àlọ́ sí Bible Society of Nigeria. À ń padà bọ̀.
6: Ètò ọ̀rọ̀ ọ̀tẹ̀ ní ìfẹ́sẹ̀sì ló ti padà sórí afẹ́fẹ́ o. Jẹ́ òun náà àwọn ìrírí ìrora ọkàn kan kọjá bí.
7: Tàbí ò ń dojúkọ ipò tí o fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
6: Èyí gan ló mú kí ẹgbẹ́ Bíbélì Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn. Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kan náà ni 100FM 92.9
8: ní gbogbo ọjọ́ Àìkú Sunday ní déédéé aago 5 títí di aago 6 kù ìṣẹ́jú 15.
6: Lórí ètò ìrora ìwòsàn ọkàn láti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì yìí tí ó yọrí sí ìwòsàn tí ó tún lè jẹ́ kí o gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí i.
7: Eré aládùn àti sọ̀rọ̀wérọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
6: Ètò ìrora ọkàn lórí Bọ́ọ̀dẹ̀fẹ̀
8: ní gbogbo ọjọ́ Àìkú Sunday ní déédéé aago 5 títí di aago 6 kù ìṣẹ́jú 15.
7: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà PSN ló ṣe onígbọ̀wọ́ ètò yìí.
9: Every strong marriage begins with a solid foundation. Is your home anchored in God's word? The Bible Society of Nigeria presents The Marriage Study Bible, your trusted companion for building a God-centered marriage in a timeless King James Version. Marriage Study Bible has insightful marriage notes, topical headings, book introduction, cross-references, words of Christ in red, and daily application helps. It offers biblical guidance for every stage of married life. It is more than a Bible. It is a lifetime investment in your marriage. Get your copy today at any Bible Society of Nigeria depot, Bible shop, or leading bookshops nationwide. Call 0815-909-4117 or 0815-909-4145. You may also visit 202/204 Ikorodu Road, Church Bus Stop.

0: kọ ya ti ti npe wa wa lori ategun o
1: oruko mi ni ajawade fire naja kite
0: eyan ara kute o gaju
1: eh na kan ko mo dupe lowo awon mo wa to jime ni ofe tun poja
0: se moruko mo mi yin yen
1: eh iya tagbo
0: iya tagbo ke na
1: ona ma ba bu gun won o
0: oje
1: a ti ka towo mi ta ba ku ati le je mo de fe
0: da na
1: ma
0: lowo abi o number ri ka fun yi bayi
1: mo ri de ri karun
0: ikarun ni bo lo ri wa lori beli to so wi pe nitori ijoba orun ki se jije ati mimu won je olorun o mo to ba je olorun mo ma ba won je won ki je olorun o bi ko si ododo atalafia ati ayo
1: o wa ni we quality
0: ori atese okay now. Eje ase bayi ko si nbe. Rome 1417 ni.
1: Ah.
0: Eh ibe lo sapa mo si ni ko fe ke ri un ni. O nbe yin ni maja ni. Ko fe ke ri un ni. Hello Olori Afefe o. Ah. O ti. Bond FM lawa 92.9 ni di 132 awon oro to ba ta koko ti o si to sapa mo lati nu mo bibeli. Hello Olori Afefe o.
2: Hello, sir.
0: Yeah, sir.
2: Okay, now.
0: My phone is
2: number 15.
0: Number ke dogun ki ke dogun. Oda. Number 15 te muni. Oni ni bo lo wa no bibeli to so wi pe e ma gbe sulaye. Mo ti be ri o.
2: E ma gbe sulaye.
0: Be ni. Bo se ko si ni Bible na niyan. Ka ma fi aye sile fun isu ka ma gba si laye mo lo wa e ma se gba isu laye e ro ti Ephesians 4:27 4:27 ibe lo gbe on lo gbe hello ta lo wa nbe o
3: hello e mo ka ro sa
0: e ka ro o
3: emi ni ogbon ta ju dina re mo lati lu pe se ku
0: e ya ra ibe se ikorodu o
3: o ti le je pe awa ari jenu
0: wọlé ni tẹ bá wọlé máa mú yín o bẹ gbìyànjú ẹ wọlé ń jọ bẹ jọ àbí o àbí o àbí o ìbéèrè kẹwàá àwọn ti lọ wọn ti mú wọn ti mú.
3: Ìkẹta ńkọ.
0: Ìkẹta nọmba tírì ok ó wà nílẹ̀ ìkẹta wà nílẹ̀. Ẹni sùúrù. Ìkẹta ti lọ ìkẹrin ló wà nílẹ̀. Ìkẹrin ìkẹrin ilé. Nínú àwọn wòlíì kékeré ní Israẹli ni àwọn ní wòlíì Amos wà wòlíì Amosi. Kóluwa tó pè é láti máa ṣiṣẹ́ ìrere kó tó máa jíṣẹ́ Olúwa. Iṣẹ́ méjì wo ló yàn láàyò?
3: Iṣẹ́ méjì tó yàn
0: láàyò tó ń ṣe kọ́lọ́n tó pè é ìyẹn wòlíì Amos Amosi.
3: Iṣẹ́ gbẹ́nàgbẹ́nà.
0: Àti ó de ní.
3: Ìkejì yẹn sapá mi lórí o.
0: Ó dà ẹjọ́ àṣẹ báyìí. Iṣẹ́ gbẹ́nàgbẹ́nà yẹn ẹ má jẹ́ àlò bẹ́ẹ̀ kò ṣiṣẹ́ gbẹ́nàgbẹ́nà. Olùṣẹ́ àgùntàn tó ń da ẹran àtẹni tó ń káyèsó ọ̀pọ̀tọ́ ó tún ṣe fámì ó ń káyèsó Amos 1:7-14-15. Ibẹ̀ ló wà ẹ ṣe ẹ jẹ́ àlọ́gbọ́n orin ẹ̀mí ká tó ń padà dé à ń bọ̀.

0: ọ̀rọ̀ ni kò sọ pé gbogbo ẹ̀yin ọmọ lẹ́yìn kristi pátápátá kúròdúró mr bible ló ní akíyí o wípé ẹ̀kú dédé àsìkò yìí ọpẹ́ rẹ̀ bàtà lọ sórí gbogbo àwọn tí wọ́n tì wá lẹ́yìn tí ètò ìdíje ẹ̀kọ́ bíbélì fi ń wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ àdúpẹ́ gidigidi lọ́wọ́ wọn báyìí ni orúkọ àwọn tó tì wá lẹ́yìn ṣe lọ o
1: the bible society of nigeria kan wà ní palm beef bus stop number 202 àti 204 lẹ́gbẹ̀ẹ́ redeemed church ìkòròdú road lẹ́kọ̀ọ́
0: corporate office wọ́n wà ní 18 wolf road apá lagos chief justice yo sotayo jp màmá túnde onígẹ̀lẹ̀ mẹ́lẹ́kọ̀ àjàbáwá engineer so sotayo tó wà ní ìjọ austin anglican church number 1 babayọjọ street osun nílùú èkó
1: barista and special apostle olùṣègùn johnson fabuni legal advisor of cms unification worldwide
0: sherman chief executive officer olufab group of companies number 11 bishop street sulé èkó chief mrs bolanle adesunu jp ayo bola ventures 18a erekunle idumota lagos àti ní ìjọ archbishop vinyl memorial church cathedral tó wà ní gra ìkẹjà nílùú èkó
1: his eminence elder dr j o dada board member of essox
0: dr mrs abimbola cole fcib tó wà ní maryland estate ìkẹjà nílùú èkó modern celestial prophetess folashade olabisi michael ìyá àjọ tí wọ́n tún jẹ́ minister in charge ìjọ celestial church of christ honeymoon parish tó wà ní wọn Amoru Street up Orin Agege nílùú Èkó. Modern Celestial Toyin Amaije ìyá Michael tó wà ní sùúrù náà nílùú Èkó. Venerable barrister Adewale Okudade JP FCA PhD Minister in charge of the Holy Flock of Christ number 114 Oshodi Road Oshodi Lagos.
1: Chief Kende Adebusola Kalejaye Baálé Otumara Ìlúfẹ́mi lẹ́yìn 1
0: tí wọ́n wà ní Apapa Road Ojo New lẹ́bùtẹ́ mẹ́ta nílùú Èkó. Ẹgbẹ́ Ọlọ́run ọba gbogbo ohun tẹ́ ẹ bá dáwọ́lé yóò máa yọrí sí èrè fún yín. Ilé ológo tí Ọlọ́run ti pèsè kalẹ̀ fún àwọn àyànfẹ́ rẹ̀ yóò jẹ́ ìpín gbogbo wa ni o. Àmì àjọṣepọ̀ wa kò sì ní bàjẹ́ láéláé àti láéláé. Ìdíje ẹ̀kọ́ bíbélì ètò tí wọ́n fi ń gba físà lọ sí ìjọba àwọn.
2: Bákan náà, ẹ jẹ́ ká fi àsìkò kí bàbá wa tó jẹ́ kábíyèsí His Royal Majesty Ọba Olúṣẹ́gun Adéyẹmí Àjàsá Àwúṣẹ́ Ọ̀fọ̀nígbòǹgbò Kingdom Ọlásídé 1 pé ẹ kú sínú ìtòní o àtàwọn olórí láàfin pẹ̀lú ayọ̀ àtìlera àtàláfíà tó péye lọ́fi lo ìtẹ́ ìjọba yín àmì. Síwájú sí mo fi àsìkò yìí tún kí bàbá wa olóyè Olúṣẹ́gun Babátúndé Oyènúgà Àìrè Mákọ̀ Atúnlùṣe of Motionland gbóòrí ẹ̀ pé ẹ ṣe gbogbo ìgbà. Thank you sir. Báyọ̀ ìgbàgbé Madam Taiwo Adéogun ìyá ìgbàgbọ́ ìyá bread láti àjà àwọn èèyàn tẹ fún lọ wọn dúkà dúpẹ́ lọ́wọ́ yín o àti dúpẹ́ lọ́wọ́ yín o kristi yóò sàn yín lẹ́sàn rere o mo dúpẹ́ lọ́wọ́ yín kristi àsàn yín lẹ́sàn rere àmì lórúkọ jésù kristi àmì. Láì gbàgbé alàgbà Ọlálẹ́yẹ Ruben ọ̀fíṣà bàbá ìnà láti Ifakọ Agege Ọlọ́run yóò fún yín ní ìlera tí ó péye àmì lórúkọ jésù kristi. Mo ń bọ̀ ẹ jẹ́ sáré jẹ́ iṣẹ́ iná àwọn ìjọ SOLEC Worldwide Salvation of Life Evangelical Church Kerima Seraphim Redeem National Headquarters tó wà ní number 34 Campbell Street wọ́n ní èyí tí bàbá wà nínú olúwa tí wọ́n jẹ́ olùdásílẹ̀ His Most Eminence Elder Dr. A.A. Ọmọyẹlé Adu COF Spiritual Joshua Primate and Supreme Head of SOLEC Worldwide fún ti àjọ̀dún ìkórè ọlọ́dọọdún ìdúpẹ́ àjọ̀dún ìkórè ọlọ́dọọdún 36 years tí yóò wáyé níjọ Sunday tó gbẹ̀yìn oṣù yìí lago méjìlá ọ̀sán ní upper campus. Wọ́n gbàdúrà pé ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ àjọ̀dún olú ìkórè olú àjọ̀dún yóò kórè àjọ̀dún fún wa o. Gbogbo ìjọ náà wọn ni ká máa kí wọn lápapọ̀. Ìdíje ẹ̀kọ́ bíbélì ló ń lọ lọ́wọ́lọ́wọ́ Bond FM lá wà 92.9.

0: ẹgbẹ́ tí sí ìkéde pàtàkì tí ó ṣe yí ní àǹfààní fún ìlera ara wa àti àgọ́ ara wa Onifit tí ó wà ní number 1 owó lẹwà street tabotabo agege lagos ó fi àsìkò yí pé gbogbo ènìyàn tí ìlera ara wa bá ti ní ìdojúkọ tàbí àìlera tí ò péye pàápàá jùlọ àwọn ará agbègbè agege láti máa bọ̀ sí gbọ̀ngàn jíìmù ìdárayá tí pẹ̀lú owó tí kò gani lára pàápàá àwọn tó bá ti sanra jù láti fi ìdárayá gym mú ara wọn bọ̀ sípò pàápàá jùlọ àwọn wọ̀nyí cutting edge equipment group fitness classes personal training nutritional guidance modern facilities fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-18-16-0223 tàbí 081-31-81-9010 081-31-81-9010 a ó máa retí yín o.
1: Hallelujah, hallelujah, hallelujah. Ijo Grace Baptist Pentecostal Church. So I need number 16, Adeaya Close.

0: so jibu kola e ma bo e wa ba jesu pade eto na be ni agogo mesan titi di agogo jila e ma bo jesu duro de e wa ba jesu.
1: What the Bible swallow kini bibeli gbe mi awon muslimi ta joji omo ya family ni wa won lo won bo won ni imo lo ladini ogbo gbe be lori odo ti wa na pe imo ogun gan o lo fa eyi lo je ki n se akojopo kini bibeli gbe mi what the Bible swallow si inu iwe ta mo si iwe what the Bible swallow part 1 what the Bible swallow part 2 lati ma fi keko oro olorun eyin ti oluwa ba ese pe si bi ise oluwa e lanfani lati ni iwe ilowo ko de wa no library yin lati ma fi keko oro olorun ko ma re wa deep dabi ni pe a n waasu a n dori waasu kodo a n quote bible a mo bi to ye ka quote to de lati gbe word bible swallow jade e ja roke lohun ka mo bo ti se n lo word bible swallow part 1 and 2
2: What the Bible swallow bo part 1 and 2 Kini bibeli gbe mi apa kini ati apa keji ti arakunrin wa ninu Oluwa Michael Oluwafemi Adesina Mr Bible ko awon ibi ti e ti le ri awon iwe owunra ni won yi Ladipo Bookshop number 148 Agege Motor Road Olosa Bus Stop Mushin Lagos eyin ti kotun e ma lo si block C shop 19 and 20 OJB Plaza number 134 Ijegun Road Ikotun eyin ti e wa ni Lagos Island e lo si shop Chief Mrs Y Shotayo, Mama Tunde Onigele ni Ereko. Number 17A, Ereko Street, Idumota, Lagos. E yin ti e wa ni Abuli Egba. E ma lo si Onwara Spiritual Shop. Lodo Mama Celestia. Si won wa ni Shop 18, Okunola Street. Ise Oluwa Bus Stop, Agbele Kale, Abuli Egba, Lagos. E yin ti e wa ni Ikeja, titi lo si Ojodu Beja. Ekpe Mr. Bible, sorry, ero ibani soro yi. Lati da won iwe ti yi, 081-800-14490. Ati 080- 322-29979 eyin ti e wa nilu ikorodu e ma lo si number 74 Owode Ibese Road Rabaka Bus Stop kebere iya oyibo tabi Mr Quality kini bibeli gbe mi atupale ni lati se iranwo fun gbogbo awa lesin kristiani lati ni imo si waju si
3: àwọn ìrírí ìrora ọkàn kọkọ jábí.
4: Tàbí ò ń dojúkọ ipò tí o fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
3: Èyí gan ló mú kí ẹgbẹ́ bíbélì Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn. Darapọ̀ mọ́ wà lórí ìkànnì kan náà ni. Ode FM 92.9
5: ní gbogbo ọjọ́ Àìkú Sunday ní dédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15.
3: Lórí ètò ìrora ìwòsàn ọkàn láti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí ó lọ sí ìwòsàn tí ó tún lè jẹ́ kí o gbégbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí i.
4: Eré aládùn àti fọ̀rọ̀wérọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
3: Ètò ìrora ọkàn lórí Ode FM 92.9
5: ní gbogbo ọjọ́ Àìkú Sunday ní dédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15.
4: Ẹgbẹ́ bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà PSN ló ṣe onígbọ̀wọ́ ètò yìí.
1: Ẹni tó jẹ wá lọ lọ́jọ́ tòní bóyá ká sọ̀rọ̀ tó kù di ọjọ́ mẹ́jọ. Ọpẹ́ mi lọ sọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò yìí àtàwọn tó ń fún alẹ́bùn lórí ètò yìí. Ẹ ṣeun Kristi yóò sàn yín lẹ́sẹ̀rẹ̀ o. Pàápàá jùlọ àtúndúpẹ́ lọ́wọ́ ìyá ìgbàgbọ́ ìyá bread láti àjà ẹ̀ṣẹ̀ púpọ̀ o. Lórúkọ gbogbo àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò Nàìjíríà lápapọ̀ ni mò ń dágbére fún wa lórí ètò tòní olóòtú ètò yìí dókítà àti ovilus Tunjí Ọlálékan JP nígbà tí àwọn lọ́wọ́ bọ́tìnì àti akéde ètò arábìnrin Fúnkẹ́ Aya Àdìsá àti Alájà Balikis Ibrahim lágbàgbé gíwá iléeṣẹ́ wa arákùnrin Gbẹ̀ngà Fátilé ẹ bá ń gbà bẹ́ẹ̀ ṣe Fátilé àbí Fátilé ẹ bá ń gbà bẹ́ẹ̀ ẹ bá ń lo bẹ́ẹ̀. Bíkìsì bá fa ibọ̀ rẹ̀ sẹ́yìn ká tún pàdé èmi ọmọ yín àbúrò yín àti arákùnrin yín nínú Olúwa Michael Olúwafẹ̀mi Adesina JP Mr Bible ló ń dágbére fún wa pé ọ̀sẹ̀ rere ní ọ̀sẹ̀ máa jẹ́ gbogbo wa o wọ́n ti ń retí wa ní church ó dàbọ̀ lórúkọ Kristi.

0: gẹ́rẹ́gẹ́ laago mẹ́wàá lù ẹkú ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ló ń dé sí etí ìgbọ́ yín láti ilé iṣẹ́ bond fm 92.9 onígbòǹgbò ìkẹjà olúfunkẹ́ àdìsá lorúkọ tèmi ilé iṣẹ́ ọlọ́pàá nílẹ̀ nàìjíríà ti yànnàná ọ̀rọ̀ tó ń lọ pé ọ̀gá àgbà ọlọ́pàá igp ọlátúnjì dìísù tako aráàlú láti máa ya fọ́nrán ọlọ́pàá lẹ́nu iṣẹ́ ó fi kún un pé àṣìlò kíká fọ́nrán ọlọ́pàá ni ọ̀gá àgbà tako ní èyí tó ń kọ wọ́n lóminú agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá tuntun ọ̀gbẹ́ni aliyu giwa ló sọ̀rọ̀ yìí nínú ìròyìn tí ó tari sóní ìkànnì x wọn ọ̀gbẹ́ni giwa ní ọ̀rọ̀ tí ọ̀gá àgbà ọlọ́pàá sọ àwọn ará ìlú ṣì gbọ́ ni ó tẹ̀síwájú pé iléeṣẹ́ ọlọ́pàá ò lè di ẹnì kankan lọ́wọ́ lórí ẹ̀tọ́ ẹ̀ bí ó ṣe wà lábẹ́ òfin àmọ́ ó tẹnu mọ́ àṣìlò fọ́nrán pàápàá jùlọ nígbà tí wọ́n bá múnú bí ọlọ́pàá tàbùkù wọn tàbí lo fọ́nrán ọlọ́pàá fún ìgbafẹ́ nígbà tí wọ́n ń ṣe ojúṣe wọn lọ́wọ́ ó ní ìyàtọ̀ gédégbé wà láàrin yíya fọ́nrán ọlọ́pàá lẹ́nu iṣẹ́ àti èyí tí wọ́n mọ̀ọ́mọ̀ ṣe láti fi gbé ọlọ́pàá sórí ayélujára ní báyìí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti sọ di mímọ̀ pé gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ní ṣe pẹ̀lú ọ̀pọ̀ èrò ọlọ́pàá gbọ́dọ̀ máa fi ọgbọ́n ṣe é ó ní ẹ̀rí ṣe pàtàkì nígbà tí ọlọ́pàá bá ṣe ìwà wò bákan náà fọ́nrán tó tọ̀nà lè dáàbò bo ọlọ́pàá lọ́wọ́ ẹ̀rí èké àti ṣe àtìlẹyìn fún ìwádìí ọ̀gbẹ́ni giwa ní síbẹ̀ àwọn ọlọ́pàá lẹ́tọ̀ sí iyì àti àṣírí wọn bákan náà ó fi ìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀rọ kámẹ́rà sí ara wà lára ohun tí wọ́n gbà láàyè nígbà tí wọ́n jíròrò látàrí àti mú ìrọ̀rùn owó bá àwọn òbí ẹbí ní ìbẹ̀rẹ̀ sáà ẹ̀kọ́ tuntun pàápàá jùlọ fún àwọn ẹbí tó kù díẹ̀ káàtó fún kánsẹ́lọ̀ tó ń ṣojú world one ní ìjọba ìdàgbàsókè agbègbè yaba lcda ọ̀gbẹ́ni badà adéyẹmí ṣètò abala àkọ́kọ́ tí ó pè ní back to school program níbi tí ó ti pín ìwé àti àwọn ohun ìkọ̀wé fún àwọn ọmọ iléèwé ìjọba àti àwọn aládàáni kọ̀ọ̀kan ní agbègbè náà nígbà tí ó ń sọ̀rọ̀ níbi tí ó ti pín àwọn ẹ̀bùn náà ní abúlé ìjèṣà yaba lcda ọ̀gbẹ́ni badà ní ìgbésẹ̀ yìí wà nínú ìpinnu òun láti rí i dájú pé gbogbo ọmọ ló ní àǹfààní sí ẹ̀kọ́ tó yè kooro àti láti kí ipa ààrẹ bọ́lá tinubu lẹ́yìn láti rí i dájú pé ọmọ kankan ò gbẹ́yìn nínú ètò ẹ̀kọ́ ó rọ àwọn ọmọ iléèwé láti ṣàmúlò àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ náà dáradára ó tẹnu mọ́ pé ìjọba ò lè dá gbogbo ẹ̀ ṣe láìsí àtìlẹyìn àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn iléèwé ẹbí àti agbègbè lápapọ̀ ní báyìí kánsẹ́lọ̀ wá dúpẹ́ lọ́wọ́ àwọn olóṣèlú àwọn ọba alayé olórí ẹlẹ́sìn àwọn alẹ́nulọ́rọ̀ lágbo ètò ẹ̀kọ́ fún ìfọwọ́sowọ́pọ̀ wọn lórí ètò náà àti ètò ìrètí ọ̀tun tí ààrẹ tinubu ṣe èyí tó ti ń so èso rere ìròyìn ìyálẹ̀ta kò ní jù báyìí lọ ẹ tún darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wa tó bá di aago méjìlá ọ̀sán ọpẹ́ lọ́wọ́ olóòtú waidat fagbọ́ olúfunkẹ́ àdìsá lorúkọ tèmi a kú ìsinmi òní ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè èpè ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.
1: ó dirí ẹwà fákùkọ o. ó dirí ẹwà fákùkọ o.
2: ejuma re ló dirí ẹwà fákùkọ. níbi kápẹ́dẹ̀ àti pọ̀ lọ́wọ́ bó ṣe ròyìn bọ́ndẹ̀ fm àwa máa lọ bá.
3: àdìsá kì í ṣe orúkọ tí ẹnìkan.

0: to labẹ ofin to di orilede yi mu labẹ ofin to wo mo eto idibo ko neto fun enikankan lati so yi pe ohun ohun da patako woru abo ohun fa ikini won ya yoruba ni oruko ta so mu eni inu eni ni gbe gbogbo ohun ta ba fe se gbogbo ohun ikonra abi tinu wa ta fe se se je ka ebi ko wo ni o ka so dojo odibo awon na nagbara lati je pe nkan bayi la fe sugbo ti aba tin ti a fe se agbara lo nipase yi pe a lo mu patako ati fi poster ti awon oloselu le ti a nlo ya ari pe ile je nkan ti o ta ko ofin orilede de ta ko ofin eto idibo mo ko ta wo je pe o je ile to idibo ba gba irufo eni gbe mu awon na mo bi si won ti bara won sugbo so ye ko ri be ki la moran ti fawon oloselu ki la moran ti fawon to ntele won leyin ki la moran ti fun ajo to ri si eto idibo orilede Nigeria nipase iru nkan bayi ohun na ni e ba wa da si lori eto oro sunun kun ni ile Bond FM 92.9 laaro toni ero pa ni soro ti e fi da si to na ni 070-68-54-1065 lẹ́ẹ̀kan sí 070-68-54-1065 náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ fi dá sétò tí ó bá ti pè tí ó bá ti wọlé ẹ̀jẹ̀ ká yí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ka kóòmbi ẹ̀rọ rédíò wà bí ká yí sílẹ̀ hello hello hello sir yes sir a wà pẹ̀lú yín àti wà ní iṣẹ́ Bond FM ti ja o ti lebe te elo elo mi jo lojo ko
1: o ma ti yin
0: e ka ro sa oruko yin yes sir
1: o zo lo zo la ti mo se o
0: a ngbo yin sir
1: sa la ri ba mi ya to bi mo ti o to o la ri ba mi o le se ko awon mo ni gangan ni se ri awon mo ni to so pe o awon ya ko ti bi irinse le wọ́n ti máa ń tọ́jọ́ iṣẹ́ lẹ́kọ̀ọ́ olóṣèlú àwọn gangan ni nítorí kí iṣẹ́ náà mọ̀ yìí irinṣẹ́ ni wọ́n jẹ́ tó bá lò wọ́n kọ́ lọ já àpótí ìgbò rèé kọ́ yakóòtì rèé àwọn tó máa lò àwọn ti kejì náà tún lò pé lọ yakóòtì àti wọn ṣé olóṣèlú gangan tó gbà pòtí ló lọ yakóòtì àti òun kọ́ ṣùgbọ́n àwọn irinṣẹ́ tó rárá àwọn òbí kan ti bí sílẹ̀ yakóòtì so owó ni wọ́n ń gbà nǹkan tó dùn bẹ̀ ni pé bí bàbá fòbí alábàtọ̀ kan sọ fún ọmọ wọn pé wọn a máa jẹ́ríṣẹ́ kó lóṣèlú nítorí kò pín sí ni o ìjọba dẹ̀ yọ ọ̀tọ́ bẹ̀rẹ̀ ti mú kọlọkan ọlọ́gbọ́n tí ó jẹ ríṣẹ̀ ṣùgbọ́n mẹ́rin kápá ọ̀tọ́ rẹ jẹ ìrìnṣẹ́ olóṣèlú ti kúlẹ̀ rẹpẹtẹ tọ́gbà tó lóṣèlú máa lò tó ti ya pípà fún rìsìn lọ́sí báyọ̀
0: ẹ ṣe gan sa ẹ ṣeun sa hello ilé iṣẹ́ bond da wa 92.9 orí ohun tá à ń gbéyàwó náà ni pé ọ̀nà wo la fẹ́ gbà kí là mọ̀ rán wa tó jẹ́ pé àwọn tí wọ́n ń lọ ya ká kí ni àwọn olóṣèlú tó ń lọ ya lulẹ̀ hello. Ẹ̀fọ́n bí ọ̀rọ̀ rédíò yín tàbí kí ẹ̀lọ́.
2: Ẹ káàárọ̀ mà.
0: Ẹ káàárọ̀ mà.
2: Àwọn akọ́sìrì
0: yìí. Yes ma. Yes ma.
2: Ẹ wo ọlọ́run kò ṣàánú.
0: Orúkọ yín mà ń gbọ́lẹ̀ tí ń pè mà.
2: Àràgbẹ́ Fọláni láti ṣojú.
0: À ń gbọ́ yín mà.
2: Ọlọ́run kò ṣàánú wa lórílẹ̀-èdè yìí ni o. Àwọn tó àrùn jẹ́nu àwọn tó ń tẹ̀lé wọn. Àwọn náà ṣiṣẹ́ tí iṣẹ́ yẹn. Bébí yí pé àwọn òṣèlú kan ṣo náà náà náà jọ ń tẹ̀lé. Wọ́n tún máa bínú sí wa yí pé mi kan la fi sí yí pé kan náà náà wà o.
0: Kí lọ́nà àbáyọ màmá wa?
2: Àwọn àbáyọ náà ní pé àwọn olórí lọ. Àwọn náà lè bá wọn sọ̀rọ̀ ní pé wọ́n ràn wọ́n iṣẹ́. Báyé fapó sàdá báyé máa di da ẹ̀fọ́. Nǹkan kan náà ni gbogbo wa ìjọba yìí kan náà bí orílẹ̀-èdè yìí kan náà nàdé ìjà fún.
0: Ẹ ṣe máa.

ètò ẹkú ìsinmi nílé-iṣẹ́ rédíò Bond FM 92.9. Ètò tó wà lórí afẹ́fẹ́.

0: ọlọ́run ọba o gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ september náà ti ń lọ rí o
1: ọba náà ń lọ
0: àwa tá a rí bẹ̀rẹ̀ ọdún kọlọ́run jẹ́ kárí parí ọdún gẹ́gẹ́ bí orin iṣẹ́ fẹ́ aláwọ̀ o rẹ ohun o rẹ bọ́dì gbogbo ẹ̀ náà ló rẹ ẹjẹ́ ṣe báyìí pé ewé ọ̀sán
1: ọ̀sán ni o
0: igi ọ̀sán ńkọ́
1: ọ̀sán ni
0: èpo ọ̀sán
1: ọ̀sán
0: oru ọ̀sán ńkọ́
1: ọ̀sán ni
0: omi fún ara àti inú ọsàn ń kọ́ ìyẹn gbọ̀ngàn lẹ́yìn
1: ojú régé ọsàn gbọ́ngàn
0: nínú oṣù kẹsàn-án a sàn wá sówó a sàn wá sí ọmọ àìpò eléyìí ti ń ṣe baálé ọ̀rọ̀ orúkọ òye padà ààrẹ musba alade bàbá ìsì ọmọ nílùú ìlérò omi elérò dúdú abilagba ọmọ àpò ìjòyè lábẹ́ ọba abdulwasif oyedele saka olóko olónijé lérò ọ̀filérò látún fi ń kiyín kaabo sori eto tèmi ẹkú sinmi ọba mi ìgbìmọ yóò fún gba ní sinmi aláyọ.
1: aláyọ̀ ló máa jẹ́ níbi ọ̀sán bá wà láyé làgbẹ́lọ̀ba níbi mọ́ngòrò bá wà láyé làgbẹ́lọ̀ba gbogbo etí ti ń gbọ́mi pátápátá ẹlẹ́dàá lànà ayọ̀ àwa àbàyìn mustapha suleiman lórúkọ tèmi ń jẹ́ àràbàlẹ̀ gùlérò tó ń gbé ní jẹgùn ẹ máa bá a bọ̀ lórí ètò wa.
0: ẹkú sinmi abala àmọ̀ràn kásáre wọnú ẹ̀ ìwà láfin bára wa sọ̀rọ̀ ṣùgbọ́n lọ́sẹ̀ tó kọjá nítorí jẹ́ sunday àkọ́kọ́ àfidúpẹ́ ìwà lónìí láàrin ilé ìjọsìn pàtàkì ìjọ ọlọ́run àwọn ọjọ́ kọ̀ọ̀kan ni wọ́n ní adarí tiwọn eléyìí tí ó ń darí ìjọ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ kọ̀ọ̀kan tá a rí yìí pàtàkì ká mú níta ọmọlẹ́yìn jésù àwọn míì pásítọ̀ àwọn míì wọn pè ní bíṣọ̀bù àwọn míì wọn sì pè ní pope àbí olùkọ́ sápọ̀ àwọn mùsùlùmí ìmáàmù ní abẹ́ ti mùsùlùmí àwọn ẹgbẹ́ pọ̀ lóríṣiríṣi àwọn yẹn máa ní míṣánná ká sọ wípé àwọn alásàlátù násfàtì ni o kọ̀rìbù ni o nàwárùdínì ni o gárísílámù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn jésù ẹ mọ̀ pé ìjọ tiwọn náà ó pọ̀ lọ́lọ́kan òjò kan ṣùgbọ́n tí ẹ jẹ́ ká mú ti ọmọlẹ́yìn jésù lónìí nípa ti àwọn ọmọlẹ́yìn wọn nínú àwọn ọmọlẹ́yìn jésù nínú ìjọ wọn ibẹ̀ ni ẹ ti rí ọ̀ṣà ẹ rà kọrin ẹ rí dikin ẹ rí dikness àwọn alàgbà lọ́lọ́kan òjò kan irú wa wà ní àwọn wọ̀nyí wù sí àwọn adarí àwọn ìjọ wọn ṣé kìí ṣe pé lèkéleke wọn ò torí ọlọ́run tẹ̀lé màálùú ohun tí wọn jẹ
1: ohun
0: náà ni wọn wà káàkiri tá a bá sọ̀rọ̀ nípa àwọn ọ̀ṣà àwọn akọrin dikin dikness àwọn ẹ̀dà nílé ìjọsìn ṣé wọn ń gbọ́ràn sáwọn adarí wọn lẹ́nu ṣé nǹkan tí olúwa bá fi rán àwọn adarí wọn tán bá wí fáwọn ọ̀jọ́ ṣé wọn ń gbọ́ràn nítorí kéékèèké àwọn mùsùlùmí tiẹ̀ pàwé wọn ní kékeré ni ìmàlẹ́ ti ń kọ ọmọ ẹ̀ lásọ nínú ìjọ ọlọ́run nígbà tí olúwa bá kọ sí adarí ìjọ tó ń bá àwọn ọmọ ọjọ́ ẹ̀ sọ̀rọ̀ wọn ní ẹgbọ́n tí ẹ̀mí sọ fún ọmọ ìjọ àbí ẹ̀kọ́ ni fúnkẹ́ ẹgbọ́n tí ẹ̀mí sọ fún ọmọ ìjọ ibẹ̀ ló ti máa rí kan ní àwọn ọmọ ìjọ máa yín gbáwó lẹ́mí tó ń sọ gbáwó lẹ́mí tó ń sọ fún àwọn ọmọ ìjọ gbáwó lẹ́mí wo tó ń sọ fún àwọn ọmọ
1: ìjọ
0: bí àti ẹ̀rí ọlọ́run ẹ̀mí ni ọlọ́run bí èèyàn kò tilẹ̀ rí ẹ̀mí ni ọlọ́run ìwọ tó jẹ́ pásítọ̀ tó jẹ́ adarí ìjọ tí olúwa kọ sí ẹ lọ́wọ́ tó ń jíṣẹ́ fáwọn ọmọ ìjọ táwọn tẹ́yìn ti torí ẹ̀ gbààwẹ̀ táwọn yẹn ń jọ̀sán tí wọ́n yín mú sí adarí ìjọ lẹ́yìn mo sọ pé ṣé lèkéleke wọn ò torí ọlọ́run tẹ̀lé màálùú tí wọ́n jẹ ni wọ́n wá ṣé kìí ṣe pé àwọn adarí ìjọ fúnra wọn àwọn náà ní díẹ̀ lọ́wọ́ wọn dìsẹ́rù ẹ wá rí i pé láàrin àwọn ìjọ ọlọ́run àwọn tá a yàn sí dikin tá a yàn sí dikness àwọn alàgbà bí wọn bá parí ìsìn ẹ máa rí pàdé lọ́lọ́kan òjọ kan ìpàdé ló sì lọ́tún tí wọ́n máa ṣe owó tá a gbà lọ́sẹ̀ tó kọjá èyí tá a gbà lóṣù tó kọjá wọ́n máa wá challenge adarí ìjọ irú àwọn ìwà báyìí ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ọlọ́run ò nífẹ̀ẹ́ sí kò sún ìjọ ọlọ́run síwájú ọlọ́run ò sì fẹ́ bó tilẹ̀ hùn kí adarí ìjọ ṣìwà wù tàbí kó máa ṣe nǹkan kan ẹ̀yin ẹ fi òun àtọ́lọ́run ẹ lẹ̀ ẹ̀yin máa ṣe kéta adarí ìjọ àwa mú wá fún yín gẹ́gẹ́ bí àmọ̀ràn nítorí ìbáṣe ni ìbáṣe wọ̀ kì í jẹ́ ká so sí oko ọ̀lẹ́ ẹjẹ́ àtẹ̀síwájú tìjọ ọlọ́run ilé ìjọsìn làmúwá lónìí ojúlé ti mùsùlùmí lálùsọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹjẹ́ àsọsíwájú

0: Ijo nigbagbo Christ Apostolic Church Olorun Sogbo Assembly PS Region Headquarters Mushi Ipinle Eko lo te pepe akase eto adura lagbara Divine Solution Olosu meta meta won pelu akori isami fun ogo Mark for Glory Exodus 33 verse 18-19 eyin le darapo mo goro awon eniyan ti orin o ma lapa ninu aye won igbala asotele itusile aluyo ati be be lo lati ojo wezi ojo 16 osu kesan si Sunday ogunjo osu kesan isi aro ago mesa aro si ago mejila ma wa lojo Wednesday si ojo Friday nigba ti isin role ma waye lago mefa role si ago mejo ale lojo Wednesday si Thursday ojo Friday ojo kejidinlogun osu kesan akase ise ohun ni ago mejila si ago merin daji eto asekegba lojo Sunday ogunjo osu kesan ajoyo isin aseyori be lago mefa bo aro 6:30 a.m. gbogbo ilejo si Christ Apostolic Church 1/3 CSC Street Olorun Sogbo Mushi Ipinle Eko lo ti ma waye la be galejo baba wa Pastor SO Aluko PSC Regional Superintendent wa pelu igbagbo re ko si ni iriri ojutu lati orun wa Jesu nduro di o
1: gbogbo olólùfẹ́ iléeṣẹ́ Bond FM 92.9 ètò pàtàkì kan tá pè ní lágbègbè wa tó máa ń gorí afẹ́fẹ́ ní gbogbo ọjọ́ Sunday láti aago mọ́kànlá àbárọ̀ sí di aago méjìlá ọ̀sán ètò lágbègbè wa ní ibi tí a ti máa ń yàn nà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa bọ́jẹ́tì ìjọba ìbílẹ̀ CDA CDC èyí táwọn baálẹ̀ ọkọ̀ ìlú àwọn ọba aládé ìjọba àpapọ̀ tó fi kọ́ ìjọba ìbílẹ̀ àwọn ilé ìjọsìn àti àwọn ọlọ́jà káràkátà pẹ̀lú àwọn agbófinró ní ètò lágbègbè wa máa ń na owó ọjà irindé atọ́kùn ètò ni Din Oluyege pẹ̀lú Wasil Salaudin ọmọ tó mọ kọ́lọ̀ Lékè Ìbàdàn láìgbàgbé Mutiu Abdullahi olóòtú ètò ọ̀hún ni
2: Abiodun Elu Gbajú
1: gbogbo èyí tí ẹ bá fẹ́ polówó ọjà lórí ètò yìí ẹ ṣáà ti kàn sí ẹka ìpolówó ọjà láti kópa lórí ètò lágbègbè wa ojú òpó yìí yóò ṣe yín láǹfààní
2: 08034093731
1: tàbí 08034057141 tàbí 08030428183 lágbègbè wa ètò tó ń ṣàmójútó àgbègbè wa ẹ má mí sí ẹ.

0: bẹ́ẹ̀ni èyí á jẹ́ òpin dandan náà ni ogun àìní tó àti àìníṣẹ́kù ogun nǹkan wọlé ni ó wọ́n lọ́la lágbára ọlọ́run elédùmarè ìgbà díẹ̀ náà ló kù yorùbá wọn ní bí gúgú bá ń lé ni ká máa rọ́jú bó ṣe ń rí ara ayé bẹ́ẹ̀ náà ló ń ṣe bẹ́ẹ̀ tó ń rí ara ọ̀rọ̀ ohun tó dájú ni pé orílẹ̀-èdè wa nàìjíríà yìí kò ní fọ́ kò ní bàjẹ́ kò ní túká ilẹ̀ nàìjíríà yóò sì gbé gbogbo wa ìgbà díẹ̀ náà ló kù ká tẹ̀síwájú nínú ẹ̀mí sùúrù ìfaradà àti àforítì ẹ mọ̀ wò pé a ti ń foríti orí òun ti fẹ́ pa bẹ́ẹ̀ kọ́ lórí ṣe rí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dẹ ni a kàn lè sùn lálẹ́ ní ìsìn ká jí láàárọ̀ la kí wọ́n dẹ̀ sọ pé pẹ̀lú agbára ọlọ́run o ìjọba ti rí ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ epo ní orílẹ̀-èdè nàìjíríà o bóyá ká máa rà níbi 300
1: ọdún náírà
0: àbí ká máa rà níbi
1: 4 yóò rí bẹ́ẹ̀ òyìn náà ló wọn ọlọ́run
0: ọ̀rọ̀ ọlọ́run ṣe rí nìyẹn láwọn pé n tó fọ́nì jù ni pé ìjọba àpapọ̀ ní ìsìn wọ́n ń ṣiṣẹ́ kan wọ́n ṣàkíyèsí pé a kàn ń pariwo pé àlékún àlékún nǹkan kan bẹ tá a ní tó jepo lọ gan natural gas wa gan ìyẹn afẹ́fẹ́ ìdáná ó fẹ́ pọ̀ ju ìbòsí petro láìpẹ́ láì jìnà àwọn àgbà ńlá yìí wọ́n ti bẹjú wo orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan tí àwọn ò mọ farati tí a bá ń sọ nípa agbára afẹ́fẹ́ ìdáná pàápàá jùlọ gba wàhálà ukraine àti russia ti àfẹ́ pọ̀ lápọ̀jù tó dàbí pé àwọn orílẹ̀-èdè kan wọ́n ti fẹ́ mọ sọ́fà tá à ń pè ní bí natural gas yẹn wọ́n ti wá ronú sí orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti wá mú pipe yẹn phase 1 ghana yóò mú ilé côte d'ivoire kẹrẹkẹrẹ yóò lọ jáde sí gbogbo ibi làwọn spain nkankan wọn nígbà tó wà ìdọdún 2030 iṣẹ tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọn tún láǹfààní àti rí ìyẹn náà yóò tún gògò yóò tún léwura sí
1: so
0: ìrètí pípẹ́ kò gbọ́dọ̀ sí ọkàn tí wàhálà rẹ̀ tó pé lẹ́kún bá dalẹ̀ kan ni ayọ̀ ń bọ̀ lówùrọ̀
1: ẹ̀ tó ń gbìyànjú láti sọ wàsíù sọlá ní ọmọ tó mọ kọ́lọ́ ọlọ́jọ́ òbí tọ́jọ́ pé ó sì gbòde kan tí wọ́n tún la ọdún rẹ̀ náà ni pé àrùn tí ń so ogójì ló ń sọ ọ̀dúnrún
0: tó ń sọ abẹ́rẹ́ adéwò bọ́ lórí
1: ẹ̀ náà jẹ́ pé ó ń ṣe wípé ó ń sọ ọmọ lóòkú abẹ́ ni wọn ò ní sí mọ́
0: òkú
1: rẹ̀ béèyàn bá sì sọ̀rọ̀ mọ̀pọ̀ lálà mọ́júmọ́ náà ni èèyàn bá sì lálà ó fi jọ mọ̀rúfù olóye gèrè torí pàlà mi sábà máa ṣe mo ti kọ́ńtọ́ sọ́lẹ̀ wípé lágbára ọba láìpẹ́ láàjẹ́ jálé epo yọ̀rọ̀ sí ọdún náírà wọ́n wá pọ̀ pàtẹ pátápátá ìrìnwó náírà lórí afẹ́fẹ́ ìdáná orí yẹn náà sọ níbo wa tó ń wa kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta táwọn sì máa ń wá nísìn wọ́n ti yí táǹkì wọn CTCNG
0: bẹ́ẹ̀ni
1: tí wọ́n fi máa lọ 1,000,000 naira 1,500,000 naira láti jẹ́ kí wọ́n fi máa re epo
0: bẹ́ẹ̀ni
1: nísìnyí wọ́n bá ti yí sí afẹ́fẹ́ ìdáná díẹ̀ tó ní nǹkan nìkan bọ́ 1,000,000 naira 1,200,000 naira bọ́ ọmọ lọ́wọ́ bí gáàsì ṣe wá ń tán nínú sìlíńdà nísìnyí kò ayé mi o.
0: Àmì mọ̀ pàrọ̀ àti mọ̀dún fún ló sọ bẹ́ẹ̀
1: bí wàá sẹ
0: pé bóyá
1: wọ́n máa ń lọ láàmì o. Sunday.

0: bẹ́ẹ̀ni.
1: Àwọn iṣẹ́ amáyédẹrùn tó ń gbélékè sí ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwọn ìjọba ìbílẹ̀ àtúnṣe ojú ọ̀nà ń lọ lọ́wọ́ káàkiri. Ìyẹn débi òdúró. Ìrónilágbára náà tó ń lọ káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ gan ni ọ̀dà kánsílọ̀ ẹ̀ka mọ̀ pé alága alága alága. Àwọn kánsílọ̀ kan ní ìsìn náà ti wá yarí bí kókó àgíríkì. Ẹ jẹ́ pé wọ́n wá ń ṣe dáadáa. Ìyẹn kánsílọ̀ World One ní ìdàgbàsókè yaba SED sọ̀rọ̀ tí ó kọ rẹ̀. Ọ̀gbẹ́ni Bada Adeyemi. Òun náà ṣàgbékalẹ̀ ìrónilágbára ní kò pẹ́ kò pẹ́. Gbogbo àwọn èlò ìkọ̀wé pẹ́ńsù ni o. Ìrísà tó ọmọ ń sọnù gbọ́ wá léwe alákọ̀ọ́bẹ̀rẹ̀. Báírò
0: dúdú
1: báírò pupa.
0: Ó
1: túmọ̀ pínlẹ̀ Kwara. Gbogbo bó ṣe lọ lé ìwé ẹgbẹ́ ni mo mọ̀. Ìwọlọlọ náà ìwọlọlọ pro náà ìwọlọlọ adjective lọlọ gbogbo rẹ̀.
0: Mo tún lọ vẹ́ẹ̀bù náà mọ́ra
1: o. Ifáfitì rẹ̀ rẹ̀.
0: Open University mo wá lọ sí Kwara campus ní àbí Lagos Study Center.
1: Ìyẹn kú ọwọ́ rẹ̀ kọ́ lọ́wọ́ fàlùbà. Ó ń kálukú ló ní product tiẹ̀. So ti yọ
0: àbí Lagos Study Center.
1: Ebi mo kan sára sí ọ sí mo bu ọ ni.
0: Okay.
1: Béèyàn bá lọ náà ọgbọ́dọ̀ ní pro náà. Ọgbọ́dọ̀ ní alphabet ọgbọ́dọ̀ ní adjective kẹ́kọ̀ọ́ gbẹ papọ̀ mọ́ láwọ́.
0: Okay.
1: Kò sá ti jáde fáfitì náà ni. Àkọọ́lẹ̀ ń bẹ̀rẹ̀.
0: Now the best university in Nigeria. In fact, all over the world, National Open University.
1: Okay.
0: A school or an institution that has over 100 study center. Tẹ̀kú ó nílò láti sọ pé. Mo ń lọ sukuzuku o mo gbọ́dọ̀ dé ìbàdàn kí n tó kọ ẹ̀sáàmù mi o mo gbọ́dọ̀ dé ìgbẹ̀dúgùrí o tó bá lè jọmọ náà ẹnìwẹ̀ tó bá wà study center rẹ nílẹ̀gbẹ̀ẹ́ rẹ.
1: Abúlé Ìjẹsà ló ti pín àwọn ìlò ẹ̀kọ́ yìí ìyẹn kánsílò tí mò ń tọ́ka sí ìyẹn lágbègbè bẹ́ẹ̀ inú àwọn òbí àtàlágbàtọ̀ sì dùn lọ́pọ̀lọpọ̀ tó bá fẹ́ sọ pa ná yunifásitì tó bá fẹ́ sọ fún mi. Àyàwó mi ọmọ lọlá mi náà wà ná yunifásitì.
0: Okay.
1: Ẹ tí ò bá dókòó bá bẹ́ẹ̀ nìkan yóò sọ pé kò tó tó kù gbogbo òta tó sọ ẹ gbogbo ẹ lọ wà lórí.
0: Àwa alumna ọmọ lọlá yín rè sọ ẹ gbọ́dọ̀ máa tọ́jú wa ká lè máa tọ́jú ìyàwó yìí tábà pàdé wọn ní sẹ́ńtà.
1: Ẹ ṣáàjẹ̀ ò páàsì. Ìgbà ìgbà ẹ̀ tó bá fẹ́ gbogbo kókó ìta ni ọmọ
0: rẹ pa. Ẹ̀yẹ tó páàsì náà àṣẹ làágùn ni.
1: Ó kọjá bẹ́ẹ̀
0: o. Àwọn kọjá wẹ́rẹ́wẹ́rẹ́.
1: Gbogbo WhatsApp àtọkọ àti àwọn oníkun fọ́fọ́ fún àwọn afọmísàn yìí mo ní kí ló wá le tó báyìí.
0: Mi ò ní le tó bẹ̀. Ẹ bá gbé páàsì jáde nínú àkẹ́ kírẹ́dìtì ẹ̀ pákọ ni ènìyàn ni. Náà. Akọ̀ṣẹ́ buku buku
1: ni o. Òṣìṣẹ́ mélòó ló wà á mú bẹ̀rẹ̀ bó lẹ ṣe ṣàgbékalẹ̀ rẹ̀. Ọ̀sá padà páàsì.
0: Bó ni mo ṣe ní páàsì. Ẹ̀mí fẹ́ bọ́.
1: Ayábẹ́ ọ̀dà rí ti ọdún láì.
0: Láwọ̀mọ́ láì dá.
1: Ọ̀rẹ́ méjì ni
0: ìrírí rẹ̀. Wọ́n máa pẹ́ kádùn fún agbègbè àti ẹ̀bá ń pín mọ́sá jímọ̀ ni.
1: Wọ́n dẹ̀rù gbà ní òkú. À ń tẹ̀síwájú lórí tiwa ètò yìí lágbègbè wa lórí gbòǹgà tó jẹ pọ̀n lọ níjọba àbílẹ̀ ògbà àti ìdàgbàsókè mẹ́tàdínlógójì bó ni wọ́n ṣe ń ṣe sí torí àwọn ojú ọ̀nà kan àtúnṣe ń dé bá lọ́wọ́lọ́wọ́ báyìí tọ́ba lọ sí òpópónà Òyìnlọ́lá ìyẹn ní sàsà ní ìsàkóso ọba Nasrudeen làwà Babatunde
0: ọba Nasrudeen Babatunde Akànbí Ògúnrombí Akínlọ́wọ̀ one.
1: Olá fẹ́ forí sọmí láyà sí ìrìnzíìrìn tí ìka ọkọ̀ pé ni.
0: Ìwé làbọ̀ forí sọmí láyà sí ìwájú ìmọ̀ lọ́la
1: ni. Àtúnṣe ojú ọ̀nà sì ń lọ lọ́wọ́lọ́wọ́ bẹ̀ káwọn kan sára sí alága ìjọba ìbílẹ̀ àlìmọ̀sọ́ àwọn náà ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ lórí ìgbésẹ̀ tó kò ń lọ lọ́wọ́ ìtàrí nìyẹn o. Bákan náà ni oṣù òdì sọlọ bíbá náà wọ́n tẹnumọ́ ojú ọ̀nà ajíṣegírí ojú ọ̀nà kan wọ́n pè ní Subair kése Subaru sótìyẹ náà ní ajíṣegírí ojú ọ̀nà ti di kòtò ọ̀run so sì mọ̀ pé ọmọ méjì ni mí ìbejì ni mí káwọn ọmọ ìbẹ̀ sí Kendus Kẹ́hìndé.
0: Ẹ̀bọ̀ Kẹ́hìndé yàtọ̀ sí Ìdòwú.
1: Tá a bá ti ka Táíwò Kẹ́hìndé Ìdòwú ló kù kó tó lè kọ́ lọ sọ́dọ̀ Àlàbà kẹ́tọ́ máa ka lọ mọ́ ra wọn.
0: Kìsíyẹ tó náà máa ń pe Ìdòwú ní ẹrú ìbejì.
1: O kọ ló kọ́ ọmọ jẹ́ àjọ wa jẹ ayé lé ayé náà. So alága ìjọba àbílẹ̀ òṣòdì sọ̀rọ̀ ara wẹ́ẹ̀bẹ̀ sẹ́ bá ní pé ìgbésẹ̀ lórí àwọn
0: òjò. Kì í ṣe ṣe Subaru nìkan gbogbo ṣógúnlẹ̀ láti pọ̀ wa ẹ̀ àmọ́ bóyá àwa àti ìjọba àbílẹ̀ òṣòdì bóyá kanta wà ní kò yé èèyàn yóò ti fẹ́ẹ̀ tó bí ọdún mẹ́fà tí gbogbo èmi làwọn láti pọ̀ ṣógúnlẹ̀ o tí wọ́n ti rọ́wọ́ ìjọba àbílẹ̀ òṣòdì gbẹ̀yìn kò dẹ̀ sí ọdún kan tí wọn ni wọn máa gba èmi làwọn levies lọwọ àwọn shops kọọkan tí ó wà ní àdúgbò èmi lérò pé bíyàn bá ń gba owó orí lọwọ èèyàn ó yẹ kẹni tíyàn ń gba owó orí lọwọ ẹ kó máa rí iṣẹ tíyàn ń fi owó orí ẹ tó fi ń ṣe ni so bóyá àwọn tí wọn á ń gbowó nínú wọn láti sọ fọlágà pẹtọ ibi tẹ ẹ rán wa sí yìí o kò fi bẹẹ sí ọwọ ẹ bá dé gbogbo èmi làwọn

aago méjìlá ọ̀sán ti lu ẹ̀ka ọ̀sán o àkú ìsinmi sunday tèní mo sì gbàdúrà kò ní jàre mọ gbogbo wa o ìròyìn àpapọ̀ la mú wá fún yín láti iléeṣẹ́ wa bond fm 92.9 ẹ̀ka rédíò nàìjíríà tó fìkàlẹ̀ sóní gbòǹgbò nínú gro ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà láti ròyìn ṣáájú náà ẹja farabalẹ̀ gbọ́ kókó tó ń bẹ lókè téńté àwọn ìròyìn ọ̀hún náà òjíṣẹ́ olúwa kọ́ ti rọ ọmọ nàìjíríà láti pè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àjọ serap rọ inec kó wá ṣàlàyé bó ṣe ná owó kan tó lé ní ọgọ́rùn kan bílíọ̀nù náírà owó tó wà fún ọ̀rọ̀ ètò ìdìbò ni o àjọ ndla ti kìlọ̀ fáwọn tó ní èèyàn lẹ́yìn odi láti mọ irú ẹrù tí ọmọ wọn fẹ́ fi ránṣẹ́ tí kò fi ní kó wọn sínú yọ́yọ́ èèyàn tó ní ọgọ́rùn-ún ni wọ́n sì ń wá tí wọn ò tí ì rí látara bí ọkọ̀ ojú omi kan bó ṣe dájú dé sínú odò ńlá nílẹ̀ indonesia ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹja farabalẹ̀ gbọ́ látẹnu olúmide ọ̀làlérè ó ṣe pàtàkì ká máa gbàgbé àwọn nǹkan àtijọ́ tàbí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ tipẹ́ tí kò kí ń ṣe wípé ẹni ọ̀hún mọ̀ọ́mọ̀ ṣe ṣùgbọ́n tó fa ìbànújẹ́ ọkàn ká foríjì irú ẹni bẹ́ẹ̀ ká sì kọ́ bí a ṣe ń gba nǹkan mọ́ra ká jẹ́ kí ìfẹ́ tó tó kójọba láàrin ara wa kókó ọ̀rọ̀ yìí ló tẹnu òjíṣẹ́ olúwa kan reverend father christian adomiwe jáde nígbà tó ń ṣe ìwàásù lọ́wọ́ lénìí nínú ìjọ st john the evangelist catholic church tó ń bẹ ládípọ̀ òṣèlú lẹ́kọ̀ọ́ òjíṣẹ́ olúwa ẹni ọ̀wọ́ reverend adomiwe ó sọ pé ọ̀pọ̀ ìṣòro àti wàhálà àti orílẹ̀-èdè yìí sì ń kojú lọ́wọ́ ni kò bá ti di ọ̀rọ̀ ìtàn tó bá jẹ́ pé gbogbo ọmọ orílẹ̀-èdè yìí a bá ń tẹ̀lé òfin ni tá a sì ń jẹ́ kí ẹ̀rí ọkàn kó máa jẹ wá ká máa sọ òótọ́ ká kú fún àdúrà ká sì máa tẹ̀lé ìlànà àti òfin tí ọlọ́run tó ní ká máa pamọ́ òjíṣẹ́ olúwa náà wá fi dá wa lójú pé tá a bá sì fẹ́ kí orílẹ̀-èdè yìí kó dìde padà a nílò láti padà sí ọ̀dọ̀ ọlọ́run ká kọ gbogbo ìwà èrí wa sílẹ̀ ká sì gbọ́rọ̀ sí lẹ́nu fún ìdí èyí wá ké sí àwọn olóṣèlú wa kí wọ́n kọ́ bí a ṣe ń sọ tòótọ́ kí wọ́n yé máa ṣe ìlérí lórí àwọn lásán kí wọ́n sì lo owó ìlú láti gbé orílẹ̀-èdè wa dé ipò àgbà wá rán gbogbo ọmọ orílẹ̀-èdè yìí náà létí pé gbogbo ohun tí ẹ̀dá bá gbélé ayé ṣe pátá ni yóò jíyìn níwájú adẹ́dá lọ́jọ́ ìkẹyìn nítorí ẹ̀ ló fi yẹ ká máa gbé ìgbé ayé ìwà mímọ́ ká sì máa fi ìbẹ̀rù ọlọ́run ṣe gbogbo nǹkan tí a bá ń ṣe. Látàrí ọ̀rọ̀ kan tí ọ̀gá ọlọ́pàá yányán lè ya IGP Ọlátúnjì Ìdísù sọ lórí pé kò tọ̀nà kí aráàlú kó máa rẹ́kọ́ọ̀dù gbogbo nǹkan táwọn ọlọ́pàá tí wọ́n bá ń ṣe fún wọn tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ti ṣẹlẹ̀ lójú pópó ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti ní nǹkan tí ọ̀gá ọlọ́pàá sọ kọ́ nìyẹn o wọ́n ní nǹkan tí ọ̀gá ọlọ́pàá sọ ni pé bí àwọn èèyàn kan bí wọ́n ṣe ń ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lò ó ní kò dáa tó agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti tún wọn ṣàrà Aliyu Giwa ló yọ̀nà náà ọ̀rọ̀ náà lórí ìròyìn tó ta lọ sí orí ìkànnì X Aliyu Giwa sọ pé ọ̀rọ̀ tí ọ̀gá ọlọ́pàá yányán sọ ó ní àwọn èèyàn ń ṣe gbọ́ ni o ó ní iléeṣẹ́ ọlọ́pàá kò lè di ẹnìkankan lọ́wọ́ lórí ẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lábẹ́ òfin ilẹ̀ yìí ṣùgbọ́n bí àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣàmúlò yíya àwòrán tàbí fọ́nrán lọ́pọ̀ ìgbà tí inú bá ń bí ọlọ́pàá tàbí pé ó fẹ́ máa tàbùkù ẹ̀ tó sì jẹ́ pé níṣe ni àwọn ẹlòmíì wọ́n á máa ya ọlọ́pàá tó ń bẹ lẹ́nu iṣẹ́ láti fi máa pawó lórí ẹ̀rọ ayélujára fún ìdí èyí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá wá sọ nígbà pé gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ọ̀pọ̀ èrò ṣe ṣẹ́pọ̀ tó ń bá òròyàn ṣe dandan ni kí ọlọ́pàá náà kò fi ọgbọ́n ṣe é tí kò fi ní padà jẹ̀bi fún ìdí èyí ọ̀gbẹ́ni kí wá jẹ́ kó di mímọ̀ fún ará ìlú pé ọ̀wọ̀ díẹ̀díẹ̀ náà ni ara ń fẹ́ ṣùgbọ́n ó ní àǹfààní ńbẹ láti lo ẹ̀rọ òmọ̀ tá a mọ̀ sí kámẹ́rà sára yẹn bọ́dí kámẹ́rà lọ́pọ̀ ìgbà tí awuyewuye tó bá wáyé láàrin wọn àti ọlọ́pàá. Àjọ tó ń túṣu dé ìsàlẹ̀ ìkòkò lórí bíjọba bó ṣe ń ná owó ará ìlú sí tá a mọ̀ sí àjọ serap ó ti fún àjọ elétò ìdìbò ilẹ̀ yìí inec ní ọjọ́ méje péré kó wá sọ tẹnu ẹ̀ lórí bó ṣe ná owó kan tó lé ọgọ́rùn-ún kan ó lé 84.56 bílíọ̀nù náírà 126.46 billion naira owó tí wọ́n yẹ̀ sọ́tọ̀ fún ètò ìdìbò nínú lẹ́tà àpilẹ̀kọ ti igbákejì ọ̀gá àgbà serap kọláwọlé olúwadá rẹ̀ tó gbé síta òun náà ló jẹ́ mọ̀ pé owó rọ̀gùrọ̀gùn tí à ń san pa èyí owó ará ìlú ni o kò kí ń ṣe owó ẹnìkankan
o ṣàlàyé síwájú pé ìjábọ̀ ìṣirò ọdún 2023 ti olùṣirò àgbà ìjọba àpapọ̀ tí wọ́n ṣe lọ́jọ́ keje oṣù kẹjọ ọdún 2026 ló ṣàfihàn pé owó náà wà fún oṣù kínní àti oṣù kejìlá ọdún 2022 ni ṣùgbọ́n nítorí ìdí kan àti omi wọ́n padà sun sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2023 wọ́n sì ń jẹ́ kó yé wa pé gbogbo owó yìí ó wà fún láti fi ra àpótí ìdìbò àtàwọn ohun èlò irinṣẹ́ tí wọ́n fẹ́ lò fún ìdìbò ni o ní báyìí ẹ̀wẹ̀ àjọ sarap wá rọ àjọ inec kó wá ṣàlàyé bó ṣe ná owó tó ná bí ọgọ́rùn kan ó lé mẹ́rìndínlọ́gbọ̀n tó fi mú owó kan tí wọ́n san àtàwọn tó jàǹfà nínú owó ọ̀hún kọ̀ǹgílá àtàwọn tó gbé ọjà wọlé pẹ̀lú ẹ̀rí tó dájú gbogbo ẹ̀ náà ni kí inec kó wá ṣàlàyé gbogbo wa náà láti mọ̀ pé ẹni tó bá jẹ ìfun ọká ó jẹ inú rírun ẹni tó bá jẹ ìfun àgbọ̀nrín ìsúkè ló jẹ ẹni tó bá wá jẹ ìfun ẹtu àwòrúkọ yóò gbèrú ẹni bẹ́ẹ̀ bákan náà ni àjọ sarap tún rọ ọ̀jọ̀gbọ́n joash amukwitan àti iléeṣẹ́ àjọ inec kó taari ẹ̀sùn náà lọ sí ọ̀dọ̀ àjọ efcc pẹ̀lú àjọ icpc fún ìwádìí sí àti ìfìyàjẹni kó sì ṣe àwárí àwọn olubi ẹ̀dá tó lọ́wọ́ nínú owó náà láìsí pé wọ́n lo owó náà fún nǹkan tí wọ́n béèrè fún. Òǹdíje ẹjú ipò lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc fún ẹkùn bọ̀dágìrì kejì nílé ìgbìmọ̀ aṣòfin aláàjì ọ̀làdùjọyè ọ̀làtúndé olùsọ mímọ̀ pé gbogbo ojú ló ti rí i pé kò sí ọ̀nà gidi ètò ìgbafẹ́ tó yàrá ọ̀tọ̀ àti ibi ìdókòwò gidi lẹ́nu alábòde ilẹ̀ yìí àti bọ̀dágìrì aláàjì ọ̀làtúndé ni ọ̀gá àgbà fún ìpolongo ìbò fún ẹgbẹ́ ọ̀làdùn olóyin campaign organization tó wá aṣojú ìyẹn ọ̀gbẹ́ni christopher sutton lọ́dọ̀ aṣojú fún òun náà ló sọ wípé ipò aṣáájú ti kó ó ti kọ́ òun lórí ìgbésẹ̀ tó kàn tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ìdàgbàsókè ìlú aláàjì ọ̀làtúndé ó sọ ọ́ di mímọ̀ pé gbogbo aṣojú kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ mọ ohun tí àwọn olùgbé ẹkùn ẹ̀ tó ń kojú kí wọ́n sì wá ọ̀nà àbáyọ sí i yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀rù lásán ọ̀gbẹ́ni ọ̀làtúndé ó ní ó ti pẹ́ tí òun ti ń wá ojútùú sí ìṣòro ará ìlú bọ̀ kódà ó já mọ̀ pé ìlú bọ̀dágìrì ní àwọn nǹkan àmúyẹ bíi ti ètò ìgbafẹ́ ètò ọ̀gbìn àti ètò okòwò lẹ́nu alábòde ṣùgbọ́n yàtọ̀ ti bá a lábẹ́ ìdarí ẹkùn kejì ìwọ́pẹ̀lẹ́gbẹ́ láti iléeṣẹ́ bond fm 92.9.

0: ẹkú ìtẹ̀jísí wa ìròyìn náà lẹ́gbẹ́ àtìlẹ́sẹ̀ wa bond fm 92.9 àjọ tó ń gbógun ti èyíkéyìí egbò igi olóró ńlẹ̀ yìí ndla ó di ṣe ìkìlọ̀ fún gbogbo ọmọ nàìjíríà láti yàgò fún gbígba ọjà inú kágò tí wọ́n fi ránṣẹ́ láti ilẹ̀ òkèrè láì mọ ọjà tó ń bẹ nínú inú ẹ̀ ó jẹ́ ká mọ̀ pé ọ̀pọ̀ ló jẹ́ pé ọjà tó ń bẹ nínú ẹrù ọ̀hún ló kún fún oògùn olóró èyíkéyìí ọ̀gbẹ́ni fẹmi ọláfẹmi tó jẹ́ agbẹnusọ àjọ ọ̀hún lókè tọ́tọ́ ìròyìn yìí sórí ìkànnì x oní ọ̀pọ̀ lára ọmọ orílẹ̀-èdè yìí tó ń gbé lẹ́yìn odi ló ń fi ẹrù ránṣẹ́ ṣùgbọ́n oògùn olóró colorado àti loud ni wọ́n ń gbé ránṣẹ́ fún mọ̀lẹ́bí wọn àti ọ̀rẹ́ wọn tó sì lè kó wọn sínú yọ́yọ́ àti inú ewu látàrí ìkọ́mísókè àti àìbàlẹ̀ ọkàn lórí owó ilé-ìwé àwọn ọmọ tí ọ̀pọ̀ ọmọ mọ̀lẹ́bí wọn a máa lé káàkiri fún ti ìbẹ̀rẹ̀ pẹpẹ sáà tuntun pàápàá jùlọ àwọn ìdílé tí àtijọ́ àti mu tó le koko fún ìdí nìyí tí kánsílọ̀ tó ń ṣojú wọ́ọ̀dù kínní ward i níjọba ìdàgbàsókè agbègbè yaba scda ọ̀gbẹ́ni bada adeyemi tó fi ṣe aṣojú ètò abala àkọ́kọ́ tó pè ní back to school program tó sì ń pín ẹ̀bùn ìwé àtàwọn ohun èlò ìkọ̀wé ọ̀fẹ́ káàkiri ilé ìwé ìjọba tó fi mọ́ ilé ìwé àdáni náà tó mú tó ń bẹ lágbègbè ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ níbi tó ti ń pín ẹ̀bùn ọ̀hún ní abúlé ìjẹsà ní yaba ltda ibẹ̀ ni ọ̀gbẹ́ni bada ti ní ìgbésẹ̀ tí ò ń gbé yìí ó wà nínú ìpinnu owó láti rí i pé gbogbo ọmọ pátá ló láǹfààní sí ètò ẹ̀kọ́ tó mọ́ yan lórí àti láti ṣe kóríyá fún ààrẹ bọ́lá tinubu náà tí kò fi ní sí pé kò sí ọmọ kankan tí kò ní lọ sí ilé ìwé ó wá rọ akẹ́kọ̀ọ́ náà láti ṣàmúlò àwọn ohun èlò ìkàwé ọ̀hún bó ti tó àti bó ti yẹ nítorí pé ìjọba nìkan ò lè dá gbogbo nǹkan ṣe tán láì sí àtìlẹyìn látọ̀dọ̀ àwọn ilé ìwé mọ̀lẹ́bí àtàwọn agbègbè tó gbilẹ̀ ẹja gbọ́ látẹnu ẹ̀.
1: Ìjọ àwọn táwà ní ilẹ̀ náà. Láti ọ̀nà àánọ̀ láti máa ràn pẹ́tẹ̀ẹ̀dọ̀ lọ́wọ́. Bẹ̀ẹ̀ni ìtawà náà máa lágbára láti ṣe àánọ̀ láti máa gbígbé. Òjò àwọn máa tọ́jú sálárì wa jẹ́jẹ́jẹ́jẹ́. A sì máa gbowó ẹ̀ sílẹ̀. Tó pé ohun mi kí pẹ̀lú ọ̀rọ̀ tó máa bọ́ bàbá mi jẹ́ ohun mi. Torí pé mo fẹ́ ṣe ohun rere sílẹ̀. Mo tọ́ ọmọ tó máa ń bọ̀ lẹ́yìn tó máa ṣe
0: ìgbẹ́rúkọ lọ́wọ́ àwọn olóṣèlú ọba àlàyé olórí ẹlẹ́sìn àwọn alẹ́nulọ́rọ̀ lágbo ètò ẹ̀kọ́ fún ìfọwọ́sowọ́pọ̀ wọn lórí ètò yìí àti ètò ìrètí ọ̀tún tí ààrẹ tinubu tó ń ṣe bọ̀ tó ti ń so èso rere ó wá ṣe àdúrà fún àwọn akẹ́kọ̀ọ́ náà pé wọ́n á ṣe àṣeyọrí nínú ọdún yìí nínú ọ̀rọ̀ ìwúrí tiẹ̀ akọ̀wé ètò ẹ̀kọ́ lábẹ́ àjọ tó ń ṣètò ẹ̀kọ́ ní iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ mainland tijani karim ló gbósùbà rabandẹ fún ìjọba èkó látàrí bó ṣe mú àgbéga ńlá àlàbá ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ náà ẹ ti ń já gbọ́ látẹnu tiẹ̀ náà.
1: Gẹ́gẹ́ bí a ti mọ̀ kánsílọ̀ ni ó jẹ́ àdìmọ̀gbọ́n iṣẹ́ àwọn kánsílọ̀ ni wọ́n lọ ṣòfin ìjọba ìbílẹ̀ ṣùgbọ́n tí bàdà tó wà rò nínú ọkọ̀ rẹ̀ wípé òun fẹ́ ṣe rògbòn báyìí fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tó wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ló ń kọ́ kedere nítorí pé eléyìí ni nǹkan tí ó máa gbé ìgbé sílé àdúgbò sádùúgbò tó jẹ́ pé kókó òbí ló máa mọ̀ wípé ẹni tó jẹ́ kánsílọ̀ àdúgbò wọn ló ṣe lè rí bẹ́ẹ̀ fún àwọn ọmọ wọn.
0: Bákan náà a tún gbọ́ pé àwọn òbí àti olùkọ́ tí wọ́n ṣe kóríyá fún wọn dúpẹ́ gidigidi lọ́wọ́ kánsílọ̀ náà fún ànáwọ́sí àti ojú àánú ẹ̀ wọ́n sì ní kí àwọn olóṣèlú bíi tiẹ̀ náà kí wọ́n kọ́ ẹ̀kọ́ látara igi ọ̀pọ̀tọ́. Ẹgbẹ́ àwọn awakùsà ńlẹ̀ yìí tá a mọ̀ sí márùn pẹ̀lú ẹgbẹ́ àwọn olókoòwò ìdáṣẹ́sílẹ̀ ìwakùsà àti ètò iṣẹ́ ọ̀gbìn nàṣìmà wọ́n ti buwọ́lu ìwé àdéhùn lọ́nà tí wọ́n á fi jọ ṣiṣẹ́ papọ̀ tí iléeṣẹ́ àdáni tó rí sí ọ̀rọ̀ ìwakùsà yóò fi gbèrú sí nàìjíríà dé ọ̀sẹ̀ ìwakùsà ọdún 2026 nílùú Àbújá. Ìwé àdéhùn yìí ni wọ́n buwọ́lu gẹ́gẹ́ bá a ṣe gbọ́ látọ̀dọ̀ ààrẹ káfàtà fún ẹgbẹ́ man ìyẹn délé ayọ̀lẹ́kẹ̀ òun náà ló ní àgbéga ẹgbẹ́ náà ó pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó ní kìmí látọ̀dọ̀ àwọn iléeṣẹ́ ìjọba òdáṣẹ́sílẹ̀ àtàwọn agbègbè tí okòwò tó ti gbèrú nínú ọ̀rọ̀ ti ààrẹ yányán fún ẹgbẹ́ nàṣìmà ẹnjìníà dr jani ibrahim ló ṣàlàyé pé ìgbésẹ̀ yìí yóò mú kí ètò okòwò ilẹ̀ yìí komu lara anfani to nbe lara iwakusa fun won fi pese ise molabi olugbe alaji bamanga tuko to ti figba ko rije alaga gogogo fun egbe oselu pdp ti kede pe eni sunday ti se ojo ketala osu yi ni won si oku olugbe na nilu yobe ti se ipile adamawa omo bibi inu olugbe tuko lokunrin to tun je akowo ipile adamawa awar tuko ohun lo fi iroyin na sita nilu yobe lana saturday awar so wipe baba ohun ku nilu abuja lana saturday won sin leyin ti won ba pari won sin leyin ton ba pari eto adura ti won ba se fun ton ni won se sin laafin lamido ni nkan bi ago mewa owuro ni o fi kun oro e pe gomina ipinle gonguna na o gbe mi lojo keta si ojo ibi odun kokon le la adorun to nwo na kan ni bayi bola tinubu wa kedun iku agbale nloro yi o si salaye iku e gege bi adanu nla fun wa nigeria bakan na ni gomina ipinle adamawa amadu fentiri na ohun na kede ojo meta lati fi kedun ni iranti iku gomina tele ri ohun to tun ti fi igba kan ri je alaga kafata fun egbe osilu pdp iroyin lati le okere ohun ta gbo ni pe awon iko to n dide si sele pajawiri won ti bere si ni sawari eyan to le 100 to re bo sinu okun java lati inu oko oju omi indonesia bo ti je pe eyan 100 ko ati 15 ni won ti ri yo ṣùgbọ́n ẹnìkan ó padà gbẹ́ mímì gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ìlú náà bí wọ́n ṣe sọ ọ́ mímọ̀ ní báyìí iléeṣẹ́ vego transport aid ló kó èrò tó ń lọ bí 137 lọ lótàkìtì sínú omi lówùrọ̀ kùtùkùtù sunday ní àgbọ́ pé ọkọ̀ ojú omi yìí ó gbérapá láti surabaya ní indonesia island ìlú java lánàá sátidé ó sì borí lé ọ̀nà ìlú banjarmasin pejọ port city ìlú borneo ṣùgbọ́n ìpótú sudayana tó jẹ́ olórí ikọ̀ olùwádìí nílùú banjarmasin ló já mọ̀ pé ọkọ̀ ojú omi ọ̀hún ó kojú ìpèníjà àyípadà ojú ọjọ́ fún ìdí èyí ọkọ̀ ojú omi tí wọ́n fi ń ṣàwárí àwọn èèyàn pẹ̀lú balloon wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tọpinpin inú òkun ọ̀hún ìròyìn sọ ọ́ mọ̀ pé gbogbo olùgbé tó ń gbé nílùú indonesia ní archipelago ó lọ bí 17,000 ló gbára lé ọkọ̀ ojú omi ní wíwọ̀ látara pé owó ọkọ̀ yìí ó rọjú ó sì súnmọ́ ń pọ̀ nílẹ̀ ju ọkọ̀ ojú òfurufú lọ tó ọpẹ́ àbàǹdẹ̀mí lọ sí ọ̀dọ̀ waheed àtifágbọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ sherifat oyedìran tó jẹ́ olóòtú ìròyìn ọ̀sán ìní èmi ti ń tòótọ́ olúmìdé ọlálérè ló ń sọ fún yín pé a kú ìsinmi o ó dìwọ̀.
2: Ejumare lodiri ewa fakuko.
3: Ejumare lodiri ewa fakuko.
2: Oba oke lodiri ewa fakuko.
3: Ejumare lodiri ewa fakuko. Ibi kakeje ati polowo o seroyin.

0: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá tó mú wa tẹ̀síwájú níṣẹ́ bọ́ndẹ fm 92.9 lórí ètò àlejò bọ́ọ̀nù tẹ́tí máa ń láǹfààní láti gbọ́ ohun àwọn tó ń bá wa dá sí ètò níṣẹ́ bọ́ndẹ fm tí wọ́n máa fún wa ní àmọ̀ràn àti àwọn àdúrà àwọn láti lè máa tẹ̀síwájú lórí iléeṣẹ́ yìí àti àwọn ètò tí à ń gbé kalẹ̀ iléeṣẹ́ bọ́ndẹ fm àti tó wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ káàsán sá ẹ káàsán má ẹ káàsán èèyàn rẹ gani àti bello ashir olùkọ tèmi a ti mú àlejò pàtàkì wá fún yín lọ́sàn-án ní lórí ètò àlejò bọ́ọ̀n ẹni oníkan láti wá ń gbọ́ pọ̀n ẹ jẹ́ kí wọ́n darúkọ wọn fún ẹ̀yìn ara ilé.
1: Orúkọ mi ni Olúgbẹ́ngà Ògúnbá Ògúnbá mọ̀ sí Sẹ́pù láti gbé.
0: Orúkọ àlejò wa náà lẹ ti gbẹ̀yìn láti lè ṣe Bọ́ndẹ FM 92.9 Olúgbẹ́ngà Ògúnbá wo Sẹ́pù láti Ègbè. Kí ló mú ìnagijẹ Sẹ́pù wá fún yín bàbá wa?
1: Ẹ̀kọ́ tó fà á ní pé ìgbà tí mo wà ní Gbóbì láti sọ mí ní Sẹ́pù nítorí kí mo ní ẹ̀kan bí wàhálà.
0: Ṣé Gbóbì College ni àbí Gbóbì Hospital ẹ láyé wa?
1: Gbóbì College.
0: Ìyẹn ni pé bàtẹ wà ní ilé ẹ̀kọ́ Gbóbì College ní Sómólú lọ́hùn ni wọ́n pè é ní Sẹ́pù ó ti dà torí pé jẹ́jẹ́ lẹ máa ń lọ jẹ́jẹ́ láàdọ̀ àárín bí àṣà ọ̀gá mi Kọ́lá Bákàrẹ̀ Àròyé Dowó ẹ ṣeun bàbá wa. Ọmọ bíbí ìlú wo ni yín àti pé àwọn iléèwé wo lẹ lọ lẹ́sẹẹsẹ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí tó fi dé girama àbí ibi tí Ifá fi òpin ẹ̀kọ́ tì sí.
1: Ẹ ṣe gan lótú. Mo mú lọ sí sukùl wa ní Sómólú ní ẹni primary school. From there mo kúrò mo lọ sí Gbóbì College. Láti mo kúrò Gbóbì College. Ìgbà tí mo lè fọ́dàmọ̀ mo lọ kọ́ṣẹ́ mo lọ kọ́ṣẹ́ píṣẹ́ printing ní Lákẹ́jù ní Sómólú.
0: Ṣé rí pé ara lé ló wájà lórí ètò àlejò bọ́ọ̀n níbi tí ọmọ Sómólú tó ti ń fọ̀rọ̀ wá ọmọ Sómólú lẹ́nu wò. Lẹ́yìn tó lọ kọ́ iṣẹ́ àtẹ̀wé ṣé iṣẹ́ yẹn náà lẹ ṣe ń ṣe di àsìkò yìí àbí ẹ ti ya bàrà kúrò nídìí ẹ̀.
1: Iṣẹ́ náà mo ṣe ń ṣe dì sí ẹ̀kọ́ náà ìkejì náà máa ń sin ajá máa ń fi ajá fi ṣe owó díẹ̀ díẹ̀.
0: Ìyẹn ni pé tún ṣe nǹkan ọ̀sìn lẹ́yìn iṣẹ́ àtẹ̀wé. A ti wá tó ìgbà ọ̀tẹ̀ tí ń gbádùn ilé iṣẹ́ Bọ́ndẹ FM bọ̀.
1: Láti ìgbà tó wà ní Radio Nigeria láti ìgbà tí bàbá wa Táíwò Akínṣọlá tó ti ṣe ìrí ayé mo ti ń gbádùn Bọ́ndẹ FM bọ̀.
0: Bí ẹ ṣe wá ń gbádùn ilé iṣẹ́ wa Bọ́ndẹ FM àwọn ètò wo lẹ nífẹ̀ẹ́ àti máa gbọ́ ju tó yẹ pé máa ń mú yín lẹ́nu pé tó bá gbọ́ ètò yìí mo máa fẹ́ràn ètò ilé iṣẹ́ Bọ́ndẹ FM.
1: Ètò pọ̀ tí mo like alákọ̀ọ́kọ́ bẹ̀ ètò ọmọ sùúrù kárùn wí lásùn láyọ̀ àti Bísọ́lá Balógun ti Sọlá Balógun títí Thomas Sampa Lagos State ìyẹn náà àwọn bí ẹbẹ̀ lọ mo like program ẹni Bọ́ndẹ FM.
0: Ẹ ṣeun bàbá wa. Bí àwọn ètò wa ṣe wá pọ̀ tó a kì í mọ orin ìkórè o máa ní àtẹ máa ní àwọn nǹkan kan tẹ máa wò pé tẹ bá tẹ̀lé báwọn aláṣẹ ilé iṣẹ́ Bọ́ndẹ FM pàdé ẹ sọ àwọn nǹkan báyìí fún kí lẹ lérò pa lè fi kún àwọn ètò wa.
1: Nǹkan tó fi kún náà ni pé ètò ogun ètò náà ti wà paná ẹ pé ìgbà tí pé nǹkan mẹ́ta ló wà níbẹ̀ Yorùbá Haúsá àti Ibo ló wà ní Bọ́ndẹ FM kò tó yẹ pé nípa ti Yorùbá yẹn kọ́kọ́ bá wá ìrí ayé tó wà pa ọba àfikún.
0: Àwọn ètò ìrírí ayé tó jẹ́ pé àgbẹ̀ sọ gbánù àwọn ètò tó máa múyàn lẹ́mìí dáadáa àwọn aláṣẹ náà ti ń gbọ́ iléeṣẹ́ Bọ́ndẹ FM. Ọmọ bíbí ìlú wo wa ni?
1: Ọmọ ìjẹ̀bú òde ọmọ ìjẹ̀bú ìràwọ̀ tó wà ní sáàdì ìjẹ̀bú òde ní mọ́mì mi ni ọmọ ìpẹ́ ni mo jọ̀dá.
0: Bẹ́ ṣe jẹ́ ọmọ ìjẹ̀bú oúnjẹ olẹ nífẹ̀ẹ́ àti máa jẹ jù.
1: Oúnjẹ tí mo like náà ni ẹ̀bà.
0: Atọ́bẹ̀ ẹ̀gúsí.
1: Àti ọbẹ̀ ẹ̀gúsí.
0: Àtẹja
1: kíkà tó. Àti ọjà ọ̀bọ̀kun.
0: Ẹ̀yọ́ ọmọ ìjẹ̀bú. Bí àwọn olórin ṣe wá pọ̀ tó lórí èdè Nàìjíríà olórin wo lẹ nífẹ̀ẹ́ àti máa gbọ́ jù.
1: Olórin mo lẹ́bi náà ni Sauti Arẹwà.
0: Bá ṣe ń tẹ̀síwájú lórí ètò àlejò bọ́ọ̀ níléeṣẹ́ Bọ́ndẹ FM 92.9 pẹ̀lú àlejò wa alàgbà Gbẹ̀ngà Ògúnbáwò tí gbogbo èèyàn mọ̀ sí Sẹ́pù láti Ègbè láti ìlú Sómólú a lọ mú orin Sauti Arẹwà wá sí etí ìgbọ̀nrín láti fi ṣẹ̀jú ẹ̀ tá bá ti padà dé a tẹ̀síwájú lórí ètò àlejò bọ́ọ̀.

0: Okay, Cabo, so you to Alejo Bonde, Shabonde Fair Net to the Snap, the same bad room, Alejoa. I like by simple Lati, Ibe. I like Bala. I'm a roll of a food job, our lady, one Nigeria, Lori Tesuaju.
1: I'm going to go to the hospital.
0: Àwọn ìjọba náà ti ń gbọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ọ̀dọ́ tẹ́ ẹ ti ìdàgbà jù náà bí mo ṣe ń wòye ẹ ti di bàbá àgbàlagbà. Ẹ máa ti ní ìrírí lórí ọ̀rọ̀ lọkọláya. Àmọ́ wọ́n lè fẹ́ fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí lórí àtijára mọ́ṣẹ́ àti àmọ̀ràn tẹ́ fẹ́ fún àwọn lọkọláya.
1: Àmọ́ mo fẹ́ fún ọ̀rọ̀ lọkọláya ni pé sùúrù ni màá ní lọkọláya. Ìkejì ibẹ̀ ni pé gbogbo nǹkan trust ni kí ẹ máa trust ìyàwó yẹn àbí kí ẹ máa trust ọkọ yẹn. Kò ṣe ìgbà ni kí ẹ máa wo fóònù ìyàwó yẹn àbí kí ẹ máa fóònù ọkọ yẹn. Irú kan bẹ́ẹ̀ máa ń dí ìjálẹ̀ láàrin ọkọ tíyàwó.
0: Ẹ ṣeun. Bá ṣe wá ń lọ lọ́sàn-án lórí ètò àlejò Bond ní fẹ́kẹ̀ gbàdúrà fún iléeṣẹ́ Bond FM. Láti orí ọ̀gá wa àgbà débi gbogbo àwọn ọmọọṣẹ́ tó kéré jù pátápátá níléeṣẹ́ yìí kẹ gbàdúrà fún wa.
1: Àgbẹ̀dẹ̀ ń gbàgbọ́ ni pé látòrí màmá wa àwúrọ̀ ọ̀la. Látòrí màmá wa rágbọ́ olóòkè kí wọ́n máa lọ. Ìrọ̀lú wa lórúkọ wọn wúrà gold rágbọ́ olóòkè ni wọ́n máa lọ. Àwọn ọmọ Adamara láàmú gbogbo tó ń ṣe ní Bond FM àti Radio Nigeria gbogbo wọn rágbọ́ olóòkè gbogbo ní ṣọ́kú rágbọ́ olóòkè
0: ohun alàgbà simple láti egbè náà lẹ ti ń gbọ́ iléeṣẹ́ Bond FM 92.9 a lérò pé tabá tún pè yín ẹ tún jẹ wá.
1: Rágbọ́ ọlọ́run bá tún pè má tún jẹ yín rágbọ́ ọlọ́run.
0: A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún ètò àlejò Bond ti ọ̀sán òní níbi tá ti gba Olúgbẹ́ngà Ògúngbàwò tí gbogbo èèyàn mọ̀ sí simple láti egbè tá ti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò iléeṣẹ́ Bond FM 92.9 ṣé iná wájú olólùfẹ́ wa tẹ máa ń bá a dá sètò lóòrèkóòrè iléeṣẹ́ Bond FM. Ó sì wọ̀nyí ká fọ̀rọ̀ wá yín lẹ́nu wò ẹ pé nọ́mbà mi 0708-7492118 0708-7492118 àǹfààní sì ṣí sílẹ̀ fún ẹ̀yin tẹ bá fẹ́ gbé ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ Bond FM pàápàá jùlọ lórí ètò yìí ẹ pé nọ́mbà náà 0708-7492118 àbíkẹ́ wá sí ẹ̀ka ìpolówó ọjà wa. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí bákan náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn akéde ètò fún ti sáà àti àsìkò yìí títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá tún fi ayọ̀ àtàlàáfíà pàdé èmi ọmọ yín náà ni àbúrò yín Ganiat ọmọ Bélà Yashu ló ń kí yín pé ìpàdé dìgbà kan náà ire o.

ọpẹ ni fún Ọlọ́run ọba tó ti bá wa rìnrìn àjò láti aago mẹ́rin ìdájí tá ti kíra wa kó ojúmọ́. Títí di àkókò yìí tá a máa gbé ìjókòó fún àwọn indi ìgbò táwọn náà yóò máa tẹ̀ síwájú.

mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ẹ̀ka èdè Yorùbá yóò tún máa gorí afẹ́fẹ́. Lórúkọ Balikis Ayepola Ibrahim tí ajọjẹ́ akéde ètò lọ́jọ́ tòní Olúfúnkẹ́ Wúrà Ọlá Àdìsá lórúkọ tèmi. Ó dìgbà kan náà o, bye for now.

92.9 Bond FM 92.9

0: Band FM
1: 92.9.
2: I think I'm a good one.

Ina dire bobin tun da tan tun san akwai an duna.

gbogbo ẹ̀ ń tẹ wà lé epo ẹ̀rọ ata epo epo tún ti wọ́ báyìí arógo gbogbo ẹni tá a bínú obìnrin pátá mo kì í. Èmi ń lọ máa tẹ́ẹ̀tẹ́ òbínú èmi lákó gí àlàpà ọmọ òbínú bínú forísọgbọ́ òwú ọmọ òbínú wọ odò lẹ́rìn gọ́gọ́ àpáta lè orúkọ ti wá dá sí ọmọ onílù ìṣẹ̀mílé lókè ogun ìlú mi dé ọlá lérè lórúkọ tèmi ò bẹ́sí pèmí ní ìlú máa ti omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni a kú ìsinmi sunday tèmi mo gbàdúrà kò ní jẹ́ àṣemọ gbogbo wa o. Àwọn ọmọ sùkúù wọn fẹ́ wọlé ní ọ̀la padà kú ò ní pa wọ́n àrùn ní gbé wọn dè owó iléèwé ọlọ́wà ṣe nírọ̀rùn agbára ọlọ́run ọlọ́run ló ń ṣe. Ẹ̀ka ìdí ọmọlúàbí náà la balẹ̀ sí gùdẹ̀ láti ìsìn tó fi di aago mẹ́jọ alẹ́ gbogbo ń tẹ́ bá ti gbọ́ lẹ́nu ọ̀pẹ̀lẹ́ mọ̀ pé òde ọ̀run ló ti wá. Nínú ọ̀ ni akéde àti ọlọ́wà bá ti fún ti sáà yìí tó fi di aago mẹ́jọ alẹ́. Ẹ kú ilé lẹ́ẹ̀kan sí i. Àwọn ètò wa ṣì wà bó ṣe wà. Bí aago márùn-ún bá pin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, a lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run já olùlànà. Bí aago márùn-ún bá lù gérégé, a lọ sórí ètò tẹ̀tí mọ̀ bí onímọ̀wọ́ ìwòsàn ìrora ọkàn ìtẹ́ ẹgbẹ́ Bible Society of Nigeria ti wọ́n ṣe nígbọ̀wọ́. Òṣèré nìyẹn. Àwọn ètò àríkùnbá ṣe ń lọ àmà jẹ́ kí ẹ gbọ́. Gbọ́mùwà ń kalẹ̀ fún ẹgbàdo ẹgbàdo.

0: kaabo si ori eto iwosan irora ọkan esi seun pe e darapọ mọ ni orúkọ mi ni ayọ onígbèsè eto iwosan irora ọkan yìí jẹ àgbéjáde ti ẹgbẹ bíbélì ti nàìjíríà lónìí a ó máa sọ̀rọ̀ nípa ìjà láàrin ẹ̀yà kan sí ẹ̀yà mìíràn nígbàtí ìkórira fún ẹ̀yà mìíràn bá dá èdè àìyedè sílẹ̀ èyí tó ń wà fún ọ̀pọ̀ ọdún kódà fún ìran díran fetí sí ìtàn bí ẹ̀yà méjì ṣe bẹ̀rẹ̀ sí wá ojútùú sí ìṣòro tó le yìí orílẹ̀-èdè bẹ̀ngọ́là jẹ́ àkójọpọ̀ ẹ̀yà púpọ̀ tí ó fi mọ́ àwọn ẹ̀yà liwi àti àwọn ẹ̀yà òkì àwọn ẹ̀yà méjèèjì sọ wípé abala ilẹ̀ ọlọ́ra kan jẹ́ tiwọn àríyànjiyàn yìí fún ìjà tó le àti ìtàjẹ̀sílẹ̀ fún ọgọ́rùn-ún ọdún lé díẹ̀ gbogbo àwọn iléèwé ibẹ̀ jẹ́ ti àwọn ọmọ liwi tàbí ti àwọn ọmọ òkì wọn kò jọ bá ara wọn ṣe pọ̀ rí ní ọjọ́ yìí àwọn ọmọ liwi bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àkọ́kọ́ wọn ní iléèwé Rina Ungo olùkọ́ iléèwé kan sọ fún àwọn ọmọ iléèwé rẹ̀ kí wọ́n sọ nípa nǹkan kan tí wọ́n kọ́ ní àkókò ìsinmi wọn lára àwọn ọmọ iléèwé náà ní ìsáàkì ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún mẹ́sàn-án àti ọ̀rẹ́ rẹ̀ ọ̀dìlẹ́hún.
1: ẹ̀yin ọmọ ta ni kọ́kọ́ fẹ́ sọ tirẹ̀ lónìí. ọ̀dìlẹ́hún ni wọ́n kọ́kọ́ sọ tirẹ̀ kí ni onínú bẹ̀ yẹn ọmọ.
2: mo ya àwòrán òkì tó jẹ́ ìkà àti ogun ẹwà ẹ̀rọ bó ṣe kúrú ṣé ẹ̀yàn wọn ò gbọ́ bí tiwa.
0: ọ̀dìlẹ́hún ta ló sọ bẹ́ẹ̀ fún ọ.
2: mami ló sọ fún mi wọn sọ wípé àwọn òkì wọn léwu kódà wọn máa ń jẹ ọmọdé.
1: ẹ̀yin ọmọdé ẹ gbọ́ mi bí mo pín ọ̀pọ̀ ènìyàn ní bínú sí àwọn òkì náà ń bínú sí wa ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa mọ̀ pé ènìyàn ni wọ́n gẹ́gẹ́ bí àwa náà a dá wọn ní àwòrán ọlọ́run.
0: ní alẹ́ náà jona sọ fún ìyàwó rẹ̀ isabeli nípa bí nǹkan ṣe lọ lọ́jọ́ náà nínú kíláàsì àti nípa àwòrán tí ọ̀dìlẹ́hún yà.
1: isabeli ọ̀pọ̀lọpọ̀ òbí ni wọ́n ń kọ́ àwọn ọmọ láti kórira èyí kò sì dáa rárá èyí yóò kàn mú kí ìwà ipá pọ̀ sí ni ní ọjọ́ iwájú.
0: ṣùgbọ́n nínú ọkàn wọn jona àti isabeli jìjàkadì láti tẹ́wọ́ gba àwọn òkè ni ní gbogbo ọjọ́ ayé wọn wọn kò mọ nǹkan mìíràn ju ìjà pẹ̀lú àwọn òkè gbogbo ìdílé ló fẹ́rẹ̀ ti ní ẹnìkan nínú wọn tí a ti pa nínú èdè àìyedè tó ti pẹ́ yìí.
3: ṣùgbọ́n o lára ohun tí wọ́n ń kọ́ wọn jẹ́ òtítọ́ jona rántí ìbátan rẹ tí wọ́n fi ọkọ̀ ẹ̀yà òkè pa jona má sì gbàgbé bábábábá rẹ ọ̀wọ́n tí wọ́n fi ìyà jẹ wọ́n tí wọ́n sì pa wọ́n nípakúpa.
0: mo mọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bíi kìrìtẹ́nì àwọn láti dáríjì ṣùgbọ́n kì í ṣe gbogbo níbi tó fi mọ́ àwọn ọ̀rẹ́ jona ni wọ́n gbà pẹ̀lú rẹ̀.
4: jona àwọn ẹranko wọ bíà burúkú ni wọ́n ó bí wọ́n ṣe máa ń fẹ́ láti já ilẹ̀ wa gbà mọ́ wa lọ́wọ́
5: àti pé ṣé o ti ṣàkíyèsí bí wọ́n ṣe máa ń burúkú
4: òun tí ò dá wọ́n sì gọ̀ wọ́n fẹnu ọ̀rá gidigidi kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ní ọjọ́ sí mo rí òkè kan ó sì.
6: ní ọ̀rọ̀ yìí ìjà yìí ti wà láti ìrandíran yóò sì tẹ̀síwájú fún ọ̀pọ̀ ọdún sí bí a kò bá wá ọ̀nà láti máa bára wa ṣe pọ̀.
0: lẹ́yìn ìgbà díẹ̀ lóṣù náà ìjọba ṣètò ìdánilẹ́kọ̀ọ́ ní olú ìlú wọn. nǹkan bí ọkùnrin mẹ́rìndọ́gbọ̀n wá fún ìdánilẹ́kọ̀ọ́ náà ẹ̀yà mẹ́rin jona àti àwọn mẹ́ta mìíràn. àwọn ọkùnrin márùn-ún láti ẹ̀yà òkè jókòó nínú yàrá náà olùṣọ́ àgùntàn bozo jẹ́ ọ̀kan lára wọn.
7: a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá papọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ yìí lórí ṣíṣe iṣẹ́ àgbẹ̀ lọ́nà tó dára sí i èyí yóò mú owó wọlé sí i fún ìlú wa gbogbo. ṣé gbogbo wa là ń fi ọkàn bá mi lọ bí.
0: àwọn níbi àti òkè jókòó jìnnà sí ara wọn wọn kò sì bá ara wọn sọ̀rọ̀ wọ́n wo ara wọn yíká inú yàrá lẹ́yìn ọjọ́ méjì ìdánilẹ́kọ̀ọ́
1: won pe awon okunrin na si igbimo eleni merin merin si iyalenu re Jona ri pe ohun ati oluso agutan bolo pa ninu igbimo kan na ni gbogbo ojo aye won Jona ti bozo ko ro pe enikan lati inu eya keji le je kristeni gidi ṣugbọn bi won se jo nṣiṣẹ papọ ti won si mo ara won Jona ti bozo ko le ṣe otito re pe awon mejeji je kristeni gidi o si wa ya won lenu lati ri pe opolopo ohun ti awon ti gbagbo tele ki se otito rara
8: Ije awon liwi a ma je awon agbalagba nigba ti won ba ti dagba ju lati sise
9: rara o
8: sugbon se o to ni pe awon oke a ma lo sun pelu oko won lowo
9: rada rada rede rede nje iwo ti le gba ye gbo bi
1: ni awon ojo to gbeyin awon okunrin meje yi joko papo ni ita awon iyawo tun imole si ojo ohun loke ori ede daradara won ile ti ogun olojo pipe ti faya oluso agutan bozo e tun ta mo pe mo fe pa awon oki nitori ti won pa baba mi sugbon bayi n ko fe gbesan mo se ni mo sa mo ranti ese bibeli to wi pe temi mi esan na oluwa wi oluso agutan nkan kan ninu mi ti yi pada koda ori fifo ti mo ma ni ti lo o mo ti oni loko emi papa okan mi ma ti yi pada buya a le duro gege bi alarin lati mu ki awon eniyan wa wa papo
9: oye to dara gba niye
1: Jona ati Bozo pada lo si won si so fun gbogbo eniyan pe tabi awon eniyan ti won ti je otari se le pada di ore
10: e kaabo pada si ori eto iwosoro okan gege bi e ti gbo nipa ere itoni to la wa loye e nipa rogbodiyan tabi ija ariyanjiyan laarin kristeni bawo loro ise ma niyanju ki lo sele ninu ijo tin ki lo sele ladugbo yin iru ija wo le ndoju ko mo ti ni awon alejo won ti en salejo onile ni won baba wa awon Nigeria fe gbo yin o se die
11: e kule lode siku isimi e ni o a dupe fun ore ofe ta ni anu oluwa wa pelu wa o oruko mi o yi pada ojogbon ati alufa Adeyemi Jacob Sunday lati Season Bible Church Agility to nsoju fun egbe bibeli ti Nigeria fun eto irora okan
10: iwosan
11: irora okan
10: e kaabo bishop mama wa na ti wa ni kale o mommy ji o oya e daruko yin fa mo Nigeria o
12: e kule o oruko mi ni ekule o oruko mi ni arabirin root akoni lati the bible society of nigeria
10: boya tutu to mu ti mama wa gbe wole lo fa ti ohun fi se die be sugbon ohun ma ke olumeti e ba get omi gbona die ki ohun le se kini ko le ti dada ejo yiye ariyojiyan ati awon to nfa bi awon kristeni se le gbe igbe aye laarin ija ati rogbodiyan ejo bawo ni tabi ti a ba wo pe ki ti eni gogon la le pe ni ariyanjiyan tabi ija se ija ma nje ohun buburu ni gbogbo igba bawo la se le mo iyato laarin aifohun sokan lasan ati ija to le di ohun apanirun tabi to le yori si iwa yipa ejo ye ayanana na enu
12: nigba ta ba soro nipa ija tabi rogbodiyan tabi ede ayede a soro nipa bi oro yen se je na nigba ti ede o ba yede nigba ti gbon mi si omi o to ba wa o le ma di ija o le ma di rogbodiyan ṣugbọn nigba ti ba so pe a ni kini teyin so pe a b ni white ni kini dudu ni
10: black
12: so nkan te n so o yato si nkan temi n so
10: si
12: ni the same page nkan to sele niyan ṣugbọn to ba ti wa di wipe a le manage e igba yen lo n di ogun to n di rogbodiyan to n di nla so kii se gbogbo ija ba se pe nija nisin conflict loyinbo ko se gbogbo e na lo ma ndi ogun tabi to ye ko di ogbodi
13: bishop
11: gege bi won se so on ti a npe ni agbore eniye tabi ede oyede ko si bi ti ko si o wa nu ile o wa nu ijo o wa lawujo sugbon gege bi a se pe nigbati ai ba gbora eniye tabi ai le gba funra eni lori ohun kankan boya oro kan abi nto ti sele abi nkan to nsele won ni a npe ni ede ayede tori pe iwo o gba emi o gba
10: lo nfa kitiyan
11: lo nfa kitiyan gege bi orin yen bini saobi
12: ko de buru na tori bere yen so bu so ohun to buru ni
11: koyi se nkan to
12: ni opo igba nkan te nso o le je kokoro la nso sugbon ba se nso o le
11: o ye ra won na
12: eh any good morning eyan ya karo yeah ibo le ni dalu
10: dalu
12: abi so nkan kokoro la nso sugbon ototo ona la ngba so so nigba to ba wa lati ile ototo a wa lati idile background ototo iri ta ti ni o yato so nigba te eyin ba ri sisi nigba mi lai le mi mama ri se ko ba kokon na ni ta ba ko ri e
10: ta ba do le kodo
12: sodo yin sodo ti won eni nine ni mi ani sisi ni kokon na de la johnson sugbon ona ta ngba so ko nse ko ye o buru lati ni ede ayede sugbon ta ba ti le yan ju e ni
11: nto mi wa ni conflict
12: ehun lo ma wa di
11: lo di ogun
10: eyi te wa nle kilo faja se ari ojo gege bi awon mama wa so baba ti benu ba ni on fa ija laarin eyin ati iyawo yin eyin ara adugbo ni ki lo sele ninu ijo olorun ni se de ara yin o ye yin ni 091 28 34 1367 091 28 34 1367 ku bi pe ipe ti agbe yi ko to wole kilo man je ki ija ati rogbodiyan bere laarin awon awujo eniyan number 1 ipa wo ni awon bi eya esin iselu ile aidoba oro aje isofuni eke ibinu tabi edu okan to ti wa lati igba ni ati ija fun awon ohun amulo se ninu dida ija sile tabi ninu ki o buru si awon ta kale ewo le le ninu e ke ja kokko jona yo rin na ko to ri pe ipe wole ta ma gbe
12: awon ko te da le yen na o te da ko yen na awon na lo ma fa obode yan awon na lo ma dide nigbati eya kan si eya keji ilu kan si ilu keji
10: won le understand ara ba se nse lele wa iwo
12: bo de ti wa bere ni kekere niyan ni die niyan won de ni aroba ni baba to oto ni nkan to tun wa sele oto to ba tun ma royin e won a tun gbe kale ni ona to tun le awon omo to nbo won ni
10: a
12: o ti so pe ka ma ba iran yi se o o ti so pe ka to mo
11: royin eke
12: o le ma je be o le je to to ko ti e je nkan die tabi ko ti e je eyan kan se mo pe igba mi ta ba ni a mo ti ba ibo gbele abi mo ti ba usa abi mo ti ba yoruba kan gbele aba won ara abo kan o de se bayi ani
10: gbogbo bi won se se
12: ni o se ma se ni se pe ko le je gbogbo won
10: be
12: ni bi a se ni buburu ni ede ni yoruba na la ma leni to da ni yoruba ba se ni en to da ni ibo la ma leni ti o ku die na ka to so ta ba tin generalize be yen a ri pe ko tono a ma ko ra won ehe nkan ti o sele awon kalaba o ma nje eyan o te ni bebe ni mo ti lo si school ani awon ma nje mo de du bo ani
10: iro mo bi ko ri be eyan mi o le
12: awon iya yen ninu awon kini ko ti se gbogbo won bo ilu ko bo ni
11: bebe
12: awon dere o le leda ni eda fun ara won le won je ni to le o ma nja ma fi ada se bo won ma fi se re ni ki se pe won nje eyan se mo ka gba eyin to le go mo se o de wa mu le ti di akoko yen je pe gba ti mo fe kuro le mo ni a wo rora o
10: won nje en kalaba
12: o le gbe ni ta school ni inu school o ma gbe se le so opolopo ohun ta ti gbo beyin o de le fa igba mi oro aje o wa ni bi kan ko si ni bi kan ati tori e won ma para won tori e igba mi emi ni oye ko iwo ko
14: ninu ile ijosin
11: awon elese
12: ati ninu ese ati ni ibile ati ni bi gbogbo ninu ebi gan pe iwo ni
14: ati oselu na
12: o ba ko lo ba ko omo oba ni emi ire dile oba le awa na kini pe gbogbo kini ta ba ti le moju to ni kekere awon ona ti ogun rogbodiyan ija gbogbo awole
14: bishop e fi kun ka to lo soke lo
11: to fi ye ki awon eyan ni mo lori opopolopo nkan ewo iru isi itan mi to ti pare ni ile won ilewe ti ba ko won se to fe be bet ko tun fe se mule awon itan ti yan gbo o ma n clear okan lati mo pe bele se ri di bo se ri ni sugbon awon tan fe parun na won mo nkan tan se o sugbon tan go pe olorun fe ma da pada because ta ba mo won nkan won yi ti iroyin eke ati awon oro ti o ye ki awon eyan gbo ti an so gege bi social media nsin ti je pe awon orisirisi awon
14: iroyin ke ba njade nbe
11: iroyin ke ma njade nbe o de le fa wahala won ti ba elomije ko to di pe awon eyan mo pe ki se oto so awon orisirisi kan bayi o na lo le fa laarin oloselu se ri pe awon INEC na gbe jade pe ko gbodo si pe campaign yen ipolongo to ma ba eni keji je gbogbo awon kan yi ara won to le mu ki adekun rogbodiyan because de pare ni ta mo ko togi nitori pe mo fe je oye tori pe mo fe kele idebe olorun ara wa lowo nta ona ta le gba lati bori awon iru awon isoro yi o na abere sin ba
14: e ja soro nipa aidogba oro aje nko
11: aidogba oro aje na
14: todo yin da todo temi se ba agba ni
12: eyin le po awon o le po
14: eyin e be ni
11: aidogba oro aje yen then o wa lowo awon ti o tun wa se eto e on lo fa gbo rogbodiyan ti ilu igan doju ko because awala ni nkan eyin gbe e fa itoju wa aba oko wa je itoju wa awon to fa gbon mi si omi oto o ni yen tori pe a awa la ne kini na awa lo ye ka mo gabale lori awa ka lo ye ka je en to mo sakoso e fi wa sakoso awa gbe won ajoji mi wa e ri pe gbogbo wa la yen o wa ni ilu to je pe ko je ki ilu na
12: kristiani kristiani le mi wo nje kristiani
11: wo se kristiani
12: musulmi ni
11: wo musulmi na gbe sibe ki se gine
12: ko so ye ko faja iwo se sin ege mi na se te ko ni kaluku de ma lo so ta ba ti gba bayin e pe
11: alaafia ma joba ko ni waye
12: ati ele ni ibe ti yin yato si ti wa to to ni sugbo
14: o yato lo olo an ba wa yanju e
11: a le mu keke so kaluku ma se ti e
14: ben 09128341367 a fe gbo eyin te wa le nigba ta ba pada de idije iwo so roro kan lo nlo lowo lowo
15: nipa ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ni láti mú gbogbo àwọn ìdíwọ́ tí kò fún àwọn ènìyàn ní àǹfààní sí ọ̀rọ̀ ọlọ́run kúrò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ti ṣe ìtumọ̀ bíbélì sí àwọn èdè abínibí 27 languages nínú 550 languages tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà bákan náà à ń ṣiṣẹ́ lórí ìtumọ̀ àti àtúnṣe ìtumọ̀ sí èdè mẹ́sàn-án lọ́wọ́lọ́wọ́ ó kéré tán mílíọ̀nù ní ọ̀nà gọ́fà náírà 120 million naira ni ó ná wà láti parí ìtumọ̀ bíbélì sí èdè kan bí iṣẹ́ náà bá parí ní àárín ọdún mẹ́jọ nítorí náà ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ń pè ọ́ láti bá ọlọ́run dòwòpọ̀ kí a lè ṣe ìtumọ̀ bíbélì sí ọ̀pọ̀lọpọ̀ èdè abínibí ní orílẹ̀-èdè Nàìjíríà kí a sì lè ṣe ìpèsè bíbélì aláfọwọ́kà Braille Bible fún àwọn tí ó ní ìpèníjà ojú àti bíbélì aláfọwọ́júwe fún àwọn tó ní ìpèníjà etí láti ran iṣẹ́ ìtumọ̀ bíbélì tàbí ìkéyìí àwọn àkànṣe iṣẹ́ wa lọ́wọ́ ẹ lè fẹ̀bùn yín ránṣẹ́ sásùwọ̀n ìfowópamọ́ sí yìí orúkọ The Bible Society of Nigeria Zenith Bank Account Number 10101109 50 lẹ́ẹ̀kan sí The Bible Society of Nigeria Zenith Bank 10101109 50 ẹ lè kàn sí wa lórí ìfìwéránṣẹ́ lórí ayélujára info@biblesociety-nigeria.org tabi lori kani alagbata wa www.biblesociety-nigeria.org fun alaye lekunrere e pe wa so ero ibanisoro yi 0815-909-4126 0815-909-4126 BSN amuro lorun wa ni arowoto
14: e ka bo pada si ore eto iwosan re okan gege be ti gbo foran yen ileise Bible Society of Nigeria won ti kuro ni number 150 Ikoro Road Onipan bus stop ni Adebowale won ti wa ni number 200/204 Ikoro Road Palm Grove bus stop legbe Redeemed Church ibe ni won kale si yala e ninu bibeli lati ma ka ni o tabi ta ba fe ri awon management fun ti wa fog e re won ileise Bible Society of Nigeria lowo gege bi ati pin sita fun wa ehun ni ke yoju si won ileise Bible Society of Nigeria eyin baba wa ti mama wa to wa ni ikale nigba ti won ba nda gbogbo egbe eniyan lebi tabi ti won ka won si ota nitori ohun ti awon die lara won se bawo ni awon kristiani se ye ki won fisi fun apere bawo la se le yera fun ki eya esin tabi idanimo iselu ma ba se bi a se wu awon eniyan miran
11: ni to ba pe eni kristiani to to
14: be
11: ko faye gba eleya meya ko faye gba nepotism and
12: tribalism
11: yen pe iya mi ni ati ede mi ni ibi to odo mi lo ti wa abi ijo kan lati wa ni da itori e ni egbe omoleyin Christian ti Nigeria can to se wa lati so gbogbo awon omoleyin Christian po
14: po soju kan
11: lati je okan so itori e lo se wa tori pe boya no osilu ni o boya no ijo ya ijo kan ni o awon kan to nwo aso ni o awon ti o wo aso ni o but nitori pe eko ti Christian ko wa ohun lo si pataki ko ri wa ni ototo gege bi eya ara eje ka fi sapere ara o ni eya to po sugbon gbogbo won okan ni e le so pe eleyi o da tori pe won sise po fun ara ni
14: ki ori lohun o ba
11: wo se ki ori lohun o ba wo se ki ese lohun o ba wo se so gbogbo won ti kan ba ya kuro bo ni eka to ba ya kuro yo gbe ni so Christian o ko eko lati lodi sira wa sugbon lati sopo lati ri pe Hausa ni Igbo ni Yoruba ni o abi awon orisisi esin mi ni pe a je okan ka feran ara wa ka gbo ara wa ye then bi ija kan abi nkan mi ba sele laarin ara wa ka jo fi pele yanju e bibeli ni alabukun fun ni oni laja
14: duro mo lorun la ma
11: nitori omo lorun la mo pe won so e ri pe o mo lorun la pe so en ti o ba je oni laja kini omo esu
14: omo esu ni idakeji lo ma bo si
11: omo esu ni so kristiani o fa igba sugbon te ba ri eni ti o pe eni kristiani to ba nse lodi si oro ti jesu so eh a ri pe ki se kristiani nitori pe jesu o ko wa ni ati mo daide ayede sile tabi lati mo se nkan to ma mu ki eya kan tabi ede kan tabi esin kan ko fa ija
14: ese buko mama wa
12: ti eyan ko ti eyan ba se wa eyan ko ba se ka mama fi ko gbogbo awon to ku lorun
14: bi mo se nse ni
12: ba se ma nse bi awon yoruba se ma nse ni ko ye ko ri be te eyan ba se e je ka so eleyi nkan to se yo da won se bayi this is how to do it iyen lo nje sugbon eyan ko eyan meje ah mo gba ti mo lo si bi bayi won se se niyan nigba ti mo lo si bayi nkan to obi mi fi ma so pe mi o le fe omo boyokun ni boyobin lati ilu kan
11: a o le fe
12: yo live laarin yo ba ara wa e ma gbo ti Ekiti ani o le fe omo lato
14: o le fe jebu
12: o le fe jebu jebu ni gbogbo Ogun State nito so be nitori pe won ti ri won ni won de ka ni toto ah nigba te ni bayi fe ni bayi nkan to sele si lele ngba to ani baba e de ka bi e bi marun ngba ti omo won to lo fe ijebu o ya ni were won fe ki o gberi jura ko de se ko de le je gbogbo ijebu
11: won le je gbogbo
12: won le je so o de titi titi baba ni ani rara o le fese so ta ba ti mu eyan kan to se nkan ta wa fi ko gbogbo a iso ni gbagbo so igbagbo ko wa wi pe eyan le se wa eyan ni ṣùgbọ́n ká bá sọ pé gbogbo tàbí gbogbo wọn ṣe ń ṣe
11: nínú ìwé Matthew orí karùn ẹsẹ̀ kẹrìnlélógójì sísàlẹ̀ jésù ní àtòkè ẹ̀ ó ní ẹgbọ́n tí òfin Mose sọ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ní ti tèmi o pé fẹ́ràn ọ̀tá rẹ àwọn tó ṣe nínú ìbínisí ẹ àwọn tó kórìíra ẹ pé fẹ́ràn wọn ó ní gbàdúrà fún wọn àwọn tó ń ṣe nínú ìbínisí ẹ oni nipa bayi la si mo pe omo olorun ni e ijo ti mo ka rin yin mo wa wo pe eru ba mi pe so tin ba so pe e ma ni omo olorun tin ba ni emi omo olorun ni tin ba le feran ta mi tin mi feran awon to korira mi awon to sinu ni bini se that mean oni ti idomo olorun oni gba ri pe ngba tan na jesu tan korire tan tuto si tan
16: ba daji won
11: o to ni a
16: tori mo to
11: awon kan tan si ni ni mo so pe kristiani ko fi aye gba wa e ri pe bi on se se iku pa ni ni note tan se gbogbo e to e pe ede ijasin ma sele ni e ba kristiani o ki n je ko gbodo ja nitori nti kristi ko wa so ko le si ede ayede nibi ti esin to to kristiani ba wa a fe ku gbogbo won po ni
16: eyin te wa nle gege mo so fun wa le ko o ki lo sele laarin eyin ati alabagbe yin ki lo sele ni ile eko ki lo sele ninu ijo ki lo sele ni oselu ki lo sele ladugo yin se rogodi yin abi nkan ti o to nkan lo fe so yin di ota ayeraye te tun ma fi le omo lowo pe ma de le won mo ni nikan kini kan igba kan 0912834 1367 eje agbo lati odo yin sugbon igba ta ba reti oro lati odo yin eje n bere bere na kẹyin baba wa ti mama wa na ke ba wa yanan ni ele nigbati epe kan wole e ba gbe hello
17: hello sir
16: e ku ole o
17: e ku ole sir ko sinmi ni
16: awa ni oruko yi ati te tin pe wa
17: mami oluwa ba mi se lati ayobo
16: mami
11: oluwa ba mi se
16: oluwa ba mi se
17: lati ayobo e se gbogbo te so mo gbo ta koko dupe lowo olorun to da orun wa ye
16: Eh gbiyanju ke tun wa pe mummy oluwa ba mi se lati ayobo 0912834 1367 nigba ti awon kristiani ba gbe ni ayika ti wa ipa
11: ba sele
16: iberu tabi isota ti gbile kini o tumo si nipa gbigbe aye gege bi omo leyin kristi ni ona to wulo ki lo ye ki o ya idahun wa si idahun awon eniyan miran
11: eri pe bele so pe awa ni yo aye ta ba wo yirise wo ni yo nse so ti kristiani ba wa na ibi kan ti ye pe wahala rogodi abi orisisi nsele ta pe kristiani to to ni awa ni yo aye ti yo ba di obu
16: ki la fi mu odo
11: ko ni lari
16: mo bi ko se pe adanu ko de ti temole
11: eri pe yo
16: hello e ko le o
17: e ko le sa
16: oruko ya ti ti pe ra
17: oruko mi nu ati ni ijeshala iko se
16: adeniyi joshua yes sir ati wo le ti pe yi
17: ma foluku
16: an gbo yin o
17: nkan de me ri sibe ni pe gege bi omo lorun tito a gbodo ma se eleya meya gege bi oro kristo bi ko wa a gbodo ma pe eleya kan lele yi ta kan lele yi a gbodo ma fi se wa ara wa lo Ko ti da pomolo to to. Pedi agboro wa ni sokan ka ma bara
18: Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì láàrin ogun tàbí ìjà.
19: Mọ̀ ń bọ̀ ẹ mọ̀ bínú. Ẹ̀lọ́ olórí Adékọ́.
20: Ẹ̀lọ́ sà.
19: Ẹ̀lọ́.
20: Ẹ máa kú ètò.
19: Àwa nìyẹn o.
20: Àpò ìsinmi ẹ̀ ní o.
19: Àwa nìyẹn o.
20: Gbẹ̀ngà arójèjì yìí láti mú sinmi sà.
19: Arákùnrin gbẹ̀ngà arójèjì yìí. À ń gbọ́ yín.
20: Ẹ sà. Ẹ mọ kí àwọn bàbá wa àtàwọn ọmọ mi wá ń bẹ̀rẹ̀. Ẹ mọ̀ sí ọ̀ ó dà kó ti bèrè epo ẹ̀sẹ̀ yẹn náà rí bọ̀ mo dúpẹ́ pé à ń sàkán fún mi nígbà yẹn ó dà púpọ̀ ẹlẹ́sìnkejì wa ni so ó dà pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ tó ń bá wa ṣiṣẹ́ láàrin wọn bíi pé kéèyàn máa yànyàn lọ́ta yẹn ó wá ṣẹlẹ̀ but èmi sọ fáwọn ọmọ tèmi àwọn tó ń bá mi síbẹ̀ àwọn tó ń jọ wà lọ́dún ẹ sáà máa kí wọn. So àwọn ọmọ ẹgbẹ́ ti sọ fún ìbẹ̀ àtàwọn pátí ẹni kò kì í dáhùn náà mọ́ ní ẹ̀dá àmọ́ wọ́ọ̀rì gbẹ̀mí náà bá tún dé kìnnà àtúntì àti gbọ́n but níbi ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ ní ìwà mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti kọ́sọ̀mẹ kó sọ àti gbọ́n pé kí ní gbẹ̀mí ti lọ bá wọn gbẹ̀mí ti lọ bá wọn ni ìṣàpà wọn parí kíní yẹn mo dẹ̀ bá ẹni tó jẹ́ kọ́sọ̀mẹ ló bá sọ̀rọ̀ bá parí ẹ̀ so ìwà mọ nǹkan tó wá mo rò pé inú ẹ dùn náà. Bó ṣe wá bá mi nìyẹn ló bá ẹjọ ẹ má bínú ẹgbẹ ẹ má bínú. Ẹ mọ̀ pé láti jọ yẹn báyìí àtọ mẹ àtàwọn ọmọdé ẹ̀yọ́ bá ti rí níjọba ti kíní báyìí àwọn náà kọ́kọ́ máa ń kí ni. Tó jẹ́ pọ́yà ẹ̀yọ́ tún ayé àpọ̀ sí i tẹ́lẹ̀ wọ́n á sọ fún àwọn tèmi pé ẹ fẹ́ rí nǹkan tí mò ń sọ nìkan. So nípa ti kìrìsìtẹ́nì ẹ káàkiri káà máa tẹ̀sí wa. So wọ́n tẹ̀ máa máa lókì nínú ọkàn ọkọ nísìnyìí. Kọ̀ọ̀kúdà kan tó rí wọn báyìí àti kó tó rí káwọn ọmọ ìtọ́rí àti kí wọn àwọn ọmọ tẹ̀ náà àti kí wọn. So
19: ọ̀sẹ̀ yìí
20: gẹ́gẹ́ lọ pé tán ọlọ́run kò sọ àánú àti bẹ́ẹ̀ ká ní sùúrù kàdé máa bá mi nǹkan mọ́ra. So ó ṣàǹfààní púpọ̀.
19: Ẹsẹ̀ púpọ̀
20: ṣàǹfààní púpọ̀.
19: Ẹsẹ̀ púpọ̀ ẹsẹ̀ o. Tí ẹ bá ń la ìpèníjà tàbí ìṣòro tó ń tinú ọkàn yín wá ẹ nílò ẹnìkan láti bá sọ̀rọ̀ ẹ lè kàn sí iléeṣẹ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà tó wà ní àrọ́wọ́tó yín tàbí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp line yìí 09026339945 09026339945 níbẹ̀ ni ó ti rí ọ̀nà àbáyọ sí ìṣòro ẹ̀lọ́ ta ló wà lórí afẹ́fẹ́ o. Ẹ̀lọ́.
21: Babatunde Michael Gbenga.
19: Babatunde Michael.
21: Gbenga láti Sango Ọ̀tà.
19: Babatunde Gbenga láti Sango Ọ̀tà. À ń gbọ́ yín.
21: Ẹ jọ̀ ọmọ wẹ́pẹ́ ìbéèrè kan sí náà.
19: Ó yá.
21: Kí èèyàn jẹ́ kírísítẹ̀n kí ipò kan dẹ̀ tán sí ibi iṣẹ́
11: Bíbélì wípé gbogbo nǹkan ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tó fẹ́ Olúwa tí irú nǹkan báyìí bá tọ́ sí tí wọ́n fún yín tẹ́ ẹ̀dẹ̀ ti bá Ọlọ́run sọ̀rọ̀ tí wọ́n bá fún yín ó ní nǹkan tọ́lọ́run fi ń ṣe Ọlọ́run lè mọ́ fi kó yọ kó nu wàhálà kan èèyàn láti béèrè lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ipò tọ́ sí mi wọ́n fún mi tó bá dẹ̀ jẹ́ pé ohun tí ò yẹ kẹ́ ẹ mọ́ rí gbà ni Ọlọ́run máa jà fún yín láti gba ipò yẹn àti rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ tó yẹ pé ọdún mẹ́rin bíi promotion mẹ́rin wọ́n deny arákùnrin yẹn tó dẹ̀ jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ ṣùgbọ́n kò dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ ń ṣiṣẹ́ lọ ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fẹ́ jà fún bí ọ̀gá kan sí tán sì gbé ọ̀gá kan wá nìyẹn ó dẹ̀ bèrè fáìlì ẹnìyẹn láì jẹ́ pé nìyẹn lọ rojọ́ ó dẹ̀ bèrè ìtòrán mọ̀ ń parí ni ti wà níbi tipẹ́ wọ́n á ní bèrè pé níbo ló wà nǹkan kan wá rí pé ibi tán fi sí kò tọ́ wọ́n á bèrè fáìlì wọ́n á rí pé gbogbo promotion náà ti fún láti bí ọdún lẹ́ẹ̀mẹrin pé wọ́n fún bí wọ́n ṣe gbé àwọn promotion fún ní immediately pẹ̀lú gbogbo láti arias gbogbo àtẹ̀yìnwá wọn ni kan sàn so Ọlọ́run ló jà fún.
19: Bẹ́ẹ̀ni ẹ ṣe pọ̀ ẹ jẹ́ àdókè lọ́hùn-ún tá a bá padà dé a wà máa ká ẹsẹ̀ náà lẹ̀ díẹ̀.
2: The Bible Society of Nigeria. We are committed to breaking any known barriers that make the Word of God inaccessible to people. The complete Bible is now available in 27 Nigerian languages, while translation and revision are ongoing in 10 different languages. It costs a minimum of 120 million naira to complete a Bible translation project if achieved in 8 years. The Bible Society of Nigeria invites you to partner with God to translate the Bible into more Nigerian languages, provide free Braille Bible for the people with visual disability, and sign language Bible for the deaf. Email us at info@biblesociety-nigeria.org or visit www.biblesociety-nigeria.org. BSN, making the word available.
19: Ekaabo si ori eto iwosan iroro okan gẹgẹ bi ibeere ti abirin ti baba wa bishop dahun lẹẹkan yẹn e baba ni ona na
18: gẹgẹ bi kristiani
19: mo nbọ o dabi ẹni pe ipe kan tun sare wọle o lori afẹfẹ o ta lo wa nbẹ
21: hello sir
19: e kuro le oruko yin ati ti n pe wa
21: mami oluwa ba mi sinu pada pe yin lati ọpọ
19: okay ma
21: akọkọ adupẹ lọwọ ọlọrun ọba to da ọrun aye to fi kristi rubọ fun gbogbo eniyan ta ba yọ owo ẹ kò sí ìfẹ́ kankan láàrin ènìyàn sí ènìyàn ṣùgbọ́n jésù ló jẹ́ ká mọ bí ìfẹ́ ṣe dára tó òun ló fi ọ̀nà ìfẹ́ yẹn hàn wá so ìwọ tó bá wá jẹ́ onígbàgbọ́ nítòótọ́ wàá nífẹ̀ẹ́ ọmọnìkejì gẹ́gẹ́ bí ara ẹ̀ wàá lè sọ pé eléyìí tèmi ni ìbàjẹ́ haúsá ìbàjẹ́ ibo ìbàjẹ́ ẹni wúrí ẹ̀ tó bá jẹ́ ènìyàn tó ti hàn pé àwòrán ọlọ́run ni òun láti mú gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ rẹ̀ ṣùgbọ́n tí ò wá yé mi ni pé nínú àwọn tá a jọ ń pè ní ọmọ ìyá wa yìí

Gúúsù ní la oòrùn ní wọ oòrùn ní Gúúsù láríwá ìwọ olùgbọ́ mi ó gbà lórí lórúkọ Jésù. Ní ó máa kà fún wa nínú ìwé Exodus orí kẹtàdínlógún Exodus chapter 17 láti ẹsẹ̀ kẹjọ ni ó ti bẹ̀rẹ̀ bí kíkà náà. Ó kà báyìí pé nígbà náà ni Amaleki wá ó sì bá Ísíráélì jà ní Rafidimu. Mose sì wí fún Joshua pé ní ènìyàn fún wa kí o sì jáde lọ ibà Amaleki jà lé ọ̀la lèmi ó dúró lórí òkè tèmi tí ọ̀pá ọlọ́run lé ọwọ́ mi. Joshua sì ṣe bí Mose sì wí fún ó sì bá Amaleki jà àti Mose Aaroni òun rì lọ sí orí òkè náà. Ó sì ṣe nígbà tí Mose bá gbé ọwọ́ rẹ̀ sókè Ísíráélì aborí. Nígbà tó bá sì rẹ ọwọ́ rẹ̀ sílẹ̀ Amaleki aborí. Ṣùgbọ́n ọwọ́ Mose wọ́n sì mú òkúta kan wọ́n sì fi sí abẹ́ rẹ̀ ó sì jókòó lé e. Aaroni àti Uri sì mú lé ọwọ́ ọ̀kan lé apá kìíní èkejì lé apá kejì ọwọ́ rẹ̀ sì dúró gan títí tó fi di ìwọ̀ oòrùn. Joshua sì fi ojú idà ṣẹ́gun Amaleki àti àwọn ènìyàn rẹ̀ tú orúkọ Jésù. À ń lọ mọ́ ọ̀rọ̀ rẹ àti àdúrà tá gbà ní ọ̀lẹ́yìn Olúwa gbọ́ àdúrà wa Jésù Olúwa wa àmì. Ohun tó ṣẹlẹ̀ níbí ni pé ìjà bẹ́ẹ̀lẹ̀ láàrin Amaleki àti Israẹli. Amaleki lọ bá àwọn ọmọ Israẹli ó láwọn ó gbà wọn jà ó wá ó gbé okùn tiwọn wàhálà yẹn lágbára tó bẹ́ẹ̀ gẹ́ ṣùgbọ́n òkèlé kan ṣẹlẹ̀ Mose ó lọ sí orí òkè bó ti jókòó sórí òkè pẹ̀lú ọ̀pá ọlọ́run bó ṣe bá ti na ọ̀pá yẹn sókè àwọn ọmọ Israẹli a máa borí ọwọ́ bá ti ń ro tí ọwọ́ kún tó yẹn wálẹ̀ àwọn ọ̀tá a máa borí àwọn ọmọ Israẹli wọ́n wá ṣe kinní kan ọwọ́ yẹn kúkú gbé dúró sókè wọ́n wá gbé òkúta sí abẹ́ ọwọ́ yẹn méjèèjì bẹ́ẹ̀ làwọn méjèèjì tó dúró ti Mose ìkan dúró lọ́pọ̀ ọ̀tún ìkan wà lápá òsì wọ́n sì mú ọgbẹ́ ọwọ́ ẹ̀ méjèèjì sókè bá ti gbé sókè bẹ́ẹ̀ làwọn ọmọ Ísíráélì ń borí ogun lọ. Hallelujah, hallelujah. Ohun tí mo pè ní àkórí ọ̀rọ̀ pè ní láti gbàdúrà ó ní olùrànlọ́wọ́ tó lè gbé mi lọ́wọ́ sókè olùrànlọ́wọ́ tó lè gbé mi lọ́wọ́ sókè. Hallelujah. Ohun tó ṣẹlẹ̀ yìí bí àwọn ọmọ Ísíráélì ti ń yà ìgbàkigbà tí ọwọ́ Mose bá ti wà lókè bẹ́ẹ̀ ló ń borí ṣùgbọ́n láìpẹ́ láì jìnà ọwọ́ a máa ro Mose ọwọ́ tó wálẹ̀ bó ti ń wálẹ̀ náà làwọn ọ̀tá ń borí ẹ̀. Ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ ń bí olùgbọ́ mi ó ní pé ọlà kì í yàbọ̀rọ̀ bá àbárẹ́ni bálà bí ò bá sí olùrànlọ́wọ́ kò rọrùn àti dìde. Wọ́n pe àwọn kan ní apàpátá dìde àwọn yẹn sì mẹ́ta bẹ́ẹ̀yàn bá ti inú ẹrọ̀ fọ̀ dìde bó ti ń gbìyànjú àti yọ ẹsẹ̀ kan inú ẹrọ̀ fọ̀ bẹ́ẹ̀ ni kejì náà tó wọbẹ̀ padà ó nílò olùrànlọ́wọ́ ọwọ́ tí ó gbé ọwọ́ tí ó fà ẹ́ látòkè mo gbàdúrà ọwọ́ àánú láti òkè olúwa yóò ràn sí ayé rẹ̀. Ìwọ olùgbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ ló ní ẹ̀bùn ní onírúurú ọgbọ́n òdìgí láìsókùn ọgbọ́n lè wà ìná lè wà àìríà lè wà ṣùgbọ́n tí ó bá sí olùrànlọ́wọ́ tí ó lè ràn wá lọ́wọ́ láti gbé jáde ọgbọ́n yẹn sà àpàìmọ̀ kó má jẹ́ pé ọ̀hún inú ẹlẹ́dẹ̀ ló ń ra sí. Mo gbàdúrà gbogbo ògbó tó lù wá dámọ́ gbogbo ọgbọ́n tó lù wá dámọ́ gbogbo ìmọ̀ tó lù wá dámọ́ gbogbo òye tó lù wá dámọ́ olùrànlọ́wọ́ tí ó gbé ọwọ́ ẹ̀ sókè tí gbogbo ògbó yẹn á fi mú yọ tí gbogbo ìmọ̀ yẹn á fi di lílò tí gbogbo àǹfààní yẹn á fi di ẹjẹ́ àǹfààní fún gbogbo àgbáyé lórúkọ Jésù olùyàyé ògbó wọn dìde. Ọwọ́ tí ó gbé Mose ẹ̀ sókè lórúkọ Jésù olùyàyé ògbó wọn pàdé wọn. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní àjùmọ̀ bí òkan tàánú ẹni tí Ọlọ́run bá rán sí ni ní ṣe ni lóore òdodo ọ̀rọ̀ ni sà àbí mi bí lágbájá mi lọ ní àlágbájá mọ̀lẹ́bí mi ni ó lè má jẹ ìrànlọ́wọ́ lè má wà láti bẹ̀ ibikíbi tó wù kí olùrànlọ́wọ́ ẹ wà ibikíbi tó wù kí ẹni tó yẹ kó sàánú wà látòní lọ lórúkọ Jésù mo pàṣẹ pé ká pàdé ara yín bó bá ti ń pàdé ẹ kó ṣe ẹ lóore bó bá ti ń pàdé ẹ kó gbé ọwọ́ ẹ sókè lórúkọ Jésù ọwọ́ òkè wa lè mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ tó mọ̀wé ó lọ́pọlọ tó jí pépé ṣùgbọ́n ó wà lábúlé ibi tó ti roko ìyí iléèwé kò lọ kò jẹbẹ̀ kò sẹ́ni tó fẹ́ nǹkan níjẹ bàbá mi gan tiẹ̀ ti lè kú ìmí ilé mọ́ ni bàbá olè mọ́ ni ìyá àánú ẹ̀dìde ipòkípò tó wù kó wà àánú ẹ̀dìde ọlúwa yóò gbé ọ lọ́wọ́ sókè ọmọ tó ní tálẹ́ǹtì yìí
lorukọ Jesu ebun yen ko kan le jera lasan ebun yen o kan le pare maye wa rogo yen lo wa lo ogo yen awon oluwo lowo o gbe ni lowo soke lorukọ Jesu to le to aye eni se lorukọ Jesu Kristi mo gba laduwa oluwa yen won ti e awon kan wa ti oluwa ba ni ala lo ti eniyan ayaya ko si n to ku kan le so koda kan lo ba e je loju e ko le dawo ti e lo se tori pe oluwa lo rin ise loruko Jesu lato yin lo ora ko ro si o ora ko ro si o ora ko ro si o ko ori anugba ko ori anugba ki ori anugba ko ori anugba iwo mama yen iwo baba yen iwo goda yen ogo olugbo mi le mo bi to ti njagun to je pe ti owo ba ti lo le ogo afa ma bori e mo gba last dua loruko Jesu lato yin lo iwo mo ma bori ogun lato yin lo wa bori ota lato yin lo wa segun loruko Jesu Kristi Oka abale. Ogun ye o ni bori e. Ogun ye o ni bori e. Ogun elomi, ogun alakala ni. Ogun elomi, ogun ofa ni. Mo gbadura. Ogun ye loruko Jesu. Ile ogun na mo jo dani loni. Mo pada loni. Mo pase awon angeli lati gumere ni agbaye ko gbe eni owo soke. Loruko Jesu. Owo eyan o tun lo le mo. Ota to mori e mo iwo lo ma segun oluwa to segun fa mo sweli le pa gbe owo mo se soke loruko Jesu eni jo gbe owo e soke ti ibile yin o fi segun eni jo gbe owo e soke to fi di ayo ninu ibile to di ayo lorile ide to di ayo ninu ijo olorun to di ayo lawujo loruko Jesu ko la ko dari wa elomi ni ogbo elomi ni imo elomi ni oye to se to ba se nkan bayi eno gbe se lagbaja ile bele lo se kini o lo kuku se o lura lowo to le gbowo soke to gbo aye e ma buyo oni osi o gbadura loruko Jesu ogbo e yo foju kan mole ogbo e yo ni mole ogbo e yo ni mole ogbo e yo pade alaanu ori be ko so be ki anu ko fo ki anu ko fo ki anu ko fo gbogbo lala obi gbogbo lala baba gbogbo lala iya lori omo yi loruko Jesu ko ni ja sasan anu afo era laanu ori aye buyo ori be ko so be ko la ko dariwa ko se yanu loruko Jesu e gba anu dide lori oro aye olugbo mi yi loruko Jesu e gba anu eni ti oluwa ba ja fun ti o ba dide soro e o gboro je n to mo ko na de mo se o ti mo oluwa to ba ti mo o pe sinu aye eloni Jesu oluwa emi ro mo ti de gbogbo ese aye mi oluwa dariji mi eje Jesu wa ese mi nu kuro lati oni lo koruko mi sinu iwe iye ni o tele o gbogbo aye mi ni o se ife re ni o gba ogbo ni o tele o loruko Jesu lati oni lo mo ti aye mi fo to ba ti se eyi mo ki oku orire tori ati koruko sinu iwe iye nipa be wa le ma ba Jesu Goba, nipa be, wa ma ba ni, nipa be, yo ma ba se to aye re, a lo to bi opo soke, a lo lowo, to ku fo, e go lu ba mi na, to lu wa ti bo lowo, to ti de mi giga, to ti de mi la, bo pa won, to wa layi ka e, ti o di le dide, idi to lu wa ti fo e le oro, ni lati le ran won lowo, awon to ba le ran lowo, wo won ran won lowo awon na to dide ra awon elomi lowo n to ba se loni bi lo wi pe enikeni to ba mu talaka ni nkan to ya won lowo o soro ta lo fe o ni emi olorun o se fun olorun a de se pada awon opo awon mo ti oni baba ati bebe lo awon talaka awon ta ni lara awon ti ya nje to wa lagbegbe wa ta de le ran won lowo ta le je orun fun won ese baba se yi a se fun olorun mo wo pe won ni le se pada olorun to da won oun lo ma san pada ta ba se ore feni to le san pada fun wa gbogbo olorun be ni pe ase nkankan ni eni ti o le se e ti e se fun olorun le se fun igba yen lolorun fun ra e a pada san nkan e to ba se feni to le san pada fun e loruko Jesu mo gbadura gbogbo mi o anu adide ogbo
ayé ni bori e o fa ta ni bori e o fa ayé ni bori e ni oruko Jesu iwo lo ma segun anu afo o kan ya gbalẹ ile yodun ayo ni ato ori be ko se be ko la ko dabula gbogbo adura to ni o la yo ko wole ase ni oruko Jesu o la yo se alugo adipa fun gbo awon ore mi nu radio wa to se agba teru eto yi radio wa afide kale si ilu igbaja e ka wa loko awon e pa mentorship Eko agege awon ni won se gbatelu eto yi bo gba laduwa anu afo ninu aye eni kokan bo gbo eyin olugbo mi atokore atobire atomode ataba ten dawo lati je ki eto yi ko ma tesiwaju ni ojo mejo mejo anu afo ninu aye yi be ti ru yo ma dun owo to bi akoko gbe owo mo se soke ti o gbo aye yin abuyo oluaye gbigbide awon omo atomo omo atomo omo omo yin won se lege mi ni ori be ko se be o ko Jesu won FM ile se na to lu wa nlo lati se agbate eto yi loruko Jesu ko le jona anu afo ibega ni gbogbo ona loruko Jesu yo ma ba gbo awon to se lori le ni ile se yi ori be ko se be Jesu Kristi oluwa wa leyin eto e pe mi se ori ago 0-0-2-8-3-8-7-8-3-1 0-0-2-8-3-8-7-8-3-1 0-0-2-8-3-8-7-8-3-1 Mo Jesu anu afọ tabi ke roju si mi ni Aqua Church number 7 Coker Street Olufunmi Layo bus stop Orile Agege loruko Jesu a to pade ni ojo mejo alaafia fun Olusola Olariwaju loruko mi o wa laduwa anu Olorun yo pa so Ola Olorun yo fara ran lo aye wa Jesu Kristi Oluwa wa amen

0: 92.9 FM Karawumpa. Look, can you go giri?
1: On FM 92.9.
2: Ìrìnàjò mímọ́ lọ sí Saudi fún iṣẹ́ RGTD ọ̀run. Al-Araf International Travels and Tours Limited ní ilé iṣẹ́ lọ́lùbáríkà tí ń kọ ní ìrìnàjò. Tí kìí sì jánikulẹ̀. Látà ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti ń fàwọ̀ òyìnbó jẹun. Kò fọ́mọ wọn lọ́wọ́ rí. Gbogbo Mùsùlùmí tó fẹ́ ṣiṣẹ́ àjì àti múra ìrọ̀rùn. Tí ò ní fowó jóná. Ẹ máa lọ sí Al-Araf International Travels and Tours Limited. Bákan náà ni wọ́n tún bá ní ṣètò ìrìnàjò lọ́sọ́kẹ́ òkun. Láwọn orílẹ̀-èdè tí ẹ bá fẹ́. Flight ticket, student travels, working visa, hotel and holiday package, airport transfer, hotel reservation, Sierra ní gbogbo Mecca àti Medina, spiritual guidance, iṣẹ́ wọn ni. Ọ̀títọ́ inú àti bẹ̀rù Ọlọ́run ọba ni wọ́n fi ṣiṣẹ́ wọn o. Bẹ́ẹ̀ sì rèé, ààyè wà fún sọ díẹ̀díẹ̀. Al-Araf International Travels and Tours Limited.
3: Lábẹ́ aláṣẹ àti olùdarí Sheikh Bashir Al-Araf.
2: Head office wọn wà ní MM Shopping Plaza, opposite Ayike Up, Kuala Junction, Akala Express, Ibadan. Telephone 0708-658-5034 tàbí 0806-663-4387. Wọ́n tún wà ní Block 15B, Alhaji Mashal Road, Park Babajide Bus Stop, Sule Lagos.
3: Ẹ pé Sheikh Ridwan Ọlámilékan Inúwọlé, Imam Olúwaṣẹ́yìnmọ̀, Sule Lagos, sórí
2: 0707-530-5077. Al-Araf International Travels and Tours Limited. Ilé-iṣẹ́ abániṣètò ìrìnàjò tí kìí jánikulẹ̀.
4: Mátírẹ́sì yóò lè wọlé. Kò lè wọ.
5: Kí ló dé tó ń tiraka torí pé fẹ́ gbé mátírẹ́sì kọjá? Ǹjẹ́ o mọ̀ pé o lè sunrun tó dára lórí mátírẹ́sì tó wà nínú àpótí?
4: Dúró, àpò kékeré yìí jẹ́ mátírẹ́sì tó kún lóòótọ́.
5: Bẹ́ẹ̀ni, mátírẹ́sì rẹ̀stọ́rà àti kọ̀mpẹ́sọ̀ láti iléeṣẹ́ Vitafoam ni.
4: Ó lè rífẹ̀ sí, ó ń tóbi sí lóòótọ́ o.
5: Lóòótọ́ ni, ìtura ńlá nínú àpótí kékeré kan, ó rọrùn láti gbé, ó ṣe é gbé kọjá lẹ́nu ilẹ̀kùn tóru, láìsí wàhálà nínú.
4: Ó sì rí bí ẹni wípé ó dúró dáadáa lóòótọ́, kódà ó rọrùn dáadáa.
5: Bẹ́ẹ̀ni, pẹ̀lú mátírẹ́sì rẹ̀stọ́rà àti kọ̀mpẹ́sọ̀, tún orun ìtura pẹ̀lú ìdẹ́ra. Mátírẹ́sì Vitafoam nínú àpótí ìtùnú, ìrọ̀rùn àti ìníyelórí gbogbo rẹ̀ nínú àpótí kan. Vitafoam, ọ̀nà ìgbésí ayé tó dára.

0: ẹnìmísọ̀rọ̀ mo tara ṣe mo tọwọ́ ṣe tẹ́sẹ̀ ṣe gbogbo ẹ̀ ló máa jẹ́rìí nígbà wípé ẹni yẹn àbíjẹ́rìí tako ẹ̀nà jàlùkì yẹn mọ̀ so ẹni tí wọ́n sọ pé àwọn sọ pé tọ́ ayọ̀dẹ̀ kó máa lọ fìyà jẹ́ àdí kó máa lọ tó wá ṣe pé wọ́n sọ bẹ́ẹ̀ lórí òfin tó bá ẹ̀sìn mu ni torí nígbà míì adájọ́ akọ̀ rò pé ẹ̀wọ̀ àdéhùn tó kàn dájọ́ nù ni kò yé tó fi dájọ́ nù àbí nǹkan tó tò síwájú ẹ̀ gẹ́gẹ́ bí òfin ìlú wa bí àpẹẹrẹ wọ́n á ní choices is blind ntẹ bá sọ ni àmọ́ kò lówó gba lọ́ọ̀yà ẹni ìdẹ̀yìn àwọn ti gba sàn tó bó ṣe ń sọ̀rọ̀ báyìí náà káńtà ẹ̀ ó tẹ̀ ti sùn ó pé wẹ́kọ̀ tẹ̀ sùn jọ́ọ̀jù lọ́wọ́ kó dẹjọ́ nù pé ò ní ẹjọ́ kankan láti jẹ́ kó máa lọ ẹ ṣe tí láyé nìyẹn lálùkì àmọ́ gbogbo yín ajọ síwájú ọlọ́run bàbá yẹn tún tún mọ̀ padà ẹ tún tún lálùkì àmọ́ tẹ bá tún lálùkì àmọ́ yẹn ibi tọ́rọ̀ kún fún jẹ́ sí ni pé gbogbo ẹni tó bá pe òfin náà bá nírọ̀ bí àpẹẹrẹ ọlọ́run bá ti sọ pé enough to be enough ẹ tó bá ti pa ẹ̀kẹ́ pọ̀ náà ni wọ́n sọ pé ah in this generation in this age in this kìnìún kan draconian law kò wá acceptable ìtumọ̀ ni pé ìmọ̀ àpàyẹ̀fẹ́ tó bá pa is not accepting to him to sọ lọ́nà ọba fi dájọ́ náà kọ́ra ń pè é atún mi lónà bíbá àdìlẹ̀ kìtàb wọ́n tẹ́kì fún lọ́nà bíbá àdì ṣé ẹ máa gbàgbọ́ apá kan nínú quran ẹ ṣe àgbàgbọ́ nínú apá kan nínú alukuran ni wọ́n á tún tẹ̀ fún lọ́nà kìtàb ẹ sì mọ́kàn náà wà ló sọ bẹ́ẹ̀ ọmọ yìí fa omi zalika àwọn tó bá lè ṣe bẹ́ẹ̀ o wọ́n ti di kìtìrí ìtumọ̀ ẹni pé tọ́lọ̀ bá wa sọ pé ẹ̀pàyìn tí wọ́n bá sọ pé bóyá champagne ń sọ dáadáa rbc wọn á ní draconian law òfin ọlọ́run bá náà ń pè bẹ́ẹ̀ o òfin yìí ti ó ti hash ju àlẹ́ lò wọ́n ti fẹnu ba òfin ọlọ́run bá jẹ́ nìyẹn ọlọ́run bá ní gbogbo tó bá ṣe bẹ́ẹ̀ kìtìrí náà ṣe ẹ̀sùn ibi tọ́rọ̀ wà ibi tọ́rọ̀ wà bá nìyẹn wọ́n pe ọlọ́run bá nírọ̀ ìgbà tó bá sì pe ọlọ́run bá nírọ̀ agbára àwọn aráàlú ò ká láti sọ pé excuse me sir ọlọ́run bá ló sọ báyìí ní ẹni sọ́tọ̀ àbáwọn tó sọ pé ẹ̀wọ̀ ẹ má jẹ́ ká lo quran yẹn wọ́n jáde quran is powerful ẹ má lo quran yẹn ẹ má lo òwe kankan wọn ẹ jẹ́ ká wá lo ọta àbọ̀n ọta àbọ̀n tẹ̀lé kọ́ lo èyí náà èyí náà tún ti ń dojú sí gbogbo ẹ̀ ló wá jọra wọn mọ́ ayé wá dùn bá ṣu wọn ni wọn máa ń ṣe ẹni tí ò tọ́ sí yà oúnjẹ yà ẹni tí ò tọ́ lálùkì àmọ́ ọlọ́run bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ kí lè tó fin òfin yìí ẹ̀hẹ́n so ibi tí àlàyé yìí ti wá nìyẹn ẹni yóò wá sọ fọlọ́run bá náà ni ọlọ́run bá ó lè pè òfin yẹn nírọ́ láyé náà ni ó ti di kẹfẹ́ rí akọ lọ di yàyẹn nínú náà tó bá ọlọ́run ọba tó náà ọba ní kú fún ẹ kò dé kú fún mufsida mufsida ni pé kẹfẹ́ rí tó ba ìgbàgbọ́ ẹ̀ jẹ́ kẹfẹ́rí tó ṣe yẹ kẹfẹ́rí iṣẹ́ ọwọ́ ló ṣe pẹ́tori owó pẹ́tori ló fi sọ bẹ́ẹ̀ ló ṣe ni ọlọ́run bá máa jẹ́ níyà àwọn tó kẹ́kọ̀ọ́ ṣe kú ó kú náà ni pé àwọn kankan wà nínú alukoran tó ẹ̀ka yọ kúrò inú ẹ̀ ni àwọn draconian law inú ẹ̀ ni ó ti di kẹfẹ́rí kò bá kí n kú kẹfẹ́rí nù.
1: In this modern age, in this jet age.
0: Jet age.
1: Mama wọn fi kárí gbé bá a lọ́gbọ́n wà láyé gbogbo ti fàárọ̀ gbogbo ẹ.
0: ẹni tó sọ bẹ́ẹ̀ tó bá kú pẹ̀lú ìgbàgbọ́ yẹn kẹfẹ́ rí ni o bá a kéwòn kó bá jẹ́ kó fi àwọn ọgbà náà ló kẹfẹ́ rí ni o àfi tó bá tún bá ọ̀rọ̀ yẹn tó tún ọ̀rọ̀ yẹn sọ àwọn kan sọ ní àsọ̀fà assembly kan nínú kan tí yìí ní dárúkọ pé ìyá mi lo kùránì mọ́ má mi rẹ́ ní ti mọ́ ó lè gbọ́ ní ká má lò kùránì yẹn àwọn tó ń wà lórí ìjọba tó ń jalè tó ṣe gbọ́ ṣubú kúránì náà lò ẹ máa ń lo kúránì mọ kúránì ìlágbára wàá sọ níwájú ọlọ́run bá lọ́lẹ̀ kìámọ̀ kọ́ ló ń kó ṣe àánú ó lọ́wọ́ àìlẹ́mù.
1: Naam adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ wá jẹ́ kí asáriwo ilé yìí náà tó lára àwọn kan tí ó ń gbilẹ̀ láwùjọ wa ni tó bá wo social media ní ìsìn ọlọ́pàá òjọ̀ kan àwọn ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ gbogbo àwọn ìlú wọn á lò láti fi bára wọn lórúkọ jẹ́ ìlú ti pa ẹlòmíì lápá ayé lọ pé ọ̀rọ̀ jọ bí justice láàrin sọ ẹlòmíì kò ṣèwádìí kankan a kàn gbé ìdájọ́ kalẹ̀ lórí àwọn èèyàn yìí lórí social media tó fi dé ojúfẹ́ adé pé ìbanilórúkọ jẹ́ ìlú wọn ṣe é pọ̀ lójoojúmọ́ ojú wo ni islam fi wọn ká máa bára wa lórúkọ jẹ́.
0: Alhamdulilahi wa salatu wa salam ala rasulillahi wa alihi wa sahbihi wa sallim. Ẹ jẹ́ ká lọ sínú suratul nur Quran chapter 24 aya 11. Wọ́n ṣe bá ìyàwó Aisha lórúkọ jẹ́ nìyẹn. Ó sì bá ìyàwó nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Wọ́n lọ sí ogun kan. Ìyàwó Aisha sì máa ń wà ní abẹ́ cat kan. Àwọn ẹṣin tó máa ń kọ́lé sí lórí tẹ́sí máa ń rìn yẹn lọ́wọ́ abẹ́. Gbogbo oníkálukú ti wá ń lọlé ìyàwó àwọn àwọn bẹ́ẹ̀. Góòlù wọn fọ́nmúdára nǹkan tọ́múdání ti wọ́n sọ ni wọ́n wá lọ. Nígbà tó wọ́n fi padà dé ẹṣin tí wọ́n ń gbé wọn ẹṣin yẹn ti wá lọ. Ẹṣin yẹn ṣe lọ ọkùnrin tó máa ń pè ní ojoojúmọ́ wa wá wá rí ìyàwó Aisha. Ó ṣe ti rí bó ṣe ń lọ báwo ni ìyàwó Aisha lè lóko pé ṣáà yìí náà lẹ́nu náà ni ó ya ẹ̀rọ inú mọ́tò tèmi kíríkà tiẹ̀ wọ́n ẹ̀ kí n wá gbé lọ.

0: le ro pe ta le se bi o emi so ye ri ilo nsoro se ti yin bo e o o e ma gbeku nbe te ba gbeku nbe ma oda 92.9 Bond FM e ma tele wa kala
1: ago meji ale ti lu e kale aku itimi sunday teni mo gbaradura pe koni jari mo ni kokan wa iroyin agbaye la mo fun lati le se wa bond fm 92.9 radio nigeria to fi kale so ni gbengbo ninu gro ikeja leko ibe na lati iro sajuno eja farabalẹ gbọ koko to lefo ninu awon iroyin ohun na ajo to ngbogun ti eyikeye egbogi oloro nle yi ndla o ti mu eru to kun fofofo fun egbogi oloro ti won fe gbeja pa lo si orilede united kingdom ipinle osun ti faramo afikun asiko ti oga agba ifafiti osun yo ma lo ile alaja mere ti wi ti won ko lowo to ya lule wi laaro kutukutu ni o pa eyan kan nilu enugu ikolu nla ti ile ukraine se o pa omo lede russia mere o iroyin na re lekunre re eja farabalẹ gbo latenu olumide olalere ajo ndla ti rowo to paaki egbogi oloro colorado meta ti won dogbo kupamo sinu agbedu orin tamo si music speaker won kan fi e ni ibudoko oko oko ni mazamaza ni ilu eko nigba ti won ko lo si ilu abidjan ni orilede cote d'ivoire ati liberia owo iko ajo dogi lo te gege ba sugbo latenu ogbeni femi bafemi oun lo kede iroyin naa leni sunday oun naa lo ti je ka mo pe ejenti to n gbe eru lo si ile okere ifeanyi obed augustine to je omo odun mokanlelogoji pelu obasi ogosuku eni odun merindinlaadohun ni owo te latara igbesi akin ti awon iko yi ti won gbe ti won fi lo si itosi ile ounje igbalode itri bakan naa ni ido ni ido park owo tun ba afurasi mi ta mo si ifeanyi nwokolo eri lojo eti friday jeta ti se ojo kokanla osu yi nígbà tó ń gbìyànjú àti fi ọ̀kadà tó ń fi ẹrù jíṣẹ́ gbé colorado tí wọn kìlọ̀ ẹ tó méjì àti ẹyọ kan lọ sílùú kano ọ̀gbọ́nni ọbáfẹ́mi ò ṣàṣẹ lójú ìròyìn náà pé nílùú ugele àti asaba tó jẹ́ ìpínlẹ̀ delta ikọ̀ àjọ ndla túkẹ́ fi oríṣiríṣi egbòogi olóró ampoules tó jẹ́ abẹ́rẹ́ pentazocine oògùn olómi codeine tramadol diazepam flonitrazepam àti mdma ọwọ́ sì ba emeka oji àti ṣukú ebuka anedi ìjọba ìpínlẹ̀ èkó ti rawọ́ ẹ̀bẹ̀ sí àjọ tó ń ṣagbátẹrù ìrìn àjò ilẹ̀ mímọ́ aj ní nàìjíríà ta mọ̀ sí nacon fún bó ṣe fi kún iye ààyè tó ṣílẹ̀ gbẹ̀gẹ̀dà fún ìrìn àjò aj ọdún 2027 ó sì ní ẹjọ́ òun kọ o bí èrò tó fẹ́ lọ fún aájì bó ṣe pọ̀ tó ńlẹ̀ ló fà ó kọmíṣánná tó rí sí ọ̀rọ̀ abẹ́lé ibrahim layode ló pe ìpè náà lásìkò ìpàdé tó ṣe pẹ̀lú ikọ̀ àjọ nacon fún ti ìgbaradì lábẹ́ ìdarí kọmíṣánná tó ń ṣàkóso tó tún ń ṣètò ìwé ìyọ̀ǹda ìyẹn prince anofiu ọ̀làríwájú elégùsì ọ̀gbẹ́ni layode ó ṣàlàyé ààyè tó lé ní ẹgbẹ̀rún kan 1224 slots nìkan ni wọ́n ní wọ́n fún ìlú èkó nìkan fún àwọn tó fẹ́ lọ fún ìrìn àjò aj ọdún 2027 ó sì ní ó kéré jù ìpínlẹ̀ èkó nílò ààyè 2,000 kódà omi wàrán ti lọ́dún 2023 ó ní ìpínlẹ̀ èkó kó èèyàn tó ń lọ bí 7,196 ó lé 69 ìrìn àjò aj lábẹ́ elégùsì kan náà pẹ̀lú 8,000 lọ́dún 2026 lábẹ́ elégùsì náà ìbáyé ìwẹ̀ kọmíṣánná ti wá ń ketọ̀tàn lórí ètò ọdún yìí onípe gbogbo táǹtì àti bàbà tawọn arìnrìnàjò yóò dúró sí ní àràfà oníkùbùdùmù tó tó fi di wípé níṣe ni ọ̀pọ̀ arìnrìnàjò ń ṣàìsàn tí ọ̀pọ̀ sì ń ṣàròyé bákan náà ó tún di ẹ̀bi ẹ̀sùn ru iléeṣẹ́ ọkọ̀ ojú òfurufú yẹn flynas tó gbé ọkọ̀ òfurufú tí kò lè gba ọ̀pọ̀ èrò sílẹ̀ pẹ̀lú ààyè ibi tí wọ́n máa lò fi ṣe ẹ̀yọ́ tàbí ṣe gá tó fi di pé ìnira náà ó pọ̀ fáwọn arìnrìnàjò tó gbérapá láti ìpínlẹ̀ ìkùlọ̀ fún ìdí èyí ọ̀gbẹ́ni láyọ̀dé ó wá fẹ́ kí àjọ nacon kó fún àwọn ìpínlẹ̀ ní ìyọ̀ǹda láti jẹ́ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ààyè tí wọ́n á ti máa gba ìtọ́jú ní ilé ìtura tí wọ́n dé sí fún àìsàn tó bá ti nílò ìtọ́jú kíákíá sì ni ẹ̀wẹ̀ ó tún pè lọ́nà tí àjọ yìí yóò tún fi tètè gba oògùn tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n rà lákòótán prince elégùsì ó wá jẹ́ ká mọ̀ pé kókó àbẹ̀wò ọ̀hún ni láti lọ ṣe àlàyé fún àwọn ìpínlẹ̀ lórí àyípadà àti ìlànà tuntun ti ilẹ̀ saudi tó ṣẹ̀ gbé jáde lábẹ́ vision 2030 lè tó fààyè gbà kí àwọn iléeṣẹ́ akónirìnàjò àdáni kí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àlàálẹ̀ ìjọba nítorí ẹ̀ elégùsì ó wá kọ́ sára sí ìlú èkó látàrí ipa tó ń kó lórí ìtọ́jú àwọn arìnrìnàjò lábẹ́jọba ààrẹ bọ́lá tinubu nígbà tó wà nípò gómìnà ìlú èkó nítorí ẹ̀ ló fi ní kí àwọn ìpínlẹ̀ yòókù náà kí wọ́n kọ́ ẹ̀kọ́ gidi látara ẹ̀ ó ṣe pàtàkì ká má gbàgbé àwọn nǹkan àtijọ́ tàbí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí kìí ṣe pé ẹni ọ̀hún mọ̀ọ́mọ́ ṣe ṣùgbọ́n tó fa ìbànújẹ́ àti ìpòrúru ọkàn oníká foríjì irú ẹni bẹ́ẹ̀ ká sì kọ́ bí a ṣe ń gba nǹkan mọ́ra ká jẹ́ kí ìfẹ́ tó tọ́kú jọba láàrin ara wa kókó ọ̀rọ̀ yìí ló ti ẹnu òjíṣẹ́ olúwa kan reverend father christian adomiwe jáde nígbà tó ń ṣe ìwàásù lọ́wọ́ lénìí nínú ìjọ st john the evangelist catholic church tó ń bẹ ní ládípọ̀ oṣòdì lẹ́kọ̀ọ́ òjíṣẹ́ olúwa ni reverend adomiwe ó sọ pé ọ̀pọ̀ ìṣòro àti wàhálà tí orílẹ̀-èdè yìí ń kojú lọ́wọ́lọ́wọ́ ó ní kò bá ti di ọ̀rọ̀ ìtàn tó bá jẹ́ wípé gbogbo ọmọ orílẹ̀-èdè yìí wọ́n bá ń tẹ̀lé òfin tá a sì ń jẹ́ kí ẹ̀rí ọkàn kó máa jẹ wá ká máa sọ òótọ́ ká kú fún àdúrà ká sì máa tẹ̀lé ìlànà àti òfin ti ọlọ́run tó ní ká máa pamọ́ òjíṣẹ́ olúwa náà ó wá fi dá wa lójú pé tá a bá sì fẹ́ kí orílẹ̀-èdè yìí dìde padà a ní láti padà sí ọ̀dọ̀ ọlọ́run ọ̀gá ògo jùlọ ká kọ gbogbo ìwà èrí wa sílẹ̀ ká sì gbọ́rọ̀ sí lẹ́nu fún ìdí èyí ó wá ké sí àwọn olóṣèlú wa náà kí wọ́n kọ́ bí a ṣe ń sọ ọ̀rọ̀ òtò òdodo kí wọ́n yé máa ṣe ìlérí lórí àwọn nìkan mọ́ kí wọ́n sì lo owó ìlú láti fi gbé orílẹ̀-èdè yìí dé ipò àgbà ó wá ran gbogbo ọmọ orílẹ̀-èdè yìí náà létí pé gbogbo ohun tí ẹ̀dá bá gbélé ayé ṣe pátá náà ni yóò jiyàn níwájú ọba dẹ́dàá lọ́jọ́ ìkẹyìn nítorí ẹ̀ ló fi yẹ ká máa gbé ìgbé ayé ìwà mímọ́ ká sì máa fi ìbẹ̀rù ọlọ́run ṣe gbogbo ohun tí a bá ń ṣe. Àmọ̀ràn tó nípọn ti lọ sí ọ̀dọ̀ àwọn adarí ọ̀dọ́ àti àwọn alẹ́rọ̀ lágbóòrò òṣèlú láti ìwọ òòrùn ilẹ̀ yìí lọ láti ṣe ètò bí wọ́n á ṣe fún àwọn ọ̀dọ́ náà láàyè láti darapọ̀ mọ́ ọ̀rọ̀ òṣèlú ní ìgbáradìde ètò ìdìbò gbogbogbò ọdún 2027 táwọn lọ́ọ̀kán ìpè yìí wáyé níbi ètò àwọn ọ̀dọ́ lábẹ́ olórí ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú APC ní ẹkùn ìwọ òòrùn ilẹ̀ yìí ìyẹn Adéṣuyì Daramọ́lá níbi tá a ti rí olórí ọ̀dọ́ àgbà òṣèlú àtàwọn alẹ́nulọ́rọ̀ láti ìpínlẹ̀ mẹ́fà tó ń bẹ ní ẹkùn náà sí agidigbi ìkẹjà nípínlẹ̀ èkó nígbà tó ń sọ̀rọ̀ tiẹ̀ níbi ìpàdé ọ̀hún tó dojúkọ àgbélárugẹ àwọn aṣáájú ibẹ̀ ni Daramọ́lá ti sọ pé àwọn ọ̀dọ́ ní láti lọ jìnà réré lọ kọjá ìdìbò abẹ́lé nìkan tá a mọ̀ sí primary ó wá sọ̀rọ̀ lórí bí ṣèyí tinubu tó jẹ́ ọmọ ààrẹ bó ṣe ń ṣètò bí àwọn ọ̀dọ́ ṣe gbọ́dọ̀ pọ̀ nínú ìjọba nígbà tó ń wòye bí mínísítà tó mú àgbéga bá ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ńlẹ̀ yìí ìyẹn ọ̀gbẹ́ni Ayọ̀dẹ́lẹ́ Ọláwáńdé àti olórí ọ̀dọ́ káfọ̀tà dókítà Dayo Israel bí wọ́n ṣe wà nínú ìjọba níbi ìpàdé ọ̀hún ni ìkan lára ìgbìmọ̀ ìṣàkóso Alábí Ọpẹyẹmí tó ti ní ìpàdé náà fi ó ti fààyè gba ọ̀dọ́langba tó jinlẹ̀ nínú ètò òṣèlú láti sọ̀rọ̀ lórí ìdarí àti ojúṣe wọn lágbo òṣèlú ìròyìn àgbáyé lẹ́gbọ́ láti iléeṣẹ́ Bond FM 92.9.

0: ẹkún ìtẹ̀rísíwá ìrìn àgbáyé lẹ́gbẹ́rẹ́ ti lè ṣe bond fm 92.9 ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ti faramọ́ fífi ọjọ́ kún àsìkò tó yẹ kí ọ̀gá àgbà ifáfitì ìpínlẹ̀ ọ̀ṣun junior ọ̀ṣun kí wọ́n máa lò tó sì pe àjọ asuu lẹ́jọ́ kó sọ òfin tó tako ìgbésẹ̀ náà lóòótọ́ ìjọba fúnra gbà pé àfikún ọjọ́ ọ̀hún wà ní ìbámu pẹ̀lú òfin ìdásílẹ̀ ifáfitì ọ̀hún ó sì ní ifáfitì junior ọ̀ṣun ó jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun ó sì jẹ́ wípé abẹ́ ìṣàkóso ìjọba ọ̀ṣun náà ni ifáfitì náà ló ń ṣàkóso lé lórí nínú àtẹ̀jáde ìròyìn ti kọmíṣánná ọ̀rọ̀ ìròyìn àti ìkéde ìyẹn olú ọmọ kọ́lápọ̀ alimi tó gbé jáde òun ló jẹ́ kó di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ti la àwọn ìlànà kan kalẹ̀ lábẹ́ ọ̀rọ̀ àsọyépọ̀ ọdún 2025 láàrin ìjọba àpapọ̀ àti àjọ asuu ní ifáfitì òun náà ló ṣe lálàyé pé junior ọ̀ṣun ó ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé òfin àti ìlànà ọ̀hún síwájú ìjọba àpapọ̀ pẹ̀lú sísan owó àjẹmọ́nú gẹ́gẹ́ bá a ṣe gbọ́ látọ̀dọ̀ ìjọba gómìnà adémọlá adeleke òun ni gómìnà ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ èkìtì tó jẹ́ akẹgbẹ́ tó buwọ́ lu ìlànà sísan owó oṣù lórí ọ̀rọ̀ àdéhùn wọn ó sì ṣàlàyé bí àjọ asuu bó ṣe kọ̀ láti tẹ̀lé ìlànà ọ̀hún torí pé bí ìpínlẹ̀ ṣe mú ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ lórí pé kò ṣàtìlẹ́yìn fún ẹ̀sùn náà pé ìjọba ti pa àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ náà tì ṣùgbọ́n lórí àfikún ọjọ́ tí vc yóò máa lò ìjọba ti kọ́ kọ̀ láti tẹ̀lé nǹkan tí àjọ asuu ń béèrè fún ó sì ní ìgbésẹ̀ yìí ó ní ṣe pẹ̀lú ìlànà ìgbìmọ̀ òṣìṣẹ́ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti rí gbé jáde o nígbà tí ẹnìkan jẹ́ ìpè ọlọ́run lójú ẹsẹ̀ tí ilé alájà mẹ́rin tí wọ́n ń kọ́ lọ́wọ́ tó yá lulẹ̀ wì ní àdúgbò ọgbàlù ní independence layout nílùú enugu gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àwọn òṣìṣẹ́ yìí wọ́n ń sùn lọ́wọ́ ni o nígbà tí ilé náà tó dà wó lulẹ̀ wì lójijì ní nǹkan bíi aago mẹ́fà ìdájí ní sunday ìbáyé àjọ tó ń takìdí síṣẹlẹ̀ pàjáwìrì ní olú ìlú ìpínlẹ̀ náà ò ti jẹ́ kó di mímọ̀ pé àwọn òṣìṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n rí gbé jáde lóòyẹ̀ wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn ìpínlẹ̀ enugu tá a mọ̀ sí state teaching hospital nígbà tí ẹnìkan nínú òṣìṣẹ́ mẹ́fẹ̀ẹ̀fà náà tó jáde lọ ra nǹkan kí ìṣẹ̀lẹ̀ náà kó tó ṣẹlẹ̀ òun náà ni orí kó yọ ní ìsìn àjọ nema àjọ alágbélébù tá a mọ̀ sí red cross àjọ sema àjọ tó mú àgbéga bá ìpínlẹ̀ enugu àti iléeṣẹ́ ọlọ́pàá ti wà níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ṣùgbọ́n kò tí ì sí ẹnìkankan tó tí ì mọ nǹkan tó fà á tí ilé ọ̀hún tó fi ya lulẹ̀ wì láàárọ̀ kùtùkùtù ní sunday ìròyìn láti ilẹ̀ òkèrè wá ohun tá a gbọ́ ni pé orílẹ̀-èdè russia ti ní èèyàn mẹ́rin ló kú ikú àìròtẹ́lẹ̀ ikóró níbi ìkọlù tí orílẹ̀-èdè ukraine níbi ìkọlù tí orílẹ̀-èdè russia ṣe látara ìjà ogun tó ń gbóná girigiri láàrin igun méjèèjì láti ọjọ́ pípẹ́ wá láti bí ọdún mẹ́rin sẹ́yìn tí ìjà náà ti bẹ̀rẹ̀ kódà ó lọ bí ogún èèyàn tó farapa yánnayànna níbi ìkọlù tó wáyé mọ́júmọ́ ìní nísìnyí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ìkọlù tí orílẹ̀-èdè russia ti ṣe sí ukraine láàrin wákàtí mẹ́rìnlélógún ó ti tó ọgọ́rin ó dín irinwó ó lé méjì àti mẹ́ta kódà ikọ̀ ọmọ ogun ilẹ̀ russia ó ti já àdó olóró ukraine tó tó 84 lulẹ̀ wì gẹ́gẹ́ bí iléeṣẹ́ ètò ààbò orílẹ̀-èdè náà bó ṣe lálàyé russia ṣe ìkọlù méjì tó lágbára sí ìtòsí ẹnu àlà bodè ilẹ̀ ukraine pẹ̀lú òṣìṣẹ́ nato tó wà nílùú polish gẹ́gẹ́ bá a ṣe gbọ́ látẹnu òṣìṣẹ́ ilẹ̀ ukraine tó ó tọ́ lẹ́nu ṣùgbọ́n ó kún kún kúndínlá dúró ẹjọ́ farabalẹ̀ pọ́kókó ìròyìn náà lẹ́ẹ̀kan sí àjọ tó ń gbógun ti èyíkéyìí egbòogi olóró nílẹ̀ yìí ndla ti mú ẹrù tó kún fọ́fọ́fọ́ fún egbòogi olóró tí wọ́n fẹ́ gbéjápa lọ sí orílẹ̀-èdè united kingdom ìpínlẹ̀ ọ̀ṣun ti faramọ́ àfikún àsìkò tí ọ̀gá àgbà ifáfitì ọ̀ṣun yóò máa lò lórí ipò ilé alájà mẹ́rin tí wọ́n ń kọ́ lọ́wọ́ ó yá lulẹ̀ wì láàárọ̀ kùtùkùtù ní sunday ó ti pa èèyàn kan nílùú enugu bákan náà àmọ́ fún yín pé ìkọlù ńlá ti ilẹ̀ ukraine ṣe ó pa ọmọ orílẹ̀-èdè russia mẹ́rin ọ̀pọ̀lọ́bàǹdé lọ sí ọ̀dọ̀ olóòtú waheed àtifágbọ́ pẹ̀lú àtìlẹyìn sherifat oyedìran àwọn ní olóòtú ìròyìn àgbáyà lónìí èmi ti ń tòótọ́ olúmìdé ọlálérè ló ń sọ fún yín pé ẹ ṣeun ṣeun tẹ́ ń gbọ́ bond fm àjọṣe wọ̀ ní bàjẹ́ o
1: Edimare lodiri ewa fakuko o.
2: Edimare lodiri ewa fakuko.
3: Oba oko lodiri ewa
1: fakuko o.
2: Edimare lodiri ewa fakuko. Ibi kakede ati kolowo o se royin. Bande FM awama loba.
3: And 92.9 FM.

Airport. Àgbàlá ìtura òkè odò agége lẹ́kùn ló ń pe gbogbo ènìyàn láti wá gbáre o. Irú òwúrọ̀ kùtùkùtù ní bí àkànṣe ètò tá a pè ní jígbáre. Gbogbo ìdájọ́ ọjọ́ ọmọdé ló máa ń wáyé láti aago márùn-ún àbọ̀ ìdájí sí méje àárọ̀. Ilé ìjọsìn wa tó wà ní Lagos Abeokuta Expressway. Ilé epo bus stop òkè odò agége lẹ́kùn. Ìwọ náà wá tẹ́rígbárí ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ fún bẹ̀rẹ̀ àkọ́tún ìṣe rere nínú ayé rẹ. Gbogbo ọlọ́jọ́ pípẹ́ aṣẹ́ pátápátá, àgbàdo ọlọ́mọ oníròbí ń já dalayọ̀. Gbogbo òkè ìṣòro ni yóò wò tútù. Ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run ló máa wà níbẹ̀. Bíi Pastor Ọláyẹmí Adéníyí Coordinator, Pastor Isaac Abiala, DCC Superintendent, àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run lábẹ́ olùgbàlejò àgbà, Prophet Dr. SK Abiala, Prophet and Evangelist Worldwide. Tó bá tún fàlàyé sí pé 0708666 9943 tàbí 0803321 9077. Ọ̀pọ̀ ló ti gbà wípé Jésù lọ́dún wa.

wa gbọ gbogbo eyi tẹ gba tọdún lọwọ lọdọ wa àtẹyí tẹ ṣe péjọjú sí wa àti ṣàfikún ọsẹ lera ìsíwájú sí títí dé parí oṣù september lọfi máa bá wa pàdé lọfíìsì wa láago mẹsàn àárọ sí márùn rọlẹ ẹ kúkú ti mẹni tẹ ní kàlífà abá tẹrápì àgbàlẹ ìṣẹṣẹ gòbílẹ tí pòlú máa kọ gòbílẹ nìpọ marathon extra bitter sódò tẹ bá papọ mọ fìlú ní sọrọ iṣẹ tí o ṣe lágbo ara àyà jíjẹ wá bíbà ẹgbẹ korí tó sóhun àìrórun sùn ìtọ ṣúgà dágbére ojú tó ń ṣe àkójú tí ń buni kámá lè wà mọtò alẹ àbúrò tó jìnà sí ni ọmọkùnrin àṣìṣe akọni lóde olólùfẹ obìnrin àsìkò àlejò wọrọwọ ẹ máa bọ níbi ọsẹ lera tá a gbé kalẹ fóṣù september yìí 5000 naira

èròyà wa wo bẹ́ẹ̀ ni irú ohun èwo là á tún kọ sí gbẹ̀dọ̀ lẹ́yìn èròyà wa wo èròyà máa bọ̀ ẹ wá wúre èròyà máa bọ̀ ẹ wá wá dùn èròyà máa bọ̀ ẹ wá gba ìwà àìnípẹ̀kun lọ́dọ̀ tiwa rsk the rock bẹ́ẹ̀ ni rsk the rock venture ní nọmba 9 ajésà fẹ́ close kánsù power line road ìdílù lagos ibẹ̀ láti ń dá bí ọdún táwà ń rọ̀ bí òwe egbògi ìgbàlódé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbòǹtẹ̀ ìjọba làwa fi ń ṣoma aráyé lóore pòfitọ́ kádúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ tí ń sọ tewé tegbò ìbílẹ̀ dì tẹ́wọ́gbà fi gbogbo aráyé rsk the raw ẹ̀ẹ̀mí dọ́là rẹ̀yìn láyéláyé kò pé iwájú iwájú báyìí lọ́pá ẹ̀bì tí wó ṣe ibi tí a wí la dé yìí o ebi tó jáde ti kúrò lẹ́nìkan kì í wò ó gbogbo ọ̀rọ̀ méje ń gbọ́ pátá ọ̀rọ̀ lọ́wọ́ àmúbẹ̀ ló fi tọ́ fún gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni tí ò gbọ́ ọyẹ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbọ̀ǹtẹ̀ ìjọba wọ̀nyí ayọ̀ ni ti gbogbo wa ṣẹ́ ẹ gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni tàkọ́kọ́ ká lè bọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ takọtabo bíi sókè ojora ìdásí ìdákọ́lẹ̀ àwọn obìnrin kú ẹ̀gbọ́n ṣigaṣiga àti ṣẹ̀ kan sùn lọ. Ìkejì ni terminate prostate ká lè bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jù tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá nínú ara takọtabo. Ìkẹta ni kataglanko tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma. Àrùn ojú tó lè sọnù di ta ń wọlé gbogbo ẹni bá dáni lójú àáfi gbárí ni èyí ló fún wa láǹfààní àti lè pe ilé iṣẹ́ rsk the rock venture fún àlàyé lórí ìbéèrè gbogbo tọba rú wa lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ni 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 ẹsẹ̀ láǹfààní àti yọjú sí wọn ní iṣẹ́ wọn nọmba 9 ajésà fẹ́ close kánsù bus stop power line road ìdílù lagos kẹ́ẹ̀lẹ́ mojú ajé kò ní sọ egbògi àkọ́kọ́ tó jẹ́ kò ṣeé mú ní fún gbogbo ọkùnrin pátá mo ń pè ní àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ mi dáadáa àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ní fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò ẹ kúkú mọ̀ pé òde òní ti yàtọ̀ síta yé ẹjọ́ sí láyé àwọn bàbá ńlá wa àwọn kì í jẹ̀jẹ́ kújẹ bẹ́ẹ̀ ni wọn kì í mọ̀ kú mu oúnjẹ òòjọ́ ni tiwọn ewébẹ̀ òòjọ́ ni ẹ̀rùn ọ̀gbẹ́ tó sásẹ́nu ẹ̀gbẹ̀tì tàbí ti gbórógbó kódà títí dé orí omi odò tàbí tìbùlẹ̀ ohun gbogbo ọ̀jọ́ ni láyé àwọn bàbá ńlá wa yàtọ̀ sí èyí onírúurú egbògi pẹ̀lú àgbọ̀nrin tiwọn láti gbàdégbà ọ̀tọ̀ la gbé ìdájí ọ̀tọ̀ la gbé ọ̀sán ọ̀tọ̀ ni ta lẹ́ pátápátá èyí ló mú wọn náà gùn lẹ́mìí nínú okun rẹpẹtẹ pẹ̀lú àlàáfíà tó jíire èyí ló fi yẹ ká dúpẹ́ pé níbi táyé dorí kodòdó lọ́jọ́ òní ọ̀gbọ́nṣẹ́kù ìmọ̀ òtí ìtàn lọ́wọ́ àwọn ẹni orí fi ṣe lóore egbògi àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kì í bara jẹ́ kì í jẹ̀fun kì í jẹ̀dọ̀ kì í sọnù dákúrẹ́tẹ̀ nígbà kankan torí pé eré àti gbòògbé ọ̀pọ̀ ń gbé lónìí

ni nilo temi ki fi lo koja bo se ye tori gbogbo wa la mo pe apoju ori gbogbo ete lo wa nbe ko se lo ti ni lara ori atebo ni gbogbo mi gbogbo je ku je ode oni lo nsakoba fun baba abeji gbogbo emu ku mu akoko yi le lesu leyin opa agbara omo kunrin lo fi je dandan fun wa lati ba ewe atebo ibile se mule bo se wa gege aye awon baba nla wa o wa lori gba kaakiri oja o wa kaakiri adugbo kokan o si wa lori awon ontaja pelu awon asowo atekanle gbogbo o si gba ta agbenu nigba ku gba ti o ba dere ori papa ka le fa koyo gege bo se ye ni waju abo ko si rara owo re o fani lapoya ko ku ni owo emi atakere yo dun ni eni ifa uto si ni pe ni aramu eni ti o ba won debe ko le mo bo se nlo atekan le gbangbangban ije ri aye ni je ri oro oro enikan ni jero bo ba di to po eyan o bo gbogbo oro sugbon mo gbagbe ayewo ni ra se pataki nigba ku gba ka le yago fun fifo ogun etewo lapalapa egbiyanju ewo loni ke le jami nro tori pe ipo eniyan ni pele ri ohun wa ni jina jina se eran ti pe koko legun se gbagbe pe suku legun agbado ka soro ko ri be ni yeda eniyan ati so tele tele pe gbogbo ibile meta ototo ni wọn fi ni so mo eniyan lanfani ni RSK The Rock Venture egbogi keji ni wọn pe ni Terminate Prostate wọn sọ loruko gẹẹsi ko le nitumọ si gbogbo eniyan toyibo ti yibo pẹlu hausa oju kekere lọpọ eniyan fi n wo ṣugbọn to ba dagba tan lo ṣẹṣẹ n yi wọn pe nkan nla ni itọ titọ ya ni gbogbo ogba o lewu pupọ fun ilera eniyan ṣugbọn wẹrẹwẹrẹ ni wọn n jo lọrọ tiẹ to ba loke tan ni bu yayaya igba to ba dagba tan lo ṣẹṣẹ yí ọpọlọpọ ènìyàn kú ẹni ti bọ sínú aṣọ torí náà bí ènìyàn bá ń tọ lẹẹmarùnún lẹẹmẹfà lẹẹmeje láàrin ìlú kílẹ ò tó mọ àkíyèsí ìlera ṣe pàtàkì bítọ bá ń gbé ènìyàn nídìí kọjá bó ṣe yẹ débi pé lọpọlọpọ ọgbà ìtọ ti ń jáde kí ènìyàn tó délé ìtọ àkíyèsí ṣe pàtàkì bítọ ènìyàn bá ń pín sí méjì mẹta mẹrin tàbí jù bẹẹ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì làwa fi ń sọ pé ààyè ọpẹ ti yọ torí lọjọ pípẹ sẹyìn ẹ máa máléèjì ẹ là ń gbọ kò ṣe é báwí kò ṣe é wòsàn ẹ ṣá máa kì mọlẹ ẹ máa kì mọlẹ títí lọjọ kú ṣùgbọn ní sáà yìí ààyè ọpẹ ti yọ kékeré láti pẹka àrókò tó bá dàgbà tẹ ẹ bọ nígbà lọwọ ẹni ló fi ṣe pàtàkì fún wa láti mú egbògi àtàtà yìí pàtàkì Terminate Prostate wọn ti ṣàyẹwò ẹ kí wọn ó tó lù ú lóǹtẹ gbà wọn bá léwu lórí ìlera ènìyàn láyéláyé ìjọba ò ní lù ú lóǹtẹ gbogbo àlàyé lílo rẹ ó ti wà nínú páálí ẹ egbògi ìsítọ ètò àtọjù atọkùn wàhálà àlera Terminate Prostate egbògi ìbílẹ egbògi tiwantiwa ìtọ̀ ò ní pọ̀ lápọ̀jù bẹ́ẹ̀ ni kò ní jó ní fàìfàì bí ata kò bójú mu kí èèyàn ó tàn tán kí tọ̀ ó tún mú ọrùn sẹ́wọ̀n àwọ̀tẹ́lẹ̀ ẹni kò dáa rárá kí tọ̀ ó mú ọjọ́ ní nídìí gẹ́gẹ́ bí ata kò bójú mu kí tọ̀ ènìyàn ó máa pín sí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ìtọ̀ ò gbọdọ̀ náà jáde ṣeréṣeré kọ́ máa dáwọ́ dúró ó gbọ́dọ̀ máa da ìyá ni ìtọ̀ ò gbọdọ̀ náà kìlọ̀ ọkọ̀ tì bí ẹyin tàbí ẹlẹ́rìn dòdò bẹ́ẹ̀ ni ìtọ̀ kò gbọdọ̀ ní àwọ̀ mìíràn yàtọ̀ sí olómi ọsàn àti funfun mímẹ́ ohunkóhun tó bá yàtọ̀ sí gbogbo ohun tá a kà sílẹ̀ yìí ó léwu lọ́pọ̀lọpọ̀ torí náà ọ ń bọ̀ lókè ọ ń bọ̀ lódò àwọn láàdín ẹ̀dẹ́ ẹ tètè yan Terminate Prostate láàyò lónìí kẹ ẹ gbọ́ṣẹ́ wò kẹ ẹ lè jami nírọ́ ẹ má gbàgbé pé oníwọ̀ ẹ̀dá lẹ́lẹ́rìí tí ẹ̀ máa wà ní jìnnàjìnnàjìnnà RSK The Rock Venture atọ́kùn àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wà ní nọmba 9
Ajishafe Close, Kansu, Power Line Road, Idilu, Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ẹ ní pè mí sí ni 0802-948-1838. Lẹ́ẹ̀kan sí 0802-948-1838 tàbí 0704-886-6422. 0704-886-6422. Egbògi kẹta tí ń jáde nílé iṣẹ́ ara yìí ni Kata Glanco. Èyí wà fún àbójú lọ́wọ́ gbogbo kọ̀lùkọ̀lù tó lè sọ ní di táwọlé tàbí kó gbòde ọ̀sán lọ́wọ́ ẹni ọlọ́run dákò ní sọ̀wá sóòkun ayé. Ẹ kúkú mọ̀ pé ojú lọ bá ara, ojú lẹ̀ṣọ́ ara, gbogbo bá rí léde ní fáàrí pé. Èyí ló fi jẹ́ pé ọ ń bọ̀ lókè, ọ ń bọ̀ lódò, àfi ká tètè dé àrùn dé. Àfi ká múra sí ìtọ́jú ojú wa kó lè bá bá wa kalẹ́. Ojú ọ̀gbọ́dọ̀ mú bínú pèpèpè nígbà kankan. Bó bá ń rí bẹ́ẹ̀, ó nílò àbójútó. Ojú ọ̀gbọ́dọ̀ mú ṣe ní yàlàyòlò ní gbogbo ìgbà. Tó bá ń rí bẹ́ẹ̀, ó nílò àbójútó. Ojú ọ̀gbọ́dọ̀ mú ọ̀rọ̀ ní gbogbo. Tó bá wọnú tàbí awo òòrùn. Tó bá ń rí bẹ́ẹ̀, àbójútó ṣe pàtàkì o. Ojú ọ̀gbọ́dọ̀ mú ṣe pin ní gbogbo ìgbà. Tó bá ń rí bẹ́ẹ̀, ó ń fẹ́ àbójútó. Ojú tó ṣàdédé lẹ̀pọ̀ bá a bá jí lójú oorun, àbójútó ló ń béèrè. Ìlànà lílo Kata Glanco náà wà nínú páálí rẹ̀. Bá a bá ti sà á gẹ́gẹ́ bí olóògùn, dandan ni kó so dídùn fún ẹni. Ẹ̀mí gbàgbé Kata Glanco àbójútó wà fún lọ́wọ́ àwọn ìbàṣẹ̀jẹ́ àrùn pẹ̀lú àìsàn tí gbòjú lọ́wọ́ ẹni. Àlàyé lílo rẹ̀ wà nínú páálí rẹ̀. Kò sì yọ nìkan kan sílẹ̀ tọmọdé tàgbà. Tọ̀dọ̀ pẹ̀lú arúgbó àtinúdán ló wà fún ẹni ìrántí pé ọ̀pọ̀lọpọ̀ wà láwùn tó lè ṣàkóbá ojú wa. Bí àpẹẹrẹ, kò tọ̀nà láti lo awo ojú ẹlòmíì oníbanilójújẹ́. Kò tọ̀nà láti súnmọ́ tẹlifíṣàn àti kọ̀ǹpútà gbágbágbá ju bó ṣe yẹ lọ. Kò tọ̀nà láti wo tẹlifíṣàn àti ẹ̀rọ kọ̀ǹpútà fún àkókò gbọọrọ láláìdìde díẹ̀. Kò tọ̀nà láti máa kàwé náírà òkùnkùn àtàwọn ìwà míì bẹ́ẹ̀ tá a fojú kékeré wò. Ṣùgbọ́n tá a ní ipa búburú, ipa òdì lórí ojú wa. Èyí ló fi ṣe pàtàkì fún wa láti ní egbògi àtàtà tí ń jẹ́ Kata Glanco. Ẹ̀mí gbàgbé, òpùrọ̀ ènìyàn ní ságọ sẹ́yìn ìka kan ṣoṣo. Àwọn egbògi àtàtà mẹ́tẹ̀ẹ̀ta tá a kà sílẹ̀ wọn ń bẹ gbogbo ọjà wà lórí àtẹ. Ẹ̀sìn láǹfààní àti ra àwọn tá a rà tà jáde nínú iṣẹ́ wọn. RSK The Work Venture ní nọmba 9 Ajishafe Close, Kansu Power Line Road, Ìdírò Lagos. Alákọ̀ọ́kọ́ ni àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n. Bí nǹkan agbára ọmọkùnrin bá kéré ju ọjọ́ orí ẹ̀ lọ, kò sí wàhálà. Ó ṣèdá sí, ó ṣèdá kọ́lẹ̀, ojú ra ni. Àrébìnrin kú, àbíṣẹ̀ ẹ̀kan sùn lọ, ẹ lọ fọkàn balẹ̀. Èkejì ni terminate prostate, àpọ̀jù ìtọ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹjọ láàrin ìlú. Ìtọ̀ ń tani nídìí bí omi ata. Ó ń ṣe ni náà tọ̀nú ìtọ̀ níṣẹ́jú ìṣẹ́jú àbí wákàtí wákàtí. Ẹ lọ fọkàn balẹ̀. Ìkẹta ni Kata Glanco, aláàbò ojú. Ojú tí ń ṣòjòjò tó fẹ́ reléde ni. Ẹ lọ mọ́kàn balẹ̀. Ẹ láǹfààní àti pé iléeṣẹ́ RSK The Work Venture sórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 0802-948-1838 fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 0802-948-1838 tàbí 0704-886-6422.
inu yin o dun pe se be e ni kabamo pe se be ile ise RSK the rock mo ki ni pe alaafia ara.

0: àwọn bàbá mọ́nimọ́ni àwọn bàbá mọ̀yàn mọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ wọ́n ní ajá ìwòyí lómeoro ìwòyí lé látàjábálá inú ajá mímọ́ gbéjẹrà sí inú gbígbé ajá ní májá wọ̀gbẹ́ ẹ̀bọ̀ òfùfù ajá ní májá wọ̀gbẹ́ tájábátọ̀ bálẹ̀ èdè ẹ̀ fún inú ajá ní ọ̀yọ̀ tán pòrògòdò inú gbígbé òní gbé wa.
1: ẹ̀ka alẹ́ mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àtàgbà mo kí wa tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kí wa tológun tológun omi tún mi ṣe ń lètò ètò ni omi tún mi ṣe adúpẹ́ o adúpẹ́ o mo ń kí wa lórúkọ gbogbo àwọn lọ́gàá lọ́gàá nílé iṣẹ́ rédíò yìí bond 92.9 FM tọ́kalẹ̀ sí number 1 adékúnlé fàjì road ìkẹjà gra nílùú èkó ń bí mo ń kí wa lórúkọ gbogbo ikọ̀ ètò omi tún mi ṣe bẹ̀rẹ̀ látòrí mayowa adédèmbo ghana boy lórúkọ títílayọ elúdiní ẹni ìtàn adédọyìn àbíkẹ́ akéwì àbíkẹ́ oníbàtà lórúkọ abọ́láńlé ọlámìkan ìyá gómìnà àjọǹbẹ̀lẹ̀ agbára lálẹ́ yìí ọ̀túnba bá a sọ̀rọ̀ bẹ́wàjì adékúnlé lórúkọ tèmi onígbọ̀wọ́ ló lètò ètò ló lonígbọ̀wọ́ ìyá wa yèyé ọ̀sun àsùnkẹ́ fágbèmí ti fàṣẹ tí gbogbo ayé mọ̀ sí yèyé omi tún mi ṣe àwọn ọlọ́run ọba elédùmarè gbé kalẹ̀ sí orí bólà ògòlóńtó ní kòròdú orí bólà ẹgbọ́ o ìyá ọ̀sùn póríṣiríṣi o àwọn kan lè máa ṣẹ́wọ́ sí yín ní ògòlóńtó pé kí lẹ̀ ń wá kí lẹ̀ fẹ́ ẹ sọ fún wọn pé ọ̀dọ̀ yèyé ọ̀sùn àsùnkẹ́ omi tún mi ṣe tó wà lórí bólà lẹ̀ ń lọ ẹ mọ̀jẹ̀ wọ́n tàn yín jẹ o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi bá ìyá ọ̀sùn àsùnkẹ́ omi tún mi ṣe sọ̀rọ̀ ẹ̀múbáró àti ìwé ká ẹ̀kọ́ 080-371-491-30 ẹgbọ́ dáadáa 080-371-491-30 yèyí ọ̀sùn àsùnkẹ́ omi tún mi ṣe tọkùnrin bá gbé ẹ̀fọ́kan yín balẹ̀ mánéjà àwọn ni o ẹ pè wọ́n wọ́n dà yín lóhùn tó bá ti jẹ́ ti ọ̀nà ìṣẹ̀ṣe èyí ayé àgbọ̀ sọgbọ́n fún tèmi kò sẹ́ni tí ò ní rẹ̀ kọ̀ọ̀kan mbẹ̀ àti òbí àtọmọ ní rẹ̀ kọ̀ọ̀kan mbẹ̀ ọ̀rọ̀ arábìnrin kan ni àwọn àporúkọ rẹ̀ ní abimbola abimbola yìí nígbà tó kàwé tó fẹ́ yan iṣẹ́ tí yóò mọ̀ ṣe láàyò ó yan iṣẹ́ ológun láàyò ó wọlé sílé iṣẹ́ ológun ibẹ̀ náà ló ti pàdé ọkọ ọ̀fẹ́ra wọn wọn ràn ṣe ìgbéyàwó alárinrin tàbí ti olófin dé ìyẹn rẹ́gísítì ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ṣàbí àmọ́ fúnra wọn. ó dé àyè kan ọ̀gá rẹ̀ ọkọ rẹ̀ náà ológun ni ṣójà ni wọ́n gbé yẹn lọ ó dàbújá abimbola yìí òun wà lẹ́kọ̀ọ́ ní kantómẹ́ǹtì nìkẹjà gbà tó di ọdún 2014 ọkọ ó pèyàwó rẹ̀ ọmọ ti di méjì sí wọn lọ́wọ́ ó pèyàwó rẹ̀ pé òun fẹ́ kó fiṣẹ́ ológun lẹ̀ kóun àtàwọn ọmọ wa máa lọ sílùú òyìnbó ìyẹn ni kí lè rí tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀ ó ní tóun kàn fẹ́ nìyẹn ó ní ó dáa owó táwọn wà náà kọ́ olóra òun ó ṣe ìrìn àjò bówó ṣe dé táwọn ó nà ìyẹn ni wọ́n bẹ̀rẹ̀ ní 2014 àtìgbà náà nìgbéyàwó wọn ti ń dàrú tó ti ń gbóná ìgbéyàwó yẹn ó ń lè jìgìjìgìjìgì láti 2014 tá a bá ní ká fún ìrí ayé àgbọ́sọgbọ́n yìí ní àkòrí àápè ní ìfẹ́ fọ́jú ìfẹ́ fọ́jú ìfẹ́ fọ́jú lọ́nà wo lọ́gbà fọ́jú òun ni pé tọkọ bá sọ fún ìyàwó pé jẹ́ ká ṣe báyìí ìyàwó lè mọ́ rìnà láti wádìí tọkọ ní káwọn ò ṣe kó tó ṣe tíyàwó bá ní màdíà jẹ́ àgbà báyìí
0: oko le ma ri na lati wo pe bi to ni ka gba yi kini wa waju be ngba to ko Abimbola so fun pe ise soja tawon jo nse yi uniform tawon jo nwo yi wo bo le wa tawon mo e wa gba loyinbo lo ti awo de gba fun be ti won wa bere processing yen ni 2014 processing yen wa bo si ngba to di 2015 Baraki o se pada si won fun yawo oko wa wa owo kan fun ko ma fi taja o wa taja sugbon ga owo to fun yen oja ti nta ko la kojo ati baran ni gbe yawo yen ti lo ti ni lo ti ni lo ti ni eran ti pe mo so pe Abuja lo ko wa oko mo n wale le meji lo su ba wale lendi 15 yo wale lendi 31 ile jo meji jo meta sabe lati 2014 to fi di laarin odun marun ba to di 2019 ni awo gbo pe ninu oro kere lo ti gbo pe oko ohun ti ni awo sabuja o si ti bimo pe ko da ile ta won gbe leko to won atawon omo mejeje jo wa iwe eleyan gan osi ninu ile jena pele teyan ti yo so leyan yo gbo omi igbeyawo yen to wa lori ina owa nho gbogbo bi ti awon kokan awon eyan agborando ti won mu yawo lo igboku gbo lo ngbo nbe kini tin gbo ni pe oko re nko o ti lora wo re aimo ye ni ti won so be fun bai aimo ye ni ti ti so ru e fun loni lo se lo su lo du ta wa yi tin pare lo yi pe won ti lora wo re mo gbagbo pe nikan kan lora wo re o wo ni ko moju toro ara re o n te lomi gbo ni baba lawo tolo tabi mi ni li tabodo afa ni wa lokan re titi daaro yi a so pe won riran o a so pe ko je ni o a so pe message won o da o amo to ba ko waju si won ke yo ta to ba ko yin ke yo ta to ba ku won nikan ko tiran ara re pa arabirin Abimbola lati gba na lati 2020 asiko corona asiko NSAS asiko cashless policy iwo ni da mu to lagbara la rabirin yen wa o joga te ko joga te o fese mejeje jora hun ati ba ni yen lati 2020-21 yen lo ti wa nka kiri o wa ju ya toju bole en ti ki yi toju bole ti ki lo bi ko kan tele ki lo sodo afa ki lo do ko mo do afa ko mo do wo ni ko mo do baba lawo o wa di pe o na won ti n fun lo se ti fi nwo e won ti n fun lori se se ti fi nsa se je ni gas ṣugbọn sibe sibe n ko kaka ko san lara aya je o fi gbogbo mo bi obirin oko se n saye ti e lo ni Abuja jo bawo ni o wa le ko ti e wa wa le le meji lo sumo otologo otonirawo otoni aisiki ikan wa nbe to je pe o ni kokko bere ise ni kadara ta mu wa latorun ti ya o mo ti baba o mo iyen ni kadara ti won ba biyan saye tan to de pe ni to n dagba bo were were igba naa logun yen o sese mo farahan lati bi omodun bi meta merin mefa igba yen ni mo so pe ah omo yin ah se ki se pe footballer ni o je bayi ogo ni o tele kadara gba teda ba wa n dagba bo to n lo bi omodun meta dinlogun mejidinlogun 1817 igba yen ni irawo irawo o sese mo farahan idi niyen te fi romo 12 years ti n korin fuji te fi romo 17 years efi romo 18 years lori TikTok ti o ti ni star rawo sese farahan ko se ni ti lo oni kalukulu gbe ti e wa
1: ṣùgbọ́n o wọ́n mọ̀ ya lò tọ bá wa tètè mọ̀ pé nìyí ya lò tó ti ṣánárí o lè já nǹkan rẹ̀ gbà padà ọ̀rọ̀ arábìnrin yìí Abimbola òun àtọkọ ẹ̀ gbogbo tó ń gbọ́ káàkiri ni pé ọkọ rẹ̀ ti lo star rẹ̀ ọwọ́ ń rù ẹni tó fine dáadáa tẹ́lẹ̀ ọwọ́ ń rù ó sọ̀rọ̀ kan fún mi kò tó di pé láǹfààní àti rọ́nà àbáyọ ìjọ tó wá bá mi lọ́fíìsì ó ní pé ibi tóun ti ń gbà ń fura sọ́kọ̀ òun tóun ti ń gbàgbọ́ pé lóòótọ́ ṣé kìí ṣe pé ní tí wọ́n ń sọ fóun níta fẹ́ jọra wọn ó ní pé tọkọ òun bá wálé látàbújá ọ̀gá ológun ni o ọkọ rẹ̀ sójà ni o ó ní tó bá wálé látàbújá ó ní àáfàá kan bẹ lẹ́kọ̀ọ́ yìí lágéègé ló ti mọ̀ ń wá sílé àwọn ó ní àáfàá yẹn yóò wá tọkọ òun bá dé láàárọ̀ àáfàá yẹn wà lọ́sàn tọkọ òun bá dé lọ́sàn àáfàá yẹn ò délé àwọn lálẹ́ ó ní káàfàá yẹn tó lọ ó lọkọ òun yóò rí dájú pé òun bá òun lájọṣepọ̀ ohun tó bá jẹ́ pé àárọ̀ ni àáfàá yẹn dé sílé àwọn bóyá ọkọ òun dé lálẹ́ pátápátá àáfàá yẹn ó jí wá láàárọ̀ ọjọ́ kejì ó ní sàdédé ọkọ òun kàn dédé pé òun ni pé ọyá nìṣónú yàrá ó lóun ṣàkíyèsí bẹ́ẹ̀ títí wọ 2024 ọkọ sì rèé ó gba promotion sí iṣẹ́ ń lọ dédé bí ń ralẹ̀ ó ń ra property ó ń ra gbogbo ẹ̀ gbogbo nǹkan ń lọ ṣùgbọ́n ìjọ tóun kojú ẹ̀ tóun wojú ẹ̀ pé lágbájá òun ní bọ́ta léni òun mú kọ́kọ́rọ́ mọ́tò ó látijọ́ náà ni ò ti fáwọn lówó oúnjẹ mọ́ nínú ilé ó ló wá lọ gbáre fún bí oṣù bíi mẹ́fà pé ìdí nìyẹn ò tóun fi wá bá mi tó fi yọjú sí mi lọ́fíìsì ilé mi kì í ṣe babaláwo mi kì í ṣàáfàá mi kì í sì ń ṣe wòlíì màá kàn ṣèrànlọ́wọ́ láti mú ọmọ náà bí tó ti lè gbàdúrà kó o lè bọ́ ṣùgbọ́n mo sọ kinní kan fún o mo ní kọ́kọ́ gbé kúrò lọ́kàn kọ́kọ́ rẹ̀ ń lo ìràwọ̀ rẹ̀ ó sọ̀rọ̀ kan ó lóun fẹ́ òun fẹ́ competition kí n bóun competition òun fẹ́ ti ọkọ̀ òun mọ́lé òun fẹ́ àárẹ̀ sí ẹ̀ mo wá bi léèrè pé kí nìdí ó ní òun fẹ́ gba star òun padà mo ní kí n kọ́lọ̀ star rẹ̀ tó o bá délé ẹjọ́ ọ jẹ̀bi torí wọn ó bí ọ pé àrídájú evidence dàpọ̀kọ̀ rẹ̀ ń lo star rẹ̀ ẹ mọ nàìjíríà kò ní jù báyìí lọ fún tàlẹ́ yìí lọ́wọ́lọ́wọ́ mo ti ń bá yín sọ̀rọ̀ yìí ó ti ń rí àpẹẹrẹ pé kò rí bẹ́ẹ̀ torí pé àdúrà rẹ̀ ti ń gbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè mí sí bóyá ẹ fẹ́ bèrè 0705224252 ẹ wò ó ẹ jẹ́ ń gbéyàwó lé.

0: tó wọ́n ní ìdáǹdá bíríbírí ìdáǹdá bíríbírí òkúta bíríbírí awo inú omi ìràwọ̀ èmìnì jọ̀jọ̀ awo wọn lálẹ́ odò ẹ̀ka alẹ́ akíwa tẹ̀ṣọ́ akíwa tológun ní gbogbo bíi tí atẹ́gùn ìkànnì ti ń fẹ́ dé àkànṣe ètò omi tún mi ṣe mo tún ti láǹfààní láti gbé ìyá wa yèyé ọ̀sun àsùnkẹ́ ọmọ fágbèmí tí gbogbo ayé mọ̀ sí yèyé omi tún mi ṣe wá sórí afẹ́fẹ́ ìyá wa nlé agbára lálẹ́ yìí ọdún 2026 ọ̀n tán lọ yèyé ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe wà nlé agbára nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo fẹ́ bèèrè kí wọ́n dá kọ wọn kẹ́ lè mọ̀ pé wọ́n ràn yàn wá a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ogun ti ń jà wá lórílẹ̀-èdè yìí lọ́wọ́ yìí àdojúkọ tá à ń dojúkọ níta àti nílé lójúkorojú àti nínú ẹ̀mí ṣé oníkálukú mọ orírun rẹ̀ tó ti wá ìyá èèyàn lè wá fọ́kọ lẹ́kọ̀ọ́ níbo lórírun ìyá rẹ̀ bàbá èèyàn lè wá látọ̀nà tó jìn níbo níbẹ̀ tí ó délùú yín rí sọ ọmọ tí wọ́n ń bọ̀ ńbẹ̀ orírun á sọ̀rọ̀ parẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé níbo lo dé dúró ọdún 2026 níbo lo dé dúró kí ni tó ti ṣe kí ni tọ́kàn níbo gangan ni sport location bí tó wà báyìí nǹkan méjì tá a sọ nìyẹn o ṣùgbọ́n ẹnu oníkàn ni wọ́n ti ń gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà ni wọ́n ti ń gbọ́ mota èyí ọ̀sun àsùnkẹ́ ọmọ fágbèmí ìfàṣẹ wọn wà nílé agbára lálẹ́ yìí màmá káwọn èèyàn lè mọ̀ pé ẹ̀yìn lẹ wà nílé agbára kẹ́ ẹ̀ ràn yàn wá ẹ bá ń dákọ̀ yín lẹ́kùnrẹ́rẹ́ kẹ̀kẹ́ ọmọ nàìjíríà.
1: Orúkọ mi ni yèyí ọ̀sun omi tún mi ṣe ti fàṣẹ ọmọ fásitì tí mo tún jẹ ìfágbèmí.
0: Àwọn ayé ti rí wọ́n ti gbọ́ wọ́n mọ̀ ohun yẹn ò tuntun létí wọn wọ́n ti ń gbọ́ kì í sọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ọmọ kí ni tẹ́ ẹ ní fáwọn ọmọ nàìjíríà ẹ já bẹ̀ láti ibi orírun orírun ibi tó ní kálukú ti ṣẹ̀ wá.
1: Pàtàkì tá mo ní fáwọn ọmọ nàìjíríà ni pé ẹ jẹ́ ká morírun tá a ti ṣẹ̀ wá èpè ẹ̀yìn ò ní jà wá
0: àṣẹ wá
1: ẹlòmíì ó ń jìyà bàbàbàbàbà rẹ̀ ẹlòmíì ó ń jìyà ya rẹ̀
0: láìmọye ìran
1: ṣùgbọ́n tá a bá béèrè kí ni wọ́n ń bọ́ ìdílé yẹn á ní wọn ìbọn kankan ìdílé àwọn kẹ́sìn méjèèjì ò tó dé nǹkan kan ni wọ́n ń bọ́ ìdílé kálukú ẹ jẹ́ àgbà ká gbé yẹ̀wò ìdààmú ìfòòró kò ní wọnú ìgbésí ayé wa
0: àṣẹ ìdùnnú rẹ̀
1: èmi ò bá wọn bọ́ ẹ̀sìn kankan o gbogbo ẹ̀sìn méjèèjì ti ń bẹ láyé ẹ̀sìn tó dá ní ẹ̀sìn tura ni ṣùgbọ́n wo orírun rẹ bí tó ti bẹ̀rẹ̀ o ò sì gbé ìgbésẹ̀ kó wo orírun rẹ pàtàkì jọ lẹ́yìn orírun kó wo ohun tí ẹlẹ́dà rẹ bá gbà kó o máa fún un lóòrèkóòrè lórí tó ń là kọjá kó o lè ba ṣàṣeyè àìlówó lọ́wọ́ tó bá jẹ́ oríire lọ́dọ̀ ẹnìkan
0: ó gbà pérò
1: orí burúkú ni lọ́dọ̀ ẹlòmíì àìríṣe pàápàá tí mo fẹ́ sọ ní alẹ́ ni pé ẹlòmíì láti ọkọ̀ tó fẹ́ ni ṣòro ti dé bá
0: ṣòro ṣìyàn
1: sórí ipò ṣìyàn ẹlòmíì látara ìyàwó tó fẹ́
0: ni ṣòro ti dé bá torí pé kò béèrè
1: wò torí pé ò béèrè wọ́n la máa ń béèrè ọ̀nà ká tó tọ́ ni ọ̀pọ̀lọpọ̀ béèrè oríṣiríṣi ọlọ́sùn wà láyé mi ìtakẹ́ nìkankan torí èmi ni mo kéré jù láàrin gbogbo ọlọ́sùn ṣùgbọ́n tó o bá dọ́dọ̀ mi tó o bá ní adà mo fún ọ ní nkankan kò rí bó ṣe yẹ kó rí màá ṣètò wá gbé fa kalẹ̀ màá tún wá béèrè kí lórí ìrùn rẹ gangan
0: bolo ti ń bọ
1: níbo lo ti ń bọ
0: bo ni bàbá àyà rẹ ti ń bọ
1: níbo ni ìyá rẹ gangan ti ń bọ wọn a máa gbẹ lomi tí wọn lọ gbé fọkọ láti bẹ wọn ti fira lórí tí gbogbo ṣòro máa dé kò sí sọ̀rọ̀ tí ò sí solution kò sí sọ̀rọ̀ tí ò sí
0: ọ̀nà àbáyọ
1: ọ̀nà àbáyọ ẹ jẹ́ ká wọ ọ̀nà àbáyọ sí gbèsè ayé wọn ẹ má jẹ́ àmọ́ bá yí ọdún yìí tó ti ń parí lọ ẹ má jẹ́ ká mọ́ bá yí lọ bẹ́ẹ̀.
0: Kò sì mọ́ sọ pé nàláì nàláì.
1: Wọ́n mọ́ sọ pé nàláì náà tú wá o òdodo wà tó o bá wálẹ̀ kan tó o bá tí ì rí yí padà mo fẹ́ kó o tún padà wá torí pé ẹ̀kan kí ogun jọ o ẹ̀kan kógun wọnú ayé èèyàn. ke si se posu kan logun mo wonu aye yan e je ka duro gbengbengbeng pe ibi to ba de pe ogun isi ma kuro
0: keyan o si yera re wo
1: ko si yera re wo egun ni bo le re ni mo yi pe tori pe mo ti de lesin kan mi o le bo egun so won ni ko ori egun lo ja ni abi ko bokoro lo le ba ko le ba lojutu
0: o so fun ni nto fe
1: ko fori re ni nto fe elomi le pe ajo aran lohun fe to pe adun nikan ati oyin lori re ma gba ton o si la fun ti o mo ri ba ti se ti o mo rona gbegba
0: ti o ni toro je
1: ti o si ni toro je ai ri se ke se nkan gidi o e je ka jade ka wo tole da wa bagba e je ka jade ka wo rirun wa e je ka jade ka mo ru omo ta wa gangan ba je e je ka jade ka mo ru iyawo ta gbe sile e je ka jade ka mo ru oko ta nbe ninu ile re
0: e je nbere bayi iya wa anfani ta ni lati ri yin ba soro lale e je ma bere ni soki soki soki iya wa elegbe be yan ba fe yawo ti won ba ni omo elegbe ni se ka ko ni
1: e le ko yawo to ba je omo elegbe tori awon kan so lori kini inu opolopo dun won ni ko so omo elegbe wa to ba fo omo elegbe omo bi won se tu ni obo egbe re fun omo bi won se tu
0: ko le ri ti e se lara re
1: ko le ri ti e se elomi to je pe ai olohun ko wo mo rara to ba fo mo elegbe to tu mo elegbe yen omo bi o se mo sadura fun laaro laaro
0: ti o mo rowo mu
1: ti o fi mo rowo mu opolopo okunrin to gbon a mo wa yi pe mi a mo wa sodo temi pe mi le mu yawo mi wa sugbon olohun mo elegbe ni a si ba tu a ba be gbogbo ona ri o sisi a mo so fe lomi pe o ya ro gede lo le iyawo ori oje to ba ti gba lo re to ba ti je asiri omo elegbe ni mo tun yen tesi yen kin
0: iya wa e je tun bere bayi lowo yin pe nipa ori bibo elomi ro pe to n ba ti dagba koja 40 50 ohun o ni lo lati bori mo se ori bibo lojo ori ninu
1: ori bibo lojo ori ninu la o ti wa ni 18 20 ma bori e ko le ba ri nkan re mu won fe gbawe ilu eyinbo ni won ni ko so na bori e won a fi le olowo o si ti wa nbe ni woran re ni o fun ni we iwo jagbon bori bibo lo ba to si
0: o ti penlu oyinbo
1: be ni eya mo pe ori eyan bo en to ba ni eyan epo ori bo iro ni oro fo wa ni o si nbe a gboruko ya a gboruko baba a si pe ire bo la gokun oru ni gbogbo ona oro si
0: ibi ko ba wa Canada
1: ko ba wa bi kibi
0: e le ba bo nile
1: yi e le ba bo toro re ba je motutu emi a mo ba yan bo ti to mo se video oya mo sadua
0: iya wa
1: bo ba je motutu a tun ba gbe
0: awon irin ajo kan wa te rin ninu odun yi te lo sawon lo oyinbo kokan kokan be te lo bori fawon eyan pelu n te so ye je nbere lowo yin bayi elomi ti wa ni Canada odun me dukun ogun odun ti ori we egbelu gba ti won wa ni pe ori bi bo ni da duo ti o si bori ti green ti we yen si jade ya asiri wo lo wa nbe se orirun na ni
1: ti
0: o tun tele de Canada ni
1: ko si bi won le bayan lo
0: ah
1: ko si bi ti won le bayan lo
0: lai lai ra ticket won tun tele yan wo plane
1: awon ni ide owo ticket gbogbo ilu te ni mo lo yan mo le mo pariwo a lo bori nbe a lo se nko risirisi nbe to je popolopo ti ri igba ona ti la fokaluku wo wa joko sinu ile o da so bori oni ko si nkan kan a mewa nbe
0: iya wa ero ba ni soro tawon eyan le fi bi yin ba soro e ba npe
1: number mi ni 08037149130
0: e ba npe le kan si 08080
1: 371 4913 0
0: e wa wo e mo pe opolopo eyin ni isin bayi e rorun lati ri papa julo lojo aje ojo monday e ke dalejo lohun rara gbogbo ojo to ku le fi mo dalejo lohun ojo ose ojo owoze ojo anu le mo nso se be latago mokanla e tawon eyan mo wa si ori ibola logolonto lodo yeye osun asunke omi tun mi se bi mo tin so yi be lori tori pe ojo monday yen e fi faralele lati fi jira tunramu sugbon be lati ojo isegun tuesday titi di ojo Sunday le fin dalejo lohun ojo Wednesday yen se topolo tawon eyan ba ri yin topolopo ba wa pe lawon ti ora aye awon oloselu nla nla yen se won la anfani ati ri
1: a ma nda won lohun gbogbo en to ba wa won ezi ko tete wa laaro tori ero ma npo a ma da won lo gbogbo owo to ba si mo pe omo mi ni olegbe ni o DJ ko mo bo njo Wednesday ka jo gbo se ka bo gbogbo awon orisa o ri pe gbogbo ode ara re o ma tu
0: e ta ba wa ni ka wo awon kan wa na o to je pe won ma gegun ti won so pe ki won lo ko se osun ki won lo ko se ijoko se lanfani ati ko awon eyan se yi
1: ero ti e ti po repete anfani wa lati ko yin
0: ti won ba fe ko ti won fe mo npa re
1: ti won fe mo npa re ma ko won latokede le ti won ti mo
0: eh eh e ba e ja se bayi ti won ba nbo kini ki won mu lowo
1: oro ti se kiko igba ti won ba de la ma mo
0: eyin o be yan ba fe yayewo to fe josin
1: to ba fe josin mu amusin apu kan dani
0: be yan ba wa nbo to fe pada si lu oyinbo to si fe gbawe igbelu abo fe wona abayo ati romo bi ati ri visa gba kini ko mo wa mu bo lodo yin awon teyan le se teyan le wo e ko to ko lodo yin se gbogbo e na lo wa
1: gbogbo e lo wa to ba bo mo mowo lasan dani
0: eh
1: ke ti omo baba awon tin pe owo won odake sugbon mi to ba fowo die si pe deposit a mo nbere ibi ayin kan wa ba wa ni sure ibi sure ayin ba wa lokan wa mo nwa to ba ti deposit o ni so pe ko omo wa mo iyin la fi mo ngba deposit compulsory ni lodo wa ko deposit
0: o mu nkan kan lowo
1: o mu nkan kan da
0: o ti mo ni omo iya wa bo le se maintain moju to oruko yi lati odun ogbon odun ti o baje bo le se moju to oruko yi e je ka mo die nbe asiri wo lo wa nbe
1: asiri to wa ni pe gbangba lemi ti ma ndayan lohun emi o si ni nkan kan ju pe ki n ko fun mi lowo ki n fun oni se ko lo we baba wa do mi wa kokko gba card o wa gba card 2000 wa wo se ni 2000 ka to mo
0: se pe 2000 ni
1: bẹni ko
0: aro pe 5000 egberun marun ni
1: 2000
0: ni won fi gba card
1: bẹni
0: card yen wa fun pe won kokko won ko bi ti won ti wa ati phone number won ko le se card yen se pe 2000 egberun meji
1: ni gbogbo ebi lo si le lo
0: o ko yen ti to bi poju 2000 lo oda iya wa e ba pe number yen le kan si
1: ah le keji kin to pe number omi tin tu awon yen sile lo mi ra mewa elomi ra marun elomi ra dozen kan
0: iyen omi tu sile yen
1: omi tu sile yen
0: o si wa ni omi tun mi se tempu
1: omi to ti laju eyan ah
0: iya e je ma tu gbogbo e baun tori awon ti won gbo wa pe kan ma la n soro awon la fefe omi itu sile yen ti sise to po repete e si wa ta lowo to po e se ti won ba de na ni won mo ra
1: be ni
0: oda e pe number ti won le fi riyin ba soro
1: number mi ni 0073714910
0: eya mi lekan
1: number ni 0803714910
0: number keji manager e ba pe number keji
1: a pe mi tokunrin ba gbe
0: yo manager won ni o eh eh e ma so pe ja si bo mi o ke so do fo wa na e o eh eh manager won ni o gbe o te ba pe so ti ye bayi omo won ni o awon na ni manager won e ba pe number keji 090 74 84 84 en to ba loruko re ko ni foriki ti oda ko fi ba je o n loro ye yi osun asunke ti fashe ifagbe mi omi tun mi se ibi kibi te ba n ba bo koda ko je lati ku tonu e ma bo ni korodu e bere pe ogolo nto le n lo e bi won eni odo ye yi omi tun mi se lori ibola n le n lo ti an ba ti n mu yin ya wole gan leyin na o ti mo ra awon eyan ti an lo ketiketi ti won lo sibe e kan si won 080-371-49130 awon kan lo isirisi la le ma so tan lori afefe tin da opolopo laamu awon ropa rose romo lapa romo lese ni sagbalagba ni somo kekere to le ni bo npe ni stroke egbo awon kan mi wa ti ki se pe aye fi se eyan o to je pe egbogi agbo lo nilo ewe atego lo nilo e kan si yosun asunke omi tun mi se e je ki ma fe leyi ka ma fi se lo fun ta leyi otun ba be wa ji adekunle loruko temi loruko gba won ta jo se to ta leyi mo fi ki wa pe e ku kale ore lasun

If you got to eat,

ẹtẹ́tí sì kéde pàtàkì yìí dídùn dídùn ìrántí olódodo ẹgbẹ́ patrick mimọ ti ìjọ st john's evangelist catholic church ládìpọ̀ oṣòdì lẹ́kọ̀ọ́ fi àsìkò yìí kí ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ kó àṣeyinde ẹni rere wa pa augustine olúyẹmí alfred tí wọ́n lọ sinmi lẹ́sẹ̀ olùgbàlà wọ́n á gbàládùra pé kí ọlọ́run báwa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere amen.

Scottsdale Juba náà ni ẹ ń gbádùn yẹn ọmọọba ìkálẹ̀ tọ́lọ̀n kó délẹ̀ pé èèyàn re gbogbo ìtọ́ tí wọ́n sọ yìí náà lẹ́ti wò nínú àwọn eré oríṣiríṣi jákèjádò ilẹ̀ yorùbá ẹ̀ wò nínú eré ogúnde jayé sinmi àròpin tèèyàn gbogbo ẹ̀ lẹ́ti wo ìtàn yìí ń bẹ̀ bond fm lawa 92.9 ṣùgbọ́n gbogbo pẹ̀lú àṣẹ.

0: àgbàlagbà oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílùú Èkó tó ní àpèjẹ ewé àtẹ̀gbò tó ń jẹ́ lọ́wọ́ ní mọ̀nà wà Àràbí Ògún bàbá àsẹ́yìn lẹ́ni ọ̀run. Elédùà ló jogún ọ̀nà àgbàlẹ̀ ewé àtẹ̀gbò fún wọn láti fi ṣètọ́jú lórí èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń lé fùrù kọ́kọ́ yọ ayé ẹni lẹ́nu. Irúfẹ́ ìdábẹ́ ó sì lálàáfíà pípé gbọ́jẹ́ ogun àfiṣe ni tàbí ìbínú ayé lórí iṣẹ́ ni tẹni àbí mi Àràbí Ògún bàbá àsẹ́yìn ni ọkàn sí tó fi dórí ìtọ́jú ohun tí ń fa ìdènà àìrọ́mọ bí fóbìnrin àtọkùnrin ìpèníjà kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣètọ́jú rẹ̀ lọ́dọ̀ wọn. Kábàánì bẹ̀ lọ́hún ká nìtayé fi sí ni lára ó sì kúrò lọ́gán. Ohun tẹ̀yọnú ayé ayé fífẹ́ ni fún rere. Iṣẹ́ alájẹ asínà ọ̀la dẹ́dà fi bẹ́gbẹ́ pẹ́gbẹ́ gbàtò láwùjọ ń bẹ lọ́wọ́ bàbá tó dájú. Ìjákulẹ̀ àmúborere ogun promise and faith. Àlákàlà àtayé fi sọ ni sínú ìgbèkùn. Ní ìbẹ́lọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá tírú ẹni bí ó sì mórí bọ́. Àǹfààní wà fún ọ náà láti rí Àràbí Ògún bàbá àsẹ́yìn. Wọ́n wà ní nọ́mbà 11 Bíbìrì Maya Street, Alaso Bus Stop, Ololuwa along AIT Road, Kola Bus Stop, Alagbado Lagos. Telephone 08108421950 tàbí 08077884965.
1: Wọ́n níbi tá a bá roko sí làáfàbọ̀ sí àti wípé Adébíyẹ Ìmọ̀ sí àgbà ọlẹ́ni lórí ètò ọlọ́run òṣèbí náà láwà ní Bọ́dẹ FM nílùú Èkó ètò tí Àràbí Ògún bàbá àsẹ́yìn tí wọ́n sanwó fún. Ìta àmọ̀ gbé ẹ̀wọ̀n lórí ètò lónìí ó ní tí yóò bá ń pè ní àkúdà àyà nígbà ọmọ kò tí ò jíire kí ni ń jàkúdà àyà gan-an ṣe tí ń jàkúdà àyà wà ṣá tí wọ́n gbàgbọ́ nínú tá à ń pè lákúdà àyà. Àràbí Ògún bàbá àsẹ́yìn ọkùnrin jọ́kọ́tọ́ bí ọbẹ̀ tápà ẹni àbìsígbó tí ń bire sọ́nà ṣukúṣukú bọ́n ni a sì kọ̀wọ̀ sí ó sì gbẹnu ẹ̀ pẹ́ńsù. Bàbá yìí ní bàbá sọ̀ nípa àkúdà àyà ẹni ayé pa tí ò tí ì ṣetán tọ́mi tẹ́ àsìkò rè tí ì tó tí ó kú tó wá padà wá. Mo bèrè lọ́wọ́ Àràbí Ògún mo rìn jàkín mo ní sẹ́bìyàn bá kú a máa padà wáyé ni. Bàbá yìí ní ń padà ń bẹ̀ ó lọ́nà méjì láyé fi máa ń pa ni. Bọ́lá Àràbí Ọ̀sáwò ó lákọ̀ọ́kọ́ ni wípé ayé a máa pa ni sáyé tí ó ti kú. Àmọ́ èmi rò tí ì ní bọ́ mo wá ní bí ẹni tó wà lórí àkẹ́tì àìsàn ó láìsàn lẹ́yìn. Àràbí ní ẹlòmíì wà tí wọ́n ti gba gbogbo tí ó fi sẹ̀mí tí ó fi jẹ́yàn láyé wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ti bàjẹ́. Ìkan rìn bí òkútù igi bí agolo tí ò ní kankan nu. Àràbí ní wọ́n ti pa sáyé. Ó wá ní tó bá rí tọ́jú tá a bá mú ewé jogbo tá ẹ mọ́ ti dágbá tá a gbẹ́bọ kàǹkà nítorí ìṣẹ̀dá ẹ̀ tá a ṣètùtù nítorí ìṣẹ̀dá ẹ̀ tá a jókòó àdúrà tá a pàtẹ́súbí tá a lórí òkè tá a rèé gbàdúà kógo rèé ó padà. Wọ́n a máa pe irú fèèyàn bẹ́ẹ̀ lákúdà àyà kábíyèsí rẹ̀ ọlọ́run wa. Àràbí tó wá ní ọ̀nà kejì téèyàn máa fi jákúdà àyà òun pín sí bí orí òsì ọ̀nà bíi márùn-ún. Ọlọ́run ó jẹ́ a lè ṣàlàyé rẹ̀ tán lórí ètò lónìí. Àkọ́kọ́ ọ̀nà téèyàn máa fi jákúdà àyà gẹ́gẹ́ bí Àràbí Ògún bàbá àsẹ́yìn ṣe ṣàlàyé òun ni wípé béèyàn bá wà láyé bó bá múra rẹ̀ bí ẹ fi orí èékánná mú nǹkan tí ò kọ̀rọ̀ gbéṣẹ́ ayé ara rẹ̀ kún tísà ń ṣayé bíi pé wọ́n ní wá ṣe mo ṣe bí wọ́n bá wí eléyìí alóhun ò ṣe yẹ̀yìn ò ṣe òun ò lépa èèyàn wọn kò sẹ́ni tó gbọdọ̀ lépa àwọn bọ́ bá mú eléyìí a ní ògùn tiẹ̀ ṣiṣẹ́ fóun. Bọ́bá ni ó gbàdúrà alọ́lọ́run ò rorò bọ́bá ni ó gbà àwẹ̀ a ní wọ́n fi lẹ́ o òun ò lè fi inú ń ṣe ọ̀ lọ chọ́ọ̀chì ọ̀ sí gbẹ́rẹ́ ọ̀ sì kírun ọ̀nà olówó afẹ́ gbà tó fi dáàbò bora rẹ̀ nú ayé. Gbogbo ọmọ Nàìjíríà ti ń gbọ́ mi alabi ogun lọlọrun to da wa gangan mo wi pe ile aye ogun lo ni a mo bo gbogbo n ta si fi jagun aye yi o ti ko fun wa lo fi je pe iwo to ba le se tajudu o gbodo si so iwo to ba le se tajudu to le so si so ru o gbodo ni bi kan bi e bi an si gbere bi an ni akaba to da to ti mo da bubura re ki won mo ba pa olojo aipe alabi ogun ni gbogbo eni to fi gbogbo nkan ba ile ti sa njaye ti nsaye bo se wu alabi ogun ni won a ma pa o won ye ba mo ni abi won be lori alabi ogun ni agbara be ninu aye ti won ma fi da elomi igunle nigba ti won ba ri bi pe ologo ni ogun telomi nja loni ologun sohun wa ni ogbogbo jile wa gani o se jomo lagbaja na ni o wa la wa nu leyi o se jomo lagbaja ni o ma ara so fun gbogbo eyan ninu leyi ibinu eyun loto awon ota ma gbogun tiyan ngba won ba ti rogo be ni la fin padua pe keledu akogba lowo awon arogbo eni saaju eni bi an ba se be awon ona tan wa ma fi gbe mi eyan oporisirisi bala bi ogun baba se nse so gbe mo ku tu ni ojule tin gbo mi a ni ku ka to ku o alabi ni won a ma da elomi igunle pelu aisan be ni emi wa yi otolemi otolokan oto ni eje ni ara emi la fi soro emi ni njoko to nje be mi ba ti ku lara re o ko ri oyi pada yo doku mo le gboku si eja siku won o ni pe onu ko re mo emi re o ti wa ni asepo pelu o ko re lo fi je pe be mi ba lo won o ni pe olopo re mo o ko ti lo emi ti lo won je pe opolopo gbogbo dukia won be ba tun lo nigba won ti ku tan ko ni sise mo gbogbo ti an file o ni sise mo elomi bo ba loko to ba fi ku o se se koko won mo so bi tate iwa mo bi tan lo kon gbogbo to ni lo ti ba emi re alabi ogun wa ni bẹni ba ti jade lara ara di oku tun bi emi to wa jade un o se se ko je pe ko ti itasiko tele bua ni o ma bo alabi ogun ni iwu emi be a ma lo farasin sare ranko iwu emi be a ma ko sinu alaboyun iwu emi be a ma rin rin ajo lo silu ibomi ti o tumo se nibe ah alabi ogun o mo kan sara si o iru kini da wo lamu lagbo ara ri iru aisan wo ni si o to ti gbe lo gbara to ti gbe lo gboro to je ori iko na ni o wa peru aye wo lo wa yi bello mi ba gba se nla nla ti o so dolowo ibi wo ti e ni je ori ise ise o na ni o mo gba gbogbo awon oga re ti o fun se ni o mo ba won binu ni mo gba won leti ifi won fi kelo mi ni pe ibi ti o ba ti so ni laye yo mo ra lato ako ifi won fi kelo mi laye oni pe gbogbo bi ti o ba ti so rire ohun gangan ni o dija le nbe oro re wa dabi asasi toro ba wa dele tan yo ma wo karu pe ohun mo npa re bo lo si wa je o le jija won fi si emo elomi bo ba ti wonu le bayi o ti mo gangan bi to wo wa won ti wi wi wi won ti so so so kakakiri agbonde pipele mo ni pele

0: àgbàlagbà oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílùú Èkó tó ní àpèjẹ ewé àtẹgbò tó ń jẹ́ lọ́wọ́ ní mọ̀nàwá àlàbí ògún bàbá àsẹ́yìn lẹ́ni ọ̀run elédùà ló jogún ọ̀nà àgbàlẹ̀ ewé àtẹgbò fún wọn láti fi ṣètọ́jú lórí èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń lé fùrù kọ́kọ́ yọ ayé ẹni lẹ́nu irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ó sì lálàáfíà pípé gbọ́jẹ́ ogun àfiṣe ni àbí ìbínú ayé lórí iṣẹ́ ni tiẹni àbí mí àlàbí ògún bàbá àsẹ́yìn ni ọkàn sí tó fi dórí ìtọ́jú ohun tí ń fa ìdènà àìrọ́mọ bí fóbìnrin àtọkùnrin ìpèníjà kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣètọ́jú rẹ̀ lọ́dọ̀ wọn kábà níbẹ̀ lọ́hún kámi táyé fi sí ni lára ó sì kúrò lọ́gán ohun tẹ̀yọnú ayé ayé fífẹ́ ni fún rere iṣẹ́ alájẹ́ asínà ọ̀la ẹ̀dà fi bẹ́gbẹ́ pẹ́gbọ́ gbàtò láwùjọ ń bẹ lọ́wọ́ bàbá tó dájú ìjákulẹ̀ àmúborere ogun promise and faith àlákàlà táyé fi sọ ni sínú ìgbèkùn ni ìbẹ́lọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá tírú ẹni bí ó sì mú rí bọ́ àǹfààní wà fún ọ náà láti rí àlàbí ògún bàbá àsẹ́yìn wọ́n wà ní number 11 bíbíire Mayer Street Alasu bus stop Ọlọ́olúwa along AIT road Kọ́lá bus stop Alágbàdo Lagos telephone 08104219 50 tàbí 08077884965
1: Band FM 92.9